0: èmi bẹ̀ ọ́ ka èyí ó sì wí pé èmi kò mọ ìwé ṣé o rí àti tó mọ̀ wéé kà àti ètí kò mọ ìwé kà ni a rí wí pé ọ̀nà ìjọba ọ̀run ó dàbí èyí tí a fi èdìdì dí nínú agbára tiwa nínú ìṣe tiwa ìlàkàkà tiwa kò ṣeé ṣe láti rí ọlọ́run àwọn tí ó jẹ́ adarí nínú ẹ̀sìn wọ́n jẹ́ afọ́jú àwọn tí ó ń tẹ̀lé wọn pàápàá wọ́n jẹ́ afọ́jú ọkàn àti ẹ̀mí wọn ó ṣókùnkùn àfi orí ọ̀fẹ́ ọlọ́run nìkan nípa ìrànwọ́ ẹ̀mí ọlọ́run ni ó lè mú kí afọ́jú kí ó wá sọ̀dọ̀ ọlọ́run kí a sì là á lójú nípa ti ẹ̀mí jẹ́ kí n bí ọ léèrè kan kí tilẹ̀ ni àwọn nǹkan tí ó ń fa ìfọ́jú ọkàn kí ni àwọn ohun tí ó ń fa ìfọ́jú ọkàn wọ́n pọ̀ ìkíní a rí wípé ẹ̀ṣẹ̀ àbínibí gbogbo ẹ̀ṣẹ̀ èyí tí a ti jogún láti ọ̀dọ̀ ádámù nǹkan wọ̀nyí ó ń fa ìfọ́jú ọkàn nítorí bẹ́ẹ̀ ẹnì kọ̀ọ̀kan tí a bí nínú ara ẹnì kọ̀ọ̀kan tí a ti pàṣẹ obìnrin bí ẹnì kọ̀ọ̀kan tí ó wá sínú ayé yìí ó wá pẹ̀lú ẹ̀ṣẹ̀ àbínibí ó wá pẹ̀lú gbogbo ẹ̀ṣẹ̀ ó wá pẹ̀lú ẹ̀dá ádámù nínú ọkàn rẹ̀ nítorí bẹ́ẹ̀ ó wá gẹ́gẹ́ bí afọ́jú nípa ti ẹ̀mí kì í ṣe bẹ́ẹ̀ nìkan ṣoṣo àwọn ẹ̀ṣẹ̀ tí àwa pàápàá tí a ń dá láti ìgbà tí a ti wá sí ayé àwọn nǹkan tí a ń ṣe tí kò bá ọ̀rọ̀ ọlọ́run mu láti ìgbà tí a ti wá sí ayé àwọn nǹkan wọ̀nyí pàápàá wọn fọ wa lójú yẹ kí a wo Jòhánù orí kẹsàn-án Jòhánù orí kẹsàn-án láti ẹsẹ̀ ìkọkàndínlógójì Jésù sì wí pé nítorí ìdájọ́ ni mo ṣe wá sí ayé yìí kí àwọn tí kò ríran lè ríran àti kí àwọn tí ó ríran lè di afọ́jú nínú àwọn farisí tí ó wà lọ́dọ̀ rẹ̀ gbọ́ nǹkan wọ̀nyí wọ́n sì wí fún un pé àwa pẹ̀lú fọ́jú bí Jésù sì wí fún wọn pé ìbá ṣe pé ẹ̀yin fọ́jú ẹ̀yin kì bá ti lé ẹ̀ṣẹ̀ ohun tí Jésù ń sọ ni wípé ìbá ṣe pé ẹ̀yin gbà wípé ẹ jẹ́ afọ́jú ìbá ṣe pé ẹ mọ̀ ẹ ní ìrírí wípé ẹ jẹ́ afọ́jú nípa ti ẹ̀mí ẹ ní ìfọ́jú ọkàn ẹ kò mọ ọ̀nà ìyè ẹ sì mọ̀ wípé Jésù Kristì ní olùgbàlà olùfúnni ní ìyè ó ní ẹ̀yin kì bá ti lé ẹ̀ṣẹ̀ àbá ti wọ ẹ̀ṣẹ̀ yín nù àbá ti mú ẹ̀ṣẹ̀ yín kúrò ó ní ṣùgbọ́n nísinsìnyí ẹ̀yin wípé àwa ríran nítorí bẹ́ẹ̀ nítorí náà ẹ̀ṣẹ̀ yín wà síbẹ̀ nítorí bẹ́ẹ̀ ó yẹ kí ó yé wa wípé ẹ̀ṣẹ̀ ni ó máa ń fa ìfọ́jú ọkàn ẹ̀ṣẹ̀ àbínibí lákọ̀ọ́kọ́ àti ẹ̀ṣẹ̀ tí àwa pàápàá tí a ti ń dá láti ìgbà tí a ti dé ayé èyí ni ó mú kí ọkàn wa kí ó ṣókùnkùn èyí ni ó ra wá níyè èyí ni ó fi jẹ́ wípé a ń ṣe ohun tí kò tọ́ ohun tí kò tọ̀nà èyí ni ó fi jẹ́ wípé a ń rin ilẹ̀ àjèjì ọ̀nà àjèjì a ò mọbi tí à ń rè èyí ni ó fi jẹ́ wípé ọkàn òkùnkùn wa ẹkùn òmùgọ̀ wa a mú un ṣókùnkùn àfọ wa lójú nípa ti ẹ̀mí wo Sefanaya bí o bá wo májẹ̀mú láéláé ó súnmọ́ ìparí májẹ̀mú láéláé Sefanaya ó wà kí a tó dé Hagai Sefanaya orí kìíní ẹsẹ̀ ìkẹtàdínlógún èmi ó sì mú ìpọ́njú wá bá ènìyàn tí wọn ó máa rìn bí afọ́jú nítorí wọn ti dẹ́ṣẹ̀ sí olúwa ẹ̀jẹ̀ wọn lè ó tú jáde bí eruku àti ẹran ara wọn bí ìgbẹ́ ó ń sọ wípé àwọn ènìyàn wọ̀nyí wọ́n jẹ́ afọ́jú tàbí wọ́n di afọ́jú nítorí wọ́n dẹ́ṣẹ̀ sí olúwa ẹ̀ṣẹ̀ máa mú ìfọ́jú ọkàn wá àwọn nǹkan wọ̀nyí ni a là sílẹ̀ fún wa dáradára nínú ọ̀rọ̀ ọlọ́run wípé bí a bá jókòó sínú ẹ̀ṣẹ̀ a jókòó sínú ìfọ́jú ọkàn kí ó yé wa wípé ní àtètèkọ́ṣe sátánì ṣe ìlérí èṣù là ń pè bẹ́ẹ̀ lúsíférì ó ṣe ìlérí fún éfà wípé bí ó bá jẹ èso igi tí ọlọ́run ní kó má jẹ èso ìmọ̀rere àti búburú wípé ojú rẹ̀ yóò là yóò mọ ìyàtọ̀ láàrin rere àti búburú wípé yóò di ọlọ́gbọ́n kì í ṣe bẹ́ẹ̀ nìkan tí ó dàbí ọlọ́run gbà tí éfà tí ó gba ohun sàtánì gbọ́ ohun èṣù gbọ́ tí ó jẹ ohun tí a ní kó má jẹ èyí ni ó fi di afọ́jú nípa ti ẹ̀mí Èyí ni ìfọ́jú ọkàn ni ó fi bá gbogbo àwọn tí wọ́n ti inú Ádámù àti Éfà jáde. Kì í ṣe bẹ́ẹ̀ nìkan, àwọn ẹ̀ṣẹ̀ tí a ń dá pàápàá gẹ́gẹ́ bí ẹ̀ṣẹ̀ àìgbọràn, àbí ẹ̀ṣẹ̀ kí a ju ara wa lójú, ẹ̀ṣẹ̀ mo tó tán, ẹ̀ṣẹ̀ wípé a rò pé a jẹ́ ẹni rere fún ara wa, ẹ̀ṣẹ̀ àìgbọràn, ẹ̀ṣẹ̀ agídí, àti ẹ̀ṣẹ̀ ìbọ̀rìṣà, àti ẹ̀ṣẹ̀ àgàbàgebè, pẹ̀lú àìgbàgbọ́, pẹ̀lú ìmọtípara, àwọn nǹkan wọ̀nyí wọ́n mú ìfọ́jú bá wa. Jẹ́ ká wo orin Dáfídì, orí 65. Orin Dáfídì, orí 65, 1:1-5. Láti ẹsẹ̀ ìkẹrin. Fàdákà àti wúrà lè re wọn, èyí jẹ́ òrìṣà wọn. Iṣẹ́ ọwọ́ ènìyàn, wọ́n lé ẹnu, wọn kò lè sọ̀rọ̀. Wọ́n lé ojú, wọn kò lè ríran, èyí ń sọ nípa òrìṣà wọn. Èyí ń sọ nípa èrè gbígbẹ́ wọn, wípé wọ́n lé ẹnu, wọn kò lè sọ̀rọ̀. Wọ́n lé ojú ṣùgbọ́n wọn kò lè ríran. Ó ní wọ́n lé etí o, ṣùgbọ́n wọn kò lè gbọ́ràn ní ẹsẹ̀ ìkẹfà. Wọ́n ní imú, ṣùgbọ́n wọn kò gbóòórùn. Wọ́n lé ọwọ́, ṣùgbọ́n wọn kò lò ó. Wọ́n lé ẹsẹ̀, ṣùgbọ́n wọn kò rìn. Bẹ́ẹ̀ ni wọn kò sọ̀rọ̀ láti ọ̀fun wọn jáde wọ ẹsẹ̀ ìkẹjọ dáradára. Àwọn tí ń ṣe wọ́n, àwọn tí ń ṣe àwọn òrìṣà wọ̀nyí, àwọn tí ń gbẹ́ àwọn èrè wọ̀nyí, àti àwọn tí ń sìn wọ́n, àwọn tí ń ṣe wọ́n yóò dàbí wọn, wọ́n ó jẹ́ afọ́jú bíi tiwọn. Àwọn tí ó ń sin òrìṣà, wọ́n jẹ́ afọ́jú pẹ̀lú. Ó sọ pé bẹ́ẹ̀ ni olúkúlùkù ẹni tí ó gbẹ́kẹ̀lé wọn, bẹ́ẹ̀ ni olúkúlùkù àwọn tí ó gbẹ́kẹ̀lé òrìṣà. Àwọn tí ó gbẹ́kẹ̀lé iṣẹ́ ọwọ́ wọn, ìwọ náà wò ó dáradára. Ẹni tí ó gé igi nínú igbó, tí ó lo díẹ̀ lára igi yìí láti fi dáná, tí ó wá fi díẹ̀ lára igi yìí gbẹ́ ìbejì tí ó ń gbé káàkiri gẹ́gẹ́ bí Ọlọ́run, tí ó ń gbé káàkiri gẹ́gẹ́ bí òrìṣà àkúnlẹ̀bọ. O mọ̀ wípé afọ́jú nirú ẹni bẹ́ẹ̀, ẹni tí ó ń tara rẹ̀ jẹ, tí ó lọ kúnlẹ̀ níwájú ìdí ìrókò, tí ó ń sọ wípé kí igi kí ó fún òun lọ́mọ. O mọ̀ wípé afọ́jú ni irú ẹni bẹ́ẹ̀, ẹni tí ó gbé òkúta sílẹ̀, tí ó ta pòlé lórí, tó ń jó káàkiri, tí ó ń jó yíká òkúta yìí, tí ó rò wípé òkúta ni yóò ṣe òun lóore. O mọ̀ wípé afọ́jú ni irú ẹni bẹ́ẹ̀, òun la fi ń sọ fún wa wípé wọ́n gbẹ́ èrè. Ó ṣeéṣe kí ó jẹ́ èrè fàdákà tàbí èrè wúrà, wípé wọ́n sì ń sìn wọ́n, wọ́n ń bọ wọ́n, wípé àwọn tó ń ṣe wọ́n yóò dàbí wọn, wípé irú àwọn wọ̀nyí ẹ̀ṣẹ̀ ìbọ̀rìṣà wọn ó mú ìfọ́jú ọkàn bá wọn. Wo ìwé òwe 30. Ìwé òwe 30, ẹsẹ̀ 17. Ojú tí ó sín bàbá rẹ̀ jẹ, tí ó gan àti gbọ́ ti ìyá rẹ̀, kànàkànà ẹ̀bá odò ni yóò yọ ọ́ jáde, ọmọ idì a sì mú u jẹ. Àwọn ọmọ wa kò yé wọn wípé bí wọ́n bá ní bàbá tí ó mọ Bíbélì, bí wọ́n bá ní ìyá tí ó mọ ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run, bí wọ́n bá ní àwọn òbí tí ó jẹ́ wípé lójoojúmọ́ ni wọ́n máa ń gbé ìlànà àti ìpinnu ọ̀rọ̀ ẹbí wọn lé orí Bíbélì ojoojúmọ́, nǹkan kí nǹkan tí wọ́n bá fẹ́ ṣe, ẹ̀kọ́ tí wọ́n ń kó àwọn ọmọ, wọ́n gbélé ọ̀rọ̀ Ọlọ́run. Ṣùgbọ́n àwọn ọmọ wọ̀nyí, ó ṣeéṣe kí wọ́n máa sín bàbá wọn jẹ. Ó ṣeéṣe kí àwọn ọmọ wọ̀nyí, nítorí pé wọ́n ti lọ sí ilé ìwé, ó ṣeéṣe bóyá bàbá ọ̀mọ̀wé, ìyá ọ̀mọ̀wé ṣùgbọ́n mọ Ọlọ́run, ìyá ò kàwé ṣùgbọ́n ó ka Bíbélì, ìyá ò mọ nípa ọ̀nà Amẹ́ríkà àbí ọ̀nà Japan, tàbí kò mọ ọ̀nà ìlú England, ṣùgbọ́n mọ ọ̀nà ìlú ọ̀run rere. Ìyá ò mọ ọba, kò mọ ìjòyè nínú ayé, ṣùgbọ́n mọ Jésù, ọba àwọn ọba. A sì ń fi ọ̀nà Ọlọ́run kọ́ àwọn ọmọ. Ṣùgbọ́n àwọn ọmọ wọ̀nyí, wọ́n máa sin bàbá wọn jẹ, wọ́n máa gan àti gbọ́ ti ìyá wọn. Ó sọ fún wa wípé ẹyẹ kànàkànà ẹ̀bá odò ni yóò yọ ojú wọn jáde, èyí ni a fi ń sọ wọ́n di afọ́jú. Ó ní ọmọ idì ẹyẹ mìíràn nìyí ni èyí. Ó sọ wípé òní ó mú ojú wọn ni ó mú jẹ. Ohun tí ó ń sọ ni pé a sọ wọ́n di afọ́jú, ṣùgbọ́n kí o tó rò wípé àwọn ọmọdé nìkan ni a ń bá wí. Ìwọ pàápàá tí o jẹ́ àgbàlagbà, o ní àlùfáà, o ní olùkọ́ni gẹ́gẹ́ bí bàbá nínú Olúwa, ẹni tí ó ń fi ọ̀nà ìyè ànípẹ̀kọ hàn ọ́, ẹni tí ó ń sọ bí a ṣe ní láti gbéyàwó aṣọ tí a ní láti wọ̀ ìrìn tí a ní láti rìn ọ̀rọ̀ tí a ní láti sọ ìṣe tí ó nígbàgbọ́ ní láti ṣe ó ń sọ fún wa a ń sọ fún wa àwọn ohun àmúyẹ tí a fi lè pèsè wa sílẹ̀ fún ọ̀run rere ṣùgbọ́n bí o bá ń sin bàbá rẹ nínú ìgbàgbọ́ tí ó ń sin jẹ́ bí o bá ń dágun lá wípé ó dùn sọ lẹ́nu mọ́ ṣe ń sọ nìyẹn wọn mọ wàhálà tí mo ní wọn mọ èyí tí mo ń dojúkọ bí o bá ń sin bàbá rẹ nínú olúwa bí o bá ń sin jẹ tí ó ń gan ọ̀rọ̀ ọlọ́run tí ó ń gbọ́ ó ní ó di àfọ́jú nítorí wípé kànàkánà ẹ̀bá odò ni yóò yọ ojú rẹ jáde èyí ni a fi ń sọ àwọn ẹlòmíràn ni a fi ń sọ wọ́n di àfọ́jú ó ṣeé ṣe bóyá o lọ sínú ìmọ̀tipara ni ó ṣeé ṣe o lọ sínú ìbọ̀rìṣà ó ṣeé ṣe àgàbàgebè ni ó kún ayé rẹ tàbí àìgbọràn tàbí àfojúdi ó ní irú ẹni bẹ́ẹ̀ ó di àfọ́jú nípa ti ẹ̀mí ṣùgbọ́n kí ni báwo ni a ṣe lè ní ìwòsàn fún ọkàn òkùnkùn báwo ni a ṣe lè mú ìfọ́jú ọkàn yìí báwo ni a ṣe lè mú kúrò jésù kristi ni ẹni tí ó tó láti ṣe irú iṣẹ́ bẹ́ẹ̀ onígbanilà onímú ìfọ́jú ọkàn kúrò òní lé òkùnkùn wa lọ nítorí òun ni ìmọ́lẹ̀ ayé òun ni ìmọ́lẹ̀ fún ọkàn òkùnkùn ẹnì kọ̀ọ̀kan wa jẹ́ kí a wo kọ́ríntì kejì orí kẹta láti ẹsẹ̀ ìkẹrìnlá ṣùgbọ́n ojú inú wọn fọ́ nítorí pé títí di òní olónìí ní kíka má jẹ̀mú láéláé ìbòjú náà wà láìka sókè ìbòjú tí a ti mú kúrò nínú kristi sorry ṣùgbọ́n títí di òní olónìí nígbàkúùgbà tí a bá ń ka mose ìbòjú náà ń bẹ lé ọkàn wọn ṣùgbọ́n nígbà tí òun bá yí padà sí olúwa a ó mú ìbòjú náà kúrò ó ní a fi sọ pé kí a tọ ọlọ́run wá o ni a fi sọ wípé kí a jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ kí a kọ̀ ọ́ sílẹ̀ o ni a fi sọ wípé kí a ké pe jésù kristi ẹni tí ó lè mú ìfọ́jú ọkàn kúrò ṣé orí ohun tí a kọ́ lónìí nínú wíwá inú ìwé mímọ́ ṣé orí bartimeo afọ́jú bí ó ti ń gbọ́ ìró ẹsẹ̀ ọ̀pọ̀ ènìyàn bí ó ti ń rí wípé nǹkan kan ń ṣẹlẹ̀ ó ń bi wọ́n wípé kí ló dé tí ọ̀pọ̀ ènìyàn wà báyìí ló gbọ́ wípé jésù kristi ọmọ dáfídì ló ń kọjá lọ bẹ́ẹ̀ ló bẹ̀rẹ̀ sí ní ké tantan wípé jésù kristi ọmọ dáfídì ṣàánú fún mi ni àwọn tí ó wà ní àyíká ìnú wọn sọ wípé kí ó pa ẹnu mọ́ ṣùgbọ́n bí wọ́n ti ń dá a lẹ́kun bẹ́ẹ̀ ni ó tún kígbe jù bẹ́ẹ̀ lọ wípé jésù kristi ọmọ dáfídì ṣàánú fún mi a rí wípé bí jésù ti ń sọ̀rọ̀ bí ó tilẹ̀ jẹ́ wípé ó ń lọ sí jerusalem láti kú fún ẹ̀ṣẹ̀ wa bí ó tilẹ̀ jẹ́ wípé nǹkan tí ó ṣe pàtàkì láti lọ sí calvary òun ló ń bá lọ ó dẹsẹ̀ dúró bí ó ti dẹsẹ̀ dúró bẹ́ẹ̀ ni ó ní kí wọ́n pè wá bí wọ́n ti pè wá ni ó rí wípé kí ni o fẹ́ kí n ṣe fún ọ ni ó sọ wípé òun fẹ́ ríran ni rántí wípé kò dákẹ́ o àwọn yorùbá wọn á sọ fún wa pé bí a bá dákẹ́ tara ẹni a bá ni dákẹ́ bí o bá dákẹ́ sínú ẹ̀ṣẹ̀ bí o bá dákẹ́ sínú àìṣòdodo bí o bá dákẹ́ sínú àìṣòótọ́ bí o bá dákẹ́ sínú èké àti irọ́ bí o bá dákẹ́ sínú ìwà òkùnkùn tara rẹ àbá ò dákẹ́ ṣùgbọ́n wọn ní bí ẹlẹ́ṣẹ̀ bá mọ ẹ̀ṣẹ̀ rẹ̀ kì í pẹ́ lórí ìkúnlẹ̀ bí o bá ké tantan bí o bá ké pe ọlọ́run wípé ọlọ́run dáríjì mi ọlọ́run ṣàánú fún mi mo fẹ́ bọ́ lọ́wọ́ ẹ̀ṣẹ̀ ọlọ́run ìfọ́jú ọkàn yìí mú kúrò ó ní nígbà tí o bá tọ jésù kristi wá nígbà tí o bá yí padà sí olúwa ó ní yóò mú ìbòjú náà kúrò nítorí bẹ́ẹ̀ tọ́ ọlọ́run wá lónìí ó ti gbọ́ ọ̀rọ̀ ọlọ́run kí ló tún dúró dè ó ti gbọ́ wípé jésù kristi nìkan ó ní ó rú ẹbọ fún wa àrókún àti àrúdà jésù kristi nìkan ó ní ó wá la ọ̀nà ìyè fún wa ó ní èmi ni ọ̀nà òtítọ́ àti ìyè kò sí ẹni tí ó lè wá sọ̀dọ̀ bàbá bí kò ṣe nípasẹ̀ mi gba tí ó ti mọ̀ wípé jésù kristi ní ọ̀nà ìyè ó ṣe dìde ó ṣe sọ wípé èmi ó tọ ọlọ́run lọ ó ṣe sọ wípé èmi ó sọ fún ọlọ́run wípé mo ti dẹ́ṣẹ̀ sí ọ àti sí àwọn aládùúgbò mi ò yẹ ẹni tí àbá máa pè lé ọmọ rẹ ṣùgbọ́n dáríjì mi fi àánú jésù kristi fi gbà mí là fi ẹ̀jẹ̀ jésù kristi kí o fi wẹ̀ mí kí la tún dúró fún sọ fún ọlọ́run dìde dúró lórí ẹsẹ̀ rẹ tàbí kí o kúnlẹ̀ lórí ẹsẹ̀ rẹ kí o sọ fún ọlọ́run wípé ìfọ́jú ọkàn tí ó ń bá ọjà ìfọ́jú ọkàn tí ó wà pẹ̀lú rẹ ó ń fẹ́ kí ọlọ́run kí ó mú ọ kúrò ó ń fẹ́ kí a gba ọkàn rẹ là ó ń fẹ́ kí a ṣe ọ níyè ó ń fẹ́ kí a wẹ ẹ̀ṣẹ̀ rẹ nù ó ń fẹ́ kí gbogbo ẹ̀ṣẹ̀ rẹ ìbáṣe ìmọ̀tipa ni ìbáṣe àìgbàgbọ́ ni, ìbáṣe ìbọ̀rìṣà ni, ìbáṣe àìkọ́ran ni, ìbáṣe àkàbàkébè, ìbáṣe wípé o jẹ́ olórí kunkun ẹni tí ń ṣe tinú rẹ̀, ìbáṣe wípé o jẹ́ aláṣẹ rẹ́gẹ̀, o jẹ́ ẹni tí a ń bá wù ṣùgbọ́n tí ń wárùnkì sọ̀pọ̀ Ọlọ́run wípé ìfẹ́ bọ́ lọ́wọ́ ẹ̀ṣẹ̀. Wípé ìpọ́jú ọkàn tí ó bá ọjà mo fẹ́ kí Ọlọ́run mú un kúrò kíkẹ́ Ọlọ́run kíkẹ́ Ọlọ́run ó ṣetán nísinsìnyí láti dáríjì ọ́ láti gbà ọ́ là láti mú ìpọ́jú ọkàn kúrò láti jẹ́ kí o lè bá Ọlọ́run dọ́rẹ̀ẹ́ tí ó bá lè jẹ́ ẹni tí a ṣí lójú tí yóò lè rí iyì àìnífẹ̀ẹ́ bí o bá gbàdúrà ó dájú wípé Ọlọ́run yóò gbọ́ ọ. Ní orúkọ Jésù Kristì Olúwa wa, bàbá wa ti ń bẹ lé ọ̀run, a tún dé láṣáálẹ̀ yìí pẹ̀lú àwọn ẹrù wúwo, pẹ̀lú àìsàn, pẹ̀lú àwọn wàhálà tí ó wà ní ìgbésí ayé wa, nítorí a mọ̀ wípé bí a bá tọ̀yìn wá, ẹrù wúwo yóò dópin ní ìgbésí ayé wa, àìsàn kò gbóògùn yóò parẹ́ ní ìgbésí ayé wa, àwọn òkè tí ó ti wà yóò ṣídì ní ìgbésí ayé wa. Nítorí bẹ́ẹ̀ ni a ṣe ń bẹ̀bẹ̀ ní àṣálẹ̀ yìí wípé gbogbo òkè, gbogbo àìsàn, gbogbo ègún, gbogbo ìjẹgàba sàtánì, gbogbo ìdánilóró sàtánì, ẹ ó mú wọn kúrò lórúkọ Jésù. Wípé ìlọ́po, ìlọ́po, ìlọ́po ẹ̀rí yóò gbẹnu wa kan lórúkọ Jésù. Bí ọ̀rọ̀ yín yóò ti máa jáde, à ń bẹ̀yìn wípé pẹ̀lú agbára, pẹ̀lú ìwòsàn, pẹ̀lú ìdáǹdè, pẹ̀lú ìdánisílẹ̀, ẹ ṣe é fún wa lórúkọ Jésù. Àdúpẹ́ ipẹ́ ẹ ti gbọ́, a ó sì rí i pẹ̀lú ojú wa. A ó ní ìmọ̀lára rẹ̀ lórúkọ Jésù Kristì Olúwa wa. Ẹ jókòó. Ní àṣálẹ̀ yìí tí ó jẹ́ àṣálẹ̀ tí ó kẹ́yìn nínú ìpàgọ́ wa, a ń sọ̀rọ̀ lórí agbára atóbijì Ọlọ́run àti àwọn òkè wa, agbára atóbijù ti Ọlọ́run àti àwọn òkè wa. Ọlọ́run lè ṣe ohun gbogbo, àbí bẹ́ẹ̀ kọ́, kò sí ohun kan tí ó nira fún Ọlọ́run láti ṣe, ohun gbogbo ni ṣíṣe pẹ̀lú rẹ̀, gbogbo ipá, gbogbo agbára, gbogbo ọlá ti Ọlọ́run ni. Ìbéèrè kan ló wáyé nínú Genesis orí kejìdínlógún ẹsẹ̀ ìkẹrìnlá láti ẹsẹ̀ ìkẹtàlá, Olúwa sì wí fún Abrahamu pé nítorí kíni Sara ṣe ń rẹ́rìn-ín wípé èmi ó ha bímọ nítòótọ́, ẹni tí ó ti gbó tán, ohun kan ha ṣòro fún Olúwa. Ọlọ́run ń bí ọ́ bí ó ṣe béèrè lọ́wọ́ Abrahamu, ó ní ṣe ohun kan ṣòro fún Olúwa láti ṣe. Ó wá ń sọ fún ọ wípé ní àkókò tí a dá, èmi ó padà tọ̀ ọ́ wá. Ní ìwòyí àmọ́dún, Sara yóò sì ní ọmọkùnrin kan. Ọlọ́run sọ èyí kan náà fún ọ. Bí o bá jẹ́ ẹni tí ó yàgàn, ó sọ wípé kò sí ohun tó ṣòro fún òun láti ṣe. Ó ní ní ìwòyí àmọ́dún, ìwọ náà ó gbé ọmọ tuntun tìrẹ jó lórúkọ Jésù. Nínú Jóòbù orí kejìlélógójì, Jóòbù orí kejìlélógójì ẹsẹ̀ ìkejì, ó mọ ìṣòro, wàhálà, àìsàn tí Jóòbù ní. Ṣùgbọ́n lẹ́sẹ̀kẹsẹ̀ tí Jóòbù fún ara sọ wípé èmi mọ̀ pé ìwọ lè ṣe ohun gbogbo, àti pé kò sí ìrò inú tí a lè fi tí a lè fà sẹ́yìn kúrò lọ́dọ̀ rẹ. Ní orí yìí kan náà, ní ọjọ́ yìí kan náà,
1: ti Job so wi pe emi mo wi pe iwo le se ohun gbogbo ni ojo na ni igbekun aisan ti o wa lara re lo dopin ojo ti iwo fran re ti o ba gbagbo wi pe iwo na mo gege bi asale yi wi pe ko si ohun ti o soro fun olorun lati se iru ojo asale be ni gbogbo wahala re ati awon oke ti o wa ni igbese aye re won yo dopin loruko Jesu ninu Jeremiah ori kejile logbon Jeremiah ori kejile logbon ese iketa di logun oni ah oluwa olorun wo iwo ti o da orun ohun aye nipa agbara nla re ati nina apa re ko si ohun kohun ti o soro fun o bi o ba ni iru igbagbo be o daju wi pe oke ti o wa ni igbese aye re yo kuro lasale yi loruko Jesu nitori olorun ti a n gbadura si o ni oba lori ohun gbogbo bawo ni o ti yi o si wi pe olorun ni a tobi ju to ni gbogbo agbara ati gbogbo ipa ronu nipa agbara to tayo ti eda nigbati olorun da gbogbo agbala aye lati inu ofo se o mo we pe ki carpenter ki o to le kan tabili tabi aga oni lo igi ki alagbede ki o to ro ada tabi oko oni lo irin sugbon olorun wa oni lo ohun kohun lati fi seda ohun gbogbo ti a nri loni ni a fi so fun wa ti a fi ran ara wa leti we pe olorun wa atobi joni oni gbogbo agbara oni alagbara nla oni olowosan olodumare to ni ohun gbogbo ni ikawo re olupese ni pelu oto otun ni aniseko oni balogun loju ogun to n pa gbogbo ise satani run bi o ba fi oju ri eyi ti a n so yi ti o si wo olorun oba lori ohun gbogbo o ko ni ri ohunkohun ni igbese aye re ti o soro ju fun olorun lati se o si ri wepe ni asale yi gbogbo ko seese ni igbese aye re yo di siseese loruko Jesu ni kiakia a o ma wo koko meta lori iwaasu ti ale yi ikini olubori agbara nla ti olorun wa olubori agbara nla ti olorun wa ikeji oke nla nla to n sidi nipase olorun wa oke nla nla to n sidi nipase olorun wa iketa oniruru ise iyanu anu lati odo olorun wa ikini olubori agbara nla ti olorun wa wo exodio orike dogun lati ese ikokanla ni a ti so fun wa bi olorun wa se lagbara to tali o dabi iwo olowa ninu awon alagbara tali o dabi iwo ologo ni mimo eleru ni iyin ti n se ohun iyanu ti n se ohun iyanu nje olorun le se ohun iyanu ni igbese aye re loni yo se ohun iyanu nitori pe alagbara ni ologo si ni a n so fun ninu chronicle kini ori kokandinlogbon lati ese ikokanla si ikejila ti re olowa ni titobi ati agbara ati ogo ati isegun ati olanla nitori ohun gbogbo li orun ati le aye ti re ni ijoba ni ti re olowa asi gbe oleke li ori ohun gbogbo li ori fun gbogbo oro pelu ola odo re ni ti wa iwo si joba lori ohun gbogbo li owo re ni agbara ati power ati li owo re ni siso ni di nla wa ati fifi agbara fun ohun gbogbo agbara yi yo sise ni igbese aye re loni aka ikatan ni awon ohun ti Olorun wa ti se pelu agbara nla re nitori ailopin ni Olorun ti ansin nigbati abamoye iru agbara nla ti Olorun wa ni a o dabi omiran ninu emi wa iberu ipoya ati sisa kijokijo yo di ohun igbagbe ati ohun ajeji loju enikokan wa loruko Jesu aigbagbo yo di ohun igbagbe ninu ede enu wa iye meji yo kodanu bi elobo ninu igba aya wa bi o ba mo eni ti an pe ni Olorun ti o si mo we pe ohun ni atobiju ohun ni o ni agbara olubori o mo we pe ko si ohun to soro lati se wi pe ohun ti o pe ni oke ni igbesi aye re a o so de petele bi a ba si oloju nipa ti emi lati ri asiri ijile atobiju agbara Olorun aye re koni ri bakan na mo Olorun atobiju to da aye ati eniyan lai nilo iranlowo enikeni yo sise yo dabira ni igbesi aye re nitori we pe agbara Olorun koni afiwe ninu Isaiah ori ogoji Isaiah ori ogoji lati ese ikarun din logbon nje tani eyin o ha fi mi we tabi tali emi o ba dogba li emi mimo wi gbe oju yin soke sibi giga ke se wo tali o da nkan wonyi tali o da won mo ni tali o da won ti mu ogun won jade wa ni iye o n pe gbogbo won li oroko nipa ti tobi ipa re nitori pe oun le ni ipa ko si okan ti o ko ese ikeji de logbon iwo ko ti mo iwo ko ti gbo pe Olorun ayeraye Oluwa eleda gbogbo ipekun aye ki saare mo ni ki saare be ni are ki mu ko si awari oye re agbara yi yo sise ni igbesi aye re la sale yi loruko Jesu ninu Efeso ori keta Efeso ori keta o ye ki o ma fi okan ro ohun lanla ti Olorun yo se fo ni asale yi bi a tin wo agbara atobiju Olorun wa Efeso ori keta ese ogun nje eni ti o le se lopo lopo ju gbogbo eyi ti a nbere tabi ti a nro lo gege bi agbara ti nsise ninu wa o so fun wi pe agbara yi agbara Olorun yo sise ninu re o si so fun wi pe yo se ohun to nbere ikeji yo se eyi to nro lokan iketa yo se gbogbo ohun ti a nbere tabi ti a nro ikerin yo se ju gbogbo eyi ti a nbere ati eyi ti a nro lasale yi loruko Jesu o wa so pe oju be lo wi pe Olorun alagbara atobiju ti se oke nidi yo se lopo lopo ju gbogbo eyi ti a nbere tabi ti a nro oni iru agbara yi yo sise ninu wa mo ro wi pe o mura sile mo ni se o mura sile nitori wi pe loni Olorun yo sise ara ni igbesi aye re nitori agbara nla to ji Jesu Kristi dide lati inu oko o setan lati sise ni igbesi aye re eyi ni o mu wa lo si koko keji nsin o n so nipa oke nla nla to n sidi nipase Olorun wa oke nla to n sidi nipase Olorun wa ninu Matthew ori ketadinlogun Matthew ori ketadinlogun lati ese ikokandinlogun nigba naa le awon omo ehin Jesu to wa leyin won bi pe e se ti awa ko le jade ohun kan sele omo kan ni emi esu emi to nda loro won gbe omo yi won si odo awon omo ehin Jesu sugbon won o le se won o le le emi esu e jade sugbon nigba ti Jesu de pelu oro ase kan o le emi esu yi jade yi wa se awon omo ehin ni kayefi won bere we pe kini se e ti se ti awa o le se nkan yi ninu ese ogun Jesu si we fun won pe nitori aigbagbo yin ni looto ni mo sa we fun yin bi eyin ba ni igbagbo bi woro irugbin mustardi bi eyin ba ni igbagbo se oni igbagbo mo ni se oni igbagbo bi eyin ba ni igbagbo bi woro irugbin mustardi eyin o we fun oke yi pe si nihi lo si ohun yo si si Jesu ni yo si si la sale yi yo si si gbogbo oke to wa ni igbesi aye re yo si si ko si si nkan ti e ki yo le se ko si nkan ti e ki yo le se ninu Marko ori kokanla Marko ori kokanla ese iketa le logun Marko ori kokanla ese iketa le logun looto ki se ti oro ere looto ni mo wi fun yin enikeni ninu awon omo olorun enikeni ninu awon ti o ba gbagbo enikeni ninu awon ti o gbadura ni oroko Jesu enikeni ti o ba wi fun oke yi pe sidi ki o se bo sinu okun ti ko ba si siye meji li okan re sugbon ti o ba gbagbo pe ohun ti o nwi yo se yo ri be fun yo ri be fun yo ri be fun sugbon ibere kan lo je wa logun kini a npe ni oke oke ni awon isoro ati lasigbo to lagbara jo wa lo ti a ko le funra wa mukuro ti o si nira pupo lati gba mora to si se pe gbogbo agbara wa ati ti awon oluran lowo wa lapapo jasi otubante oke yi je o sese ki o je aisan tabi isoro tabi wahala to taku to ni ohun ko ni lo fun eni ti o ni iru oke be iwaju ko se lo be ni eyin ko se pada si o dabi e ti awon eyan wa ma nso wi pe oba ran ni nise odo oba kun ise oba ko se ma je odo oba ko si se rolu bi o mo we oke ni eru ti esu gberu eniyan orun wo eleru ko si eni ti yo so kale sugbon la sale yi gbogbo eru lorun re lori re a o so kale loruko Jesu ki o le ye wa dara dara ohun ti a n pe ni oke ati ohun ti a n gbadura ni asale yi we pe yo sidi je ki n se awon apere die fun o ikini bi awon oke se gaju eniyan giga yowu laye lo be ni awon isoro na gaju imo ogbon ati agbara idalo ohun ti a n pe ni oke o gaju enikeni yowu laye be na ni awon isoro awon aisan awon ajogunba lo gaju agbon ogbon ati agbara eda lo won je isoro tabi aisan to diju to takoko to sunisu tabi to gontio ikeji awon oke won je adayeba bi a ba n pe nkan kan loke o je wi pe adayeba ni won ti wa nibe ki a to bi wa gege bi oke apata olumo ni ilu egba bi o ti wa nibe ki a to bi lagbaja ti oke sapati ti wa ni ibadan ki a to bi lakasegbe be na ni ki a to bi arugbo ti nbe ni abule wa igun idile ti wa eyi ni a n pe ni oke awon nkan wonyi ti o ti wa ninu ebi to je as aisan ajogunba bi warapa bi atogbe bi as aisan buburu miran ti ko se fenu sotan awon nkan wonyi ni a npe ni oke sugbon lasale yi won pora loruko Jesu. Iketa bi oke se man je idena to taku sibe to nse idiwo fun itesiwaju be ni opo arun ojo pipe ati idaloro emi esu ndena itesiwaju ebi ati aseyori lenu ise pelu iru oke be aye eniyan ninu aye eniyan bi won ba fa ki to ara won sugbon lasale yi yo to ara won loruko Jesu. Gege bi oke ti a ko le sinidi awon elomiran ni ese to rorun lati dimoni to je wi pe won ti jija kadi pe popo ninu agbere ninu tabi ninu aliyan tabi ninu tete tita sugbon ti won o bo lasale yi a o to sile. Awon elomiran o sese ki o je asa baraku to soro lati dawo de duro bi igbo mimu tabi siga tabi oti mimu tabi taba sugbon lasale yi o dominira loruko Jesu. Ti elomiran to je oke ni ipada seyin igba gbogbo ki eniyan ki o di igbekun fun ese sugbon ati to osile. Ikerin telomiran je igun tabi epe tabi itakasini to je wipe lati igba na ni onitohun ti yagan ti tabi ti okuta ba oja re ti won si gbe ese le igbega lenu ise sugbon mo ki o ku orire wipe bi o ti wa nihin lasale yi gbogbo re yo dopin loruko Jesu. Ti awon miran ni aisan olori kunkun to ngbon owo lo lai ni awotan telomiran ni idojule ni oso tabi aje tabi awon elegbe awo sugbon mo gbagbo wepe o ti di ominira. Elomiran si ni emi mategbe airise airise osi to dogo tini to dabi eni wepe o je igbese to taku to pinu wepe owo ba okale ijakule eru to je wipe o nso ni di eru ati wahala ti mo eniyan ma ro wipe iku ya jese lo sugbon lasale yi loruko Olorun loruko Jesu a mu gbogbo re kuro o si di eni ti o ni ominira loruko Jesu. Iketa oniruru ise iyanu anu lati odo Olorun wa oniruru ise iyanu anu lati odo Olorun wa Matthew orike dogun ese ikarun din logbon titi de ikeji din logbon nigba na le o wa o si teriba fun wi pe Oluwa ran mi lowo sugbon o da wi pe ko to ki a mu akara awon omo ki a fi fun aja o si we pe be ni Oluwa awon aja a ma je ninu erun ti o ti ori tabili Oluwa awon bo sile. Ohun ti Jesu n so nihin ni wi pe bi obirin yi yo ba ri ise iyanugba ki se ise iyanu bi eto be ni we pe o ye o to o pe lati ri ise iyanu yi gba o n so fun wi pe bi aja ni obirin yi ri sugbon obirin yi o mo ohun ti Jesu n so o wa n so wi pe be ni Oluwa sugbon awon aja ma je ninu erun ti o ti ori tabili Oluwa awon bo sile nigba na ni Jesu dahun o si wi fun o pe obirin yi igbagbo nla ni tire mo gbagbo wi pe Olorun o so be fun ni asale yi igbagbo nla ni tire ki o ri fun gege bi iwo tin fe gege bi iwo tin fe se o fe nkan kan lodo Olorun lasale yi o ni yo ri fun o gege bi iwo tin fe a si mu omo birin re larada ni wakati kan na ninu ise awon apostoli ni mo fe ka oro kan fun o
2: mo gbadura we pe ki olorun ki o se olojo emi lati ri itumo ti o se iyebiye ninu on ti anka yi ise awon aposteli ori 14 lati ese 25 de 26 sugbon laarin oganjo

0: bí wọn. Ṣùgbọ́n gẹ́rẹ́ tí Paul ò sí là tí wọ́n gbàdúrà tí wọ́n sì ń kọrin yìí ni a gbọ́ wípé ìdè gbogbo àwọn onítúbú àwọn tí wọ́n wà nílé túbú ìdè wọn tú sílẹ̀. Ìwọ náà láṣáálẹ̀ yìí kìí ṣe nípa títọ́, kìí ṣe nípa yíyẹ, kìí ṣe nípa mímọ̀ ṣe, ṣùgbọ́n bí a bá ti ń gbàdúrà nítorí àánú Ọlọ́run ní gbogbo ìdè tó dè ọ́ ni yóò máa tú lórúkọ Jésù. Yẹ̀ràn létí wípé balógun ọ̀run ìjọsí kò yẹ, síbẹ̀ a mú ọmọ ọ̀dọ́ rẹ̀ lárada. Èyí ni a ń pè ní iṣẹ́ ìyanu àánú. Obìnrin ará Kenani tí mo ti kà fún ọ tí ó dàbí ajá níwájú Ọlọ́run, síbẹ̀ ó gba ìwòsàn àti ìdáǹdè fún ọmọbìnrin rẹ̀. Kò yẹ, kò lẹ́tọ̀ọ́ sí i, ṣùgbọ́n ó gbà á nítorí iṣẹ́ ìyanu àánú Ọlọ́run. Obìnrin onísun ẹ̀jẹ̀ kò ní ohunkóhun bí ọ̀rẹ́, bí ọrẹ, bí olùrànlọ́wọ́, bí alágbàwí, bí ẹwà, bí òkìkí. Ṣùgbọ́n bó tilẹ̀ jẹ́ wípé obìnrin yìí kò ní nǹkan kan, síbẹ̀síbẹ̀ a mú u lárada lẹ́sẹ̀kẹsẹ̀. Èyí ni a ń pè ní iṣẹ́ ìyanu àánú. Nítorí bẹ́ẹ̀ jẹ́ kí ó yí ọ wípé àkókò tìrẹ ti dé. Gbogbo òkè tó wà ní ìgbésí ayé rẹ wọn ó pòórá lórúkọ Jésù. Ohunkóhun tí ìbàjẹ́ ike tí ó dàbí òkè tó ṣù sí ọ lẹ́yìn a ó mú wọn kúrò. Gẹ̀gẹ́ ọrùn ni a ó mú wọn kúrò. Jẹjẹrẹ ni tó ń jẹ inú rẹ a ó mú wọn kúrò. Ìbàjẹ́ ọgbẹ́ inú nínú ìfun a ó mú wọn kúrò. Bí ó sì jẹ́ ìfọtí, ìfọjú, ìyadi, ìdítí, ìyarọ, ikọ́ ọ̀fẹ́, arúmọléegun a ó mú wọn kúrò lórúkọ Jésù. Dìde kí o bẹ̀rẹ̀ sí ní gbàdúrà. Kí o sọ fún Ọlọ́run wípé gbogbo òkè tí ó wà ní ìgbésí ayé rẹ, àìsàn kò gbóògùn tí ó wà ní ìgbésí ayé rẹ, ègún àjogún bá tó wà ní ìgbésí ayé rẹ, àti ohun tí ó ti wà níbẹ̀ tí ó ti gbàdúrà tí ó ti gba ààwẹ̀ fún ọjọ́ pípẹ́ ṣùgbọ́n tí ó wà níbẹ̀, wípé ní àṣáálẹ̀ yìí a ó mú gbogbo wọn kúrò pátápátá. Iṣẹ́ àánú ni o, iṣẹ́ ìyanu àánú ni. Kìí ṣe wípé o lẹ́tọ̀ọ́ sí, kìí ṣe wípé o pé, kìí ṣe wípé o lóhun kan tó fi lè já láńká tó níwájú Olúwa wípé nítorí èyí nìṣe fún mi. Iṣẹ́ ìyanu àánú Ọlọ́run ni. Iṣẹ́ ìyanu àánú láti ọ̀dọ̀ Ọlọ́run wa. Òkè rẹ yóò ṣídì, wàhálà rẹ yóò dópin, àìsàn yóò kúrò. A ó tu ọ sílẹ̀, a ó mú ọ lárada, a ó da ọ ní ìdè. Múra sílẹ̀, iṣẹ́ ìyanu ti dé. Múra sílẹ̀, àánú Ọlọ́run pọ̀. Múra sílẹ̀, kò sí kò ṣeé ṣe pẹ̀lú Ọlọ́run wa. Múra sílẹ̀, gbogbo àìsàn, gbogbo ìṣòro, gbogbo wàhálà tó dàbí òkè ni Ọlọ́run yóò mú kúrò.
1: Gba Ọlọ́run gbọ́. Bí o bá lè gbàgbọ́, ohun gbogbo ni ṣíṣe fún ẹni tí o bá gbàgbọ́. Lóòótọ́ ni mo wí fún yín, ẹnikẹ́ni tí ó bá wí fún òkè yìí pé ṣídì, kí o sì bọ́ sínú òkun, tí kò bá ṣiyè méjì lé ọkàn rẹ̀, ṣùgbọ́n tí ó bá gbàgbọ́ pé ohun tí òun wí yóò ṣe, yóò sì rí bẹ́ẹ̀ fún un,

bí o bá ní ẹnikẹ́ni tí ó fọ́jú nítòsí rẹ sọ fún wípé kí ó lajú kí ó ríran nítorí wípé iṣẹ́ ìyanu tirẹ̀ ti tẹ̀ ẹ́ lọ́wọ́. Kí a tó parí àdúrà, ohunkóhun tí ó bá jẹ́ àìní tirẹ̀ Ọlọ́run fẹ́ ṣe fún ọ. Bí o bá ní ogun tàbí egun ìdílé, bí o bá ní igun àìlè rọ́kọ fẹ́, àìlè ráyà fẹ́, àìrọ́mọ bí tí a ń pè ní ìyàgàn, tàbí àbíkú ọdọọdún, tàbí igun, tàbí ogun oyún ọjọ́ pípẹ́, tàbí ohunkóhun mìíràn ní ìgbésí ayé rẹ, ó dájú wípé iṣẹ́ ìyanu yóò tẹ̀ ọ́ lọ́wọ́. Òkè ìṣòro rẹ a ó mú kúrò. Dìjí ó kí a gbàdúrà, èyí jẹ́ fún gbogbo ènìyàn. Alágbára a tóbi jù. A dúpẹ́ wípé agbára yín ò lópin. Agbára yín ò ṣe ohun tí a lè díyelé. Ẹ ń ṣe ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ ìyanu fún olúkúlùkù. Ǹjẹ́ a gbàdúrà nísinsìnyí fún ẹnì kọ̀ọ̀kan wa wípé iṣẹ́ ìyanu tí a nílò ẹ fún ẹnì kọ̀ọ̀kan lórúkọ Jésù. Èyí tí ó ní oyin ọjọ́ pípẹ́ ẹ tú sílẹ̀ lórúkọ Jésù. Egun ìdílé ẹ tú wọn sílẹ̀ lórúkọ Jésù. Egun ká máa rọkọ fẹ́, ká máa rí àyà fẹ́, ẹ lé wọn jáde lórúkọ Jésù. Ìyàgàn ẹ mú wọn kúrò lórúkọ Jésù. Ohun gbogbo tí àwọn ènìyàn yín bèrè, gbogbo òkè tí wọ́n fẹ́ kó ṣídìí, ẹ ṣí wọn nídìí, ẹ mú wọn kúrò lórúkọ Jésù. Ẹ fún ẹnì kọ̀ọ̀kan wa ní iṣẹ́ ìyanu lórúkọ Jésù. Ẹ gbọ́ àdúrà àwọn ènìyàn yín, kí ẹ ba iṣẹ́ sàtánì nínú ayé ẹnì kọ̀ọ̀kan kí ẹ bà á jẹ́ lórúkọ Jésù. Ẹ fún ẹnì kọ̀ọ̀kan ní iṣẹ́ ìyanu. Ẹ tún òǹdè sílẹ̀. Ẹ mú aláìsàn lára dá. Ẹ jẹ́ kí iṣẹ́ tí wọ́n ń ṣe kí ó máa ní ìlọsíwájú. Ẹ gbọ́ àdúrà wọn. A dúpẹ́ pé ẹ ti gbọ́. Lórúkọ Jésù Kristì Olúwa wa. Àmín.

dé ikú. Àwọn nǹkan wọ̀nyí ni ẹ̀jẹ̀ Jésù Kristì ni ó máa ń ṣe fún wa. Pétérù ti sọ fún wa wípé kò ṣeé ṣe láti rà wá padà pẹ̀lú ohun tí dìbàjẹ́ gẹ́gẹ́ bí wúrà tàbí fàdákà, ṣùgbọ́n pẹ̀lú ẹ̀jẹ̀ Jésù Kristì ọmọ bíbí Ọlọ́run ni a fi rà wá padà. Ẹ̀jẹ̀ yìí ni ó fún wa ní ìràpadà, òun ni ó wẹ ẹ̀ṣẹ̀ wa nù. Òun ló mú wa súnmọ́ Ọlọ́run, àwa tí a ti jìyàn rere sí Ọlọ́run tẹ́lẹ̀tẹ́lẹ̀. Nítorí ẹ̀ṣẹ̀ wa, ẹ̀jẹ̀ Jésù Kristì ni ó mú wa súnmọ́ tòsí. Òun ló jẹ́ kí a lè bá Ọlọ́run lájà, tí ó fún wa ní àlàáfíà láàrin àwa àti Ọlọ́run. Òun ló dá wa láre, òun ló máa ń wẹ̀ wá nù lójoojúmọ́, tí ó máa ń fún wa ní ìgboyà láti lọ sí ibi mímọ́ tàbí ibi mímọ́ jùlọ. Èyí ni ó sì sọ wá di aṣẹ́gun lórí ẹ̀ṣẹ̀, lórí àìsàn, lórí èṣù, lórí ikú, àti lórí ohunkóhun tí èṣù tàbí àwọn ẹ̀mí èṣù tí wọ́n lè pèrò láti ṣe ní ìgbésí ayé wa lónìí. Bí a bá lè dìde dúró láti gbàdúrà, tí a sọ fún Ọlọ́run wípé a gbàgbọ́ nínú ẹ̀jẹ̀ Jésù Kristì. Bí o bá tí ní ìgbàlà ẹ̀jẹ̀ Jésù ṣe tán láti wẹ̀ ọ́nà, láti gbà ọ́ là. Bí o bá ń bèèrè ìsọ̀rí mímọ́, ẹ̀jẹ̀ Jésù wà níhìn-ín tí ó lè wẹ̀ ọ́nà, tí ó lè wẹ̀ ọmọ, kí ó sì sọ di mímọ́. Bí o bá jẹ́ agbára ẹ̀mí Ọlọ́run ni o nílò, ẹ̀jẹ̀ Jésù sì wà bákan náà láti jẹ́ kí ìlérí yìí kí ó jẹ́ tirẹ̀. Bí o bá jẹ́ àìsàn ni ó wà lára rẹ, tàbí àwọn ẹ̀mí èṣù ló ń dá ọ lóró, tàbí àìní ni ó gbé ọ dè, ẹ̀jẹ̀ Jésù lè tú ìdè àti ṣẹ́kẹ́ṣẹkẹ̀ tí ó dè ọ. Bí o bá ní ìgbàgbọ́ nínú ẹ̀jẹ̀ Jésù ta sílẹ̀ nígbà tí ó kó fún ọ lórí igi àgbélébò, ẹ jẹ́ kí á la ẹnu wa gbò láti sọ fún Ọlọ́run wípé a ní ìgbàgbọ́ nínú Ọlọ́run, a ní ìgbàgbọ́ nínú Ọlọ́run, a gbàgbọ́ wípé ó ṣeé ṣe fún un láti dá wa sílẹ̀, láti dá wa láre, láti fún wa ní àlàáfíà, láti wẹ̀ wá nù, láti wẹ̀ wá mọ́, láti fún wa ní ìgbàlà tòótọ́, láti jẹ́ kí a jẹ́ aṣẹ́gun lórí ẹ̀ṣẹ̀, aṣẹ́gun lórí àìṣedédé gbogbo, aṣẹ́gun tí ó lè gbé ìgbésí ayé tí ó wu Ọlọ́run, képe Ọlọ́run. Gbàgbọ́ nínú ẹ̀jẹ̀ Jésù Kristì tí a ti ta sílẹ̀ fún ọ. Bí o bá jẹ́ ọwọ́ ẹ̀ṣẹ̀ rẹ tí o sì kọ́ sílẹ̀, ó dájú wípé Ọlọ́run yóò dáríjì ọ́. Bí o bá gbàgbọ́ nínú ẹ̀jẹ̀ Jésù Kristì tí ó ta sílẹ̀ fún ọ. Ẹ̀jẹ̀ ewúrẹ́ tàbí ẹ̀jẹ̀ òbúkọ tàbí ẹ̀jẹ̀ àgùntàn tàbí ẹ̀jẹ̀ adìyẹ tàbí ẹ̀jẹ̀ ẹyẹlé tàbí ẹ̀jẹ̀ tòlótòló, kò ní láárí, kò sì ṣe iye bí eníwájú Ọlọ́run mọ́. Ṣùgbọ́n ẹ̀jẹ̀ Jésù Kristì ni ó wà fún ọ láti lè ní ìdáríjì, láti lè ní ìdáǹdè, láti lè ní ìgbàlà. Àṣà àlọ́gbẹ́ nítorí àìṣedédé wa, apá lára nítorí àìṣedédé wa, ìnà àlàáfíà wa ń bẹ lára rẹ̀. Nípa ìnà rẹ̀ lè a mú wa lára dá. Ìdáǹde wà lọ́wọ́ Ọlọ́run. Jẹ́wọ́ àwọn ẹ̀ṣẹ̀ rẹ kí o sì kọ̀ wọ́n sílẹ̀, kí àánú Ọlọ́run àti orí ọ̀fẹ́ rẹ̀ kí ó lè jẹ́ tirẹ. Ní orúkọ Jésù Kristì Olúwa wa, ní orúkọ Jésù Kristì Olúwa wa, Ọlọ́run aláàánú, a dúpẹ́ lọ́wọ́ yín. A dúpẹ́ wípé ní àkókò tí ó wọ̀, ní àkókò tí ó yẹ, ẹ̀ràn Jésù Kristì láti wá kó fún wa. Àwa ẹni òṣì, ẹni àárẹ̀, àwa ẹlẹ́ṣẹ̀. Ṣùgbọ́n nítorí wípé ẹ kò fẹ́ kí a ṣègbé nínú ẹ̀ṣẹ̀, ẹ ti rán Jésù Kristì láti kú ní orí igi àgbélébò. Ọlọ́run aláàánú, a bẹ̀bẹ̀ wípé àwọn mìíràn tí wọ́n wà níbí lónìí, tí wọn kò tí ní ìgbàlà àti ìdáǹde ọkàn wọn, tí a kò tí kọ orúkọ wọn sínú ìwé ìyè Ọlọ́run, tí wọ́n ń ru ẹ̀bi ẹ̀ṣẹ̀ wọn káàkiri,
ti eru ese won wo lorun an bebe wi pe loni eru ese won yi won o so kale ni ese agberebu ni oruko Jesu awon ti o je wi pe ese wa ni gbogbo ti won da wole nipa iru okan won nipa oro enu won nipa irin ese won nipa isesi won nipa igbeyawo iloko laya won ni on gbogbo ti won se sebo ti won bebe loni wi pe eje ti Jesu ta se ni ori ige agbelebo yo wo ese won nu yo mu ese won kuro an be yin wi pe gbogbo ase dede gbogbo ire koja gbogbo ese patapata e mu kuro ni oruko Jesu awon ti won ni idalebi okan awon ti won sunkunrin kaakiri awon ti o je pe nitori ese won won ko le ni itesiwaju an bebe wi pe awon ese won yi awon idalebi won yi e mu kuro ni oruko Jesu pelu eje Jesu ewe okan won mo pelu eje Jesu e gba won la pelu eje Jesu e koruko won si iweye lorun e sanu fun won adupo ipo eti gbo ni oruko Jesu Kristi oluwa wa eje ki a wa ni dide duro sebe ki a se dije wa eni ti o ti lo si ile iwosan ti oluse awon onisegun so fun yi pe o ni arun jeran jeegun ti a n pe ni cancer mo fe ki o gbe owo re soke ki n le gbadura fun o olorun alaanu adupo wipe ko so ohun to sore fun lati se nitori wipe fun olorun o wa ohun gbogbo ni sise a n bebe wipe eni yi ti a ti so fun ni ile iwosan wipe o ni arun cancer lara a n bebe wipe arun yi patapata yo kuro ni ago ara re ni oruko Jesu a n bebe pe eje Jesu ti a ta se ni ori oke agbelebo ni ori igi agbelebo yo mu gbogbo awon arun won kuro patapata ni oruko Jesu adupo epo e ti gbo ni oruko Jesu Kristi oluwa wa nje mo n bere fun okunrin ti o ni arun atosi lara bi o ba wa nibe jo gbe owo re soke ki a le gbadura fun o fun idasile ati fun iwosan olorun alaanu abeyin wi pe e fowole aisan yi e mu okoro pelu agbara ti o wa ninu eje Jesu Kristi a n beyin wi pe ke da eni yi sile ni oruko Jesu e mu larada e je ki ogo olorun ki o farahan ni igbesi aye re ki ara dida sasa ki o le je ti re adupo pe e ti gbo ni oruko Jesu Kristi oluwa wa enikan nihin ti o ni isoro lati kese jari ni gbogbo idawole re ti o je wipe igba gbogbo ni o fi ma ni ijakole ni ohunkohun ti o dawole mo n fe ri iru eni be lati gbe owo soke ki n le gbadura fun o olorun alaanu adupo lowo yin a mo wipe bi a ba to yin wa a se eri a se ti aini yo pora ni igbesi aye wa je mo n bebe fun awon wonyi ti o gbe owo won soke nitori ijakole ti won ni nitori ohun ti o ti ko se se fun won lati kese jai ni idawole won a n beyin wipe ki eda won sile gbogbo egun gbogbo ohun ti awon eni aye ti fi si won lara ti o ti fi si idile won lara e yo won kuro ni oruko Jesu adupo ipo e ti gbo ni oruko Jesu Kristi oluwa wa enikan ti aye ti de ni igbekun ti o dabi eni wipe aisan ni ojojumo bi o ti n kuro lori ikan ni o n bo si ori imiran bi o ba ni owo die lowo nkan won ya tun wa si igbesi aye re lati le ko gbo owo lo gba ti owo ba tan adabi eni pe aisan ti tan gba ti owo ba de aisan atun de nitori egun ti o wa ni igbesi aye iru eni be bi o ba je ewo ni mo n se apejuwe re mo fe ki o gbe owo re soke ki n le gbadura fun o olorun alaanu alagbara adupo wipe bi a ba to yin wa e o nu omi ji wa nu kuro je mo n bebe wipe gbogbo aseti gbogbo aisan ati gbogbo egun ti a ti fi si eni yi lara e mu kuro ni oruko Jesu mo gbagbo wipe lesekese ti a n gbadura nisisiyi wipe e n se ise irapada yi
enseshe imularada yi eda sile ni oruko Jesu gbogbo awon emi ibi gbogbo awon ti o ti gegun fun gbogbo awon majele ti a ti fi si igba tabi okowo re gbogbo re patapata amu won kuro ni oruko Jesu adupe yo pe e ti gbo ni oruko Jesu Christ Oluwa wa eni kan wa nihin ti o ni ori fifo ti o le ponran ti o si soro fun lati ni idasile bi eni ba ti ni ori fifo yi ni omi man jade loju re ni o ma dabi eni pe ati eti ati gbogbo ori patapata ni o dabi eni pe atalofa bi o ba je ewo ni iru eni be an fe ki o nawo soke ki olorun ki o le da o sile olorun alaanu an wo yin loni nitori wipe a mo wipe ooto ni ileri yin ko si si ko sese ni inu iwe yin an be yin wipe ori fifo yi ati awon nkan ti o wa nbe pelu agbara olorun pelu agbara ti o wa ninu eje Jesu Christi mo le won jade ni oruko Jesu emu larada adupe pe ti gbo ni oruko Jesu Christi Oluwa wa obirin ti o wa ninu oyin ojo pepe bi o ba gbe owo soke nisisin yi idasele ti de fun o obirin ti o wa ninu oyin ojo pepe bi gbe owo kan si oke ki o fi owo miran owo keji le ikun re ki o se gbagbo wipe gege bi mo ti gbadura fun o nisisin yi o wa lati wa jeri ohun ti olorun se fun o baba wa ti nbe le orun olorun alagbara olorun ti ki kona olorun ti ileri re ki ta se awa sodo yin nisisin a ngbagbo wipe gbogbo ohun ti won ti de mo obirin lara e o tu sile ni oruko Jesu gbogbo okun ide sheke sheke ti satani fi de patapata mo ja won ni oruko Jesu gbogbo awon emi buburu ti o wa ninu ile won ti o wa ni arowo to won ti o yi ile re ka ti o ma n tele kaakiri pelu agbara ti o wa ninu eje Jesu mo le yin kuro ni oruko Jesu e ti o sile eje ki o bimo layo ati lalaafia ki o le wa jeri ise rere ti olorun se lara re ni oruko Jesu Christ Oluwa wa enikan ti ara ma n ta o dabi ara tita o dabi eni pe ara tita na ko gbogun bi o ba wa nibe nawo re soke kin le gbadura fun o olorun alaanu adupe wipe ohun gbogbo ni sise fun yin ara tita yi mo mo okoro gbogbo pe ayinra mo mo okoro gbogbo nkan ti o dabi eni pe ko gbogun ale won jade ni oruko Jesu adupe wipe e ti gbo ni oruko Jesu Christi Oluwa wa iwo ti o dabi eni pe igbese wo olorun o si n sa kaakiri nitori opolopo awon ti o je lowo o si n bebe wipe bi olorun ba le pese fun o o fe san awon igbese ti o wa lorun re bi o ba nawo soke ipese olorun ni kikun yo je ti re Oluwa wa olorun wa a n wo oju yin nitori pe a gbagbo wipe ipese wa lati oke wa je mo bebe fun awon yi ti o dabi eni pe igbese wo lorun e da won sile e saanu fun won gbogbo e ti won sa kaakiri ti won sa pamo tabi ti aya won lagara tabi ti aya won ja nitori awon ti won je ni igbese mo gbagbo mo si gbadura lati oni lo ki igbese olorun ki o wa si igbese aye won ki o wa si idile won ki o wa si ibi ise won ti won fi sa awon igbese won yi ni oruko Jesu adupe pe ti gbo ni oruko Jesu Christ Oluwa wa ami onkon ti o ba wa ni igbese aye re gege bi aisan tabi gege bi ide lati owo satani o ti mo fe ki o se ni pe ki o gbo wole ara re ki o se gbagbo wipe nigba ti o ba nbo ni ojo bo eyi ni ni ojo alamisi ti o nbo o ma bo pelu eri olorun le enu re baba wa le orun adupe wipe ipe to ni bokun ni e fi pe wa ipe alaafia le fi pe wa ati wa sodo yin a si nbe yin wipe bi ati wa e ma je ki a pada le owo ofo
gbogbo ibi ti aisan wa ele aisan na jade gbogbo ibi ti aini wa ele aini jade gbogbo ibi ti ibanuje wa ele ibanuje jade gbogbo awon okan ti o nsare nitori wahala ti o wa ni idile won nitori iwahala ti o wa ni abele anbe yin we pe e mu won kuro ni oruko Jesu gbogbo edun okan awon eniyan yin ni asale yi e wa tan e gbo adura awon e je ki won ki o le ni ayo ki kun ni oruko Jesu baba anbere we pe eni ni ti o ni idi yo anbebe we pe gbogbo re patapata ke mu laada ni oruko Jesu eto da bi eni pe inu ni o ma nlo ni gba gbogbo abebe we pe agbara atorun wa ki o bale nisisin yi ki o mu kuro ni oruko Jesu awon ti o da be ni pon ma nsubu won ma dide won ma nsubu won ma dide to sin fe imuni duro ninu igbagbo an be be yin wo pe ore ofe okun agbara lati oke wa yo wa si igbese aye won won le gbe igbese aye onigbagbo to to lati kese jari ninu iwa igbagbo ni oruko Jesu awon ti won ti ni igbada ti won bebe fun isodi mimo e wa so won di mimo e wa mu gbogbo ese kuro ni igbese aye won e je ki gbo awon ti o wa ni inu won ti ko ba ife olorun mo e je ki o kuro patapata ni oruko Jesu awon ti won ti ni isori mo ti won bere fun agbara emi olorun agbara ti o ma mu eru kuro agbara ti o ma je ki a le wa si oro olorun agbara ti o ma fun ni igboya ni woju awon ota agbara ti a fi le gbadura agbara ti o je ki ina olorun ki o ma jo ni igbesi wa ni igbesi aye wa e wa fun ni oruko Jesu anbe yin we pe awon ti won wa ni idile ti ile ngbona awon ti ona na awon ti ise nse awon ti won ni wahala lona kan tabi lona miran anbe be we pe awon wahala won yi e o le won jade kuro ni idile won ni oruko Jesu obirin ni ti o wa nibe ti o dabi eni we pe omo re ni o nfa ibanuje fun o to pe ti o ba ti jade ati pada wale adeti o si ma kegbe kegbe o si ma rin irin ti ko dara lese o si n ba oninu je mo gbadura nisinsin pe owo olorun yo wa lori omo na emi olorun yo ba le omo na anbe yin we pe omo yi yo je omo ti o sanfani yo je omo rere ni oruko Jesu arabirin ti o wa lohun ni ti oni omo kan ti o jade ni ti o ti n wa kaakiri o ti fi lo kaakiri sugbon a ko ri omo yi lese kese mo nbebe pe ki emi olorun ki o wa omo na ri ni bi ki bi ti omo na wa nbebe pe ki omo na ki o pada wale ni oruko Jesu adupe pe ti gbo ti wa adupe pe ti sanu fun wa adupe pe awon ileri yin ti adimu loni wi pe e ti fi ase si ni oruko Jesu ni oruko Jesu Kristi oluwa wa ki o tun lo mo nfe ki o dupe lowo olorun fun ti olorun ti se fun o so fun olorun wi pe o gbagbo ninu eje Jesu Kristi ti a ta sile fun o ati wi pe o ma tesiwaju ninu irin ati ise igbagbo re dupe wi pe ati gbo adura re dupe wepe ati gbo adura re.

bímọ kan a ló ti fi mẹ́ta mẹ́rin kí ó ba lè gba owó ju bẹ́ẹ̀ lọ nísinsìnyí tó sọ pé o ti di onígbàgbọ́ ò tí ìṣàtúnṣe o lè tó ọjà tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí wọ́n fi ń sanwó lé fún ọ o tún ṣe ń jalè bákan náà lónìí kí a tó di onígbàgbọ́ bí a bá dé ibi iṣẹ́ ní ago mẹ́sàn-án a sọ pé a dé ago iṣẹ́ ní ago méje àbọ̀ gbà tó wá tún sọ pé o ti di onígbàgbọ́ ǹjẹ́ kì í ṣe bẹ́ẹ̀ ló tún ṣe ǹjẹ́ kì í ṣe irú ìwà bẹ́ẹ̀ ló tún hù ó ló yẹ kí ìyípadà kí ó wà ó yẹ kí a bọ́ àkísà ẹlẹ́gbin ti àtijọ́ ó yẹ kí a bọ́ wọn sílẹ̀ ẹni tí ń jalè kí ó má ṣe jalè mọ́ ṣùgbọ́n kí ó kúnkún máa ṣe làálàá kí ó máa ṣiṣẹ́ kí ó máa fi ọwọ́ rẹ̀ ṣiṣẹ́ ohun tí ó dára kí òun kí ó lè ní láti pín fún ẹni tí ó ṣe aláìní ẹsẹ̀ ìkọkàndínlọ́gbọ̀n ẹ má ṣe jẹ́ kí ọ̀rọ̀ ìdibàjẹ́ kan ti ẹnu yín jáde ẹ má ṣe jẹ́ kí ọ̀rọ̀ ìdibàjẹ́ kan ti ẹnu yín jáde èwo ni a ń pè ní ọ̀rọ̀ ìdibàjẹ́ ọ̀rọ̀ tí ò mú oore ọ̀fẹ́ lọ́wọ́ nígbà tí ọkọ bá ń bá ìyàwó rẹ̀ sọ̀rọ̀ tí ó bá dàbí ẹni pé a ń bá ẹrú sọ̀rọ̀ nígbà tí ọkọ bá ń pe ìyàwó ní orúkọ ìnagijẹ tí ò dára nígbà tí ọkọ bá ń sọ ọ̀rọ̀ tí ó lè jẹ́ kí èèyàn forí ṣánlẹ̀ kí ó kú dànù nígbà tí ó bá ń sọ sí ìyàwó rẹ̀ ọ̀rọ̀ ìdibàjẹ́ ni tàbí nígbà tí ìyàwó náà tí ó bá ń sọ wípé màá sọ fún tó jẹ́ pé a rán ti ilé ibi tó ń ti wá a mọ̀ wípé èmi ò kì í ṣe ẹni tí ènìyàn kan lè ṣe bí ó ti wù ú sí gbà tí ìyàwó bá di ẹṣẹ gáfárà fún mi kí n lo èdè yìí ó dàbí aṣa ẹni tí ò gbẹ́kọ̀ọ́ ẹni tí ò lẹ́kọ̀ọ́ ẹni tí ò mọ ọlọ́run ẹni tí ò mọ jésù tí ìyàwó bá tún sọ̀rọ̀ sí ọkọ lọ́nà tí ó dàbí ẹni wípé ọkọ a máa rò pé irú obìnrin wo ni mo gbé sílé yìí ẹni tí ó dàbí ẹni wípé ó lágbára jù mí lọ ọ̀rọ̀ pọ̀ lẹ́nu ìyàwó ju ti ọkọ lọ ẹni tí àwọn èèyàn máa sọ wípé ìyàwó ẹ dẹ̀ ẹ́ díẹ̀ o ẹ má bínú o ẹ má jẹ́ kí ọ̀rọ̀ yìí kí ó gbòdì lọ́kàn ọkọ yín o kò dára bẹ́ẹ̀ ó ní torí bẹ́ẹ̀ ó ní kí ọ̀rọ̀ ìdibàjẹ́ kan kí ó má ṣe jáde láti ẹnu wa ṣùgbọ́n irú èyí tí ó dára fún ẹ̀kọ́ kí o lè máa fi oore ọ̀fẹ́ fún àwọn tí ń gbọ́ ọ ẹ má sì ṣe mú ẹ̀mí mímọ́ ọlọ́run bínú ẹni tí a fi ṣe èdìdí yín di ọjọ́ ìdáǹdè gbogbo ìwà kíkorò àti ìbínú àti ìrunú àti ariwo àti ọ̀rọ̀ búburú ni kí a mú kúrò lọ́dọ̀ yín pẹ̀lú gbogbo àrán kan ọlọ́run ti kọ ọ̀pọ̀lọpọ̀ nǹkan sílẹ̀ fún wa tí ó jẹ́ wípé bí a bá ń kà wọ́n bí a bá ń bójútó wọn bí a bá ń ṣe wọ́n ilé wa yóò tòrò ọlọ́run ti fún wa ní ọ̀pọ̀lọpọ̀ àṣẹ ọ̀pọ̀lọpọ̀ ìlànà tí ó jẹ́ wípé bí ẹnì kọ̀ọ̀kan wa bí a bá ń jí láàárọ̀ tí a ń fi ọ̀rọ̀ ọlọ́run ṣe díngí tí a ń wò tí a sì ń fi díwọ̀n ìgbésí ayé wa àlàáfíà yóò wà ní ìdílé wa bí a bá mọ̀ pé kí ọkọ kí ó tó bá ìyàwó sọ̀rọ̀ wípé a ò gbọ́dọ̀ ní ìwà kíkorò a ò gbọ́dọ̀ pọ́n obìnrin yìí lójú a ò gbọ́dọ̀ fi ìbínú bá ìyàwó lò a ò gbọ́dọ̀ fi ìrunú bá ọkọ wa lò a ò gbọ́dọ̀ ní ariwo nínú ilé wa ṣe tó jẹ́ wípé ọkọ àti ìyàwó ń sọ̀rọ̀ a tún ń gbọ́ ní ilé kẹrin ilé karùn-ún wọ́n sọ pé lágbájá tún ti dé o pé ó fẹ́ lu ìyàwó ẹ̀ pa lọ́sẹ̀ tó kọjá wọ́n náà ń lọ ṣọ́ọ̀ṣì o wọ́n ka bíbélì jù kí ni lọ ṣùgbọ́n bọ́n ṣe ka bíbélì tó síbẹ̀síbẹ̀ ìjà ò kúrò ariwo ò kúrò láàrin wọn kò yẹ kó rí bẹ́ẹ̀ ó ní gbogbo ìwà kíkorò àti ìbínú àti ìrunú àti ariwo àti ọ̀rọ̀ búburú ni kí a mú kúrò lọ́dọ̀ yín pẹ̀lú àrán kan ẹ máa ṣoore fún ẹnì kejì yín ẹ ní ìyọnú ẹ máa dáríji ara yín gẹ́gẹ́ bí ọlọ́run nínú kristi ti dáríji yín ó ní ká máa dáríji ara wa nínú ìjọ ká máa dáríji ara wa nínú agboolé ká máa dáríji ara wa níbi iṣẹ́ kí a máa dáríji ara wa pẹ̀lú àwa àti aládùúgbò kí a máa dáríji ara wa gẹ́gẹ́ bí ọlọ́run nínú kristi bí ó ti dáríji wá jẹ́ kí a ṣe kíákíá kí a lọ sí ìkórí kejì àwọn ìwà ọkùnrin titun èyí jẹ́ wípé àwọn nǹkan ògbólógbò àwọn àkísà ìgbín àwọn ìwà àtijọ́ kí a bá wọn sílẹ̀ kí a jù wọ́n dànù kí a rí wípé ìwà ọ̀tún ìrìn ọ̀tún kí a rí wípé wọ́n jọba ní ìgbésí ayé wa èyí ni ó yẹ kí a ṣe gẹ́gẹ́ bí ọmọ ọlọ́run wo kólósè orí kẹta ẹsẹ̀ ìkẹwàá ẹ sì ti gbé ọ

0: ọkùnrin titun ni wọ ẹ sì ti gbé ọkùnrin titun ni wọ èyí tí a sọ di titun ní ìmọ̀ gẹ́gẹ́ bí àwòrán ẹni tí ó dáa ẹ sì ti gbé ọkùnrin titun ni wọ ohun tí a ń sọ níhìn-ín a ń sọ gẹ́gẹ́ bí àpèjúwe bí ènìyàn ṣe máa ń wọṣọ nígbà mìíràn bí a bá ti rí ẹnìkan tí a ti mọ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ẹni yìí kí a tó mọ̀ a rí i wípé ìrìn tó máa ń rìn ìrìn ìdọ̀tí ni aṣọ tó máa ń wọ̀ aṣọ mìíràn ó lè jẹ́ aṣọ tí ẹnìkan bùn aṣọ tí ẹnìkan fún un aṣọ yìí ó ṣeéṣe kí ó ti ya díẹ̀ tàbí kí ó ti dọ̀tí díẹ̀ ó ṣeéṣe nítorí ẹni yìí kò ní ìmọ́tótó ó máa ń rin ìrìn ìdọ̀tí bá a bá tiẹ̀ ti rí lágbájá nìyẹn bó bá jẹ́ obìnrin ni kò jẹ́ tún irun ẹ̀ ṣe kò jẹ́ fọ ẹnu láàárọ̀ kò sì jẹ́ wọ aṣọ tó dára bí a bá ti rí lágbájá nìyẹn bí tiẹ̀ ti rí nìyẹn bá a tiẹ̀ fún láṣọ ẹni ìrìn ìdọ̀tí kò kúrò lọ́wọ́ ẹ̀ ṣùgbọ́n ẹni yìí ni a rí wípé bóyá ó di onígbàgbọ́ bí ó sì ti di onígbàgbọ́ a ò mọ ìgbà tí ó di onígbàgbọ́ yìí àti kúrò ní àdúgbò ibi tó ń gbé kì í ṣe bẹ́ẹ̀ nìkan ó wá ti lọ́kọ ọlọ́run wá tún ti ṣe lóore tó jẹ́ wípé ó ní ọkọ tí ó jẹ àjẹṣẹ́kù tó ní díẹ̀ lọ́wọ́ ó sì tún wá ti kọ́ ìwà ìmọ́tótó ẹni yìí nítorí wípé ó ti lọ́kọ àti kọ́ ní ìwà ìmọ́tótó ìyípadà ti dé ní ọ̀sọ̀ọ̀sẹ̀ á tún irun ẹ̀ ṣe ní ojoojúmọ́ àárọ̀ a mú ohun tí a fi ń fọnu a fọ ẹnu àti wípé aṣọ tó wá ń wọ̀ nísinsìnyí nítòótọ́ ló jẹ́ aṣọ ìwọ̀ntúnwọ̀nsì ṣùgbọ́n wọ́n jẹ́ aṣọ tí ó jẹ́ kí ó wà ní ìmọ́tótó bí ó bá ti ń bọ̀ lókèèrè bóyá a ò tí ì rí fún ẹbí ọdún kan tàbí ọdún méjì àwa rí ó jẹ́ ẹni tí a ò lè dámọ̀ mọ́ àwa sọ wípé àbílágbájá ni àbílágbájá kọ́ ó tún wá ti ń yan fandafanda àwa dúró àtẹjúmọ́ ó wá kí wa pé arábìnrin ẹ káàárọ̀ o àtàbí ẹ káàsán o tàbí ẹ káalẹ́ o àbíwọ̀ ni àbíwọ̀ kọ́ èmi ni kí ló dé sọ fún mi jókòó pìtàn fún yín báwo ni nǹkan ṣe yí padà o kì í rìn báyìí rí ọlọ́run ló dá mi lọ́la ọlọ́run ló mú ìyípadà wà bẹ́ẹ̀ náà ni fún onígbàgbọ́ bẹ́ẹ̀ náà ni fún onígbàgbọ́ àwa tí ó jẹ́ wípé aṣọ ẹ̀gbin àkísà ẹlẹ́gbin ọmọ onínàkúnà la jẹ́ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ àwa tí a wá ti di ìyàwó jésù kristi àwa tí a ti dá lọ́lá tí a ti dáríjì àwa tí a ti mú ẹ̀gbin tí a ti mú kúrò ní ìgbésí ayé wa tí jésù tó wá ti di olùgbàlà wa tí jésù tí ó ti fi aṣọ òdodo wọ̀ wá tí jésù tí ó ti kọ́ wa gẹ́gẹ́ bí a ti rìn gẹ́gẹ́ bí a ti sọ̀rọ̀ gẹ́gẹ́ bí a ti hùwà gẹ́gẹ́ bí a ti ṣe gẹ́gẹ́ bí a ti bá ẹnì kejì wa lò nígbà tí a bá rí wa á dàbí ẹni wípé a ò ní lè dá wa mọ̀ mọ́ nítorí ìgbésí ayé tuntun ìwà ọ̀tun yóò wá sí ìgbésí ayé wa pé Éfésù lẹ́ẹ̀kan sí Éfésù orí kẹrin ẹsẹ̀ ìkẹrìnlélógún kí ẹ sì gbé ọkùnrin titun ni wọ̀ èyí tí a dá nípa ti Ọlọ́run ní òdodo àti ní ìwà mímọ́ òtítọ́ ìṣòrí ìkan náà ni bíbélì ó ń sọ fún wa ó ní kí a di titun kí a di titun kí a bẹ̀rẹ̀ sí ní rin ìrìn ọ̀tún kí a bẹ̀rẹ̀ sí ní hu ìwà ọ̀tún nínú Róòmù orí kejìlá Róòmù orí kejìlá ẹsẹ̀ ìkejì kí ẹ má sì dá kí ẹ má sì dá ara yín pọ̀ mọ́ ayé yìí ṣùgbọ́n kí ẹ paradà láti di titun ní ìròyìn yín kí ẹ̀yin kí o lè rí ìdí ìfẹ́ Ọlọ́run tí ó dára tí ó sì ṣe ìtẹ́wọ́gbà tí ó sì pé àwọn nǹkan wọ̀nyí wọ́n jẹ́ kí ó yé wa wípé Ọlọ́run fẹ́ kí á dàbí Jésù ní gbogbo ìṣe wa ní ọ̀rọ̀ ẹnu wa ní ohun gbogbo tí a ń sọ tí a ń ṣe kí á dàbí Jésù Kristi nítorí bẹ́ẹ̀ ó yẹ kí ìyípadà yìí kí ó farahàn ní ìgbésí ayé wa bí ìyípadà yìí bá farahàn ní tòótọ́ kí ni ohun tí a ó tún rí a ó rí ìdàpọ̀ àti àjùmọ̀ṣepọ̀ nínú ìṣọ̀kan yẹ kí a lọ sí Kolose orí kẹta ẹsẹ̀ ìkọkànlá Kolose orí kẹta ẹsẹ̀ ìkọkànlá níbi tí kò lè sí Héléènì àti Júù ìkọlà àti àìkọlà aláìgbèdè ara Skitia ẹ̀rú àti òmìnira ṣùgbọ́n kristi lé ohun gbogbo nínú ohun gbogbo níhìn-ín ni paul tún ti wá ń sọ nǹkan mìíràn fún wa je on ti amenuba lana ninu isin wa ti ojo aiku o nso fun wa wi pe nigba ti abati ba olorun pade nigba ti abati di eniyan olorun eniyan mimo wi pe okuta edigbolu tabi ogiri ikele ti o wa laarin wa wi pe a o wo won pale o nso nihin o fi awon nkan meji meji o fi won wera won o si nso fun wa wi pe awon idabu ti o ti wa laarin awon kan meji meji meji won yi wi pe ati mo kuro lakoko o nso nipa ti heleni ati jew bi aba nso nipa heleni eyi nso nipa awon giriki sugbon ni edi ti o le yi oda dara won ma won pe won ni keferi awon jew won ma pe gbogbo awon eniyan toku won ma pe won ni keferi won ki da si won o ni sugbon bi eni ti an pe ni keferi tele tele ati eni ti an pe ni jew bi o ba ti mo olorun awon mejeji gbogbo nkan ti o pa ala saarin won tele tele a o mu won kuro won o di eniyan titun won o di ore ara won ki se be nikan ikola ati alaikola awon ti a kon nila ni awon jew awon alaikola ni awon ti o ni awon esin miran ti awon jew ti won se sio si won ti won so wipe won ko se dara dara o ni bon ba ti mo jesu ati eni to ti kola ati alaikola won di kan a oni awon kan wa alaigbede o tun ni awon miran won je ara skitia won je nkan meji ki se kan na alaigbede lapa kan ara skitia lapa keji o ni awon wonyi ba kan na bi won ba ti mo jesu kristi awon nkan ti o da bi eni wo pe a fi ya won nipa tele tele a o mu won kuro o tun wa so nipa eru ati ominira wipe awon ti o ni ominira boya won ni ise ti ara won won ni ile ti ara won ko se ni ti o fun won si abe isinru won ni ominira awon miran ti won si je eru nigba ti won ti ba jesu kristi pade won di okan na e la nso fun wa wipe bi a ba ti mo olorun wipe a o ni ma fi iyato si awon kan ti won wa lati gusu tabi awon ti won wa lati ariwa awon ti won wa lati ila orun tabi awon ti won wa lati iwo orun wi pe kristi yo je ohun gbogbo ninu ohun gbogbo ki yo si iyapa ki yo si idabo laarin enikokan wa ati ninu enikokan wa gbogbo wa yo fun sokan papo a o ni olorun kan kristi kan olugbala kan emi kan a o ma ni eko kan igbagbo kan a o si wa ni isokan ninu jesu kristi yi ni olorun ko wa loni nisisiyi o ye ki a dide duro ki a so fun olorun wi pe awon iwa atijo iwa ogbologbo ti atijo wi pe o ye ki a dagbere fun won patapata o ye ki a so fun olorun wi pe a fe di titun ni iwa wa ni irin ese wa ni iwo so wa papa ni bi a se n ba eni kokan eni keji wa lo o ye ki a di titun ni ohun gbogbo ti a n se ki a bo awon ogbologbo awon ekisa elegbin ti atijo ki a bo won ki a so won danu ki a si je ki iwa titun ki o joba ni igbese aye wa o ye ki a gbadura o so fun olorun ba olorun soro se awon nkan ti a n daruko won yi se won si wa ni igbese aye re ni ewo ni a tun ka agbere mo onigbagbo lowo tabi iwa eri tabi ife ko fe tabi iwa buburu ife buburu tabi ife gbogbona enikan si eni keji tabi oju kokoro tabi ohun miran ti ko dara ki a tun ma ba lowo onigbagbo ko e kori be e je ki a so fun olorun gbadura so fun olorun iwa imo ti ara eni nikan iwa ogbologbo ti atijo iwa ti o ija ati irunu je ki a so won danu ki awon kan ikoko ni igbesi aye wa bi a ba je olooto bi a ba je olooto ti a so fun olorun o daju yo mu iyipada rere iyipada otun ba eni kokan wa.
1: Ìwé òwe orí ìkejì ọmọ mi bí ìwọ bá fẹ́ gba ọ̀rọ̀ mi kí ìwọ sì pa òfin mi mọ́ pẹ̀lú rẹ tí ìwọ dẹ tí rẹ sílẹ̀ sí ọgbọ́n tí ìwọ sì fi ọkàn sí òye àní bí ìwọ bá ń ké tọ ìmọ̀ lẹ́yìn tí ìwọ sì gbé ohùn rẹ sókè fún òye bí ìwọ bá ṣàfẹ́rí rẹ bí fàdákà tí ìwọ sì ń wá kiri bí ìṣúra tí a pamọ́ nígbà náà ni ìwọ ó mọ ìbẹ̀rù olúwa ìwọ ó sì rí ìmọ̀ ọlọ́run nítorí Olúwa nífẹ̀ẹ́ ọgbọ́n fún ni láti ẹnu rẹ̀ jáde ní ìmọ̀ àti òye ti wá. Ó to ìgbàlàjọ fún àwọn olódodo, òun ni àṣà fún àwọn tí ń rìn déédéé. Ó pa ipa ọ̀nà ìdájọ́ mọ́, ó sì pa ọ̀nà àwọn àyànfẹ́ rẹ̀ mọ́. Nígbà náà ni ìwọ mọ òdodo àti ìdájọ́ àti àìṣègbè àní gbogbo ipa ọ̀nà rere. Nígbà tí ọgbọ́n bá wọ inú rẹ lọ, tí ìmọ̀ sì dùn mọ́ ọkàn rẹ, ìmòye yóò pa ọ́ mọ́, òye yóò sì máa ṣọ́ ọ láti gbà ọ́ ní ọwọ́ ẹni ibi, ní ọwọ́ ọkùnrin tí ń sọ̀rọ̀ àyídáyidà,
2: ẹni tí ó fi ipa ọ̀nà ìdúró ṣinṣin sílẹ̀
1: láti rìn ní ọ̀nà òkùnkùn, ẹni tí ó yọ̀ ní búburú ìṣe, tí ó ṣe inú dídùn sí àyídáyidà àwọn ènìyàn búburú, ọ̀nà ẹni tí ó wọ́, wọ́n sì ṣe àrékérekè ní ipa ọ̀nà wọn láti gbà ọ́ ní ọwọ́ àjèjì obìnrin, àní ní ọwọ́ àjèjì obìnrin tí ń fi ọ̀rọ̀ ẹnu rẹ̀ pọ́n ni, ẹni tí ó kọ ọ̀rẹ́ ìgbà ìwé rẹ̀ sílẹ̀, tí ó sì gbàgbé májẹ̀mú Ọlọ́run rẹ̀, nítorí pé ilé rẹ̀ tẹ̀ sínú ikú, àti ipa ọ̀nà rẹ̀ sọ́dọ̀ àwọn òkú, kò sí ẹni tí ó tọ́ ọ lọ tí ó sì tún padà sẹ́yìn, bẹ́ẹ̀ ni wọn kìí dé ipa ọ̀nà iyè, kí ìwọ kí o lè máa rìn ní ọ̀nà ènìyàn rere, kí ìwọ kí o sì pa ọ̀nà àwọn olódodo mọ́, nítorí pé ẹni ìdúró ṣinṣin ni yóò jókòó ní ilẹ̀ náà, àwọn tí ó pé yóò sì máa wà nínú rẹ̀. Ṣùgbọ́n àwọn ènìyàn búburú ni a ó ké kúrò ní ilẹ̀ ayé, àti àwọn olùre kọjá ni a ó sì fàtú kúrò nínú rẹ̀.
3: DCLM Radio, your spiritual welfare is our concern.
0: Ẹ jẹ́ kí a gbàdúrà. Bàbá wa ti ń bẹ lé ọ̀run, a dúpẹ́ lọ́wọ́ yín wípé agbára yín kìí bá tì ní ìgbésí ayé àwọn ọmọ Ọlọ́run. A dúpẹ́ fún àwọn ẹ̀rí tí a ń gbọ́ lójoojúmọ́. A dúpẹ́ fún àwọn ẹ̀rí tí ó ń sọ fún wa nípa ìdáhùn sí àdúrà. A dúpẹ́ wípé agbára yín wà bákan náà títí di òní. A sì dúpẹ́ wípé bí ẹ ti ń ṣe fún àwọn ẹlòmíràn, bẹ́ẹ̀ lẹ ń ṣe fún ẹnì kọ̀ọ̀kan wa. Ẹ gbà pé àtìyìn wa lórúkọ Jésù. Ǹjẹ́ a gbàdúrà lónìí wípé ibikíbi tí àìsàn bá wà, ibikíbi tí ìnira tàbí ìṣòro tàbí ìpọnilójú tàbí ìdààmú tí ó bá wà, ẹ mú wọn kúrò lórúkọ Jésù. Ẹ gbọ́ àdúrà wa, ẹ ṣàánú fún wa, ẹ jẹ́ kí ìmọ́lẹ̀ kí ó là fún wa nínú òkùnkùn ayé yìí, kí a lè rìn ìrìn ìgbàgbọ́ pẹ̀lú ayọ̀ àti pẹ̀lú ìdánilójú wípé ẹ kò jẹ́ fi wá sílẹ̀ nígbà kan. A dúpẹ́ wípé ẹ ti gbọ́ lórúkọ Jésù Kristì Olúwa wa. Nínú orin Dáfídì orí ìkẹrìndínlọ́gọ́je 1:2-6 ni a ti ń ka Bíbélì wa. Lónìí mo fẹ́ bá ọ sọ̀rọ̀ lórí ìdáǹdè kúrò lọ́wọ́ ìnilára. Ìdáǹdè kúrò lọ́wọ́ ìnilára tàbí kúrò nínú ìnilára. Nínú orin Dáfídì yìí ni a ti rí ohun tí Ọlọ́run lè ṣe àti ohun tí Ọlọ́run ṣe ní lọ́ọ́lọ́ọ́ báyìí fún àwọn tí ó jẹ́ tirẹ̀. Ó sọ fún ọ ní nígbà tí Olúwa mú ìkó lọ sí òní padà, àwa dàbí ẹni tí ń làálà. Nígbà náà lè ẹnu wa kún fún ẹ̀rín àti ahọ́n wa kọ orin. Nígbà náà ni wọ́n wí nínú àwọn kèfèrí pé Olúwa ṣe ohun ńlá fún wọn. Olúwa ṣe ohun ńlá fún wa, nítorí náà àwa ń yọ̀. Olúwa mú ìkó lọ wa padà bí ìṣàn omi ní gúúsù. Àwọn tí ń fi omijé fún irúgbìn yóò fi ayọ̀ ka. Ẹni tí ń fi ẹkún rìn lọ tí ó sì gbé irúgbìn lọ́wọ́ lóòótọ́ yóò fi ayọ̀ padà wá, yóò sì ru ìtí rẹ̀. Kí n tó ṣe àlàyé lórí èyí tí a kà yìí, mo fẹ́ kí a lọ sí orin Dáfídì 30:5, nítorí pé ní ìṣẹ́jú kan ni ìbínú rẹ̀ pẹ́, ní ojú rere rẹ̀ ni iyegbe wa bi ekun pe di ale kan sugbon ayo nbo li oworo nihi ni atinka oti dafidi ko nitori dafidi o je eni ti olorun fi si ipo giga bi oba ki se be ni kan o je jagun jagun o je eni ti ori wahala eni ti o ni isoro eni ti ori inilara ni orile ede ti re ki o to di oba o ni wahala gba to tun di oba tan o ni wahala ni idile o ni wahala sugbon o mo agbara olorun eti tuni sile eti dani ni ide agbara olorun eti mu ki gbogbo ide ota ki o ja ni igbesi aye onigbagbo eni olorin yi lo fi so fun a wi pe bi ekun pe di ale kan o so fun a wi pe o daju wi pe ayo nbo li oworo awon elomiran won ma se bi eni ti ko ni ireti ibinu je dori agbakodo adiwo pe ki won ma so ekun asunrin lai mo wi pe olorun wa eni ti ma nu omi jenu ni sugbon won agba iponju tabi inilara tabi awon eru ti aye di le won lori won agba nkan won yi lati je ki won ki o ni ibanuje won ma sun ekun asun dekun won a je ki irewesi ki o de ba okan won nkan yi ki je ki awon elomiran ki o le gbadura sugbon dafidi je ki o di mo fun a wi pe ke ma se sori tinu nitori pe bi ekun pe di ale kan o daju ayo nbo le oworo ki akunkun so ni edi ti o le ye wa daradara bi aisan pe di ale kan o daju pe iwosan nbo le oworo ki akunkun so le ona ti a mo wi pe o ba igbesi aye wa mu wi pe bi aini bi iponju bi o ti le pe di ale kan wi pe o daju wi pe idande ati ipese lati odo Olorun o nbo le oworo ohun to nso ni wi pe se a mo pe bi a ba sun lale bi a ti le ro wi pe ooro jina si igba ti a sun wi pe daju daju ooro yo de ohun ti a nso ni pe nigba miran bi eniyan ba wa ninu aisan iseju marun a dabi wakati mewa loju o wa nitori irora nitori wahala tabi bi eniyan ba ni iponju ninu ebi re ojo kan adabi odun kan loju o wa eni olorin yi fi so fun a wi pe bi ekun ti le pe di ale kan bi ibanuje ti le pe di ale kan bi irewesi ti le pe di ale kan bi inilara aini bi o ti le pe di ale kan o daju wi pe ayo ati ipese ati itura wi pe nbo loworo je ki a tun pada sibi ti a ti bere ninu orin dafidi ori kerin din ni adoje o kan eji efa oni nigba ti oluwa mu iko lo si oni pada awa dabi eni ti nlaala kini de ti a so be ohun ti o se won ni wi pe wo mo wi pe a tun le mu iko lo si oni pada ati ko won leru lo ki se be ni kan awon omo won lati so di eru ki se be ni kan awon papa won ni ireti ola ireti ojo ti nbo won ti ro wi pe ko tun si abayo won ti ro wi pe ko ni si idande won ti ro wi pe ota yi o ma je gaba lori won titi won o fi ku ti won o fi fi aye sile olorun wa lana fun won wi pe ki a tun mu won pada si ibi ti won wa tele tele ki a tun mu won pada si aye ti won wa tele tele ki a tun mu awon nkan ti won ti padanu re ki a tun mu pada si igbesi aye won awon ti a ti ko lo nigba ti oluwa se nkan won yi fun won won so wi pe abi be ni abi be ko awa ti a tin sun ko tele tele ti o tun si ekun ekun mo abi be ni abi be ko awa ti a je eru tele tele awa ti a ni lara tele tele awa ti a o jeun gbadun tele tele ti olorun tun wa se ipese nla nla fun abi be ni abi be ko awa ti aisan ti o ti so lojo kale awa ti o je wi pe aisan ko je ki a le jade aisan ko je ki a le se bi a ti fe sugbon ti olorun tun wa da sile abi be ni abi be ko awa ti won tin so wi pe bi won o ba se se abe wi pe ko si bi a se le yo ninu re sugbon adura were ki a kan a pe oruko jesu a so fun olorun wi pe ko boju o wa ko mu aisan yi ko mu kuro ni igbesi aye wa wẹrẹ bẹẹni àlàáfíà dé bẹẹni ìtura dé bẹẹni ìwòsàn dé bá wa àbí bẹẹni àbí bẹẹ kọ àbí ó ń tàn mí jẹni àbí tòótọ tòótọ ni mo rí ìwòsàn yìí ó ní ó dàbí àlá lójú wa ó ní nígbà náà ni ẹnu wa kún fún ẹrín ó dá mi lójú wípé ó rẹrìn nínú jésù nígbà tí a bá mú ìkulọ rẹ padà nígbà tí a bá mú àìsàn rẹ kúrò nígbà tí a bá mú èyí ọṣù tí sí àwọn aláìwà bí ọlọ́run sí ọ nígbà tí a bá mú kúrò ó dá mi lójú wípé ẹ̀rín yóò gbẹnu rẹ kan àti orin ayọ̀ yóò wá sẹ́nu rẹ ó ní nígbà náà ni wọ́n wí nínú àwọn kèfèrí pé olúwa ṣeun ńlá fún wọn ó dá mi lójú pé ọjọ́ kan bọ̀ kò sì jìnà réré tí àwọn aláìgbàgbọ́ tí àwọn kèfèrí tí àwọn aládùúgbò rẹ tí wọ́n máa sọ wípé ìyábìnrin lágbájá ọlọ́run ṣe nǹkan ńlá fún ọkùnrin lágbájá ṣọ́ọ̀ṣì tó ń lọ ó yẹ o ó gbé o nítorí pé nǹkan báyìí ló ṣẹlẹ̀ sí ó jẹ́ mọ̀ wípé àwọn tí wọ́n ti ń wojú ọlọ́run fún ìgbà pípẹ́ tí wọn ò lóyún rí tí wọn ò bímọ rí ó jẹ́ mọ̀ ọlọ́run ti ṣe nǹkan fún lágbájá o nígbà tí ọlọ́run bá ṣe nǹkan wọ̀nyí fún wa àwọn kèfèrí yóò máa bá wa yọ̀ wọ́n máa sọ wípé olúwa ṣe ohun ńlá fún wọn ó ní olúwa ṣe ohun ńlá fún wa nítorí náà àwa ń yọ̀ ní sòrò farabalẹ̀ nígbàgbọ́ nínú ọlọ́run má sá káàkiri má fi ọlọ́run sílẹ̀ jókòó síbi tí ó wà dúró ti olúwa gbàdúrà sí olúwa ó dájú wípé ọjọ́ ìgbàlà ti rẹ ọjọ́ ìdáǹdè ti rẹ ọjọ́ ìtúsílẹ̀ ti rẹ ọjọ́ ìwòsàn ti rẹ yóò dé ayọ̀ yóò gbẹnu rẹ kan ó ní olúwa mú ìkólọ wa padà bí ìṣàn omi ní gúúsù ó ní ó wá sọ fún wa ó ti ń sọ nípa èrí ti ara rẹ ó ti ń sọ nípa ìdáǹdè àti ìtúsílẹ̀ tí àwọn ní ó wá ń sọ fún àwọn ẹlòmíràn láti ṣe wọn lórí ó wá ń sọ fún àwọn ẹlòmíràn kí ìpòyà àti ìrẹ̀wẹ̀sì kí ó lè fò lọ nínú ọkàn wọn ó wá ń sọ fún ó ní àwọn tí ń fi omijé fúrúgbìn yóò fi ayọ̀ ká èwo ni ó ń sọ nípa wípé wọ́n fi omijé fúrúgbìn wọ́n fi omijé fúrúgbìn àwọn ọmọ ìsírẹ́lì wọ́n jẹ́ àwọn tí ó máa ń ṣe iṣẹ́ àgbẹ̀ púpọ̀ àwọn tí ó sì máa ń ṣe darandaran wọ́n pọ̀ nínú wọn nítorí wípé ìlú ìsírẹ́lì ní àkókò náà àti ní àkókò yìí pàápàá wọ́n gbẹ́kẹ̀lé ohun ọ̀gbìn púpọ̀ púpọ̀ ṣùgbọ́n ìgbà kan dé ní ìgbésí ayé wọn tí ó jẹ́ wípé bí wọ́n bá ti ń fúrúgbìn ẹ̀rù a máa bà wọ́n wípé a ò mọ̀ bóyá àwọn ará mídíánì ni ó ka nǹkan wọ̀nyí jẹ a ò mọ̀ bóyá àwọn ọ̀tá wa láti síríà ni wọ́n wà tí wọ́n ka gbogbo èso oko wa jẹ ṣùgbọ́n wọn ò lè ṣe kí wọ́n má fúrúgbìn nítorí bẹ́ẹ̀ wọ́n fi omijé fúrúgbìn ṣùgbọ́n kí ó tó di wípé àsìkò ìkórè dé ọlọ́run ṣẹ́gun ọ̀tá ọlọ́run mú àwọn mídíánì ó mú ọ kúrò ó lé wọn jìnà réré ó wá di wípé ní tòótọ́ ni wọ́n fi omijé fúrúgbìn ṣùgbọ́n nísinsìnyí wọ́n fi ayọ̀ ká kí a mú wá sí ìgbésí ayé tiwa ìgbà mìíràn ó ṣeéṣe kí ènìyàn kí ó lóyún bí ó bá ti di wípé ẹni yìí ti lóyún ni àwọn ọ̀tá ni wọ́n lè pàdé rẹ̀ lójú oorun wá ní kí ó fò kí ó nìṣó wípé wọ́n fẹ́ wo bí ó máa ṣe gbé oyún yìí bó máa ṣe gbé dé oṣù mẹ́sàn-án tó máa lè kẹsẹ̀ járí láti lè bí ọmọ yìí láyọ̀ àti àlàáfíà a di wípé òní orí ló ń dùn mí o ọ̀la ikùn ló ń dùn mí ọ̀túnla ọmọ ni òyí nínú ọjọ́ mìíràn ó dàbí ẹni pé ẹ̀jẹ̀ ríru tàbí ẹsẹ̀ wíwú a máa sọ pé irú oyún wo ni mo ní yìí a dàbí ẹni wípé ó ń fi omijé fúrúgbìn ṣùgbọ́n bí o bá dúró ti olúwa bí o bá gbẹ́kẹ̀lé olúwa ó dájú wípé àsọ̀kalẹ̀ àǹfààní ni fún ọmọ ọlọ́run ó dájú wípé a ó fi ayọ̀ ká wípé ní ọjọ́ ìkúnlẹ̀ alábiamọ yìí wípé kò ní sí ohunkóhun bí ìdágìrì tàbí bí ọ̀fọ̀ fún ẹnikẹ́ni nínú wa ọlọ́run yóò tọ́jú wa ó ṣe dúró ti olúwa ó ṣe gbẹ́kẹ̀lé olúwa àwọn ẹlòmíràn wọ́n máa sá káàkiri àwọn fẹ́ lọ sí ọ̀dọ̀ bàbá lágbájá àwọn fẹ́ lọ sí ọ̀dọ̀ ìyálóde níbì kan lọ́hùn àwọn fẹ́ lọ sí tibí má sá káàkiri kí o gbẹ́kẹ̀lé olúwa nítorí wípé ọlọ́run yóò mú ìkólọ sí òní padà ẹ̀rín yóò sì gba ẹnu rẹ kan ó ní ẹni tí ń fi ẹkún rìn lọ tí ó sì gbé irúgbìn lọ́wọ́ lóòótọ́ yóò fi ayọ̀ padà wá yóò sì ru ìtí rẹ̀ ìtí rẹ̀ ni ìkórè oko tí ó ti gbìn tẹ́lẹ̀tẹ́lẹ̀ jẹ́ kí a wo àwọn ẹlòmíràn kí ni àwọn ìnilára wọ̀nyí tàbí ìpọ́njú kí ni ó máa ń ṣe fún wọn èyí tí wọn ìbá fi máa yọ̀ nínú olúwa eti won iba fi gbekele oluwa kini ini lara ki lo man se fun awon elomiran je ki a wo iwe oni waasu ori keje ese keje iwe oni waasu ori keje ese keje ni toto ini lara mu ologbo eniyan siwin ni toto ini lara mu ologbon eniyan siwin oti anso fun anihin ni wo pe eni ti ati mo si ologbon tele tele eni ti ati mo si omoluabi tele tele eni ti kija ki da si oro oloro tele tele sugbon ko ti mo olorun o kan je ologbon eniyan oniwo tutu eniyan o je omoluabi sugbon ini lara deba iponju deba iru eniyan be ti ati man ri oro ogbon lenu re nigba ti awon elomiran ti won ba wa ninu isoro bi a ba bere oro lowo re a soro pelu ogbon nigba ti iponju ba deba eni yi fun ara re nigba ti ini lara ti o ba deba eni yi fun ara re a dabi eni wo pe gbogbo ogbon ti o ni wo pe o ti so won nu a dabi eni tin sinwin a dabi eni tin soro rada rada ada bi eni tin so nkan ti ko mu ogbon lowo ada bi asinwin ke ma je ki ori be fun wa se iwo na ma nri awon elomiran o sese boya awon gbo we pe oko ni jamba we pe oko won si wa ninu moto yi won o ti mo ki lo sele won o ti mo boya olorun ti da oko won sile tabi boya ohun to sele nkan ranpe kan lo kan se ni ese ti o se oko won won ka wole ri won ma kigbe won ma soro bi eni ti o ti so igbagbo ninu olorun nu eni ti ati mo si ologbon tele tele eni ti ati mo si eni to n dari idapo ju le tele tele eni ti ati mo si eniyan olorun tele tele ini lara die iponju die ese jamba oko die a so iru eni be di eni ti n soro bi eni pe o de asinwin tabi o sese ki o je wi pe oko ati yawo ati jo n gbe papo lalaafia ko si gbon mi ti o ko gbon mi si mi o to ko si wi pe an bara waja ni igba kan ri ko si wi pe mbolo lo mbolo ti nbo ko si pe boya n fura sira wa ni igba kan ri o si sese ki o je wi pe nkan kan lo wa sele ti enikan paro mo iyawo yi wi pe be ni pe iyawo yi tun ni ale nita bi oko ti n gbo a ko ti mo kini kule kule ati kini nkan to sele ni toto o ti n faraya o ti n dabi eni ti o logbon o ti n dabi eni ti ki se eni ti a mo tele tele si oni wa tutu ini lara o mu ologbon di asinwin nitori be ke a sora ke a ma je ki inira tabi iponju ki o je ki a soro odi ki o ma je ki ke a ma je ki iponju tabi aisan tabi ijeniya tabi ohunkohun ki o mu ki oro odi blasphemy ki o jade lenu wa je ki a wo orin dafidi ogorun le meje orin dafidi ogorun le meje ke a wo ese ikokandinlogun ati ese ogun se gafra fun mi ke a wo ese ikokandini ogoji ewe won buko won sifa sehin nipa inira iponju ati ikanu ohun ti won je ki o ye wa ni ni pe awon elomiran ewe won ma buko won ma fa sehin nitori inira awon elomiran ti a ma ri ni pe won ki rin dede mo ninu ijo bi won ba ni wahala die e ti won ba fi akoko yi duro de oluwa ki won ki o duro ti oluwa ki won ki o gbadura ki won ki o ro mo agbelebu Jesu Kristi ki won ki o so bi Jacob we pe emi ki o je ki o lo afi bi iwo ba bukun mi e ti won ba fi se be won ma rin sege sege bi abati so we pe lagbaja ki lo de won pe oruko yin ni ile ko ojo osimi wa tabi wa inu iwe mimo we pe ki e ka akosori tabi we pe ki e dahun ibere kan amari yin se ki se pe e wa silesin ona mi po wahala to de ba mi nisin mi o mo bi ma se yanju e olodun lo ba wa yanju wahala jesu lo ba ru wahala wa lo o lo wa ko ese ati awon nkan to wa si igbesi aye wa gege bi egun nitori ese o lo wa ko won lo a o se wa sese agbelebo a se rin kaakiri a fe di omo onina kuna anfa seyin nitori inira ati iponju ati nitori awon ajalu to nde ba wa ninu aye yi ni se awon elomiran won ma se beni ti ko ni reti won ma se beni ti ko lolorun won ma se beni ti ko le gbadura won ma se bi eni ti ko ni igbagbo ninu olorun sugbon je ki o da oloju bi a ba ni olowa bi a ba si wa ninu olowa ko si isoro ti o le de ba wa ti agbara olorun o ka ko si oke ti o le wa niwaju wa ti agbara olorun ko le si nidi ko si aisan ti o le wa ninu agbo ara wa ti iwosan ti a ni lati inu ina Jesu Christi ti o le de ba wa ko si awon nkan ti o le de ninu ebi nibi ise ladugbo labule lodo awon obi wa ti olorun ko ka pa re nitori be o ye ki a wa pelu olowa o ye ki a gboran si olorun lenu o ye ki a ma gbadura si ni igba inira ati ni igba iponju o wa ki a mo we pe ko so to seyin olorun se o mo we pe gbogbo wahala ti a ni olorun mo nipa won o si setan lati mu won kuro ohun ti awon elomiran ma nro ni wepe olorun o ri wahala won olorun o si setan lati mu wahala won kuro sugbon etan isu ni yi o ye ki a mo wepe olorun mo wahala wa o si mo iponju ti a nla koja o si mo bi ohun se le yo wa kuro ninu won ninu exodu ori keta ese ikeje Oluwa si wepe ni toto emi ti ri iponju awon eniyan mi ti o wa ni Egypt mo si gbo igbe won nitori awon akonisise won nitori ti mo mo ibanuje won emi si sokale wa lati gba won lowo awon ara Egypt je ka menu duro nibe nihi an so fun wa wipe olorun ni o mo iponju awon mo israeli awon mo israeli won yi won le salaimo wipe olorun mo nipa iponju won ki se be nikan won le se alairan ti wipe olorun ti so fun abraham wipe abraham awon omo re ni iran kerin wipe won o lo si ile ajeji ni ile ajeji yi owo mu o jade wa si ile ileri awon won yi ti gbagbe o sese ki awa na ki a ti gbagbe wo pe enikokan wa ti a mo olorun enikokan wa ti a mo Jesu Christi gege bi olugbala enikokan wa ti a ti di atun bi olorun seso lori wa o mo igbese aye wa o mo isoro wa o mo idanwo to dojuko wa o mo awon iponju ti a nla koja o mo omi jijin ti o wa ni waju wa ati awon oke ti o wa ni waju wa o ni emi ti ri iponju awon eniyan mi emi ti ri iponju awon eniyan mi gbogbo awon ohun ti o pamo fun eniyan gbogbo awon ohun ti eniyan ko nani tabi ti won ko mo nipa re ni igbese aye re olorun mo nipa won o si daju wi pe olorun yo mu won kuro bi abagbadura ti a si gbagbo se oran ti okunrin kan job ni an pe oruko re oran ti wahala to de ba ninu ebi oran ti isele ti o sele si gbogbo awon omo re oran ti eyi ti iyawo re so o si ran ti awon esun ti awon ore re ti won fi sun be ni we pe o je odaran tabi o je elese ti o buru ju won ro we pe nitori be ni awon kan won se sele si kini idahun Job wo Job ori ketalelogun ese ikewa sugbon o mo ona ti emi nto nigbati o ba dan mi wo emi o jade bi wura nigbati o ba dan mi wo emi o jade bi wura opolopo ninu wa ni a ko mo ise olorun a ko mo idi ti olorun fi n gba awon nkan kan laye sugbon Job o je ologbon o je eni ti oyeye o je eni ti o mo inu olorun o ni sugbon o mo ona ti emi nto o ye ki eni kokan wa ki a le so be o ye ki eni kokan wa ki a le ni igbagbo ati ifokantan ninu olorun wi pe o mo ona ti a wa nto o ni nigbati o ba dan mi wo nigba ti o ba dan mi wo kini itumo yi wi pe ki a dan eniyan wo awa ti a je agbalagba ti a ni omo ti o lo si ile eko a mo wi pe omo ile eko yi a ki gbe won si class waju bi ki ba se wi pe a dan won wo bi ki ba se wi pe a yiri won wo lati mo kini oye ti won ni kini eko ti won ti ko bawo ni won se ja papa si ninu awon eko ti won ti ko bi ki ba se wi pe a se idanwo fun won a ki gbe won si waju awa na o mo wi pe eni ti olorun ba fe da lola eni ti olorun ba fe fi si ipo giga olorun le fi aye sile ki awon wahala kan ki won dan igbagbo re wo o se se ki eyi ki o ya o lenu sugbon je kin so fun o awon eniyan wa won ma so fun a wi pe ikoko ti o sebe to dun ide re agbona eyi ni wi pe bi ikoko le sebe to dun tabi ki o wa unje ti o le bo opolopo eniyan bi ki ba se wi pe adana si ide re ki se be nikan ikoko ti an so nipa re yi ki o to di wi pe agbe wa soja lati ta fun enikeni ati koko fi sinu ina ki ina yi ki o le se jina awa na o mo wi pe adabi awon jagun jagun ki awon jagun jagun ki o to wa soju ogun a o ti mura won sile a o ti pese won sile a o ti yiri won wo dara dara a o ti dan won wo dara dara awa na ki a to jade bi wura ki a to je ohun elo bi ola si ni owo olorun awon nkan miran wa ti ani lati la koja bi a ba nso nipa idariji idariji o le mo boya o le dariji enikeni bi olorun o ba fi aye sile fun awon kan lati se o bi e ba nso nipa igbagbo ninu olorun o le mo boya oni igbagbo ninu olorun o sesan ri oni wahala ri bawo ni igbagbo re yo se gbona bawo ni igbagbo re yo se dagba bawo ni adura re yo se munodoko nigbati o ti le ni wahala kan to n gbadura lori re ri eyi ni olorun ma se fi aye sile wi pe awon nkan wonyi won le yire wa wo won le dan igbagbo wa wo wi pe nigbati awon nkan wonyi ba parito a o jade bi wura sugbon o ye ki o ye wa ohun ti an so ni wi pe olorun mo isoro wa olorun mo awon ohun ti an la koja o si daju wi pe olorun le gba wa wo orin dafidi le kan si orin dafidi ori kejila ese ikarun nitori inira awon talaka nitori imi edun awon alaini oluwa wi pe nigba yi emi o dide emi o si yo yo si ibi ailewu kuro lowo eniti nfe si nihi ni olorun so fun wa wi pe bi talaka ba je eniti anilara bi awon alaini ba mi imi edun si oluwa wi pe oluwa yo dide lati gba won ati lati yo won kuro ninu awon nkan ti o rogba yi won ka ati awon ti o ngberaga lori won wi pe owo gba won o ye ki a mo wi pe bi awon ota wa bi won ti le lagbara ju wa lo bi awon ota wa bi won ti le ni ohun ija oloro ju ti wa lo bi awon ota wa bi o ba da bi eni wi pe won le ni ipa won si gbon pupo pupo ju wa lo ki a mo wi pe olorun to bi ju awon ota wa lo o si le gba wa lowo awon ota wa bi won ti le je alagbara ninu ori dafidi ori kejidinlogun ese iketadinlogun ori dafidi ori kejidinlogun ese iketadinlogun o gba mi lowo ota mi alagbara ati lowo awon ti o korira mi nitori won le agbara ju mi lo bi awon ota ti le lagbara ju wa lo o daju pe olorun yo gba wa olorun yo to wa sile olorun yo da wa nidi ki yo je ki awon ota ki won ki o gbe wa mi sugbon kini a le se ti a o fi ni idandi pipe idandi kikun kini a si le se leyin igba ti a ba ti ni idandi pipe yi lati pa idandi na mo ye ki awo ikini ani lati je eni ti o mo olowa ati ni eni ti olowa mo gege bi eni ti re ani lati di atunbi ani lati di omo olorun nitori eyi ni afile ni isegun wo iwe Isaiah ori ikerin leni adota ori ikerin leni adota ese ti o gbeyin ko si ohun ija ti a se si o ti o le se nkan ati gbogbo ahon ti o dide si o ni idajo ni iwo dali ebi eyi ni ogun awon iranse olowa lati odo mi ni ododo won ti wa le olowa wi nihi o so wi pe eyi le ogun awon iranse olowa e ni wi pe bi aba fe ni idande ti a se fe wa ni ipo ti o je pe ko si ohun ija ti a le se si wa ti o le se wa ni nkan ani lati je iranse olowa ani lati je eni ti o mo olorun ani lati je eni ti o ti ba olorun laja nipa kiko ese wa sile a se ti gba ise ori igi agbelebo ti jesu se ati gba gbo oni bi o ba ri be ko si ohun ija ti a se si o ti o le se o ni nkan ati gbogbo ahon ti o dide si o ni idajo ni iwo da lebi mo fe ki o di mo fun o wi pe ki Isaiah ki o tun ma soro yi fun awon omo Israeli awon ohun popo ni o ti sele lara awon isele ti o ti sele ni a ri ninu Isaiah ori keta dini ogoji Isaiah ori keta dini ogoji se kia kia ki o si bibeli re ki ka si o leti lati ese ikini o si se nigbati Hezekiah oba gbo o fa aso re ya o si fi aso ofo bora o si lo sinu ile oluwa ohun kan ni o sele nihin oba Assyria ni o ran awon iranse re lati deroba Hezekiah oba Assyria si nso fun wi pe ko si bi o se le gbadura to ko si bi o se le gbekele olorun to wi pe owo segun re owo segun awon eniyan re owo ko won lo gege bi eru owo si se ipalara pupo si won o si be si ni gbadura ni waju olowa nihi ni olorun ti fun ni isegun bi o ti le je wi pe oba Assyria o je eni ti o ni awon ohun ija oloro pupo sugbon oba Hezekiah ko ni ohun pupo eru nba sugbon a so fun wa wi pe bi a ba je eni bi itinu olorun eni ti o gbekele olorun wi pe bi a ti le dide ogun si wa bi a ti le koju ija si wa bi awon alaigbagbo bi won ti le do ti wa ti won fe se wa ni ibi wi pe olorun ni ohun o da wa sile olorun ni ohun o gbeja wa wo ese iketalelogbon ese iketalelogbon nitori na bayi ni olowa wi ni ti oba Assyria ohun ki yo wa si ilu yi bee ni ki yo ta ofa kan sibe ki yo si mu asa wa siwaju re bee ni ki yo si wo ki yo si wa odi ti nihi ni olorun so fun Hezekiah wi pe o mo pe ko so ija ti oba Assyria se si o ti o le se o ni nkan nitori wi pe olorun ti setan lati daabo bo ilu yi o ni oba Assyria ki yo wa si ilu yi o da mi loju wi pe oba Assyria eyi ni ni oba tabi alagbara ninu awon egbe okunkun awon alagbara okunkun won ki yo wa si ile re won ki yo wa si odo awon omo re o ni ki yo si ta ofa sibe ofa ota ki yo wa si ile re loruko Jesu pada si Isaiah ori kerin leni adota ki o wo ese iketadinlogun ko si ohun ija ti a se si o ti o le se o ni nkan Isaiah o ran awon omo Israeli leti ki won ki o ran ti obi oba Egypt bi o ti lagbara to sugbon ko si ohun ija ti oba Egypt ti o se si won ko si bi o se le se won ni nkan o ni ki won ki o ran ti agbara Goliath o ni sugbon ko si ohun ti Goliath le se fun Dafidi ati fun Israeli o ni kan ko si ran ti o sele ni lolo yi nigba ti oba Assyria ti o dide si oba Hezekiah oni ko si ohun ija ti o le se si ti o le se nkan oni be gege ni fun iranse oluwa kokan be gege fun eni kokan wa ti o mo ruko oluwa be gege ni fun eni kokan wa ti o gbekele oluwa wi pe ko si ohun ija ti a se lati odo awon elebo logun ko si ohun ija ti a se lati odo awon ti o ni agbara okunkun ko so ija ti a se lati odo awon elemi okunkun awon ti o ni emi emere ko si ohun ija ti a se lati odo awon aborisha tabi lati odo awon elegun ti o wa ni abule oni ko so ija ti a se lati odo awon alalupa ida kankan ti o le se oni nkan oni gbogbo ahan ti o dide si oni idajo ni wo dalebi eyi ni ogun awon iranse oluwa lati odo oluwa ni ododo won ti wa ni oluwa we nitori be je ki a ri we pe ati di atunbi aje ni olorun ati pe ati ko ise sile ati wi pe amo oluwa ni tooto ki se be nikan ani lati je ni ti o kun fun adura eni ti o kun fun adura bi abaje eni ti o fe ni idandi kuro ninu inilara kuro ninu iponju kuro ninu aisan kuro ninu ajalu ti o njalu awon ti o wa ninu aye o ye ki a je ni ti o kun fun adura ko ye ki a je asoro magbesi ko ye ki a je eni ti soro boto boto kaakiri aarin ile ti ki ile ka bibeli ti ki ile gbadura ari awon elomiran bi o ti le je pe won ni wahala ninu ebi bi o ti le je pe won ni aisan ni ago ara won bi won wa sinu ile isin won ki gbadura bi won lo si idapo ju ile won mo bi ati gbadura bi o wa ni ile ti ara won won mo bi ati gbadura o mo eni to wa ninu aye yi ninu iwaya ogun ninu ija ogun ninu aye o mo wi pe ani lati je eni to madura agba eni to nke pe oluwa laaro losan ati lale ni igba gbogbo eni ti iru eni be ari wi pe ohun ti olorun ti le man se ni pe a je ki emi re ki o ji wa ni ogonjo oru ni ogonjo oru yi emi olorun aso fun pe ki abesi ni gbadura ki awon ise ti o nse awon ti o wa ninu aye ki o ma ba se wa nitori be awa ti abamo wi pe a fe ni isegun a fe bori ese a fe bori eso a fe bori awon ajalu ti o nde ba awon eyan ninu aye ani lati kun fun adura je ki a wo ni David 100:7 oni David 100:7 ki a wo ese 19 ati ese 20 nigba naa ni won ki gbe pe oluwa ninu iponju won o si gba won ninu ise won o ran oro re o si mu won larada o si gba won kuro ninu iparun won nitori be o ye ki a kun fun adura bi mo ti so tele ki a se bi Jacobo ti o ro mo oluwa ti o be si ni jajakadi ninu adura ninu ifi omije bere lowo olorun wi pe emi ki yo je ki o lo bi ki ba se pe iwo bukun mi ki se be ni kan o ye ki a ni igbagbo ninu oluwa nitori igbagbo ninu oluwa ni yo fun wa ni isegun ninu efesu ori kefa ese ikerin dilogun leke gbogbo re emu apata igbagbo nipa eyi ti eyin o le ma fi pana gbogbo ofa eni ibi ni emu apata igbagbo nipa eyi ti eyin o le ma fi pana gbogbo ofa eni ibi ni igba miran a ma n gbo ti awon eniyan wa ni orile ede wa ti won so ede e kaaro ojire won ma so pe lagbaja won ta lofa ni lagbaja ofa aye lo wa lara e lagbaja omo gbati won ti se nkan beyen fun ko gbadun sugbon o ye ki a ni igbagbo ninu oluwa bi awon ti o wa ninu aye ti le ntafa igba miran elomiran a ma so wi pe igba ti o nsun le oru ni enikan ri ohun lo yinbon fun ohun lo tafa fun ohun bi ohun ti ji si oju aye ni o ri pe ibi ti a ti tafa fun ohun yi be ni o be si ni irora ibe ni nkan kan ti o rin lati ibe lo ti bere ibe ni o fi ti o fi dabi eni wi pe ojojumo lo wa nlo si ile iwosan ti awon oloyinbo o ni bi a ba ni igbagbo ninu oluwa o ni ofa ti a le ta lati odo awon ti o wa ninu aye wi pe igbagbo wa ni o dabi apata ti a o le fi pana ofa eni bini kini a n pe ni apata eyi ki n se apata yato ṣùgbọ́n nǹkan tí a ń pè ní apáta ni pé bí ẹnìkan bá ń sọ òkò ṣe orí àwọn ọlọ́pàá bí ìjàngbọ̀n rògbòdìyàn bí ó bá bẹ́ sílẹ̀ ní ibì kan àwọn ọlọ́pàá lọ síbẹ̀ àwọn ọlọ́pàá yìí ti mọ̀ wípé àwọn tí ó ń ṣe ìjàngbọ̀n wọ́n lè máa ju òkò sí wọn wọ́n lè máa ta fà sí wọn wọ́n ní àwọn nǹkan kan tó máa gbé lọ́wọ́ bí ata yìí tàbí bí ọta bí ó bá ti ń bọ̀ wọ́n á fi nǹkan yìí wọ́n á fi gbà á èyí ni à ń pè ní apata nítorí wípé kò ní jẹ́ kí ọta tàbí òkúta kí ó ba àwọn ọlọ́pàá tí wọ́n wá fi ojú sí àwọn nǹkan tí wọ́n ń ṣe níbẹ̀ ó ní lékè gbogbo rẹ̀ kí ẹ mú àwọn apata ìgbàgbọ́ bí a bá ti ń sọ ọfà sí onígbàgbọ́ ìgbàgbọ́ yìí ni kò ní jẹ́ kí ọfà yìí kí ó dọ́dọ̀ rẹ̀ bí a bá mú orúkọ rẹ lọ sí ilé àwọn ẹlẹ́bọ lóògùn ìgbàgbọ́ tí o ní nínú olúwa ni kò ní jẹ́ kí àwọn nǹkan wọ̀nyí kí ó dé ọ̀dọ̀ rẹ bí ó bá dàbí ẹni pé àwọn kan fẹ́ ṣe ọ́ ní ibi wọ́n fẹ́ rán àwọn ẹ̀mí òkùnkùn sí ọ apata ìgbàgbọ́ yìí ló fi máa paná ọfà ẹ ní ibi ni tí kò ní jẹ́ kí àwọn nǹkan wọ̀nyí kí ó dé ọ̀dọ̀ rẹ kì í ṣe bẹ́ẹ̀ nìkan o ní láti sá sí abẹ́ ààbò tí ó wà nínú ẹ̀jẹ̀ Jésù Kristì ṣé orí ẹ̀jẹ̀ Jésù Kristì ó fún wa ní ààbò púpọ̀ púpọ̀ ààbò wà nínú ẹ̀jẹ̀ Jésù Kristì nínú ìwé ìfihàn orí kejìlá ẹsẹ̀ ìkọkànlá wọ́n sì ṣẹ́gun rẹ̀ nítorí ẹ̀jẹ̀ ọ̀dọ́ àgùntàn náà àti nítorí ọ̀rọ̀ ẹ̀rí wọn wọn kò sì fẹ́ràn ẹ̀mí wọn àní títí dé ikú ó ní wọ́n ṣẹ́gun èṣù wọ́n ṣẹ́gun dragoni nítorí wípé wọ́n ní ìgbẹ́kẹ̀lé nínú ẹ̀jẹ̀ ọ̀dọ́ àgùntàn yẹ kí a tún wo ìwé òwe orí kejìdínlógún ẹsẹ̀ ìkẹwàá ìwé òwe orí kejìdínlógún ẹsẹ̀ ìkẹwàá orúkọ olúwa ilé èṣù agbára ni olódodo sá wọ inú rẹ̀ ó sì là bí a bá ti ń gbàdúrà tí a ń gbàdúrà ní orúkọ Jésù èyí jẹ́ wípé a ń sá wọ inú ilé èṣù ńlá ni kí ọwọ́ èṣù ọwọ́ ọ̀tá kí ó má bàa tẹ̀ wá kì í ṣe bẹ́ẹ̀ nìkan yẹ kí a ní ọ̀rọ̀ Ọlọ́run èyí tí a ó fi ṣẹ́gun èṣù ṣe mọ̀ wípé nígbà tí èṣù wá tí ó ná Jésù Kristì wọ̀ ọ̀rọ̀ yìí ni Jésù Kristì ni ó fi ṣẹ́gun èṣù kí a sì rí wípé a ní ìfàmì òróró yàn olúwa ìjẹ́ pé kí a ní ẹ̀mí Ọlọ́run ní ìgbésí ayé wa bí a bá ní ẹ̀mí Ọlọ́run agbára Ọlọ́run bí ó bá wà ní ìgbésí ayé wa gbogbo àjàgà tí ó wà ni a ó jà á kúrò ní ìgbésí ayé wa kí a jẹ́ ẹni tí ó mọ Ọlọ́run kí a jẹ́ ẹni tí ó fa agbára Ọlọ́run wá sí ìgbésí ayé wa wò ó nínú Isaiah orí kẹwàá ẹsẹ̀ ìkẹtàdínlọ́gbọ̀n yóò sì ṣe lé ọjọ́ náà ni a ó gbé ẹrù rẹ kúrò lé èjìká rẹ àti àjàgà rẹ kúrò lé ọrùn rẹ a ó sì ba àjàgà náà jẹ́ nítorí ọ̀rá púpọ̀ ohun tí a pè ní ọ̀rá púpọ̀ níhìn bí a bá wo èdè mìíràn èyí ni èdè òyìnbó àti èdè gíríkì tí a fi kọ bíbélì ó ń sọ nípa agbára ọlọ́run ó ń sọ nípa ohun tí ọlọ́run èyí tí ọlọ́run túlé wa lórí ó ń sọ nípa ìfàmì òróró yàn ọlọ́run èyí tí ọlọ́run dà lé wa lórí tí a ó fi lè já gbogbo àjàgà kúrò ní ìgbésí ayé wa àti sọ fún ọ ó ti mọ̀ nísinsìnyí wípé bí o bá ń fẹ́ ìdáǹdè ìdáǹdè súnmọ́ tòsí rẹ o ń fẹ́ ìwòsàn ni ìwòsàn súnmọ́ tòsí rẹ bí o bá ń fẹ́ ìpèsè láti ọ̀dọ̀ ọlọ́run wá ìpèsè súnmọ́ tòsí rẹ ohun kan ló ní láti ṣe o ní láti mọ̀ wípé o ti ba ọlọ́run dọ́rẹ̀ o ti di ẹbí ọlọ́run a ti sọ ọ́ di àtúnbí o ti ní ìgbàlà nínú Jésù Kristì o ní láti jẹ́ ẹni tí ń gbàdúrà ṣe o rántí òwe tí Jésù pa fún àwọn ọmọ ẹ̀yìn nípa obìnrin opó kan tí ó sọ wípé òun fẹ́ kí a gbẹ̀sùn lára ọ̀tá òun o lo nba adajo yi adajo yo si tete da lohun sugbon nipa awi iyanu re nipa siso nigba gbogbo nipa lilo sodo adajo yi nigba gbogbo ni a fi da lohun yi ni Jesu wa so fun wi pe awa na ti aje onigbagbo a o mo wi pe ye ka ma gbadura ni lai simi ati lai share ki olorun ki o ba le tu wa sile ki olorun ki o ba le da abobo wa ki olorun ki o ba le mu wa laada ki olorun ki o ba le se awon ti an be lowo re ki o ba le se fun wa ijoduro lori ese re ki o so fun olorun wi pe o nfe idandi olorun bi iponju ba wa bi inilara ba wa bi aisan ba wa bi aini ba wa bi iporuru okan ba wa onkan ti

gbàdúrà ọ, gbàdúrà pẹ̀lú gbogbo ọkàn rẹ, gbàdúrà pẹ̀lú gbogbo ìgbàgbọ́ tí ó wà nínú rẹ, gbàdúrà nípa dídúró tí o sì dúró lórí àwọn ìlérí Ọlọ́run rọ̀mọ́ ẹ̀jẹ̀ Jésù Kristì. Jẹ́ kí a fi ẹ̀jẹ̀ Jésù Kristì kí a fi wẹ̀ ọ́, kí a fi bọ̀ ọ́, kí a fi dáàbò bọ̀ ọ́, kí o sì rántí wípé orúkọ Olúwa, orúkọ Olúwa, orúkọ Olúwa ilé ìṣọ́ agbára ni, olódodo sá wọnú rẹ̀, ó sì yè, olódodo sá wọnú rẹ̀, a sì dáàbò bò ó, ó ní ìpamọ́. Rántí ọ̀rọ̀ Olúwa, rántí ìlérí Olúwa, kí o fi ọ̀rọ̀ Olúwa, kí o fi ṣẹ́gun èṣù. Bí o bá ti ní ìgbàlà, kí o jẹ́ kí ẹ̀mí Ọlọ́run kí ó wà lórí rẹ, kí ó wà nínú ayé rẹ, kí a sọ di mọ́, kí a fi agbára ẹ̀mí Ọlọ́run fún ọ, nítorí ẹ̀mí Ọlọ́run yìí ní já gbogbo àjàgà tí máa wá sí ìgbésí ayé ènìyàn. Lónìí sọ fún Ọlọ́run wípé ìwòsàn pípé yóò jẹ́ tirẹ̀, wípé ìdáǹdè kíkún yóò jẹ́ tirẹ̀. Sọ fún Ọlọ́run, ó dájú pé bó bá gbàgbọ́, ó rí ògo Olúwa.

0: bí a bá rí ẹnikẹ́ni tí ó ní ìbéèrè a ní àǹfààní láti fi hàn nípa gbogbo ọwọ́ wa sókè láàrin àwọn ọ̀dọ́ ṣé a ní ìbéèrè arákùnrin tí ó náwó sókè ní.
1: Ẹ káàárọ̀ sà.
2: Ẹ káàárọ̀.
1: Ní ọ̀sán ìyá kó wa nípa àsọtẹ́lẹ̀ nípa ìdájọ́ àwọn aláìṣòdodo gẹ́gẹ́ bí kìrìsìtẹ́nì mo fẹ́ bèrè nítorí pé ó máa ń jẹ́ nǹkan tó máa ń fún mi níporu nígbà míì tó jẹ́ pé a bá gbaṣẹ́ nígbà tá a bá gbaṣẹ́ yẹn gẹ́gẹ́ bí iṣẹ́ wa máa ń fún wa ní wàhálà gidi gan iṣẹ́ fridge and air condition ó máa ń fún wa ní wàhálà gidi gan débi pé tó bá di pé a ti ṣiṣẹ́ yẹn tán ní ṣọ́ọ̀bù tó jẹ́ pé iṣẹ́ yìí dẹ̀ ń ṣiṣẹ́ dáadáa ìgbà tá a bá gbé lọ sí àwọn customer iṣẹ́ yìí tó bá níbẹ̀ kò ní ṣiṣẹ́ ó jẹ́ pé àwọn iṣẹ́ yìí ó dẹ̀ máa ń fún wa ní wàhálà gan gidi tó jẹ́ pé àtẹmọ ọ̀nà tá a lè gbaṣẹ́ àwọn iṣẹ́ yìí wọ́n á ń béèrè nítorí pé ìgbà míì gan torí wàhálà yìí a máa ń fi owó lé àwọn materials tá a máa ń rà yẹn a máa ń fowó lé torí pé tó bá di pé wá ní problem lẹ́yìn yẹn a lọ gbé iṣẹ́ yẹn àwa ṣẹ̀ṣẹ̀ lọ ṣe owó tí a gbà yẹn a fi lọ ṣiṣẹ́ yẹn so ibẹ̀ yẹn ò yé mi mú o tẹ́ bá lè ràn mí lọ́wọ́ kẹ́ tó wá bí a ṣe lè máa ṣiṣẹ́ yẹn tó jẹ́ pé kò fi ní a fi lè máa ṣe òdodo nínú àwọn iṣẹ́ tí a ń ṣe yìí.
0: Báwo ni ìbéèrè tí ẹ ń béèrè báwo ló ṣe jẹ mọ́ ohun tí a kọ́ lónìí.
1: Ẹhun tó fi jẹ mọ́ ohun tí a kọ́ lónìí nínú ìwé Habakkuk yẹn orí kejì yẹn tí a bá wo ẹsẹ̀ kẹsàn yẹn ní ẹsẹ̀ kẹsàn. Oní ègbé ni fún àwọn ẹni tí ń jẹ èrè àjẹkújẹ sí ilé rẹ̀ kí ó bà lè gba ìtẹ́ rẹ̀ kí ibi gíga kí ó lè bá gbà á sílẹ̀ kúrò lọ́wọ́ ibi. So ibi tí mo ti mú bèrèmí jáde ni pé èrè àjẹkújẹ yẹn tó lè pé àwa ń ṣiṣẹ́ bá ṣe ń ṣiṣẹ́ yẹn gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ọlọ́run wọ́n sọ fún wa pé a ní láti máa ṣòótọ́ ṣùgbọ́n ibi èrè àjẹkújẹ yẹn gẹ́gẹ́ bí iṣẹ́ wáwó yẹn fún wa ń wàhálà a máa ń fi owó lé débi pé tígbà tíṣẹ́ yẹn bá ní wàhálà tán so owó tí a fi lé yẹn a fi máa yanjú iṣẹ́ yẹn so ibẹ̀ yẹn kò yé mi pẹ̀lú ibi tí mo kà yìí.
0: Ẹ ṣe púpọ̀ nínú Habakkuk orí kejì ẹsẹ̀ ìkẹsàn-án ègbé ni fún ẹni tí ń jẹ èrè ìjẹkújẹ sí ilé rẹ̀ kí ó lè bá gbé ìtẹ́ rẹ̀ ka ibi gíga kí ó lè bá gbà á sílẹ̀ kúrò lọ́wọ́ ibi. Ohun tí a ń sọ níhìn-ín ni àwọn tí ó fi owó tó pọ̀ jù owó gọbọi lé ohun iṣẹ́ tí wọ́n ń ṣe tó jẹ́ wípé èrè tí wọ́n ń jẹ ó kọjá iṣẹ́ tí wọ́n ń ṣe. Èyí ni ọ̀rọ̀ Ọlọ́run jẹ́ kí ó yé wa wípé irú àwọn ènìyàn bẹ́ẹ̀ wọ́n ń rí àwọn ẹlòmíràn jẹ láti gba owó ọwọ́ wọn ṣùgbọ́n iṣẹ́ tí wọ́n ń ṣe fún wọn kò tó owó tí wọ́n ń gbà lọ́wọ́ wọn. Ó sọ fún wa wípé irú àwọn ènìyàn bẹ́ẹ̀ tí wọ́n fẹ́ di olówó òjijì wọ́n fẹ́ di olówó lọ́sàn kan òru kan ó ní ìdájọ́ Ọlọ́run ó wà lórí àwọn ènìyàn bẹ́ẹ̀. Bí o bá wo òwe orí ìkọkànlá ẹsẹ̀ ìkíní òwe orí ìkọkànlá ẹsẹ̀ ìkíní òṣùwọ̀n èké ìríranni lójú olówa ṣùgbọ́n òṣùwọ̀n òtítọ́ ni dídùn inú rẹ̀. Bí a bá ń fẹ́ ṣe iṣẹ́ ó yẹ kí a jẹ́ ẹni tí ó ń ṣe iṣẹ́ wa pẹ̀lú ọgbọ́n pẹ̀lú ètò

0: ìmòye lórí ohun tí a ń ṣe. Bí o bá rí i wípé o fẹ́ tún ẹ̀rọ ṣe, o sì mọ̀ wípé ohun tó rà bí o bá jẹ́ ojúlówó irinṣẹ́ tó rà láti fi dípò àwọn nǹkan tó bàjẹ́ nínú ẹ̀rọ. Ṣé o mọ̀ wípé àwọn àyídáyidà, àwọn pánda, wọ́n pọ̀ nígboro? Bí o bá jẹ́ wípé ojúlówó ló fẹ́ rà, o mọ̀ wípé oye tí ó ra ojúlówó yìí ó yàtọ̀ sí àwọn ìdá, àwọn nǹkan tí wọ́n ti dà. Nítorí bẹ́ẹ̀, ó fi owó tí ó yẹ lórí iṣẹ́ tó ń ṣe kí ó ba lè ní èrè, nítorí wípé ẹni tó ń ṣiṣẹ́ ó fẹ́ jèrè. A ò sọ wípé kí a má jèrè iṣẹ́ tá ń ṣe. Èrè jẹkújẹ tí a fẹ́ di olówó òjijì, òun ni Ọlọ́run sọ fún wa wípé kò tọ́. Nítorí bẹ́ẹ̀, bí o bá rí pé nínú iṣẹ́ tó ń ṣe, èrè tó ń jẹ, ó jẹ́ èrè tí ó mọ níwọ̀n, èyí ò bá wí, ìdájọ́ Ọlọ́run kò sì sí níbẹ̀. Ṣé o ti yé arákùnrin?
1: Bẹ́ẹ̀ni, ó yé mi sá.
0: Láàrin àwa àgbà, ṣé a ní ìbéèrè? Arábìnrin, ẹ ṣe kí ẹ.
2: Ẹ káàárọ̀. Ìbéèrè mi wá láti ibi kíkà wa nípa wípé ègbé ni fún ẹni tí ó fi ohun mímu fún aládùúgbò rẹ̀, tí ó sì fi ọtí líle fún un, tí ó sì jẹ́ kí ó mu àmupara pẹ̀lú, kí ìwọ ba lè wo ìhòhò wọn. Ẹjọ́ ìbéèrè mi wá láti pé mo ní ẹni tó ń ta ọtí, ìgbàkigbà tí ń bá wàásù fún láti yí padà àti láti ṣe òwò mìíràn. Nǹkan tó máa ń fi yé mi ni wípé ṣé àwọn tó ń ṣe ọtí yẹn ṣá ti lọ wàásù fún wọn ná? Wọ́n ti gba ìwàásù, wọn ò ṣe ọtí yẹn mọ́. Ẹjọ́ irú ọ̀rọ̀ wo mo lè bá sọ kó tó di pé ó fi ọ̀nà ìgbé yìí sílẹ̀?
0: Bíná bá jóni jó ọmọ ẹni, tara ni là á kọ́gbọ̀n. Nítorí bẹ́ẹ̀, ohun tí a ń sọ fún ni wípé òun nílò ìgbàlà. Nítòótọ́ ni àwọn tí wọ́n ń ṣe ọtí, wọ́n nílò ìgbàlà, wọ́n sì nílò oore ọ̀fẹ́ Ọlọ́run. Ẹnì kọ̀ọ̀kan ló yẹ kó ronúpọ̀ àdà. Nítòótọ́ ni àwọn wọ̀nyẹn, wọ́n nílò ìrònúpọ̀ àdà. Òun pàápàá ti ẹ̀ wàásù sí, ó yẹ kí òun náà kí ó ronúpọ̀ àdà. Ṣùgbọ́n kí ó máa dẹ́jà, kí ó máa sọ wípé bí ó bá yẹ kí n ronúpọ̀ àdà, àwọn tó ń ṣe ọtí náà ńkọ́. A ó sọ fún un wípé ìgbàlà tiẹ̀ ló jẹ ẹ́ lógún. Nítorí bẹ́ẹ̀, ẹni tí ó bá ń ṣe ibi tí a ti sọ fún nínú ọ̀rọ̀ Ọlọ́run wípé ohun tí ó ń ṣe kò bójúmu tàbí kò dára, òun ni ó yẹ kí ó ronúpọ̀ àdà. Nítorí bẹ́ẹ̀, ohun tó yẹ kí ẹ ṣe ni wípé kí ẹ máa gbàdúrà fún, kí ẹ sì máa tẹ̀ ẹ́ mọ́ létí wípé bí ìdájọ́ yóò bá dé, yóò dé fún ẹnì kọ̀ọ̀kan, olúkúlùkù ẹnì kọ̀ọ̀kan ni yóò sì jíhìn ara rẹ̀ níwájú Ọlọ́run. Nítorí bẹ́ẹ̀, kò yẹ fún irú ẹni bẹ́ẹ̀ kí ó máa sọ wípé nítòótọ́ mo jẹ ẹlẹ́ṣẹ̀. Àwọn mìíràn náà tí wọ́n jẹ ẹlẹ́ṣẹ̀ ńkọ́ nínú ìwé Róòmù ni a ti rí ohun tí Ọlọ́run sọ fún wa wípé ẹnì kọ̀ọ̀kan wa ni yóò jíhìn ara rẹ̀ ní iwájú Ọlọ́run. Nítorí bẹ́ẹ̀, ó yẹ kí irú ẹni bẹ́ẹ̀ kí òun fún ara rẹ̀ kí ó ronúpọ̀ àdà. Bí ó bá sì ronúpọ̀ àdà, agbẹ̀rí Ọlọ́run jẹ́ wípé Ọlọ́run yóò dáríjì, òun pàápàá yóò ní ìgbàlà ní ẹ̀kúnrẹ́rẹ́. Bí òun bá ní ìgbàlà, òun á jẹ́ ìkan nínú àwọn tí ó jẹ alóore tàbí ajínrere tí ó ṣeéṣe kí ó lọ wàásù fún àwọn tí wọ́n ń gbé ọtí fún. Ṣùgbọ́n kí òun kí ó kọ́kọ́ gbé ìgbésẹ̀ àkọ́kọ́ kí ó ronúpọ̀ àdà. Arábìnrin, ṣó ti yé yín?
2: Ó yé mi, ẹ ṣé
0: sá. Ẹ ṣé púpọ̀. Arákùnrin tí ó wà ńbẹ̀.
3: Ẹ káàárọ̀ sá.
0: Ẹ káàárọ̀.
3: Ìbéèrè mi sá ni pé nígbà tí wọ́n ń kọ́ wa ní ẹ̀kan yẹn, wọ́n mẹ́nu ba nọ́ọ̀tì àti nípa bí àwọn ọmọ nọ́ọ̀tì bí wọ́n ṣe fún nọ́ọ̀tì ní ọtí mu, tí ó sì jẹ́ pé wọ́n fi ní oyún ìbànújẹ́ fún bàbá wọn. Ìbéèrè mi wá ni pé ṣé nọ́ọ̀tì yìí ṣé ẹbí rẹ̀ ni àbí nípa àfi ọ̀rọ̀ Ọlọ́run kọ́ àwọn ọmọ rẹ̀ àbí àwọn ọmọ nọ́ọ̀tì ni wọ́n fa nǹkan yìí láti ìbẹ̀rẹ̀? Torí pé tá a bá wo nọ́ọ̀tì, a rí pé ó dúró nínú ẹ̀kọ́ rẹ̀, nínú bá a ṣe kà láti bẹ̀rẹ̀, a rí pé nọ́ọ̀tì ó fi ara mọ́ àpẹẹrẹ, ó gbé, ó ń hùwà gẹ́gẹ́ bí ó kọ́ àpẹẹrẹ díẹ̀ lọ́dọ̀ Ábrahàmù. Ǹjẹ́ àwọn ọmọ rẹ̀ ní ògbẹ́kọ́ ni àbí kò fi ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run kọ́ wọn jinlẹ̀jinlẹ̀ débi pé wọ́n fi wúru ìwà báyìí?
0: Lọ́ọ̀tì ti kọjá lọ, àwọn ọmọ rẹ̀ ti kọjá lọ. Èyí tó wà á sọ ń sìn, ṣé ìyẹn mú wọn kúrò nínú bóyá ọ̀run rere tabi orun apadi ti enikokan wa onkon ti o wo ke a so nisinsin se o yi ipo won pada lohun arakunrin
3: lara sir
0: aha nitori be ke ma ma bere ibere ti o wo lo e to kan wa ni we pe awa ti an gbe igbesi aye wa nisinsin yi kini ohun ti o ye ke a se ki olorun fun ara re ko fun wa ni eti igbo ati aya igbase ki aju ti loti ati awon omo e ti won ti koja lo si ayeraye nitori pe ibi ti igiba wo si ibe ni ora si ibi ti won wa nisinsin ko si atunse fun won awa ti a ni atunse lo ye ka bi olorun we pe ati ri ara wa gege bi ati ri a si n bi olorun fun anu re ati fun ori ofe re ki aju ti awon ti o ti koja ki aju sile ki a karamaisi ki igbala ti wa arakunrin soye yin
3: oye mi e
0: je adede do lati gbadura nje enikokan wa ti a ti gbo nipa idajo olorun loni nibo la o ti lo aye raye ki a fi awon to ti koja sile ki a fi lọti awon omo re tabi noah tabi awon elomiran tabi dafidi tabi abrahamu ki a fi won sile ki a ronu oro tara wa nje a ti ni igbala nje a ti kepe oluwa nje a je ti olorun nje a ti ronu ko ada nje mi olorun sakoso igbesi aye wa

0: DCLM Radio, your spiritual welfare is our concern.
1: Iwe-owe, ori ikerin, enyi oma, ebu eko baba, ke si fiye si ati mo ye, nitori ti mo fun yin ni eko rere, e ma se ko ofin mi sile, nitori pe omo baba mi ni emi se, eni ike ati olufe yoju iya mi, o si ko mi pelu, o si wi fun mi pe, ye ki aya re ki o gba oro mi duro, pa ofin mi mo ki iwo ki o si ye. Ni ọgbọ́n ni òye má ṣe gbàgbé bẹ́ẹ̀ ni kí ìwọ kí o má ṣe fà sẹ́yìn kúrò ní ọ̀rọ̀ ẹnu mi má ṣe kọ̀ ọ́ sílẹ̀ yóò sì mú ọtọ́ fẹ́ ẹ yóò sì pa ọ́ mọ́ ìpilẹ̀ṣẹ̀ ọgbọ́n ni láti ní ọgbọ́n àti pẹ̀lú ìní rẹ gbogbo ní òye gbé e ga òun ó sì máa gbé ọ lékè òun ó mú ọ wá sí ọlá nígbà tí ìwọ bá gbà á mọ́ra òun ó fi ohun ọ̀ṣọ́ dáradára sí ọ ní orí òun ó fi ọ̀já dáradára fún orí rẹ gbọ́ ìwọ ọmọ mi kí o sì gbọ́ ọ̀rọ̀ mi Ọdún ẹ̀mí rẹ yóò sì di púpọ̀, èmi ti kọ́ lé ọ̀nà ọgbọ́n, èmi ti mú ọtọ ipa ọ̀nà títọ́. Nígbà tí ìwọ ń rìn, ọ̀nà rẹ kì yóò ha fún ààyè, nígbà tí ìwọ ń sáré, ìwọ kì yóò fi ẹsẹ̀ kọ. Bí ẹ̀kọ́ mú ṣinṣin, má ṣe jẹ́ kí o lọ, pa á mọ́ nítorí òun ni ẹ̀mí rẹ, má ṣe bọ́ sí ipa ọ̀nà ènìyàn búburú, má sì ṣe rìn ní ọ̀nà àwọn ènìyàn ibi, yẹ̀ ẹ́ sílẹ̀, má ṣe kọjá nínú rẹ̀, yẹ̀ kúrò níbẹ̀ sì máa bá tirẹ̀ lọ, nítorí tí wọn kì í sùn bí kò ṣe pé wọ́n hùwà búburú. Oorun wọn a sì dá bí kò ṣe pé wọn bá mú ènìyàn ṣubú nítorí tí wọn ń jẹ oúnjẹ ìwà ìkà wọn sì mú ọtí wáìnì ìwà agbára ṣùgbọn ipa ọ̀nà àwọn olóòótọ́ dàbí títàn ìmọ́lẹ̀ tí ó ń tàn síwájú àti síwájú títí di ọ̀sán gangan. Ọ̀nà àwọn ènìyàn búburú dàbí òkùnkùn wọn kò mọ ohun tí wọ́n ń dìbò lù ọmọ mi fetí sí ọ̀rọ̀ mi tẹ́tí rẹ sílẹ̀ sí ọ̀rọ̀ mi má ṣe jẹ́ kí wọn kí ó lọ kúrò ní ojú rẹ pa wọ́n mọ́ ní àárín àyà rẹ. Nítorí ìyè ni wọ́n ń ṣe fún àwọn tí ó wá wọn rí àti ìmúláradá sí gbogbo ẹran ara wọn ju gbogbo ohun ìpamọ́ pa àyà rẹ mọ́ nítorí pé láti inú rẹ wá ni orísun ìyè mú àrékérekè kúrò lọ́dọ̀ rẹ àti ètè ẹ̀tàn jìnà réré kúrò lọ́dọ̀ rẹ yẹ kí ojú rẹ kí ó máa wo ọ̀kánkán gan-an kí ìpèǹpéjú rẹ kí ó máa wò gan-an níwájú rẹ ronú ipa ọ̀nà rẹ gbogbo ọ̀nà rẹ ni yóò sì fi ìdí múlẹ̀ má ṣe yà sí apá ọ̀tún tàbí sí apá òsì ṣí ẹsẹ̀ rẹ kúrò nínú ibi.
2: Ẹ jẹ́ kí a gbàdúrà. Bàbá wa ti ń bẹ lé ọ̀run, a ti wá síwájú yín lónìí láti kẹ́kọ̀ọ́ nínú ọ̀rọ̀ yín. A dúpẹ́ wípé nínú òkùnkùn ayé yìí, nínú ìṣìnà tí àwọn ayé wà, nínú ìkóríta tí gbogbo àwọn ènìyàn wà, láì mọ ọ̀nà sí ìyè àìnípẹ̀kun, àwa ni ẹ pè wá sọ́dọ̀ ara yín. Kí ọ̀rọ̀ yín kí ó ba lè tan ìmọ́lẹ̀ sí ipa ọ̀nà wa kí a ba lè ríran láti mọ̀ wípé ọ̀nà ìyè ni ọ̀nà tóóró ọ̀nà àgbélébòó tí ó lọ sílé ògo. A dúpẹ́ wípé ẹ ṣe wa lójú. A dúpẹ́ wípé ẹ ti fọwọ́ tọ ọkàn wa. A dúpẹ́ pé kì í ṣe pé ẹ fọwọ́ tọ ọkàn wa nìkan ṣoṣo ẹ kọ ọkàn wa nílà láti máa bẹ̀rù láti máa wárìrì níwájú yín láti máa ṣàfẹ́rí àti láti máa wá ìjìnlẹ̀ ìfẹ́ yín nínú ọ̀rọ̀ yìí. À ń bẹ̀bẹ̀ wípé ìfẹ́ láti ṣe àwárí ìfẹ́ láti súnmọ́ yín sí ìfẹ́ láti dúró lé ọ̀nà náà tí ó lọ sí ìyè àìnípẹ̀kun wípé ìfẹ́ yìí kì ó kó mọ́ wa nínú lórúkọ Jésù. Bí a ti wá lónìí tí a ń fẹ́ kọ́ tí a sì ń fẹ́ gbọ́ láti ẹnu yín ẹ bá wa sọ̀rọ̀ ẹ là wá lóye ẹ ṣe wá lójú ẹ fi ìṣepayá ìran ọ̀run tí inú bíbélì ẹ fi hàn wá lórúkọ Jésù. Gbogbo ibi tí iyèméjì àti ẹ̀rù gbogbo ibi tí òkùnkùn àbí òwúsùwòsù tinú ayé yìí tí ó wà nínú ọkàn ẹnì kọ̀ọ̀kan wa ẹ bá wa lé wọn jáde pẹ̀lú iná àti ìmọ́lẹ̀ ọ̀rọ̀ yín lórúkọ Jésù. Bí ẹ sì ti ń kọ́ wa ẹ̀mí láti gbà á láti ṣe é láti tẹ̀lé yín títí dé òpin ẹ fi fún wa ní orúkọ Jésù. Ẹ mú kí a yàtọ̀ sí àwọn tí ó wà nínú ayé kí ìrètí wa kí ó lè wà nínú yín títí ní orúkọ Jésù Kristi Olúwa wa. Lónìí ni a tún bẹ̀rẹ̀ àwọn ẹ̀kọ́ tí a ti ń kọ́ lẹ́sẹ̀ lẹ́sẹ̀ nínú èpístélì ti Pọ́ọ̀lù si awon ara Kolose bi o ba je eni ti o tin ba pejo tele tele o mo wi pe a ti se opolopo eko ninu iwe Kolose yi epistle si awon ara Kolose ati ko ninu ori kini ati ti ko ninu ori keji loni anwo ori keta ati nka lati ese ikini titi de ese ikerin awon ohun ijinle popo ni olorun fi pamo fun wa ninu bibeli ati ninu awon episteli papa papa ninu eti afeka loni awon ohun ijinle popo ni olorun fi pamo fun wa ti o se wipe bi o ba ye wa bi a ba si gbaro bi a ba gbadura le lori yo mu ki igbese aye onigbagbo ki o ye wa ju be lo yo se je ki ore ofe olorun ti a fi le gbe igbese aye asegun ki o ju be lo ni igbese aye wa nitori be bi ati nka awon oro wonyi ma se je ki omo tabi eni ti o joko segbe re ma se je ki o di olowo ni igba popo ni awon alabiyamo laarin wa ni won ma ngba awon omo won laye lati di won lowo elomiran o sese ki o je wi pe a ma toju omo tabi ki o ma fi omo fun omo ki o ma se fi eti si eko ti a nko nitori be ki a ma se je ki o nko tabi enikeni ki o di wa lowo enikan wole nigbati a ti bere ikeko ni tabi nkan kan lo bo sile lowo enikan tabi ohun kan miran lo nsele nita tabi ariwo ni a ngbo lati ibo miran e ma je ki awon nkan wonyi ki o di wa lowo ki abale je eni ti o nfi ohun rere awon ribiri ti olorun ti pese fun wa ki a le fi sere je ninu odun titun yi nitori be bi ati si bibeli be ni ki o ma si bibeli re ki o si ma fi oju ba awon ti a nka ki o ma fi oju ba won lo eko bibeli ni a wa fun asin lati wo bibeli wa bi a tin si

ìyè yín pamọ́ pẹ̀lú Kristi nínú Ọlọ́run. Nígbà tí Kristi, ẹni tí ṣe ìyè wa, yóò farahàn, nígbà náà lé ẹ̀yin pẹ̀lú, ó farahàn pẹ̀lú rẹ̀ nínú ògo. Ẹsẹ̀ mẹ́rin yìí ni a fẹ́ ṣe àṣàrò lé lórí lónìí. Ó ń sọ nípa ìgbé ayé ẹni tí a jí dìde. Ní ẹsẹ̀ ìkíní, ó ní, ǹjẹ́ bí a bá ti jí yín dìde pẹ̀lú Kristi, ó yẹ kí o mọ̀ gẹ́gẹ́ bí akẹ́kọ̀ọ́ Bíbélì wípé ní ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀, májẹ̀mú titun yìí a kọ́ ní èdè Gíríkì. Èdè Gíríkì tí a fi kọ májẹ̀mú titun yìí, bí a bá ka ẹsẹ̀ ìkíní yìí, ó ń sọ wípé, ǹjẹ́ nígbà tí a ti jí yín dìde pẹ̀lú Kristi, má ṣe jẹ́ kí ó ṣe ọ́ ní kàyéfì, ìkan náà ni ó ń sọ pẹ̀lú ìdánilójú wípé àwa tí a jẹ́ onígbàgbọ́, àwa tí a ti di àtúnbí, ó ní a ti jí wa dìde, kò sí tàbí ṣùgbọ́n nínú rẹ̀ wípé lóòótọ́ la ti jí wa dìde pẹ̀lú Kristi. Ó wá ń sọ wípé nígbà tí o mọ̀ wípé a ti jí ọ dìde pẹ̀lú Kristi, tàbí bí o bá fẹ́ fi àmì hàn wá wípé ní tòótọ́ lẹ a ti jí ọ dìde pẹ̀lú Kristi, ó ní ohun kan ni ó yẹ kó jẹ́ ìlépa ọkàn rẹ. Ẹ máa ṣàfẹ́rí. Àwọn nǹkan ti ń bẹ lókè níbi tí Kristi gbé wà, tí ó jókòó lé ọwọ́ ọ̀tún Ọlọ́run. Ó sì wá ń sọ fún wa, báwo ni a ṣe lè ṣàfẹ́rí? Ohun ti ń bẹ lókè. Àwọn tí kò lóye, wọ́n lè rò wípé kí a máa wòkè ṣá, kí a máa wòlẹ̀. Kò sọ bẹ́ẹ̀. Ó ṣe àlàyé ní ẹsẹ̀ ìkejì, ó ní kí a máa ronú. Àwọn nǹkan ti ń bẹ lókè. Bí a bá ń sọ wípé kí a máa ṣàfẹ́rí, kí a máa wá àwọn nǹkan ti ń bẹ lókè, ìtumọ̀ rẹ̀ yé ní ẹsẹ̀ ìkejì nígbà tí ó wípé kí a máa ronú. Àwọn nǹkan ti ń bẹ lókè, kì í ṣe àwọn nǹkan ti ń bẹ lé ayé. Ó wá sọ fún wa ní ẹsẹ̀ ìkẹta, èrèdí tí ó yẹ kí a máa ṣàfẹ́rí àwọn nǹkan ti ń bẹ lókè, kì í ṣe nǹkan ti ń bẹ láyé. Ní ẹsẹ̀ ìkẹta, ó ní èrèdí rẹ̀ nìyí, nítorí ẹ̀yìn ti kú. Ní èdè mìíràn, ní èdè wa, bí a bá sọ wípé ẹ̀yìn ti kú, jẹ́ wípé ẹ̀yìn ti fi ayé sílẹ̀. Ó ní nígbà tí a ti kú, tí a ti fi ayé sílẹ̀, àwa tí a ti fi ayé sílẹ̀, tàbí àwa tí a ti kọ ayé sílẹ̀, kò yẹ kí a tún máa ṣàfẹ́rí ohun tí ń bẹ nínú ayé. Kò yẹ kí a máa ronú nípa ohun tí ń bẹ lé ayé. Àwa tí a ti kú, tí a ti kọ ayé sílẹ̀, tí a ti fi ayé sílẹ̀, ó yẹ kí a máa ṣàfẹ́rí ohun tí ń bẹ lókè, nítorí a ti fi ìyè wa pamọ́ nínú Kristi, pẹ̀lú Kristi nínú Ọlọ́run. Ó wá ń sọ wípé bí a ti ń rìn, ọ̀nà tóóró tí a ń rìn, ó yẹ kí a máa rìn ní ìwọ̀n ìgbà tí ó jẹ́ wípé a mọ̀ wípé ibi tí a ń rìn lọ, ó jẹ́ ìlú ọ̀run rere, wípé kì í ṣe kí a tún máa padà sẹ́yìn. Ó ní nítorí nígbà tí Kristi, ẹni tí ń ṣe ìyè wa, yóò farahàn, nígbà náà lé ẹ̀yin pẹ̀lú, ó farahàn pẹ̀lú rẹ̀ nínú ògo. Jẹ́ kí n rán ọ létí wípé nígbà tí a dá ènìyàn pẹ̀lú erùpẹ̀ ilẹ̀, ṣe rántí wípé nígbà tí ègún dé sórí ènìyàn, Ọlọ́run wípé erùpẹ̀ sáà ni ìwọ, ìwọ ó sì padà di erùpẹ̀. Ṣùgbọ́n ohun tí mo fẹ́ mú jáde nínú rẹ̀ ni wípé iyè ènìyàn gan ó wà nínú èémí, tàbí iyè àti ẹ̀mí Ọlọ́run. Ṣùgbọ́n nígbà tí ènìyàn ṣubú nínú ọgbà Ídẹ́nì, nígbà náà ni ẹ̀ṣẹ̀ wọlé. Láti ìgbà yìí gan tí ènìyàn ti ṣubú, ni a rí wípé ìfẹ́ inú ènìyàn ó máa ń fà sí ohun ti ayé. Ìgbà tí ó jẹ́ wípé inú ilẹ̀, inú erùpẹ̀ ni ènìyàn ti jáde, ohun tí ó sì jẹ́ ẹ̀mí Ọlọ́run, ìyè Ọlọ́run tí ó fi ènìyàn sílẹ̀ nígbà tí ó ṣubú, òǹfà líle kan wà tí máa ń fa ènìyàn sílẹ̀ láti ìgbà náà. Nítorí bẹ́ẹ̀, láti ìgbà náà ni ó fi jẹ́ wípé àwọn ènìyàn wọ́n di alárìnkiri, wọ́n ń ṣàfẹ́rí, wọ́n ń wá àwọn ohun ti ayé. Èrò wọn kò sí nínú Ọlọ́run, èrò wọn kò sí nípa àwọn nǹkan tí ń ṣe ti ẹ̀mí. Nínú orin Dáfídì orí kẹwàá ẹsẹ̀ ìkẹrin, orin Dáfídì orí kẹwàá ẹsẹ̀ ìkẹrin,

0: DCLM Radio, your spiritual welfare is our concern.
1: Ẹ jẹ́ kí a gbàdúrà. Bàbá wa ti ń bẹ lé ọ̀run. A dúpẹ́ lọ́wọ́ yín lọ́pọ̀lọpọ̀ wípé lónìí ni a tún wá síwájú yín ní àkókò ìsọjí àti iṣẹ́ ìyanu yìí. A dúpẹ́ wípé ẹ ò yí padà. A dúpẹ́ wípé ọ̀rọ̀ yín kò yí padà. A dúpẹ́ wípé àánú yín, oore ọ̀fẹ́ àti agbára yín kò yí padà. Wípé síbẹ̀síbẹ̀ lónìí, bí a bá wá ojú yín, a ó rí i. Bí a bá ń fẹ́ oore láti ọ̀dọ̀ yín, ẹ ó ṣe é fún wa. A dúpẹ́ wípé ẹ kà wá yẹ sí ẹni tí ó wá sí iwájú yín láti wá gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run, láti wá múra wa sílẹ̀ fún ìpadàbọ̀ Jésù Kristì. Ẹ gba ọpẹ́ àti ìyìn wa ní orúkọ Jésù. Lónìí, bí a ti wá, àdúrà wa ni wípé ẹ ó bá wa sọ̀rọ̀ gẹ́gẹ́ bí bàbá sí ọmọ. Ẹ ó ṣe wa lójú láti jẹ́ kí a rí ìpèsè àtọ̀run wá tẹ́ ti pèsè fún wa ní àkókò tí a wà yìí. A dúpẹ́, ẹ gba ọpẹ́ àti ìyìn wa, kí ẹ sì gbọ́ àdúrà wa, nítorí wípé a gbàdúrà ní orúkọ Jésù Kristì Olúwa wa. Lónìí, mo gbàgbọ́ wípé o ti gbọ́ láti ẹnu adarí wa nípa ìmúrasílẹ̀ tí a ń ṣe àti àwọn ìmúrasílẹ̀ tí ó yẹ kí a tún ṣe nítorí ìpàdé tí ó ń bọ̀ níwájú wa. Wípé ní àkókò àjínde, a ní ìpàgọ́ àwọn ènìyàn mímọ́. Nítorí bẹ́ẹ̀, gẹ́gẹ́ bí a ti sọ fún ọ, ó yẹ kí o máa gbaradì. Ó yẹ kí o máa múra sílẹ̀ kí o bá lè jẹ́ alábàápín nínú àwọn ẹ̀bùn ọ̀run àti nínú àwọn ìpèsè àtòkè wá tí Ọlọ́run yóò ya lò wá ní àkókò ìpàgọ́ yìí. A ti sọ wípé ní ọjọ́bọ̀, ní ọ̀sẹ̀ tí ń bọ̀, èyí ni ọjọ́ Àlàmísì gẹ́gẹ́ bí ọjọ́ òní, ní ọ̀sẹ̀ tí ń bọ̀ títí di ọjọ́ Ajé, èyí ni ọjọ́ Monday, ní ọjọ́ ìkejìdínlọ́gbọ̀n oṣù yìí títí di ọjọ́ kìíní oṣù tí ń bọ̀ ni a ó fi ní ìpàgọ́ yìí. Mo sì mọ̀ wípé àwọn adarí wa yóò ti sọ fún ọ ibi tí ìpàgọ́ tirẹ yóò wà pẹ̀lú àwọn ènìyàn Ọlọ́run. Nítorí bẹ́ẹ̀, kí a má ṣe jáfara, kí a múra sílẹ̀, kí a má ṣe rí ẹnìkan tí yóò rin ìrìn àjò ní àkókò yìí, nítorí ó jẹ́ àkókò tí Ọlọ́run fẹ́ bùkún wa, tí ó ń fẹ́ mú àìní nípa ti ẹ̀mí ìgbésí ayé wa tí ó fẹ́ mú kúrò, tí ó ń fẹ́ pèsè wa sílẹ̀ fún bíbọ̀ Jésù. Nítorí gẹ́gẹ́ bí a ti ń fojú sọ́nà àti gẹ́gẹ́ bí a ti ń ṣe àkíyèsí, a rí wípé Jésù Kristì Olúwa Olùgbàlà wa tí à ń retí kì yóò pẹ́ dé. Ó sì yẹ kí a múra sílẹ̀, kí a má ṣe dàbí àwọn wúndíá aláìgbọ́n, ṣùgbọ́n kí a lè jẹ́ wúndíá ọlọgbọ́n. Nítorí bẹ́ẹ̀, múra sílẹ̀ kí o rí wípé o wà ní ìpàgọ́ ní àkókò yìí. Kì í ṣe bẹ́ẹ̀ nìkan, ó yẹ kí o sọ fún àwọn ará ilé rẹ, àwọn aládùúgbò rẹ, àwọn tí ẹ jọ ń gbélé, ó yẹ kí o sọ fún wọn nípa ti ìpàgọ́ tí ń bọ̀ yìí, kí o sì mọ̀ wípé Ọlọ́run ṣe tán, ó múra sílẹ̀ láti bùkún wa, kí ìwọ pàápàá pẹ̀lú àwọn náà kí ẹ bá lè jẹ́ alábàápín nínú àwọn ohun tí Ọlọ́run fẹ́ ṣe fún wa. Lónìí, nítorí tí àkókò wa ti lọ, n ó máa bá wa sọ̀rọ̀ díẹ̀ nípa ìpèsè Ọlọ́run ní àkókò ìyàn. Ìpèsè Ọlọ́run ní àkókò ìyàn. Bí a bá ń sọ nípa èèyàn tàbí nípa ọ̀dá, mo rò wípé ó yẹ kí ó jẹ́ ohun tí ó yé ẹnìkọ̀ọ̀kan wa. Àwọn tí wọ́n wà ní ayé nígbà àjàkálẹ̀ àjàkáyé ti ìkejì ní ọdún díẹ̀ sẹ́yìn, níbi 50 ọdún sẹ́yìn, a ó rí wípé ní àkókò náà, èèyàn àti ọ̀dá ó mú ní ilẹ̀ wa. Iyọ̀ ó ṣòro láti rí, oúnjẹ ó ṣòro láti rí, tí ó fi jẹ́ wípé ọ̀pọ̀lọpọ̀ ni ó jẹ́ wípé ebi ni ó pa wọ́n kú, tàbí àwọn àrùn mìíràn ni o fi ara won se bogbe ti o je ki won ki o fi ile bora bi aban so nipa eyan akoko eyan o je akoko ti o buru jojo ti a n gbadura we pe ki olorun ki o ma je ki a ma ri iru igba be sugbon o ye ki a mo we pe ninu oro olorun akoko eyan wa ati we pe ninu akoko eyan yi olorun ma n pese fun awon eniyan ti re ye ki a wo amosi ori kejo amosi ori kejo lati ese ikokanla amosi ori kejo bi o ba ti si iwe danieli bi o ba tesiwaju ori iwe osea bi o ba tesiwaju lati iwe osea ori joeli bi o ba se tesiwaju lati joeli ori amosi amosi ori kejo lati ese ikokanla kiyesi ojo na de ti ni oluwa olorun wi emi o ran iyan wa si ile na ki se iyan onje tabi ongbe fun omi sugbon iyan gbigbo oro olo oluwa nihi le ati so lati enu woli olorun o so wi pe bayi le oluwa wi wi pe iyan bo ni ile na olorun ran amosi lati so fun awon ara israeli o so fun wi pe akoko iyan de pataki o so fun awon ara samaria ni akoko na wi pe emi o ran iyan wa si ile na sugbon so fun wa o ni ki se iyan nipa ti onje jije tabi ki se ti ongbe nipa omi mimu o ni sugbon iyan gbigbo oro oluwa o sese ki o ma jo loju o sese ki o ma mo bi o sese pataki to wi pe olorun so nipa iyan gbigbo oro oluwa gba ti an so nipa gbigbo oro oluwa o pin si ipa meji ikini ati fun awon mo israeli ni oro oluwa ti akosile a se ti ran awon omo lefi ati awon alufa ati ran si won lati se itumo oro ti akosile yi nipa imisi emi olorun olorun wa so fun won wi pe igba kan yi o de ni igbese aye awon omo israeli ti o je wi pe imisi ti o ye awon omo lefi imisi ti o ye awon alufa lati se itumo oro olorun fun won ki o ba le tu won lara ki o ba le yi won pada ki o ba le je ki won ki o ni igbagbo wi pe imisi atorun wa yi a ki o fun omo lefi ati wi pe won ki yo le gbo itumo oro olorun tin se ni ye tin se ni pe ikeji ni wi pe olorun ran awon woli si awon omo israeli o si man fun won ni oro ti o wa lati enu oluwa o man fun awon omo israeli sugbon olorun wa nso fun won wi pe igba kan yi o de ti oro ti o wa taara lati enu oluwa wa si okan wa si isepaya awon woli won yi ki a ba le fun awon omo israeli wi pe igba kan yi o de ti won ki yo ni iru anfani be wi pe yo je igba iyan iyan gbigbo oro oluwa ni iru akoko be okunkun yo bole biribiri ni iru akoko be agbara ati bo lowo esu ki yo si ni iru akoko be ati ni igbagbo ninu olorun lati mo bi ati igbadura yo soro jojo ni iru igba be itunu lati oke wa ti oro olorun ti o ma mu wa ki yo wa si odo awon eniyan na ni iru igba na ti iyan oro olorun bi o ba wa ki yo le si ireti ninu olorun nitori wipe oro olorun ni fini lokan bale oro olorun ni funi ni itunu oro olorun ni funi ni ireti oro olorun ni je ki a mo bi ati igbadura oro olorun ni fun wa ni igbagbo oro olorun ni je ki a mo wipe baba wa nbe le orun oro olorun ni je ki a mo wipe esu lagbara lori awon omo olorun oro olorun ni je ki a mo wipe olorun pese aye kan sile fun wa wipe ni igba ti akoko ba to yo mu wa lo si odo ara ohun ti kara re olorun wa nso fun wipe igba nbo ni akoko aye awon omo israeli ti o je wipe okunkun yo bole biribiri nitori wepe iyan wi gbo oro olorun yo wa laarin won wo lati ese ekejila won o si ma rin kiri lati okunkun de okunkun ati lati ariwa shegapra fun mi won o si ma rin kiri lati okun de okun ati lati ariwa ani titi de gabasi won o sare siwa seyin lati wa oro oluwa won ki yo si ri le ojo na le awon arewa wundia ati awon odomokunrin yo daku fun ongbe eni aso fun amo israeli we pe akoko eyan o nbo laarin won eyan gbigbo oro olorun oro oluwa kini se ti olorun so be ki lo mu iru akoko be wa si igbese aye won o se ni laanu we pe afowofa awon mo israeli tabi awon ara samaria ni eyan gbigbo oro olorun yi ni o fi de ba won o je mo ni aye ti a wa loni bi eyan ba wa nibi kibi eyan gbigbo oro olorun eyan gbigbo oro olorun ni awon abule tabi ileto tabi ni ilu tabi ni awon ilesin ti a ti ko kale eyan gbigbo oro olorun ti o wa nibe won je afowofa awon eniyan olugbe ilu na ye ki a wo amosi ori keje.

nínú àwọn ìjòyè ó pe Amosi ó sọ fún yín pé kí ó kúrò ní ìlú nítorí wípé ọba ń gbé níhìn àti nítorí wípé ààfin ọba ó wà níhìn àti wípé ibi mímọ́ èyí ni ibi ilé ìsìn èyí tí ọba máa ń lọ ó wà níhìn nítorí bẹ́ẹ̀ wọn ò fẹ́ kí ó máa sọ̀rọ̀ tí ó ti máa ń sọ ọ̀rọ̀ ọlọ́run tí ó ń sọ wípé a ó da ẹlẹ́ṣẹ̀ lẹ́bi a ó da ẹlẹ́ṣẹ̀ lẹ́jọ́ wípé a ní láti ronúpìwàdà wọn sọ wípé àwọn ò fẹ́ gbọ́ irú ìwàásù bẹ́ẹ̀ bí ó bá ka gbogbo ìwé Amosi ó rí wípé ohun tí Amosi tí ó ń tẹnumọ́ ni wípé fún ìrékọjá mẹ́fà àti ẹ̀ṣẹ̀ ńlá tàbí méje wípé nítorí bẹ́ẹ̀ ìdájọ́ ń bọ̀ lórí àwọn ènìyàn náà nǹkan tí ó ń sọ fún ọ ni wípé wọ́n láti ronúpìwàdà bí wọ́n bá ń fẹ́ rí ojú ọlọ́run wọ́n fẹ́ ojú rere láti ọ̀dọ̀ ọlọ́run wọ́n fẹ́ ẹ̀mí sí láti òkè wá wọ́n fẹ́ àlàáfíà àti àánú láti ọ̀dọ̀ olúwa wípé wọ́n láti ronúpìwàdà ṣùgbọ́n Amasiah wá ń sọ fún Amosi wípé ó tó gẹ́ ìrònúpìwàdà ti pọ̀ jù wípé kí a ṣe àtúnṣe ó ti pọ̀ jù kí a máa ké pe olúwa wípé kí ó sọ wá di mímọ́ kí ó yí ọkàn wa padà ó ti pọ̀ jù wípé kí ó sá lọ sí Bẹ́tẹ́lì kí ó sá lọ sí ibòmíràn nítorí pé ààfin ọba wà níhìn-ín ǹjẹ́ kí a ṣe bẹ́ẹ̀ ni ó rí lónìí wípé ní ọ̀pọ̀lọpọ̀ ilé ìsìn ní ọ̀pọ̀lọpọ̀ ìjọ ẹlẹ́yàmẹ̀yà ni a ti rí wípé wọn kì í fẹ́ gbọ́ ọ̀rọ̀ olúwa wọn a kọ etí ikún sí ọ̀rọ̀ ọlọ́run bákan náà ni a rí wípé bí wọ́n ti ṣe ní àkókò àwọn ti Amosi bẹ́ẹ̀ ni wọ́n ń ṣe lónìí èyí ni èèyàn fi dé èèyàn gbígbọ́ ọ̀rọ̀ olúwa nínú Timothy kejì orí kẹrin Timothy kejì orí kẹrin ẹsẹ̀ ìkẹta àti ẹsẹ̀ ìkẹrin nítorí pé ìgbà yóò dé tí wọn kì yóò lè gba ẹ̀kọ́ tí ó yè kooro ṣùgbọ́n bí wọ́n ti jẹ́ ẹni tí etí ń rin wọ́n ó lọ kó olùkọ́ jọ fún ara wọn nínú ìfẹ́kúfẹ̀ẹ́ ara wọn wọ́n ó sì yí etí wọn padà kúrò nínú òtítọ́ wọ́n ó sì yí padà sí ìtàn asán bí o bá jẹ́ ẹni tí ó ti ń lọ sí ilé ìsìn kan tẹ́lẹ̀tẹ́lẹ̀ kí o tó wá sí ìhín ó rí wípé ohun tí a sọ yìí ni a rí ní ọ̀pọ̀lọpọ̀ ilé ìsìn wípé ìgbà yóò dé ìgbà náà sì ti dé tán tí wọn kì yóò lè gba ẹ̀kọ́ tí ó yè kooro ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ilé ìsìn ni a ti rí àwọn ìgbìmọ̀ alábẹ́ṣékélé tí a rí wípé wọ́n a máa sọ fún oníwàásù wípé bí a bá ń wàásù wípé kí a má kó obìnrin jọ a ò ní lè dáwọ́ àpò àlùfáà o bí a bá ń wàásù ọkọ kan aya kan àwọn olókìkí ènìyàn wọn kì yóò lè wá sí ilé ìsìn wa bí a bá ń wàásù wípé kí a ṣe àtúnṣe owó tí a ti jí tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí a ti fi kọ́lé tí a ti fi ra mọ́tò wípé kí a tún padà lọ síbi tí a ti jí àwọn owó wọ̀nyí ilé iṣẹ́ tí a ti kó dúkìá wọn wípé kí a tún lọ ṣe àtúnṣe bí a bá ń sọ bẹ́ẹ̀ àwọn olóṣèlú wọn kì yóò lè wá sí ilé ìsìn wa bí a bá ń sọ wípé kí a má ṣe ọ̀ṣọ́ ayé kí a má rin ìrìn ayé bí a bá ń wàásù ẹ̀kọ́ tí ó yè kooro láti inú ọ̀rọ̀ ọlọ́run wípé àwọn gbajúmọ̀ obìnrin wọn kì yóò lè wá sí ilé ìsìn wa nítorí bẹ́ẹ̀ wọn a máa sọ fún bíṣọ́ọ̀bù wọn a máa sọ fún àwọn àlùfáà wọn a máa sọ fún àwọn alóore oníwàásù wọn wípé kí wọn kí ó mẹ́nu dúró nípa ti ọ̀rọ̀ ìrònúpìwàdà nípa ọ̀rọ̀ àtúnṣe nípa ọ̀rọ̀ gbígbẹ́kẹ̀lé Jésù Kristì fún ìgbàlà wọn a máa sọ wípé bí a bá ń sọ wípé kí àwọn ènìyàn kí ó má ṣe jẹ́ ẹgbẹ́ awo bí a bá ń sọ bẹ́ẹ̀ àwọn ènìyàn tí ó ṣe pàtàkì wọn kì yóò lè wá sí ilé ìsìn wa èyí ni wọ́n fi pa àwọn oníwàásù wọn lẹ́nu mọ́ èyí ni ó fi jẹ́ wípé ní ọ̀pọ̀lọpọ̀ ilé ìsìn ní àyíká wa níhìn bí o bá lọ síbẹ̀ àti gbọ́ ọ̀rọ̀ ọlọ́run tí ó yè kooro ó ṣòro púpọ̀ nítorí pé ìgbà yóò dé tí wọn kì yóò lè gba ẹ̀kọ́ tí ó yè kooro bí a tilẹ̀ wàásù rẹ̀ fún wọn wọn kì yóò lè gbà á ṣé o mọ̀ wípé níhìn ọlọ́run ni ó pèsè fún wa ọlọ́run ni ó fojú àánú wò wá tí ó jẹ́ kí a lè dúró lórí ẹ̀kọ́ tí ó yè kooro tí a fi ń sọ fún gbogbo ènìyàn wípé gbogbo ènìyàn lè ó sá àti ṣẹ̀ tí ó sì ti kùnà.

ara rẹ̀ lè fi mú ohun gbogbo dúró ṣọ̀kan papọ̀. Báwo ni ó ṣe ṣòro fún irú ẹni bẹ́ẹ̀ láti ṣe àwọn iṣẹ́ ìyanu tí a ń kà nínú Bíbélì? Jẹ́ kí a tún wò lẹ́ẹ̀kan sí, kí a padà sí Májẹ̀mú láéláé nínú orin Dáfídì. Orin Dáfídì orí kejì lé ní ọgọ́rùn-ún. Orin Dáfídì orí kejì lé ní ọgọ́rùn-ún láti ẹsẹ̀ kẹẹ̀dọ́gbọ̀n, ẹsẹ̀ ìkarùndínlọ́gbọ̀n. Orin Dáfídì orí kejì lé ní ọgọ́rùn-ún láti ẹsẹ̀ ìkarùndínlọ́gbọ̀n. Láti ìgbà àtijọ́ ni ìwọ ti fi ìpẹ̀lẹ̀ ayé sọlẹ̀, ọ̀run sì ni iṣẹ́ ọwọ́ rẹ. Èyí ń sọ nípa ẹlẹ́dàá. Ó ní láti ìpìlẹ̀ ayé, láti ìṣẹ̀dá ayé, láti ìgbà àtijọ́ ni ìwọ ti fi ìpìlẹ̀ ayé sọlẹ̀, ọ̀run sì ni iṣẹ́ ọwọ́ rẹ. Wọ́n ó ṣègbé ṣùgbọ́n ìwọ ó dúró. Nítòótọ́ gbogbo wọn ni yóò di ogbó bí aṣọ, bí ẹ̀wù ni ìwọ ó pààrọ̀ wọn. Ìwọ wọn ó sì pààrọ̀, ṣùgbọ́n bákan náà ni ìwọ ọdún rẹ kò lé òpin. Kí ni a lè sọ nípa ọ̀rọ̀ Ọlọ́run tí a kà yìí? Ta ni àwọn ọ̀rọ̀ wọ̀nyí ń sọ̀rọ̀ nípa rẹ̀ nígbà tí ó wí pé láti ìgbà àtijọ́ ni ìwọ ti fi ìpìlẹ̀ ayé sọlẹ̀, àti pé ọ̀run ni iṣẹ́ ọwọ́ rẹ, àti pé gbogbo àwọn nǹkan wọ̀nyí gẹ́gẹ́ bí àwọ̀ sánmọ̀ tàbí oòrùn tàbí òṣùpá tàbí àwọn ìràwọ̀ tàbí ayé tí a wà nínú rẹ̀ yìí wí pé a ó pààrọ̀ wọn. Ṣùgbọ́n wí pé ẹni tí ó dá nǹkan wọ̀nyí yóò wà títí. A kì í rọ̀ nípò, a kì í ṣí nípò, bẹ́ẹ̀ ni kì í yí padà. Kí ni a ti rí ìtumọ̀ èyí sí? Jẹ́ kí a wo ìtumọ̀ rẹ̀, ẹni tí a ń sọ nípa rẹ̀ nínú Hebrew. Nínú Hebrew orí kìíní láti ẹsẹ̀ ìkẹwàá. Àti ìwọ Olúwa, lé àtètè kọ́ ṣe, lé ó ti fi ìpìlẹ̀ ayé sọlẹ̀, àwọn ọ̀run sì ni iṣẹ́ ọwọ́ rẹ. Wọ́n ṣègbé, ṣùgbọ́n ìwọ wà síbẹ̀. Gbogbo wọn ni yóò sì gbó bí ẹ̀wò, àti bí aṣọ ni ìwọ ó ká wọn. A ó sì pààrọ̀ wọn, ṣùgbọ́n bákan náà ni ìwọ ọdún rẹ kì yóò sì pín. Èyí ń sọ̀rọ̀ nípa Jésù Kristì, nítorí bí o bá wò ó láti ẹsẹ̀ ìkẹjọ, ọ̀rọ̀ Jésù Kristì ni ó ń sọ nígbà tí ó wí pé ṣùgbọ́n ní ti ọmọ lè ó wí pé ìtẹ́ rẹ Ọlọ́run láé àti láéláé ni. Ọ̀pá aládé òdodo lé ọ̀pá aládé ìjọba rẹ̀, àti ka èyí nígbà kan. Èyí ni ó tẹ̀síwájú láti sọ fún wa wí pé nípa Jésù Kristì yìí, Olúwa yìí kan ṣoṣo náà lè ó sọ ní ẹsẹ̀ ìkẹwàá wí pé ìwọ Olúwa Kristì. Lé àtètè kọ́ ṣe, lé ó ti fi ìpìlẹ̀ ayé sọlẹ̀, àwọn ọ̀run sì ni iṣẹ́ ọwọ́ rẹ. Bí a ti ń ka nǹkan wọ̀nyí yóò máa dókì lọ́kàn rẹ wí pé àwọn tí kò gba Jésù Olúwa gbọ́, wọn kò gba ẹlẹ́dàá ayé ohun ọ̀run gbọ́. Àwọn tí wọ́n ń sọ ọ̀rọ̀ ṣáńkálá sí Jésù, wọ́n ń sọ ọ̀rọ̀ tí kò bá kùngbé sí ẹlẹ́dàá ọ̀run ohun ayé. Àwọn tí wọ́n ń fi ìwà ọ̀mùgọ̀, ìwà ọ̀pẹ tí wọ́n ń fi hàn sí Jésù Kristì, wọ́n ń fi irú ìwà yìí hàn sí ẹni tí ó dá ọ̀run ohun ayé. Wọ́n sì ń fi irú ìwà yìí hàn sí ẹni tí yóò ṣe ìdájọ́ ohun gbogbo. Bí a bá wo Isaiah orí ogójì, Isaiah orí ogójì láti ẹsẹ̀ ìkẹsàn-án. Ìwọ oníhìnrere Sioni, gún òkè gíga lọ. Ìwọ oníhìnrere Jerusalemu, gbé ohùn rẹ sókè pẹ̀lú agbára, gbé sókè, má bẹ̀rù. Wí fún àwọn ìlú Júdà pé ẹ wo Ọlọ́run yín, kíyèsí Olúwa Jehova yóò wá nínú agbára, apá rẹ̀ yóò ṣe àkóso fún un. Kíyèsí èrè rẹ̀ wà pẹ̀lú rẹ̀, ẹ̀san rẹ̀ sì ń bẹ níwájú rẹ̀. Òun ó bọ́ ọ̀wọ́ ẹran bí olùṣọ́ àgùntàn. Bí nǹkan tí a ń kà bí ó bá yí ọ, ṣé o rí wípé nínú ẹsẹ̀ ìkẹsàn-án ó ń sọ, ó dárúkọ rẹ̀ wípé Ọlọ́run. Nínú ẹsẹ̀ ìkẹwàá ó dárúkọ rẹ̀ wípé Olúwa Jehova ní í ṣe pẹ̀lú agbára. Nínú ẹsẹ̀ ìkọkànlá ni ó wá ń pè ní olùṣọ́ àgùntàn. Bí ó bá ka Jọ̀hánù orí kẹwàá, ó rí wípé bí a bá ń sọ nípa olùṣọ́ àgùntàn ní tòótọ́, à ń sọ nípa Jésù.

Christi. O bo owo iran re bi oriṣo agutan. Yo si fi apa re ko awon odo agutan. Yo si ko won si aya re. Yo si rora da won da awon ti o loyun tali o ti won omi ni koto owo re. Ti o si fi ikan won orun. Ti o si ti ko erope ayejo sinu osuwon. Ti o si fi iwon won iwon won awon oke nla ati awon oke kekeke ninu osuwon eyi nso nipa Jesu Christi oluso agutan wa toto wi pe oun ni eleda ohun gbogbo ati ka ninu Johanu tele re wi pe Jesu Christi nipa re le ati da ohun gbogbo nisisi wo Korinti kini ori kejo ese ikefa Korinti kini ori kejo ese ikefa sugbon fun awa Olorun kan ni nbe baba lowo eni ti ohun gbogbo ti wa ati ti eni ti gbogbo wa ise ati Oluwa kan soso Christi Jesu nipase eni ti ohun gbogbo wa Christi Jesu nipase eni ti ohun gbogbo wa ati awa nipase re nitori be je ki o yi o daju we pe Jesu ti an soro re yi ohun ni eleda ohun gbogbo ati wi pe nipase re le ati da awon gbogbo ti a da iba se ite tabi oye tabi ijoba tabi ola je ki a pada sinu Kolose ori kini ki a wo ese ikeji ni logun ati ese kokan din logun. Oun si je ori fun ara. Eyi ni ni ijo. Eni ti se ipele. Akobi ninu awon oko wa. Pe ninu ohun gbogbo. Ki oun ki o le ni ipo ti o ga julo. Nitori didun inu baba ni pe. Ki ekun gbogbo le ma gbe inu re. Jesu yi ni a fi fun wa. Gege bi olugbala. Gege bi olodande ati gege bi olori ijo re o wi pe Jesu yi ni ori fun ara bi ati pe ijo ni ara ara Christi be ni a pe Christi ni ori ijo ninu Kolose keji ori keji ninu Kolose ori keji ese ikokandinlogun ti ko si di ori ni mu sese lati odo eni ti anti ipa orike ati sanpese fun gbogbo ara ti a si nso sokanpo ti o si ndagba ninu ibisi olorun ohun ti a so nipa ori nihin tabi ti a so nipa Christi ni wipe Christi gege bi ori oni yo mu ki gbogbo awon orike ati san ki won ki o ni ipese fun gbogbo ara ati ki a lo so won sokan papo ati wipe ki won ki o le ma dagba ninu ibisi iye ninu olorun wipe eni ti o ba je ori oni eni ti nto ni oni o le so agutan oni adari oni asaju oni orisun agbara nitori be fun ijo Jesu Christi je orisun agbara wa ki tun se ebo tabi iborisa ni o ye ki o je agbara fun ijo sugbon Jesu Christi ti o je ori fun ijo oni orisun agbara o nsin ni asaju ki se angeli ki se ala ki se iran ki se sotele sugbon oro ti Jesu Christi oluwa wa so gege bi ori oni o je itona fun olukuluku wa nitori wo pe oni asaju ati adari wa oni oluso agutan ati olutoju wa pelu oni iye imole fun ijo je ki a wo Efesu ori kini Efesu ori kini ese ikeji lelogun ati iketa lelogun o si ti fi ohun gbogbo sabe ese re o si ti fi ise ori lori ohun gbogbo fun ijo eyi ti se ara re ekun eni ti o kun ohun gbogbo ninu ohun gbogbo Jesu yi ni o je ohun gbogbo ninu ohun gbogbo fun wa nitori be bi abamo Olorun ko ye ki a tun pada lo sinu iborisa
tàbí kí a tún padà lọ sínú ẹ̀sìn èké tí àwọn ẹlòmíràn sìn tí wọn kò gbàgbé pé gbogbo ẹ̀kún ohun tí ó wúlò fún wa ó wà nínú Jésù Kristì Olúwa Ọlọ́run wa àti olùgbàlà wa ẹlẹ́dàá gbogbo ayé àti ẹlẹ́dàá ohun tí a rí àti ohun tí a kò rí. Mo fẹ́ kí o padà sí Kólósè nísinsìnyí orí kìíní láti ẹsẹ̀ kẹẹ̀dógún. Kí a wo àkójọpọ̀ ohun tí Ọlọ́run kọ wa nínú àwọn ẹsẹ̀ tí a ti ń kà yìí láti ẹsẹ̀ kẹẹ̀dógún. Ẹni tí í ṣe àwòrán Ọlọ́run tí a kò rí àkọ́bí tàbí olórí ẹni tí ó ní ipò gíga jùlọ nínú gbogbo ẹ̀dá. Èyí yẹ kí ó yé wa wípé a kò lè rí Ọlọ́run. A kò sì sí ẹni tí ó rí Ọlọ́run nínú ọlá ńlá rẹ̀ nígbà kan rí. Ṣùgbọ́n Jésù Kristì ni Ọlọ́run dènìyàn tí ó wá sí ayé tí ó fi Ọlọ́run hàn. Ṣé Ọlọ́run lágbára? Ó lágbára. Ṣé Ọlọ́run ni ó dá gbogbo ayé? Ó dá nípasẹ̀ Jésù Kristì. Ṣé a mọ̀ wípé kò sí ohun tó ṣòro fún Ọlọ́run láti ṣe bẹ́ẹ̀ náà ni? Kò sí ohun tó ṣòro fún Jésù Kristì láti ṣe nítorí kíni? Nítorí pé ẹni tí í ṣe àwòrán Ọlọ́run tí a kò rí lé òun. Nítorí nínú rẹ̀ ni a ti dá ohun gbogbo. Nínú Jésù Kristì àti nípasẹ̀ Jésù Kristì ni a ti dá ohun gbogbo. Ìṣẹ̀dá tirẹ̀, ìṣẹ̀dá tèmi àti ìṣẹ̀dá ohun gbogbo tí a rí ó wá láti ọwọ́ Jésù Kristì. Nítorí bẹ́ẹ̀ ohun tí ó tọ́ ohun tí ó yẹ ni láti gba Jésù Kristì gbọ́ gẹ́gẹ́ bí olùgbàlà wa. Nítorí wípé òní ó dá wa àti fún ògo rẹ̀ ni ó fi dá wa. Ó sọ wípé gbogbo ohun tí a dá pátápátá gbà, ohun tí ń bẹ lé ọ̀run àti ohun tí ń bẹ lé ayé, èyí tí a rí àti èyí tí a kò rí, ìbá ṣe ìtẹ́, ìbá ṣe oyè, ìbá ṣe ìjọba, ìbá ṣe ọlá, wípé nípasẹ̀ rẹ̀ ni a ti dá ohun gbogbo. Nítorí bẹ́ẹ̀ nígbà tí ó jẹ́ wípé nípasẹ̀ rẹ̀ ni a ti dá ohun gbogbo, ó yẹ kí a lè gbẹ́kẹ̀lé, ó yẹ kí a lè gbàgbọ́, ó yẹ kí a lè fi ẹ̀yìn ti Jésù Kristì. Nítorí wípé òun ni Ọlọ́run àti ẹlẹ́dàá ohun gbogbo, òun sì ni ẹlẹ́dàá wa. Ó sì sọ wípé àti fún lè dá nǹkan wọ̀nyí bí ó bá jẹ́ wípé òun ni ó dá ọ, àti wípé ó dá ọ fún ara rẹ̀ láti lè yín lógo, láti lè sìn, láti lè tún bá níwájú rẹ̀. Èé ṣe tí a kò ní fi sin Ọlọ́run, ó sì òun sì wà ṣáájú ohun gbogbo. Kí a tó dá àwọn ewébẹ̀, kí a tó dá ayé, kí a tó dá ohunkóhun ni Jésù Kristì, ẹni tí ó jẹ́ Ọlọ́run dènìyàn ni ó ti wà ní àti ayérayé. Òun ti wà ṣáájú ohun gbogbo. Bí o bá fẹ́ gbẹ́kẹ̀lé ẹnikẹ́ni, ṣé ẹni tí a bí nínú obìnrin, ẹni tí ó jẹ́ ẹlẹ́ṣẹ̀, tàbí ẹni tí ó gbé ara rẹ̀ kalẹ̀ gẹ́gẹ́ bí abọ̀rìṣà, ṣé òun ni ó yẹ kí o gbẹ́kẹ̀lé? Tàbí ẹni ayé ìgbani, ẹni tí ó ti wà ṣáájú ohun gbogbo, àti nínú rẹ̀ ni ohun gbogbo dúró ṣọ̀kan. Nínú Jésù Kristì ni ohun gbogbo dúró ṣọ̀kan, òun sì ni orí fún ara. Òun ni gẹ́gẹ́ bí amọ̀nà wa, òun ni gẹ́gẹ́ bí olùtọ́ni wa, òun ni gẹ́gẹ́ bí olùṣọ́ àgùntàn fún wa, òun ni gẹ́gẹ́ bí adarí, òun ni orí fún ara. Èyí ni ní ìjọ, ẹni tí ṣe ìpìlẹ̀ àkọ́bí nínú àwọn òkú wa. Bí o bá gba Jésù Kristì gbọ́, bí irú ẹni bẹ́ẹ̀ bí ó bá kú ní àsìkò àjínde, yóò ní àjínde tí iyè, àti pé nínú ohun gbogbo kí òun kí ó lè ní ipò tí ó ga jù lọ. Bí o bá yin Ọlọ́run tí o forí balẹ̀ fún Ọlọ́run, bí o bá sin Ọlọ́run ní ayé tí a wà yìí, bí o bá dé ọ̀run pẹ̀lú, o máa sìn. Nítorí wípé òun ni ó ní ipò tí ó ga jù lọ, àti ó jẹ́ nítorí dídùn inú Bàbá ni pé kí ẹ̀kún gbogbo kí ó lè máa gbé inú rẹ̀. Àwọn tí ó fẹ́ dá ọkàn àwọn ará Kólósè rú, tí wọ́n fẹ́ ṣí wọn nípò padà, tí wọ́n fẹ́ kọ ojú wọn sí Ọlọ́run àjèjì, tí wọ́n fẹ́ sọ fún wọn wípé ó dàbí ẹni pé Kristì Jésù kò tó fún wọn. Èyí ni Paul apostoli ni ó fi wá láyé wọn yékéyéké wípé Jésù Kristì tó fún wa. Mo sì gbàgbọ́ wípé ó tó fún ìwọ náà pẹ̀lú, wípé bí a bá gba Jésù Kristì gbọ́, ó tó ohun gbogbo nínú ohun gbogbo fún wa. Kí a mọ̀ wípé kò sí ohun tí a nílò, kò sí ohun tí a ń ṣàfẹ́rí tí a kò lè rí nínú Jésù Kristì. Nítorí wípé bí a bá lè tọ Ọlọ́run Bàbá wa nípasẹ̀ rẹ̀, nípasẹ̀ Jésù Kristì, yóò lè ṣe ju gbogbo èyí tí a ń bèrè àti èyí tí a ń rò lọ gẹ́gẹ́ bí agbára ti ń ṣiṣẹ́ nínú wa. Ẹ jẹ́ kí a dìde dúró,
ki a pin yin fun Olorun wi pe o la wa loju wi pe o mu a kuro ninu okunkun o je ki a mo wi pe Jesu Kristi ni aworan Olorun ti a ko ri Jesu Kristi ni eleda on gbogbo ati wi pe Jesu Kristi ni o je olori ijo bi o si ti je olori ijo je ki o je olori fun iwo na bi a ko ba ti igba okan re la ranti pe Jesu eleda o na ni Jesu olugbala Jesu eleda o na ni Jesu olusoagutan o ni o fi eje re rubo fun wa Jesu Kristi yi kan na Emmanuel Olorun deniyan Olorun wa pelu wa o ni o wa lati gba wa kuro lowo ese nitori be bi o ba fe gba Olorun gbo bi o ba fe sin Olorun ni tooto o ni lati ko orisa sile o ni lati ko ise owo ti ara re sile o ni lati ko awon esin ke sile o ni lati ko awon eko eke sile o ni lati ko awon nkan miran ti o fi fe ropo Jesu o ni lati ko won sile o ni lati ko eko isiran ti o wa ninu aye o ni lati ko won sile ki o si romo Jesu Kristi ni kan soso nitori wipe o ni eleda on gbogbo o ni aworan Olorun ti a ko ri o ni olori ijo o ni eni ti a fi fun a gege bi olu eni ti o le se wa pe o ni eni ti a fi fun wa gege bi eni ti o le mu wa lati aye yi lo si orun rere o ni eni ti a fi fun wa gege bi eni ti o le dari ese wa jo wa eni ti o le mu wa kuro bo lowo idajo o ni eni ti a fi fun wa ti o le mu wa si odo baba nitori be ke pe Olorun ki o si fi igbagbo re ninu Jesu Kristi ki o fi han nitori pe Jesu Kristi ni eleda on gbogbo nipase agbara re ni a fi ko awon nkan sokan papo titi disisiyi bi o ko ba ti ni igbala so fun Olorun wi pe o gba Jesu Kristi gbo o gba Jesu Kristi gbo gege bi eni ti a fi han ninu oro Olorun gege bi eni ti a fi han gege bi eleda olugbala oludanisile oludande ati oni onidajo ti o dajo gbogbo aye ni ikeyin gege bi oro re ninu isiresi Olorun ma se je ki enikeni ki o tan oje lati ma fi ohun miran kun isin Olorun ma se je ki enikeni ki o tan oje wi pe Jesu Kristi ko to gege bi olugbala gege bi oludande gege bi olusoagutan gege bi olufuni ni iye ma se je ki enikeni ki o tan oje wipe ni lati tun ma wa awon angeli kaakiri wipe ogbon ijinle tun wa nibi kan yato si ninu Jesu Kristi oluwa ati olugbala wa ninu Jesu ni ekunrere gbogbo nkan ti o wa ninu Olorun ni o pe si o ni a fi fun wa lati gba wa kuro lowo ise wa ati lati di wa mu titi de opin lati mu wa lo sodo Olorun nikehin Jesu Kristi yi kan na ni a fi fun wa gege bi eni ti o fun wa lore ofe ati agbara lati je olooto titi de opin bi o ba saro re ti nisisiyi ti o ko sile rati pe Jesu yi kan na ni yo je onidajo ni ojo ikehin je ki igbagbo re ki o wa ninu Jesu Kristi oluwa olurapada olugbala wa.

0: ẹ̀yin orílẹ̀-èdè, bí a bá ń sọ nípa àwọn orílẹ̀-èdè tí wọ́n wà nínú òkùnkùn, àwọn orílẹ̀-èdè tí ó jẹ́ wípé ìbọ̀rìṣà ní ìsìn wọn, àwọn orílẹ̀-èdè tí wọ́n rò pé wọ́n mọ Ọlọ́run ṣùgbọ́n tí wọn kò mọ Ọlọ́run, àwọn orílẹ̀-èdè tí wọ́n rò wípé bóyá nígbà tí wọn kò ní òjò, àwọn rúbọ sí òrìṣà wọn, wọ́n rò wípé òrìṣà ló rán òjò sí wọn. Àwọn orílẹ̀-èdè tí wọ́n rò wípé nígbà tí ọ̀dá tí ó dá gbogbo ilẹ̀, àwọn rúbọ sí òrìṣà wọn wípé nítorí bẹ́ẹ̀ irúgbìn bẹ́ẹ̀ sí níhù, tí wọ́n rò wípé àwọn òrìṣà wọn ló ń fún wọn ní àwọn nǹkan wọ̀nyí láti ní ànító àti àníṣẹ́kù. Èyí ni Isaiah agbẹnusọ fún Ọlọ́run. Isaiah alóore akéde ìjọba Ọlọ́run ni ó fi sọ wípé ẹ̀yin orílẹ̀-èdè tí ó takété, tí ó jìnà réré, ẹ súnmọ́ tòsí. Ó ní kí wọn kí ó súnmọ́ tòsí láti gbọ́. Ó yẹ kí a mọ̀ wípé nígbà tí ènìyàn bá jìnà réré, bí a tilẹ̀ ń sọ ohun tí ó ṣe é láǹfààní, ó ṣeéṣe kí ó má mọ̀, ó ṣeéṣe kí òye kí ó má yé e. Ó wá ń sọ wípé bí wọ́n ti súnmọ́ tòsí, ó ní tẹ́tí sílẹ̀ ẹ̀yin ènìyàn. Bí a bá ń sọ nípa orílẹ̀-èdè, a ń sọ nípa àwọn ènìyàn tí ó wà nínú rẹ̀. Ó wá ń sọ wípé kí àwọn ènìyàn wọ̀nyí kí wọn kí ó tẹ́tí sílẹ̀ láti gbọ́ ohun tí ó ṣe wọ́n láǹfààní. Ó wá sọ wípé jẹ́ kí ayé gbọ́. Lẹ́ẹ̀kínní, ó ní kí wọn kí ó súnmọ́ tòsí. Èkejì, ó ní kí wọn kí ó gbọ́. Ìkẹta, ó ní kí wọn kí ó tẹ́tí lélẹ̀. Ó ní bí wọ́n sì ti ń tẹ́tí sílẹ̀ tí wọ́n ń gbọ́, jẹ́ kí àwọn wọ̀nyí tí ó ti gbọ́ ohun tí Ọlọ́run ní láti bá wọn sọ, jẹ́ kí wọn kí ó lọ sí ayé láti sọ fún ayé wípé èyí ni àbá tàbí ète Ọlọ́run. Ó ní jẹ́ kí ayé gbọ́. Èyí ni àkòrí ẹ̀kọ́ wa lónìí, jẹ́ kí ayé gbọ́. Mo ti sọ wípé nínú Májẹ̀mú láéláé, èyí jẹ́ iṣẹ́ ìránṣẹ́ àwọn wòlíì, ohun tí wọ́n ń sọ ni wípé kí àwọn ènìyàn súnmọ́ tòsí. Bí ó bá wo àwọn ìránṣẹ́ Ọlọ́run ní ìkọ̀ọ̀kan nínú Májẹ̀mú láéláé, yálà à ń sọ nípa Mósè ni, ohun yìí kan náà la ó rí wípé ó kó gbogbo iṣẹ́ ìránṣẹ́ Mósè, ó kó o papọ̀. Ohun tí ó ń sọ ni wípé súnmọ́ tòsí ẹ̀yin orílẹ̀-èdè láti gbọ́, tẹ́tí sílẹ̀ ẹ̀yin ènìyàn, jẹ́ kí ayé kí ó gbọ́. Bí a bá rò nípa ti Dáfídì, nípa ti Joshua, nípa ti àwọn ìránṣẹ́ Ọlọ́run nínú Májẹ̀mú láéláé, àbí kí a máa sọ nípa ti Dánielì ní Bábílónì, nípa Ṣédrákì, Mísákì àti Àbẹ́dígò, nípa Jóná tí ó lọ sí Nínẹ́fè, àkójọpọ̀ ohun tí wọ́n ń sọ ni wípé ẹ̀yin orílẹ̀-èdè tí kò mọ Ọlọ́run, ẹ súnmọ́ tòsí, ẹ gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run, ẹ tẹ́tí sílẹ̀, kí ẹ sì jẹ́ kí ayé kí ó gbọ́, kí ó sì mọ̀ ohun tí Ọlọ́run fẹ́. Èyí yìí kan náà ni ó jẹ́ iṣẹ́ ìránṣẹ́ fún àwọn ìránṣẹ́ Ọlọ́run nínú Májẹ̀mú titun. Ṣé o rántí ohun tí Jésù Kristì tí ó sọ fún àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ kí ó tó lọ, nígbà tí ó ń sọ wípé ẹ̀yin ó gba agbára nígbà tí ẹ̀mí mímọ́ bá bà lé yín? Ó sì ń sọ fún wọn ohun tí yóò jẹ́ iṣẹ́ wọn tàbí iṣẹ́ ìránṣẹ́, iṣẹ́ ìsìn wọn. Ó ní wọn ó sì jẹ́ ẹlẹ́rìí òun ní Jerusalemu, ní Judea, ní Samaria àti títí dé òpin ayé. Ǹjẹ́ bí o bá wo ọ̀rọ̀ yìí, kò jọ ohun tí Isaiah ń sọ wípé súnmọ́ tòsí ẹ̀yin orílẹ̀-èdè, kí ẹ sì gbọ́, ẹ tẹ́tí sílẹ̀ ẹ̀yin ènìyàn, jẹ́ kí ayé kí ó gbọ́. Kí rántí nígbà tí ẹ̀mí Ọlọ́run tí ó pe Barnaba àti Paulu, tí ó sọ wípé òun ní iṣẹ́ láti ran wọn. Iṣẹ́ wo ló ran wọn? Ó ran wọn ní iṣẹ́ sí àwọn orílẹ̀-èdè. Ohun tí ó sì ń sọ náà ni wípé kí wọn kí ó súnmọ́ tòsí àwọn tí ó jìnà réré. Èyí ni a fi rí wípé Paulu ń sọ wípé àwọn wọ̀nyí ń sin Ọlọ́run àjèjì. Ó ní ṣùgbọ́n Ọlọ́run tí ẹ̀yìn ń sìn láìmọ̀, ó ní òun ni mo mú tọ̀ yín wá. Ó ní kí wọn kí ó fetí sílẹ̀, tẹ́tí sílẹ̀ ẹ̀yin ènìyàn, jẹ́ kí ayé gbọ́. Jẹ́ nígbà tí Jésù tí ó farahàn Jòhánù ní erékùṣù Patmo, kí ló ń sọ fún? Ó ní iṣẹ́ tí òun ní láti rán sí àwọn ìjọ. Kì í ṣe bẹ́ẹ̀ nìkan, ó ní ẹni tí ó bá ní etí láti gbọ́ je ki o gbo ki se be ni kan bi o ti ranse si awon ijo won yi be ni o wa nso awon isele awon ajalu ti o de ba aye leyin ti a ba ti gbe gba awon ayan fe soke ohun ti o nso na ni wo pe ki won ki o sumo tun si eyin orile ede lati gbo teti sile eyin eniyan ki e se je ki aye ki o gbo ise iranse yi kan na ni olorun gbe le olowo ise iranse yi kan na ni olorun gbe le mi lowo bi awa papa bi a ko ba yato si awon iranse olorun ninu majemu lai lai awon iranse olorun ninu majemu titun bi o ba je pe a nsin olorun kan na bi o ba je pe a joko ti otito kan na bi o ba je pe a npese sile a mura sile lati lo si orun rere kan na bi o ba je wipe ere kan na ni a fe jogun lati odo olorun ise ti a gbele won lowo eyi ni na la gbele wa lowo ise ti a si gbele wa lowo ni wipe ki a pe awon ti o jina rere awon ti o dabi eni wipe won ko mo olorun lati so fun won wipe ki won ki o sumo tun si lati pe awon aladugbo wa awon eni tin ba wa gbele awon alajo sisepo wa awon eniyan ti a ba pade ni bi gbogbo ki a so fun won wipe ki won ki o sumo tun si lati gbo ki won ki o feti sile ki won ki o si je ki gbogbo awon ti o wa ni arowoto awon ti o wa ni agbegbe ki won ki o si gbo pelu ijo je asoju fun Kristi loni ojuse ijo ni lati je ki aye ki o gbo ohun olorun opolopo ohun la n gbo loni awon elomiran ti won so nipa orisa awon miran ti won so nipa isu awon miran ti won so nipa ti owo awon miran ti won so nipa ti okowo awon miran ti won so nipa ti igbeyawo abi iloko awon elomiran ti won so nipa awon ohun ti aye yi sugbon awa nso nipa ti Kristi nitori pe eyi ni ise ti olorun gbele iwo ati emi lowo o ye ki a mo wipe opolopo ni awon ti o wa ninu aye ti won je alailoye ibi Kristi bi o tile je pe ogoro le ma yo se ajoyo ki won ki o ma se ase ki won ki o si ma ra awon orisirisi nkan ni akoko keresimesi yi sugbon won ko mo idi ti a fi bi Jesu won je alailoye ise Kristi de aye won je alailoye oro ti Kristi so won je alailoye awon eko Kristi won si je alailoye igbala nla ti Kristi ti o mu wa si aye eyi ni o fi je wipe ni osu kejila odun ni igba gbogbo ni a ma n se ipago eredi ipago yi ni wipe lati je ki aye gbo lati je ki awon eniyan mo kini idi ti Jesu ti o fi wa si aye ni osu kejila odun ti a wa yi níbi ọjọ́ méjìdínlógún sí i láti ọjọ́ kọkànlélógún oṣù títí di ọjọ́ kẹrìndínlọ́gbọ̀n oṣù kejìlá ọdún yìí a ó ní ìpàgọ́ èrèdí yìí ni wípé kí àwọn ènìyàn kí ó lè mọ̀ gẹ́gẹ́ bí a ti kà á nínú ìwé Ésáyà wípé a bí Jésù olùgbàlà fún wa jẹ́ kí a wo ẹ̀kọ́ yìí ní ìkùrí mẹ́ta ìkíní ète ìpàgọ́ náà kí ni ìdí tí a fẹ́ fi ṣe ìpàgọ́ yìí a ó wò láti inú ọ̀rọ̀ ọlọ́run ìkejì ìpolongo ìpàgọ́ náà nítorí ọlọ́run fẹ́ kí ìwọ kí ó ní ipá tàbí ní ìpín nínú ìpolongo ìpàgọ́ náà èyí ni láti sọ fún àwọn ènìyàn láti jẹ́ kí wọn kí ó mọ̀ ìgbàlà tí ọlọ́run mú wá fún ara ayé ìkẹta kíkópa ní kíkún níbi ìpàgọ́ náà ohun tí a sọ dáradára o mo ní kíkópa ní kíkún níbi ìpàgọ́ náà àwọn ẹlòmíràn tí wọn kò mọ ohun tí ọlọ́run pèsè fún wọn bí ìpàgọ́ bá dé ó ṣeéṣe kí wọ́n kópa nínú rẹ̀ díẹ̀ wọ́n lè lọ ní ọjọ́ kìíní wọ́n lè lọ ní ọjọ́ kejì tàbí wọ́n lè lọ ní ọjọ́ méjì nínú ọjọ́ mẹ́rin ọjọ́ márùn-ún tàbí ọjọ́ mẹ́fà ṣùgbọ́n a ń sọ nípa kíkópa ní kíkún níbi ìpàgọ́ náà jẹ́ kí a wò ó láti ìkíní ète ìpàgọ́ náà kí ni ìdí tí ìpàgọ́ yìí tí ó fi wáyé ṣé èyí jẹ́ àdámọ̀ inú ìjọ deeper life ṣé èyí jẹ́ ohun tí a kàn máa ń ṣe láti fi òfin de ara wa lati marin lo soke sodo ni asiko keresimesi se a kan gbe eyi le wa lori lati ma ba je ki a se bi ati fe ati bi o ti won wa ni akoko keresimesi rara ki se be ninu ijo wa nihin a ma wo oro olorun ni fini fini a ki fe re oro olorun koja a ma fe mo kini inu olorun a ma fe mo kini ase olorun fun wa gba ti a si wo inu bibeli je ki a jo wo papo eyi ni o ye wa ninu ohun ti a mo wi pe olorun gbele wa lowo lati se ati lati ni ipin ninu re ninu Matthew ori kerin ese ikedogun ati ikerin dilogun ile sabuloni ati ile neftalimu li ona okun li oke jordani galili awon keferi awon eniyan ti o joko li okunkun ri imole nla ati awon ti o joko ni ibi iku ati labe ojiji re ni imole la fun nihi le ati ka nipa Jesu Kristi imole aye eni ti o wa lati tan imole fun awon keferi sugbon awon keferi ti an so nipa re won ko mo nipa Kristi ari apere yi ni gere ti abi Jesu Kristi ni awon ti a pe ni amoye awon ti a pe ni amoye won yi won ki se eniyan olorun won ki se awon ti o tin sin olorun ni tooto won ki se awon ti o ti mo nipa Kristi nipa Messiah timbo sugbon won ni won je awon ti won ni ogbe okan lakoko won ni ipururu okan won sin ohun ti won ko mo ati eni ti won ko mo o si ti je adura won aye o si fun mi lati ma so fun o awon elomiran ti yo je wipe ki won to mo olorun ki won to mo Kristi ni won tin gbadura wipe olorun fona han mi mo le so fun o awon elomiran ti won gbadura lori awo to je wipe bi o ti le je pe won gbadura lori awo nibi ti won joko si won ma so fun olorun wipe olorun bi eyi ti mo ntele yi bi ki ba sona fona han mi bi mole han mi gege be le amo pelu awon amoye won yi ti won wa lati ila orun si Jerusalem bi won ti wa be ni won bere we pe nibo ni ati bi oba awon Jew eje apere we pe awon keferi awon ti ko lo Olorun imole nla o tan fun won sugbon won ko mo ibi ti won ti le je anfani imole nla yi e ni won fi wa bere ni Jerusalem opolopo lo wa laro owo to wa ni ayika wa ti o je wi pe won ko mo ona ati ri olugbala won ko mo ona ati ri imole nla ti o tan fun wa won wa labe ojiji iku won wa ninu okunkun sugbon won gbadura okan won po haha o po gbe o si so wi pe bawo ni awon ti le ri Kristi olufuni ni iye eni tin funi ni alaafia eni tin funi ni igbala eni tin so aye eni di otun eni tin serere ni igbesi aye eni eni tin mu ori buruku ti mu kuro ni igbesi aye wa bawo ni won se le mo Jesu nitori pe opolopo ti o wa Jesu ti o fe Jesu ti o fe lati ri Jesu ti won ko mo Jesu eyi ni Olorun fi to wa wi pe bi a ba se ipago yi a o le so nipa Jesu Kristi awon eniyan yo le kora won jo eyi ti awon aye ni akoko ti a wa yi ti won fi kora won jo si idi oti mimu si idi agbere sise si idi ati ma ba nkan je wi pe awa ti a je omo Olorun awa ti a je omo alaafia awa ti a je omo imole wi pe a o ko ara wa jo imole Jesu yo si tan laarin wa awon ti won wa ninu okunkun ti won wa ona imole won o si wa saarin wa lati mo nipa Jesu Kristi eni ti a bi eni ti o ku fun wa eni ti o wa lati ku ese wa lo nitori be ipago yi je okan ninu ohun ti Olorun ti lana sile fun wa lati ma ni akoko ati anfani lati mo Jesu si ati lati fi han awon eniyan ju be si je ke awo Marko ori kejo ke awo apere Jesu Kristi fun rara re Marko ori kejo lati ese ikini li ojo woni nigbati ijo eniyan po gidi gidi ti won ko si li onje Jesu pe awon omo ehin re sodo re o si we fun won pe anu ijo eniyan se mi nitori ti o di ijo meta nisisiyi ti won wa lodo mi won ko si li ohun ti won o je eyi ti mo fi n ka ibi ti akayi ni we pe ki o le ye wa we pe awa ko ni eni akoko lati ko opolopo awon eniyan jo ni ojo meta tabi ojo merin ki o je wi pe lati aaro sule ko si eni ti yo lo si bi okowo ko si eni ti yo lo sile ko si eni ti yo lo sun nile ara re ti o je wi pe a o jo wa loju kan na lati ma gbo oro olorun lati ma keko oro olorun lati ma gbadura lati ma sin olorun ati lati pese ara wa sile fun ijoba orun timbo nihi ni ari wi pe opo eniyan won po jojo ti won gbarajo ti won sin ko eko nipa Jesu eko lodo Jesu je ki akoko bi ara wa lere bawo ni awon eniyan wonyi bawo ni won se kora won jo ki lo fa won jo soju kan o fawo lo fa won jade lati inu ile won lati ibi ise won lati oko won lati ebi won ti o fa won jo papo awon orisirise eniyan popo omode wa nibe agba wa nibe okunrin wa nibe obirin wa nibe kini o nfa ti o fa won lati wa si oju kan je ki a wo orikeje ese ti o kehin orikeje Marko yi ese ti o kehin enu si ya won gidigidi rekoja won wi pe o se o gbogbo daradara o mu adi ti gboran o si mu odi fohun ohun ti o sele ni we pe awon kan mo nipa Jesu awon ti o mo nipa Jesu wonyi ni won be si royin re kale we pe o se ohun gbogbo daradara won ti wo awon ti awon farisi se ko so to dara ninu e won wo e ti awon sadusi se ko si ohun to dara ninu re won wo ohun ti Herod n se ati ohun ti Pilato n se ko si ohun kan to dara ninu e won wo ohun ti awon ti won je gaba lori won lati Rome won wo e ti won se ko si ohun ti o dara won wo e ti awon idile won e ti won se ati isin ti won sin won ri wipe ko si ohun to dara won ri ijakole lati odo awon ore lati odo awon ojulomo lati odo awon alabagbe won ri wipe ko si ohun ti o dara sugbon nigba ti Jesu de won ri wipe ohun gbogbo ti o se lati igba ti won ti mo Jesu o je ohun ti o dara nje iwo na o le gbenu so nje iwo na o le jeri wipe lati igba to ti mo Jesu wipe ko se ibi ni igba kan ri o gba okan re la o fun ola alaafia iwo to ro orun sun tele tele iwo ti le nle ti ona na tele tele o di eni to ni isinmi o di eni to ni ifokanbalẹ iwo ti o ni eje riru tele tele iwo ti o je pe ni igba gbogbo ni esu ati awon emewa re won ma n gbe emi re gbona iwo ti o je wipe ile nle ona na ati sunile o di eti ati wa ni igboro o di oran ko si bi ti o wa ti o ni isinmi sugbon gere ti omo Jesu gẹrẹ ti Jesu de si igbesi aye re ori wipe gbogbo idi ti o di o o be si ni tu ori pe gbogbo ewon ti a fi di o be si ni ja ori pe gbogbo ti o ti ku eleni soke o lo sile ori wipe o se ohun gbogbo daradara aisan ko o je ki o lo inu ibaje inu ko o je ki o lo ibanuje ekun asunrin nigba gbogbo o je ki o dekun ni igbese aye re o ye ki iwo na ki o le so wipe o se ohun gbogbo daradara bi won si ti ri awon elomiran ti won se sun ekun asunrin won ri awon elomiran ti won ko mo ona abayo won ri awon elomiran ti won ko ni alaafia na so pe ah mo ba Jesu pade o ah mo ti ri Jesu o seun gbogbo daadara o se oranti osi to wa ni igbese aye mi se oranti ajakale arun to wa ninu ebi wa se oranti awon ohun ti o wa epe ti won ti se fun mi lati aye atijo bi mo se ba Jesu Kristi pade o ka gbogbo e kuro patapata se oranti bi mo se ma so tele tele igbese kuro lorun mi tele tele emi ni won pe ni ayawo ma san tele tele ṣùgbọ́n gbà tí mo ti bá Jésù Kristì pàdé gbogbo nǹkan ló ti yí padà ní ìgbésí ayé mi wọ́n bẹ̀rẹ̀ sí ní kéde rẹ̀ wípé ó ṣe ohun gbogbo dáradára bí wọ́n ti ń sọ nǹkan wọ̀nyí ni àwọn èèyàn ń bèèrè wípé báwo ni mo lè ṣe rí i báwo ni irú nǹkan wọ̀nyí báwo ló ṣe lè jẹ́ tèmi pẹ̀lú èyí ni ó fa ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn jọ bí ìwọ pàápàá bí o bá jẹ́ agbẹnusọ bí ìwọ pàápàá bí o bá jẹ́ alóore ẹni tí ó lè ṣe ìpolongo tí ó lè sọ fún àwọn ẹlòmíràn wípé láti ìgbà tí mo ti bá Jésù Kristì pàdé ó ṣe ohun gbogbo dáradára ó ṣe é ṣe kí o máa wípé wọ́n ti mọ̀ nípa Jésù ṣé o rò wípé wọ́n mọ̀ nípa Jésù ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn ènìyàn tí ó jẹ́ wípé ní àsìkò Kérésìmesì ìdí ọtí ni wọ́n á máa jókòó sí o mọ̀ wípé àwọn tí wọ́n rò wípé wọ́n ń ṣe àjọ̀dún wọ́n ń yọ ayọ̀ Kérésìmesì ọ̀pọ̀lọpọ̀ nínú wọn eegun ni wọ́n máa gbé ìgbà mìíràn bí mo bá ní àǹfààní láti jáde ní Èkó láti lọ sí ibì kan ní àkókò Kérésìmesì nítorí bí a bá ń ṣe ìpàgọ́ báyìí ìgbà mìíràn ní ọdún tí ó kọjá sẹ́yìn ni máa ń lọ láti ibì kan dé ibì kan ní àkókò yìí ohun tí mo máa ń bá pàdé lójú ọ̀nà kò ṣe é fẹnu sọ ohun tí mo ń sọ ni wípé ìgbà mìíràn irú àwọn ènìyàn tí a rò pé mọ̀ nípa ìbí Jésù tí wọ́n ń ṣe àjọ̀dún Jésù ó jẹ́ mọ̀ wípé nípa gbígbé eégún ẹkù nípa bẹ́ẹ̀ ni wọ́n fi ń rò wípé wọ́n ń ṣe àjọ̀dún Jésù ṣé àwọn tí a rò pé mọ̀ Jésù nìyẹn ní ọ̀pọ̀ ìgbà mìíràn bí mo bá ń lọ láàrin Èkó níhìn-ín ní àsìkò Kérésìmesì máa rí wípé wọ́n á ti pa títì rẹ̀ pátápátá máa rí wípé àwọn ọ̀mùtí àwọn oníjó wọ́n á bẹ̀rẹ̀ sí ní yọ ayọ̀ wọ́n á ní wọ́n ti bí Jésù ṣé ìbí Jésù ṣé ó sọ ni di ọ̀mùtí ni ìwọ rò wípé wọ́n mọ̀ nípa Jésù wípé wọ́n ti bí Jésù ṣùgbọ́n wọn kò mọ̀ nípa bí a ó ti di àtúbí wọn kò mọ̀ nípa ìgbàlà Jésù wọn kò mọ̀ nípa ìmọ́lẹ̀ tí Jésù Kristì wá láti tàn sí ìgbésí ayé wa èyí ni a fi jẹ́ ajígbèsè láti sọ fún àwọn aládùúgbò wa láti sọ fún àwọn tí ó wà nítòsí wa wípé àbí Jésù fún wa kí a ba lè ní ìgbàlà òun ni ó fi jẹ́ wípé a fi àkókò yìí sílẹ̀ láti ọjọ́ kọkànlélógún oṣù bó o mọ̀ wé kọ sọ fún aládùúgbò rẹ wípé rán mi létí o a kì í bámọ̀ tí bá gbàgbé nítorí ọjọ́ yìí gan-an ni ìpàgọ́ ńláńlá ní ti deeper life ni ó ń ṣẹlẹ̀ nítorí bẹ́ẹ̀ mo ní láti wà níbẹ̀ bí ẹnikẹ́ni bá wá láti pè ọ́ síbì kan bí ẹnikẹ́ni bá láti sọ pé ó yẹ ká lọ síbí ó yẹ ká lọ sọ́hún sọ fún ọmọ rẹ wípé rán mi létí o àwọn ọjọ́ yìí ó di ọjọ́ ìpàgọ́ rán mi létí wípé mi ò gbọ́dọ̀ ní àdéhùn pẹ̀lú ẹnikẹ́ni láti ọjọ́ yìí sí ọjọ́ yìí kí n lè wà ní ìpàgọ́ nítorí níbẹ̀ mo ń sọ fún ọ ọlọ́run wa yóò dábìrà mi ò gbọ́ kí o ṣe àmì o mo ní níbẹ̀ ọlọ́run wa yóò dábìrà nítorí bẹ́ẹ̀ má ṣe jẹ́ kí ohunkóhun kí ó di ọ lọ́wọ́ rí wípé àwọn ọjọ́ yìí ọjọ́ kọkànlélógún títí dé ọjọ́ kẹrìndínlọ́gbọ̀n oṣù kejìlá ọdún yìí wípé o wà pẹ̀lú wa ní àkókò ìpàgọ́ náà yóò wà láti ẹkùn kan sí ẹkùn mìíràn èyí ni pé nínú ẹkùn rẹ àwọn elédè gẹ̀ẹ́sì àwọn elédè yorùbá àwọn elédè ibo àti àwọn elédè mìíràn tí ó wà nínú ẹkùn rẹ gbogbo wa a ó wà ní ibì kan náà a ó lè ní ìmọ́lẹ̀ tí Jésù Kristì tí ó mú wá wo ẹsẹ̀ ìkẹsàn-án lórí máàkù nínú máàkù orí kẹjọ ẹsẹ̀ ìkẹsàn-án àwọn tí ó jẹ tó ìwọ̀n ẹgbàájì ènìyàn ó sì rán wọn lọ àwọn tí ó jẹ èyí ni pé àwọn tí ó jẹ oúnjẹ tí a pèsè ní àkókò ìpàgọ́ tiwọn wọ̀nyí wọ́n jẹ́ bí ẹgbàájì ènìyàn bí a bá ń sọ nípa ẹgbàájì ó ṣeéṣe kí ó má yé ẹlòmíràn jẹ́ kí n ṣe àpèjúwe ó dàbí kí a sọ wípé ọgọ́rùn-ún lọ́nà ogójì tàbí kí a sọ wípé igba lọ́nà ogún tàbí irinwó lọ́nà mẹ́wàá mo ro wi pe o ye ki o ye wa bi mo se se alaye ni won je egbaaji eniyan ogorun lona ogoji ki a wo dara dara wi pe awon ti Jesu ni gege bi osise to wa lodo re awon aposteli mejila a le fi awon omo ehin bi adorin ti aran lo ni meji meji ni igbese aye Jesu atun le fi won kun won ko ti to ogorun awon miran ti won wa gbenu so wi pe o se mi lore o mu mi larada o gba mi la o ton imole si igbese aye mi o yi mi pada patapata awon wonyi ni won ko awon eyan wonyi to je wi pe won wa pe awon eyan won ijo won pe won jo titi won fi to irinwo lona lona mewa ti mo so fun wa egbaaji eniyan nitori be awa na papa o ye ki a so fun awon elomiran o ye ki a fi to won leti o ye ki a je ki o ye won wi pe ni akoko ipago yi a fe kora wa jo lati je ki imole Jesu Christi ki o tan ni okan wa ni igbese aye wa je ki a wo Romu ori kedogun an so nipa idi ti a fi n se ipago yi ete ipago na Romu ori kedogun lati ese ogun titi de ese ikokanlelogun mo duro lati ma waasu irere na ki n se nibi ti agbe ti da oruko Jesu Christi ri ki emi ki o ma se mo amole lori ipile elomiran sugbon gege bi ati ko pe awon eni ti a ko ti soro re fun won o ri ati awon ti ko ti gbo oye yo ye won awon ti a ko ti soro re fun tele tele won ri awon ti ko ti imo Jesu o ye ki a pe won si ibi ipago yi awon ti ko ti ri imole ninu Christi awon ti ko ti imo nipa oro ijoba Olorun awon ti ko ti ni igbala Olorun awon ti ko ti ni iyipada okan nipa iwaasu ihirere o ye ki a pe won ki won ki o le wa nitori be o je ojuse wa o je aigbodo ma se fun wa lati wa ni ibi ipago yi fun ara wa ati lati pe awon elomiran wa mo ti je ki o ye onisinsin wo pe bi o ti le je pe opolopo ni a le ma ro wi pe won mo nipa ibi Jesu sugbon iye ni pe kun ko ti je ti won opolopo ogoro eniyan ni o dabi eni wi pe a le ro pe won mo wi pe Kristi wa lati odo Olorun opolopo o si mo won o ti di atun bi awon miran pelu bi o ti le je wi pe won mo wi pe Kristi wa ninu ara sugbon a ko ti so won di eda titun nitori be a n kora wa jo papo si ibi ipago yi lati je ki o ye gbogbo awa ti a wa nibe wi pe a bi Jesu Kristi lati fun wa ni igbala je ki a wo Luku ori keji Luku ori keji lati ese ikejo awon oluso agutan be ni ilu na won so agbo agutan won li oru ni papa ti won gbe sa se kiyesi angeli oluwa na yo si won ogo oluwa siran yi won ka eru si ba won gidigidi angeli na si we fun won pe ma beru sa wo mo mu ihirere ayo nla fun yin wa ti yo se ti eniyan gbogbo nitori abi olugbala fun yin loni ni ilu Dafidi ti se ti Kristi Oluwa je ki a wo awon esoro Olorun ti a ka yi ni igba ti a bi Jesu Kristi o je ohun ti o se pataki to be ti awon angeli ti won fi ite orun sile ti awon angeli ti won fi isin ati bibo Olorun oga ogo ti won fi sile Lorun ti won wa sinu aye ti won so fun awon wonyi bawo ni won se le mo nitori won ko si ni Jerusalem laarin igboro won ko si ni Bethlehem laarin ilu won ko si ni bi ti won ti le mo ni kia kia sugbon bi o ti le je wi pe won ko si ni bi ti won ti le mo awon angeli ni o wa so fun won je oro wi pe ohun ti o se pataki to be ti awon angeli ti won lati fi orun sile lati wa so fun awon eniyan wonyi o ro wi pe bi iwo ba ni anfani o ye ki iwo na ki o gbenu so ki o so fun awon elomiran ti ko ni anfani ati mo wi pe a bi olugbala fun wa ni ilu Dafidi ẹni tí ṣe Kristi Olúwa bí ó bá jẹ́ iṣẹ́ tí ó ṣe pàtàkì tó bẹ́ẹ̀ tí angẹ́lì lè ṣe, báwo ni ìwọ tí ó sọ pé ó jẹ́ ọmọ Ọlọ́run, báwo ni ìwọ tí ó jẹ́ ara ìjọ Kristi, báwo ni ó ṣe mẹ́nu dákẹ́ tó ka ó gbéra tí ò ní sọ fún àwọn ènìyàn ní àrọ́wọ́tò rẹ̀ wípé àti bí Kristi fún wa. Èrèdí tí a sì fi bí Kristi ni wípé ó wá láti ṣe wá lóore, ó wá láti tànmọ́lẹ̀ sí òkùnkùn wa, ó wá láti gba ọkàn wa là, ó wá láti fà wá sí ọ̀dọ̀ Ọlọ́run, ó wá láti múra wa sílẹ̀ fún ìjọba Ọlọ́run. Nígbà tí àwọn angẹ́lì wọ̀nyí sọ fún wọn, wọ́n sọ fún wọn ní ọ̀nà tó jágara, ọ̀nà tó yé ni, tí àwọn wọ̀nyí tí wọ́n sì múra sílẹ̀ wípé wọn ó lọ wẹsẹ̀ 15, ó sì ṣe. Nígbà tí àwọn angẹ́lì náà padà kúrò lọ́dọ̀ wọn lọ sí ọ̀run, àwọn ọkùnrin olùṣọ́ àgùntàn náà bá ara wọn sọ pé ẹ jẹ́ kí a lọ tààrà sí Bethlehem kí a lè rí ohun tí ó ṣe, ohun tí ó ṣe tí Olúwa fi hàn fún wa. Wọ́n sì wá lọ́gán, wọ́n sì rí Maria àti Joseph àti ọmọ ọwọ́ náà, ó dùbúlẹ̀ nínú ibùjẹ ẹran. Nígbà tí a bí Jésù Kristi olùgbàlára ayé, ni angẹ́lì ni wọ́n ṣe ìfilọ̀, ni wọ́n ṣe ìpolongo, ni wọ́n sọ fún àwọn ènìyàn wọ̀nyí wípé àti bí Kristi fún wa o, kí àwa tí a ti ń sunkún àsun dẹ́kun tẹ́lẹ̀tẹ́lẹ̀, àwa tí a ti ní ìbànújẹ́ àti orí búburú tẹ́lẹ̀tẹ́lẹ̀, àwa tí ó jẹ́ wípé ẹ̀ṣẹ̀ ni a gbéwọ̀ bí ẹ̀wò tí ó sì ń jẹ gàba lórí wa, àwa tí ó jẹ́ pé a ń sin èṣù, a wà ní abẹ́ ìsìnrú èṣù, wípé kí a tujúká, wípé a ti bí olùgbàlà, a ti bí olùdáǹdè, a ti bí ẹni tí ó dá wa sílẹ̀, Kristi olùràpadà àti olùgbàlà wa. Lọ́gán tí àwọn ènìyàn wọ̀nyí gbọ́, ni wọ́n ní ẹ jẹ́ kí a lọ tààrà. Mo gbàgbọ́ wípé èyí ni ó yẹ kí ìwọ pàápàá kí ó ṣe. Àwọn olùṣọ́ àgùntàn wọ̀nyí, wọn kì bá mọ̀ bí kì bá ṣe pé àwọn angẹ́lì wọ̀nyí wá sọ fún wọn. Àwọn aládùúgbò rẹ̀, báwo ni wọ́n ṣe mọ̀? Èrèdí tí a fi bí Jésù, báwo ni wọ́n ṣe mọ̀ nípa ìgbàlà Jésù Kristi? Àfi bí o bá sọ fún wọn, sọ fún wọn ní ọ̀nà tí ó yé ni, sọ fún wọn ní ọ̀nà tí ó múni lọ́kàn, sọ fún wọn ní ọ̀nà tí yóò jẹ́ òǹfà fún wọn láti lè wá sí ìpàgọ́ yìí tí wọ́n fi sọ wípé ẹ jẹ́ kí a lọ tààrà, ẹ jẹ́ kí a pa iṣẹ́ tì, ẹ jẹ́ kí a lọ tààrà, ẹ jẹ́ kí a pa àwọn ojúṣe mìíràn, ẹ jẹ́ kí a pa wọ́n tì, ẹ jẹ́ kí a lọ tààrà, ẹ jẹ́ kí a pa àwọn nǹkan mìíràn bíi ká máa rìnrìn àjò, bíi ká máa lọ láti ojú ilé dé ilé, bíi ká máa mọ ẹmu káàkiri, bíi ká máa jẹ oúnjẹ káàkiri. Ẹ jẹ́ kí a lọ tààrà sí ibi tí a ó ti mọ̀ ohun tí Olúwa ń fi hàn wá. Jẹ́ kí a wo ẹsẹ̀ 17. Nígbà tí wọ́n sì ti rí i, wọ́n sì sọ ohun tí a ti wí fún wọn nípa ti ọmọ yìí. Àwọn pàápàá gẹ́gẹ́ bí wọ́n ti gbọ́, bẹ́ẹ̀ náà ni àwọn náà di alóore agbẹnusọ fún Ọlọ́run wípé àti bí Jésù Kristi, ohun tí àwọn pàápàá ti rí, ògo ìtànṣán ìmọ́lẹ̀ tí wọ́n ti rí àti ọ̀rọ̀ tí wọ́n ti gbọ́, èyí ni àwọn pẹ̀lú tó fi hàn àwọn tí wọ́n bá pàdé. Ó yẹ kí àwa pàápàá kí a ṣe bẹ́ẹ̀, kí a mọ̀ wípé ìgbà tí a ti mọ̀ nípa Kristi, tí a sì mọ̀ wípé ìpàgọ́ yìí wà fún wa bí o bá jẹ́ ọmọlẹ́yìn Kristi ní tòótọ́. Kí ni ohun mìíràn tí ó ṣe pàtàkì fún ọ ní àkókò Kérésìmesì yìí ju láti sọ àti láti gbọ́ ju bẹ́ẹ̀ lọ nípa Jésù Kristi? Èyí ni ó mú mi lọ sí àkòrí kejì, ìpolongo ìpàgọ́ náà. Ìpolongo ìpàgọ́ náà, ṣé o mọ̀ wípé ní àyíká wa ni àwọn ènìyàn máa ń polongo ohun tí ó jẹ́ pàtàkì fún wọn? Bí o bá ń lọ lẹ́gbẹ̀ẹ́ títì, ó rí àwọn tí ó jẹ́ wípé bóyá ọṣẹ ìfọṣọ ni ó ṣe pàtàkì fún wọn nítorí ibi tí wọ́n ti ń ṣiṣẹ́ ni. Nítorí bẹ́ẹ̀, wọ́n máa kọ́ sí ara pátákó tó pọ̀. Àwọn mìíràn, ó ṣe é ṣe kí ó jẹ́ sìgá ni ó ṣe pàtàkì fún wọn. Ó rí ẹni tí a yà, tí ó gbé ìlú lọ́wọ́, tí ó ń sọ nípa kí wọ́n máa jayé orí wọn nípa mímu sìgá. Ó rí àwọn ẹlòmíràn nípa ólé, ó ṣe é ṣe kí ó jẹ́ níbi ìfowópamọ́sí ni wọ́n yà gàdàgbà sí ara pátákó, tí wọ́n máa sọ wípé kí wọn kí ó wá fi ìfowópamọ́ síbì kan. Ó sì ṣe é ṣe nígbà tí ẹnìkan tí ìlú wa tí ó rò pé ó ṣe pàtàkì, ó ṣe é ṣe ìgbà mìíràn o lè rí i nígbà tí Mandela tí ó fẹ́ wá sí orílẹ̀-èdè wa níhìn-ín. Ó rí ní gbogbo òpópónà, níbikíbi tí ó bá ń lọ, pàtàkì láti ibi ọkọ̀ òfurufú dé Èkó, orí tí a ó to àwòrán Mandela, tí a ó sì to àwòrán olórí orílẹ̀-èdè wa, olórí orílẹ̀-èdè wa, tí a ó sọ pé ó ń bọ̀ bí àwọn tí ó wà nínú ayé, bí wọ́n bá ń pariwo Mandela, bí àwọn tí ó wà nínú ayé, bí wọ́n bá ń pariwo àwọn ènìyàn tí àwọn rò pé ó jẹ́ pàtàkì nínú àwùjọ. Báwo ni ìwọ tí o jẹ́ onígbàgbọ́, ìwọ tí o mọ iṣẹ́ tí Jésù Kristì wá ṣe, ìwọ tí o mọ irú ohun tí a sọ nípa Jésù Kristì olùgbàlà wa, báwo ni a ṣe lè káwọ́ gbéra kí a má lè sọ nípa Jésù Kristì, ẹni tí ó wá láti kó ẹ̀ṣẹ̀ wa lọ? Ó yẹ kí a sọ, ó yẹ kí a jẹ́ ọ̀kan nínú àwọn ọmọ Ọlọ́run tí yóò ṣe ìpolongo ohun tí ó ń bọ̀ wá ṣe, ìpolongo ohun tí Jésù Kristì tí ó wá láti ṣe fún wa, títí ìgbàgbọ́ náà yóò fi kún fún àwọn èrò. Mo gbẹ̀rí yín jẹ́ wípé gẹ́gẹ́ bí ẹ ti fẹ́ràn Ọlọ́run, gẹ́gẹ́ bí ẹ ti fẹ́ràn Jésù Kristì, wípé ẹ ó ṣe ohun tí ọ̀rọ̀ Ọlọ́run tí ó là sílẹ̀ fún wa yìí. Jẹ́ kí a wò ó láti Jòhánù orí keje, Jòhánù orí keje ẹsẹ̀ ìkẹrin, nítorí pé kò sí ẹnikẹ́ni tí í ṣe ohunkóhun ní ìkọ̀kọ̀ tí òun tìkára rẹ̀ sì ń fẹ́ kí a mọ òun ní gbangba. Ohun tí a sọ níyìí ni pé bí a bá ṣe ìpàgọ́ tí ń bọ̀ yìí, bí a bá ṣe ní ìkọ̀kọ̀ ní ìdákọ́ńkọ́, tí a kò jẹ́ kí ìyàwó kí ó mọ̀ wípé ìpàgọ́ wà, a kò jẹ́ kí ọkọ mọ̀ wípé ìpàgọ́ wà, a kò jẹ́ kí àwọn alábàágbé wa mọ̀ wípé ìpàgọ́ wà, a kò jẹ́ kí àwọn aládùúgbò mọ̀ wípé ìpàgọ́ wà, a kò jẹ́ kí àwọn tí ń rajà lọ́dọ̀ wa, àwọn tí a ń rajà lọ́dọ̀ rẹ̀, a kò jẹ́ kí wọn kí ó mọ̀ wípé ìpàgọ́ wà, a kò jẹ́ kí àwọn tí wọ́n wà ní ibi ọkọ̀ èrò, àwọn tí wọ́n wà ní ibi èbúté, a kò jẹ́ kí wọn kí ó mọ̀ wípé ìpàgọ́ wà, a kò jẹ́ kí àwọn tí a bá pàdé nínú ọkọ̀ èrò, nínú mọ́tò, a kò jẹ́ kí wọn kí ó mọ̀ wípé ìpàgọ́ wà. Ó ní kò sí ẹnikẹ́ni tí ń ṣe ohunkóhun ní ìkọ̀kọ̀ tí òun tìkára rẹ̀ sì ń fẹ́ kí a mọ òun ní gbangba. Bí a bá fẹ́ kí àwọn èèyàn mọ̀ nípa Jésù, kò yẹ kí a ṣe ìpàgọ́ yìí ní ìkọ̀kọ̀, ó yẹ kí a sọ, kí a jẹ́ kí àwọn ènìyàn kí ó mọ̀, ó yẹ kí a sọ nípa ìwé pélébé tí a fún àwọn ènìyàn, nípa ìwé fẹ̀rẹ̀gẹ̀dẹ̀ tí a máa ń lẹ̀ mọ́ ògiri, àti nípa ìwé ọwọ́ bíi lẹ́tà tí a lè kọ sí àwọn ènìyàn, àti nípa ìwé ìpè gẹ́gẹ́ bíi káàdì tí a fi lè pe àwọn ènìyàn wípé ìpàgọ́ dé, ìmọ́lẹ̀ dé, ìgbàlá dé, ìwòsàn dé, àǹfààní bàtàm láti òkè wá wípé ó dé. Ó yẹ kí a sọ fún àwọn ènìyàn kí a má ṣe jẹ́ kí ìpàgọ́ yìí àti ibi tí a ti ń ṣe ìpàgọ́ náà kí a má ṣe jẹ́ kí ó jẹ́ ohun ìkọ̀kọ̀. Ó ní bí ìwọ bá ń ṣe nǹkan wọ̀nyí, bí ara rẹ hàn fún ara ayé. Èyí ni Aísáyà ń sọ fún wa. Jẹ́ kí a tún wo Aísáyà lẹ́ẹ̀kan sí i. Aísáyà orí 24 ẹsẹ̀ 1, súnmọ́tò sí ẹ̀yìn orílẹ̀-èdè láti gbọ́, tẹ́tí sílẹ̀ ẹ̀yìn ènìyàn, jẹ́ kí ayé gbọ́ àti ẹ̀kún rẹ̀, jẹ́ kí ayé àti àwọn ohun gbogbo tí ó ti inú rẹ̀ jáde, jẹ́ kí wọn kí ó gbọ́. Èyí ni iṣẹ́ tí a gbélé wa lọ́wọ́ nípa ìpàgọ́ yìí. Ìpàgọ́ kì í ṣe nípa ènìyàn, ìpàgọ́ kì í ṣe nípa àlùfáà, ìpàgọ́ kì í ṣe nípa ti ara wa, ó jẹ́ nípa nǹkan ti Ọlọ́run, ó jẹ́ nípa Jésù Kristì, ó jẹ́ àti fi Jésù Kristì hàn fún ara ayé. Bí mo bá lè sọ ẹ̀rí díẹ̀ fún ọ, ní ìpàgọ́ wa ni a ti rí ọ̀gọ̀rọ̀ ènìyàn tí wọ́n ti mọ̀ nípa Jésù Kristì, tí a ti gba ọkàn wọn là. Ju bí láti bí ọdún 15 sẹ́yìn ni a ti bẹ̀rẹ̀ ìpàgọ́ yìí tí a ti máa ń ṣe lọ́dọọdún láti ìgbà náà. Ó yẹ kí o mọ̀ wípé ní ìbẹ̀rẹ̀ a ṣe ìpàgọ́ ní Èkó, gbà tó yá a lọ sí Enugu, gbà tó tún yá a lọ sí Onitsha, ní ìgbà mìíràn a ti lọ sí Ìlọrin, ní ìgbà mìíràn a ti lọ sí Kaduna, ní ìgbà mìíràn a ti lọ sí Owerri. Bí ó tilẹ̀ jẹ́ wípé ọ̀nà jìn nígbà náà, tí ó jẹ́ wípé àwọn ènìyàn máa wọ ọkọ̀ láti ìhín lọ sí Onitsha, láti ìhín lọ sí Owerri, láti ìhín lọ sí Ìlọrin, síbẹ̀ a rí ọ̀gọ̀rọ̀ àwọn ènìyàn tí wọ́n tẹ̀lé wa lọ. Bí o bá jẹ́ ẹni tí ó ti pẹ́ nínú ìjọ Deeper Life, ó rí bóyá ìwọ náà pàápàá o ti jẹ́ ẹni tí ó jẹ́ alájọpín pẹ̀lú wa nínú ìpàgọ́ tí a ti máa ń ṣe. Ṣùgbọ́n wò ó, èyí tí a fẹ́ ní nísinsìnyí kì í ṣe wípé a ní ó yá múra kí a lọ sí Ìlọrin, múra kí a lọ sí Owerri, èyí tí a fẹ́ ní nísinsìnyí ó wà létí ọ̀dọ̀ rẹ. Báwo ni ó ṣe jẹ́ wípé ìpàgọ́ yóò súnmọ́ bẹ́ẹ̀? Ìpàgọ́ yóò wà létí ilé rẹ bẹ́ẹ̀? Síbẹ̀síbẹ̀ ò ní ní ìtara láti lè bá wa péjọ. Mo gbàgbọ́ wípé ó jẹ́ ọ̀kan nínú wa. Mo gbàgbọ́ wípé àǹfààní àti oore ọ̀fẹ́ tí Ọlọ́run fẹ́ fún wa ní àkókò ìpàgọ́ yìí wípé kì ó pọ̀ ru, wípé ò ní pàdánù rẹ̀. Jẹ́ kí a wo orin Dáfídì orí ìkejì dín ní 76. Orin Dáfídì orí ìkejì dín ní 76 ẹsẹ̀ ìkẹwàá àti ẹsẹ̀ ìkọkànlá. Ìjọ ènìyàn rẹ lè ó tẹ̀dó sínú rẹ̀, ìwọ Ọlọ́run nínú oore rẹ lè ó ti pèsè fún àwọn tálákà. Ẹsẹ̀ ìkọkànlá Olúwa ti sọ̀rọ̀. Ọ̀pọ̀lọpọ̀ lè ogun àwọn ẹni tí ń fi ayọ̀ ròyìn rẹ̀. Bí o bá wo àwọn ẹsẹ̀ méjì wọ̀nyí papọ̀, ó rí wípé Ọlọ́run pèsè fún àwọn tálákà. O mọ̀ wípé ńgbà tí a rán Jésù Kristì wá sí ayé, ó jẹ́ ìpèsè fún àwọn tálákà, ó jẹ́ oore ọ̀fẹ́ fún àwọn tí kò lọ́lọ́run, ó jẹ́ oore ọ̀fẹ́ fún àwọn aláìmọ̀kan, ó jẹ́ oore ọ̀fẹ́ fún àwọn tí ó wà nínú òkùnkùn, àwọn tí ó wà lábẹ́ òjìji ikú. Ó jẹ́ ìpèsè Ọlọ́run, ìpèsè ìgbàlà fún àwọn aláìlọ́lọ́run, fún àwọn tálákà. Bí a bá ń sọ nípa tálákà, àwọn tí kò ní ohunkóhun láti fi ṣe ìràpadà ẹ̀mí wọn, àwọn láńpẹ́ ní tálákà. Gbogbo ènìyàn níwájú Ọlọ́run ni a jẹ́ tálákà àti asán. Ṣùgbọ́n Jésù Kristì ni ó wá láti wá sọ wá di ọlọ́rọ̀ nípa ti ẹ̀mí. Bí a bá ń sọ nípa tálákà, owó náírà kò ṣe nǹkan kan níwájú Ọlọ́run. Bí ènìyàn bá lówó tí ò lọ́lọ́run, bí ènìyàn bá lówó tí ò lálàáfíà, bí ènìyàn bá lówó tí ò ní ìyè ẹnipẹ̀kun, bí ènìyàn bá lówó ṣùgbọ́n tí kò ní agbára láti borí ẹ̀ṣẹ̀ níwájú Ọlọ́run, kò ní nǹkan kan. Ó jẹ́ tálákà. Ṣùgbọ́n a sọ fún wa wípé Ọlọ́run nínú oore rẹ̀ ó pèsè fún àwọn tálákà. Ó fún wa ní Jésù Kristì, ó ní ọ̀rọ̀, ó ní ìgbàgbọ́. Nínú ẹsẹ̀ ìkọkànlá wa sọ wípé Olúwa ti sọ̀rọ̀. Ọ̀rọ̀ wo ni Olúwa ń sọ? Ọ̀rọ̀ tí Olúwa ń sọ ni wípé wo ìpèsè tí mo fún gbogbo ayé, wo ìgbàlà tí mo fún gbogbo ayé, wo ìpèsè tí mo fún àwọn tí kò lọ́lọ́run, àwọn tálákà, àwọn tí kò jẹ́ nǹkan kan níwájú Olúwa. Ó ní Olúwa ti sọ̀rọ̀. Ọ̀pọ̀lọpọ̀ sì lé ogún àwọn ẹni tí ń fi ayọ̀ ròyìn rẹ̀. Mo gbàdúrà wípé ó jẹ́ ọ̀kan nínú wọn. Láti àṣálẹ̀ yìí ni ó yẹ kí o máa sọ fún àwọn aládùúgbò rẹ, kò yẹ kí o dúró de ọ̀la. Láti àṣálẹ̀ yìí ni ó yẹ kí o máa sọ fún àwọn aládùúgbò rẹ wípé a ní ìpàgọ́, wípé Ọlọ́run yóò ṣe wọ́n lóore. Jẹ́ kí a wò ó, kíkópa ní kíkún níbi ìpàgọ́ náà, kíkópa ní kíkún nípa ìpàgọ́ náà. Ní àkókò Kérésìmesì yìí, ó ṣe pàtàkì fún wa láti wà ní ibi tí Ọlọ́run fẹ́ kí a wà, nítorí ogunlọ́gọ̀ ni ó máa ń lọ sí ọ̀run àìròtẹ́lẹ̀. Ní àkókò Kérésìmesì, nítorí ọ̀pọ̀lọpọ̀ ìjàmbá mọ́tò àti ikú àìtọ́jọ́ ni ó máa ń wà. Ohun tí ó máa ń fà á ni wípé àwọn ènìyàn ìrìnkúrindò ó máa ń pọ̀ jù fún wọn ní àkókò Kérésìmesì. Àtijẹ, àtimú, ìmùtípara ó máa ń pọ̀ fún ọ̀pọ̀lọpọ̀ ní àkókò Kérésìmesì. Ṣùgbọ́n bí a bá jẹ́ ọlọ́gbọ́n, ohun tí ó yẹ kí a ṣe ni pé kí a ṣe bí àwọn ọlọ́gbọ́n, àwọn amòye tí ó wá láti ìlà ọ̀run, wípé a ń fẹ́ láti rí Jésù, ẹni tí a bí gẹ́gẹ́ bí ọba, ẹni tí a bí gẹ́gẹ́ bí olùgbàlà láti kó ẹ̀ṣẹ̀ ara ayé lọ. Nítorí bẹ́ẹ̀, ó yẹ kí a nípa nínú ohun tí Ọlọ́run fẹ́ ṣe. Ní àkókò yìí, mo sọ tẹ́lẹ̀ wípé mo gbàgbọ́. Ohun tí mo sì ń sọ, ó dúró lórí ohun tí mo mọ̀ láti ọ̀dọ̀ Ọlọ́run, wípé mo gbàgbọ́ wípé Ọlọ́run yóò dábìrà ní ìgbésí ayé wa. Ní àkókò ìpàgọ́ yìí, nípa bẹ́ẹ̀, ó yẹ kí èyí jẹ́ ìpinnu rẹ. Wo Joshua 24 ẹsẹ̀ ìkẹẹ̀dógún. Bí ó bá sì ṣe búburú lé ojú yín láti sin Olúwa, ẹ yan ẹni tí ẹ̀yin yóò máa sìn lé òní, bí òrìṣà wọn ni tí àwọn bàbá yín tí ó wà ní ìhà kejì odò ti sìn, tàbí àwọn òrìṣà àwọn Amori ní ilẹ̀ ẹni tí ẹ̀yin ń gbé. Ṣùgbọ́n bí ó ṣe ti èmi àti ilé mi ni Oluwa li a o ma sin. Eyi ni ipinu Joshua we pe owo ma sin Oluwa pelu ile ohun. O ye ki eyi je ipinu re na we pe ipago ti o nbo yi o si Oluwa o si Oluwa we pe bi o se ti ewo ni ati ile re we pe Oluwa ni wo ma sin. Bi o si je bi o si ti se anfani fun wa lati wa si odo Oluwa ki abali niye ni akoko ipago yi se ipinu ki o si je ki ipinu na ki o le to be ti enikeni ki o fi le yi olokan pada we pe o nipin ni kikun ni ipago ti o nbo yi ranti we pe lati ojo kokanlelogun titi di ojo 24 osu keji la odun ti a wa ni ti a wa yi ni ipago yi yo waye ni ibi ti o wa ni ekun re ibukun alailegbe ni o nduro de o ma se padanu ohun ti Oluwa n pese fun o je ki a di duro lori ese wa ki a so fun Olorun we pe a o ni je aladanu a o ni padanu ohun ti Olorun pese fun wa ni akoko ipago ti n bo yi dede duro lori ese re akoko ti ito lati lo sile odidi lati gbadura dede lati mu ipinu dede lati kopa ninu ipago na ati ohun gbogbo ti a ma se lati mura sile fun ipago na nipa wipe ise wa lati se nipa wipe ani lati wa oje nibi idana fun awon ti o wa nibi ipago nipa wipe ani lati jo wa akoko wa ohun ni wa ise owo wa ohun gbogbo ti a ni lati je ki ipago na ti so nipa Jesu Kristi ki o je ohun ti a o se ti ko ni ni eja kole kankan ki a so fun Olorun ki Olorun ki o le ran wa lowo so fun Olorun wipe o nipa o nipin ninu ipago na omo re yo wa nibe aya re yo wa nibe oko re yo wa nibe ore re yo wa nibe awon ti o ba ogbele won wa nibe awon ti ejo nsise won wa nibe awon aladugo re o so fun won so fun Olorun we pe o kopa ninu ipolongo ati ninu ipago na funra re je ki a gbadura je ki a gbadura ki a mu ipinu ti enikeni ti o le yi pada
1: Eje ki a gbadura Olorun wa adura wa loni ni wo pe e o ba wa soro adura wa ni pe bi a ti wa so waju yin nisisin yi ti a fe je onje mi wo pe e o bo wa a o si je ajeyo onje ye ti o fun wa je yo fun alagbara yo fun alore ofe yo je ki a le dide ninu ipa ati agbara igbagbo lati tele yin ati lati le sumo yin timotimo ati lati le je olooto si ohun gbogbo ti en ko wa ti en so fun wa eran wa lowo ke a ba le wulo ninu ijoba yin adupe wo pe e ti gbo ni oruko Jesu Kristi Oluwa wa e je ke a si bibeli wa si Matthew ori kerin Matthew ori kerin lati ese ikokandinlogun ni a ti n ka o si we fun won pe e ma to mi lehin emi o si so yin di apeja eniyan e ma to mi lehin emi o si so yin di apeja eniyan loni a n soro nipa titele Jesu titele Jesu ohun ti o se pataki ni igbesi aye wa ni titele Jesu nitori wipe ere popo nipa ti ara ati nipa ti emi ni o wa ninu ki a ma tele Jesu bi o ba wo ese ti akayi dara dara Jesu Kristi nso fun awon wonyi we pe e ma to mi leyin emi o si so yin di apeja eniyan awon wonyi ti je apeja fun opolopo odun ise apeja ti won si nse o ti je ohun ti ko lere nigba miran bi o ba ka Luke ori karun ti ko si aye fun lati ka nisisin yi nigba kan ti Jesu ba Peteru ati Anderu ati Johanu ati Jacobu nigba ti o ba won pade o ri wi pe won ti n de lati oru sugbon titi di afẹ mojumo won ko pa ohun kankan o je wi pe ise owo won ko lere o je wi pe inu didun ati ohun ti won reti lati lo si ile pelu ere ise lati oru won ko ri nigba yi gan ni Jesu Kristi wa si igbese aye won ni o so fun won ohun ti won le se bi won si ti se won pa opolopo eja o wa n so fun won wi pe ibere ibukun ni won ri yi bi won ba le tele ohun eyi je apere awon ere ati ibukun ti yo je ti won o wa n so fun ni hin wi pe e ma to mi leyin emi o si so yin di apeja eniyan bi o ba tun wo awon ese bibeli miran ninu majemo titun nigba ti Jesu Kristi ti o soro fun awon mehin re o je ki o ye won wi pe nitori won tele ohun nitori won kon gbogbo sile won si fi ohun se oluwa ati olugbala won wi pe ere popo ninu aye yi ati ni aye tin bo ni yo je ti won ohun ti a soro le lori loni bi o ba fiye si dara dara bi o ba keko dara dara bi o ba gboran dara dara o ri we pe ere nlanla ninu aye yi ati ninu aye tin bo anfani nipa ti ara anfani nipa ti emi ni yo je ti re bi o ba le mo kini o jasi lati ma to Jesu Kristi leyin o ni e ma to mi leyin emi o si so yin di apeja eniyan bi o ba wo ayika wa ninu isin wa loni o ri wi pe awa ti a wa nihin akere niye wo ayika bi o ba ni anfani lati ka wa ni ikokan o ri wi pe akere niye pupo sibe sibe a mo wi pe opolopo awon to n gbe ni tosi wa ni o je wi pe ede yoruba ni won so ki lo de ti o je wi pe awon won yi o se se afa won won o fa a pe won won o wa ani ki won ki o wa josin pelu wa a o ri won ohun ti o sele ni we pe o se se ko je pe awa fun awa papa a ko ti igboran ni ekunrere si ipe ti olorun fi pe wa nitori pe bi a ba ni igboran si ipe ti olorun fi pe wa o so wi pe e ma to mi leyin o ni gere ti a ba ti se be ti a ba to n leyin ni kikun o ni ohun o so wa di apeja eniyan a ri we pe nigba ti awon omo eyin Jesu Kristi kun ki o bo to ba Jesu pade ti won peja eja ti won pa o kere niye igba miran won ko ti le ri eja kankan lati pa sugbon lese kese ti Jesu Kristi ti o ti ni anfani lati wo igbese aye won a ri we pe awon won kun akunwo sile akunfaya bi awa papa bi a ba tele Jesu ni ese ogbeji ti a n tele ni okan ojokan ti a ko je ko fi wa sile ti awa papa ti a ko fi sile a o ri wi pe yo so wa di apeja eniyan bi o tile je wi pe ipejọpọ wa nisisiyi o kere die bi o tile je wi pe a ko ri opolopo awon eniyan nisisiyi o daju wi pe ojo ola yo dara o daju wi pe opolopo ni yo tele wa won o si wa sihin o daju wi pe opolopo ni won o je alabapin pelu wa ninu ise esin olorun ati ninu igbala olorun ti ati muto wa wa sugbon ani lati jolo oto bi abanfe di ogogorun ati egbegberun eniyan ti o ma josin ni waju oluwa ninu ipejopo wa nihin gbogbo awon ijoko ti o sofo wonyi bi abanfe ki agutan Jesu ki o wa ki olorun ki o si lo wa lati mu won wa bi awa papa bi abatele Jesu Kristi ni timotimo a ri wipe ohun ti o ti seleri wipe ohun o so wa di apeja eniyan o daju wipe yo se dandan mo ni o daju wipe yo mu ileri re se nitori be o ye ki a fiyesi ohun ti a fe so loni gidigidi ki a mo bi a se n tele Jesu enikan kan ninu wa ninu aye yi ni a n tele enikan o se se ki a ma rin ni ipa ona kan o sese ki a ma tele igbesi aye enikan ti o jo wa loju gege bi olowo gege bi omowe gege bi eniti o ni igboya sugbon ki a mo we pe eniti an tele

àwa pàápàá yóò ti gúnlẹ̀. Nítorí bẹ́ẹ̀, ó yẹ kí a mọ kí ni a ń sọ nípa títẹ̀lé Jésù. A ó sọ ìkíní, ìgbésí ayé ẹlẹ́ṣẹ̀. Ìkejì, ìpè láti tẹ̀lé Kristi. Ìkẹta, ìbúté àwọn ọmọlẹ́yìn Kristi. Èyí ni ní ibi tí a ó lè parí ìrìn àjò ti ẹ̀mí wa sí. Bí a bá tẹ̀lé Jésù ní tòótọ́, yẹ kí a wò lẹ́ẹ̀kan sí láti Matthew orí kẹrin ẹsẹ̀ ìkọkàndínlógún. Ó sì wí fún wọn pé, ẹ máa tọ̀ mí lẹ́yìn, èmi ó sì sọ yín di apẹja ènìyàn. Ìbéèrè tí ó yẹ kí a béèrè ni wí pé, bí a kò bá tẹ̀lé Jésù Kristi, tàbí kí a kúnkún wí pé kí a tó mọ Jésù, kí a tó máa tẹ̀lé Jésù, kí ni àwọn ohun tí a ń tẹ̀lé, kí ni àwọn ẹni tí a ń tẹ̀lé lẹ́yìn? Èyí ni ó jẹ́ kí a wo ìkíní nínú ìkókó ẹ̀kọ́ wa, ìgbésí ayé àwọn ẹlẹ́ṣẹ̀. Nínú Ezekieli orí kẹtàlá ẹsẹ̀ ìkẹta, báyìí lé Olúwa Ọlọ́run wí, ìgbé ni fún àwọn aṣiwèrè wòlíì tí wọ́n ń tẹ̀lé ẹ̀mí ara wọn, wọn kò sì rí nǹkan. Èyí ni a ń sọ nípa àwọn tí kò mọ Ọlọ́run, àwọn tí kò ní Jésù, àwọn tí kò ní ọ̀rọ̀ Ọlọ́run, wípé ohun tí wọ́n ń tẹ̀lé ni ẹ̀mí ara wọn. Bí a bá ń sọ nípa ẹ̀mí ara ènìyàn, èyí jẹ́ ìrò inú wa, èyí jẹ́ ohun tó ń jalè láti inú ọkàn wa. Yẹ kí a ṣe àpẹẹrẹ. Ó ṣeéṣe àwọn tí ó máa ń purọ́, àwọn tí ó máa ń tanijẹ. Bí ẹnìkan bá sí ọ̀dọ̀ wọn, wọ́n máa sọ wípé àwọn ń ríran, àwọn ń sọ tẹ́lẹ̀. Ọlọ́run sọ níhìn wípé àwọn wọ̀nyí tí wọ́n sọ wípé wọ́n ń ríran, tí wọ́n ń sọ ti ọjọ́ iwájú fún àwọn ènìyàn wọ̀nyí, ó ní ìgbé ni fún wọn. Àwọn aṣiwèrè wòlíì, àwọn tí ó ti ṣìnà, àwọn tí wọn kò gbọ́ láti ẹnu Ọlọ́run, àwọn tí wọ́n ń tẹ̀lé ẹ̀mí ara wọn, èrò tó ń jáde láti inú ọkàn wọn, ohun tí wọ́n rò láti ìjìnlẹ̀ inú ọkàn wọn, èyí ni wọ́n ń sọ, èyí ni wọ́n ń ṣe. Kì í ṣe wípé Ọlọ́run bá wọn gbé, kì í ṣe wípé Ọlọ́run ṣí wọn lójú, kì í ṣe wípé Ọlọ́run bá wọn sọ̀rọ̀, kì í ṣe wípé Ọlọ́run bá wọn ní ìdàpọ̀. Èyí jẹ́ àpẹẹrẹ fún ọ̀pọ̀lọpọ̀ ènìyàn wípé ohun tó jáde láti inú ọkàn wọn, wípé nípa ti ẹ̀mí wọn, ara wọn ni wọ́n ń tẹ̀lé. Ohun tí ó jẹ́ ni pé kí a ṣe àpèjúwe, a lè rí ẹnìkan, bóyá ẹnìkan ṣe ọ́, àti rí ọ̀rọ̀ Ọlọ́run. Ẹni tó bá ń tẹ̀lé Jésù, a mọ kí ni irú ìwà tí ó yẹ kí ó hù, kí ni ó yẹ kí ó ṣe, ṣùgbọ́n ẹ̀mí rẹ nínú ọkàn rẹ lọ́hùn, ìdánwò a máa dé, a máa sọ fún ọ wípé kí o gba irú ẹni bẹ́ẹ̀ létí, a máa sọ fún ọ wípé kí o bú irú ẹni bẹ́ẹ̀, tàbí kí o ṣépè fún, tàbí pé ẹ̀mí rẹ nínú ọkàn rẹ a máa sọ fún ọ wípé nítorí ìdánwò ti ara wípé kí o búra, kí o sọ pé tí ó bá jẹ́ èmi ni mo ṣe bẹ́ẹ̀, kí nǹkan báyìí kí o ṣe mí, bí ò bá jẹ́ bẹ́ẹ̀, kí nǹkan báyìí kí o ṣe lágbájá àti àwọn ọmọ rẹ̀. Ó sọ wípé àwọn tí wọn ò tẹ̀lé Jésù, ọkàn ara wọn, ọkàn tí ń bínú, ẹ̀mí gbígbóná, òun ni wọ́n máa ń tẹ̀lé. Nítorí bẹ́ẹ̀, kí a mọ̀ wípé àwọn tí wọn ò ní Ọlọ́run, àwọn tí wọn ò mọ Ọlọ́run, nǹkan tí ó ń jáde láti inú ọkàn wọn, òun ni wọ́n máa ń tẹ̀lé. Èrò kérò tó ń jáde láti inú ọkàn wọn, òun ni wọ́n máa ń tẹ̀lé. Àti ìwà tí kò dára, ìwà tí kò mọ́gbọ́n wá, ìwà tí ó jẹ́ ìwà òtíṣekúpani, òun ni wọ́n máa ń tẹ̀lé. Ẹ jẹ́ kí a wo àwọn ọba kìíní orí kọkànlélógún láti ẹsẹ̀ kẹrìndínlọ́gbọ̀n. Àwọn ọba kìíní orí kọkànlélógún ẹsẹ̀ ìkẹrìndínlọ́gbọ̀n, kí a kún òkà láti ẹsẹ̀ kẹẹ̀dọ́gbọ̀n. Ṣùgbọ́n kò sí ẹnìkan bí Ahabu tí ó ta ara rẹ̀ láti ṣèṣe búburú níwájú Olúwa, ẹni tí Jezebeli aya rẹ̀ ń tì, ó sì ṣe ohun ìríra gidigidi ní títọ òrìṣà lẹ́yìn, gẹ́gẹ́ bí gbogbo ohun tí àwọn ará Amori ti ṣe, tí Olúwa ti lé jáde níwájú àwọn ọmọ Ísírẹ́lì. Ohun tí a ń sọ níhìn ni wípé Ahabu, ó jẹ́ ọmọ Ísírẹ́lì, kì í ṣe bẹ́ẹ̀ nìkan, ó jẹ́ ọba, ṣùgbọ́n ó lọ fẹ́ obìnrin àjèjì, ó lọ fẹ́ abọ̀rìṣà láti ìlú àwọn àjèjì. Nígbà tí abọ̀rìṣà yìí wá sínú ilé Ahabu tí ó di ayabìnrin, tí ó di aya fún Ahabu, Jezebeli máa ń tì gbọ̀n-gbọ̀n láti ṣe ohun tí kò tọ́, ohun tí kò dára láti ṣe ìbọ̀rìṣà. Ó wá sọ wípé Ahabu yìí

ọ̀nà tí wọ́n fi gbé nǹkan wọ̀nyí kalẹ̀ ni òye wọn dáradára tàbí wípé wọn ò gbé kalẹ̀ pẹ̀lú ìfẹ́ nítorí a máa ń rí wípé ẹ̀sùn yìí kan náà ní àwọn ẹlòmíràn ni wọ́n máa fi ń sun àwọn oníwàásù wa lónìí wọ́n á sọ wípé àwọn oníwàásù wa ò nífẹ̀ẹ́ ni wípé bí wọ́n bá jẹ́ pé wọ́n ní ìfẹ́ tí wọ́n fi ìfẹ́ hàn fún àwọn àwọn ìbáṣe ìfẹ́ ọlọ́run ṣùgbọ́n ọlọ́run ó ran jésù kristi ọmọ bíbí rẹ̀ kan ṣoṣo ó ran sí àwọn ọmọ ísírẹ́lì ǹjẹ́ o mọ̀ wípé ìfẹ́ pípé ni jésù ni ó fi ṣohun gbogbo tí ó ṣe ni ó fi sọ gbogbo tí ó sọ bí ó tilẹ̀ jẹ́ wípé ẹni tí ó ní ìfẹ́ ré kọjá ni jésù kristi tó ń gbàdúrà fún wọn tó ń ṣe iṣẹ́ ìyanu láàrin wọn tó ń wo àwọn aláìsàn láàrin wọn tó ń wò wọ́n sàn tó sì ń sọ ìfẹ́ ọlọ́run tó ń sọ fún àwọn ọmọ ísírẹ́lì bí ó tilẹ̀ jẹ́ wípé onífẹ́ ni jésù kristi ìfẹ́ tí jésù kristi tó fi hàn wọ́n yìí kò mú ọ̀tẹ̀ àti àìgbọràn kúrò nínú ọkàn wọn àwọn ẹlòmíràn tí wọ́n fi ẹ̀sùn kàn wá wípé a ò nífẹ̀ẹ́ wípé èyí ni wọn ò fi ṣe ìfẹ́ ọlọ́run wọ́n sọ wípé àwọn adarí tí a ṣẹ̀ṣẹ̀ fi sí orí ẹkùn àwọn ni ò sọ fún wọn dáradára èyí tí olùṣọ́ àgùntàn sọ fún ọ ńkọ́ èyí tí ẹ̀mí ọlọ́run fún ara rẹ̀ tí ó ń sọ fún ọ ńkọ́ ìgbà tí ó ń ka bíbélì tí ẹ̀mí ọlọ́run tó ń sọ fún ọ tó ń júwe nǹkan fún ọ pé kí èyí kúrò nígbèsè ayé rẹ kí èyí kúrò nígbèsè ayé rẹ ṣé ẹ̀mí ọlọ́run tó ń sọ fún ọ ṣé kò ní ìfẹ́ tó ni àwa wí ni nǹkan wọ̀nyí jẹ́ kí a wo ìwé Matthew ìrìnrìn ti Matthew orí kẹtàlélógún ẹsẹ̀ ìkẹtàdínlógójì Jerusalem Jerusalem ìwọ tí ó pa àwọn wòlíì tí ó sì sọ òkúta lu àwọn tí a rán sí ọ pa ìgbà mélòó lè èmi ń fẹ́ ràdọ̀bọ àwọn ọmọ rẹ bí àgbébọ̀ adìyẹ tí ràdọ̀bọ àwọn ọmọ rẹ lábẹ́ apá rẹ̀ ṣùgbọ́n ẹ̀yin kò fẹ́ ṣàwò a fi ilé yín sílẹ̀ fún yín lé ahoro Jésù Kristi ni ó sọ ọ̀rọ̀ yìí ṣé o rí wípé bí Jésù Kristi tilẹ̀ jẹ́ ẹni tí ó ní ìfẹ́ síbẹ̀ àwọn wọ̀nyí kò gba Jésù ó ní ó tọ àwọn tirẹ̀ wá ṣùgbọ́n àwọn tirẹ̀ kò sì gbà ṣùgbọ́n iye àwọn tí ó gbà àwọn ni ó fi agbára fún láti di ọmọ Ọlọ́run ọ̀rọ̀ yìí kan náà ni Ọlọ́run tún rán sí wa wípé kí a má ṣe bí àwọn ọlọ̀tẹ̀ ara ilé Ísírẹ́lì bí wọ́n ti ṣe wípé kí a gbọ́ràn sí Olúwa kí a jọ̀wọ́ ìfẹ́ wa èrò wa ọ̀nà wa kí a jọ̀wọ́ ohun gbogbo fún Ọlọ́run kí a sọ fún Ọlọ́run wípé ìfẹ́ tirẹ̀ ni a ó ṣe ṣùgbọ́n kí a tó lè ṣe ìfẹ́ Ọlọ́run a ní láti ní ìyípadà ọkàn nítorí kò sí ní agbára ẹ̀dá kan láti lè ṣe ìfẹ́ Ọlọ́run bí kì í bá ṣe wípé irú ènìyàn bẹ́ẹ̀ ó ní ìyípadà ọkàn ó ní oore ọ̀fẹ́ láti ọ̀dọ̀ Ọlọ́run wá nínú Róòmù orí kẹjọ ẹsẹ̀ ìkeje àti ẹsẹ̀ ìkẹjọ ni a ti ń kà á Róòmù orí kẹjọ láti ẹsẹ̀ ìkeje nítorí èrò ti ara ọ̀tá ni sí Ọlọ́run nítorí kì í tẹríba fún òfin Ọlọ́run òun kò tilẹ̀ lè ṣe é bẹ́ẹ̀ ni àwọn tí ó wà nínú ara kò lè wo Ọlọ́run èyí ń sọ nípa àwọn tí kò tíì ní ìgbàlà wípé àwọn tí ó wà nínú ara àwọn tí ó ń ṣe ìfẹ́ inú ara wọn àwọn tí ó wà nínú ẹ̀ṣẹ̀ àbínibí síbẹ̀ tí ẹ̀ṣẹ̀ àbínibí yìí tí ó sì ń so èso ní ìgbésí ayé wọn èso ọ̀tẹ̀ àti èso àìgbọ́ràn wọn kò lè wo Olúwa nítorí bẹ́ẹ̀ kí a tó lè di ẹni tí ó wo Olúwa kí a tó lè di ẹni tí ń gbọ́ràn sí Olúwa a ní láti jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ wa kí a kọ̀ ọ́ sílẹ̀ a ní láti tọrọ ìdáríjì kí a gba ìdáríjì láti ọ̀dọ̀ Olúwa a ní láti ní ìgbàgbọ́ nínú Jésù Kristi ẹni tí ó kú fún wa láti kó ẹ̀ṣẹ̀ ara ayé lọ nígbà tí a bá ṣe bẹ́ẹ̀ ni a rí wípé lẹ́sẹ̀kẹsẹ̀ ni Ọlọ́run yóò máa pè wá sí ìjọ̀wọ́ ara ẹni àti ìgbọ́ràn èyí ló mú wa lọ sí ìkókó kejì ìpè Ọlọ́run sí ìgbọ́ràn àti ìjọ̀wọ́ ara ẹni èyí jẹ́ wípé bí o bá ti di ọmọ Ọlọ́run Ọlọ́run pe ẹnì kọ̀ọ̀kan wa wípé ó yẹ kí a wá sínú ìgbọ́ràn kí a sì jọ̀wọ́ ara wa fún Ọlọ́run láì jiyàn láì máa sọ fún Ọlọ́run wípé a ò lè ṣe èyí tàbí a ò lè ṣe èyí nì Ọlọ́run pè ọ́ sí ìgbọ́ràn àti ìjọ̀wọ́ ara rẹ yẹ kí a wo Matthew orí kọkànlá ẹsẹ̀ ìkejìdínlọ́gbọ̀n àti ìkọkàndínlọ́gbọ̀n ẹ wá sọ́dọ̀ mi gbogbo ẹ̀yin tí ń ṣiṣẹ́ tí a

bí ó bá wà nínú ẹ̀mí wa tí a tò wọ́n jọ tí ó kan àyà wa a rí wípé ní àkókò inú ni bí ni bí àwọn ọ̀tá tilẹ̀ dìde sí wa ọ̀rọ̀ yìí ni yóò fún wa ní ọgbọ́n ọgbọ́n ọlọ́run yóò sì jẹ́ kí a lè borí àwọn ènìyàn wọ̀nyí wo orin dáfídì orí ọgọ́fà dín kan orin dáfídì orí ọgọ́fà dín kan ẹsẹ̀ ọgọ́rùn dín méjì àti ẹsẹ̀ ọgọ́rùn dín kan nípa àṣẹ rẹ ìwọ mú mi gbọ́n ju àwọn ọ̀tá mi lọ nítorí tí ó wà pẹ̀lú mi láéláé ní ẹsẹ̀ ọgọ́rùn dín kan èmi ní iyì ju gbogbo àwọn olùkọ́ mi lọ nítorí pé ẹ̀rí rẹ ni ìṣàrò mi nítorí bẹ́ẹ̀ ọ̀rọ̀ ọlọ́run ni ó fún wa ní ọgbọ́n ó jẹ́ kí a gbọ́n ju àwọn ọ̀tá wa lọ ó jẹ́ kí a gbọ́n ju àwọn tí ń ṣe inú ni bí ni sí wa ó jẹ́ kí a gbọ́n ju àwọn tí ó tilẹ̀ ń gbìyànjú láti máa fún wa ní ìmọ̀ tiwọn tàbí àbá tiwọn nítorí bẹ́ẹ̀ ó yẹ kí ọ̀rọ̀ ọlọ́run kí ó kún inú ọkàn wa kí a tò wọ́n jọ sí òkan àyà wa kí ó ba lè fún wa ní ọgbọ́n ṣùgbọ́n ọgbọ́n tí a ń sọ nípa rẹ̀ kìí ṣe ọgbọ́n ti ayé kìí ṣe ọgbọ́n ti àwọn ẹlẹ́ran ara tí wọn ò ní ẹ̀mí ọlọ́run a ń sọ nípa ọgbọ́n ti ẹ̀mí èyí tí yóò tún ìwà wa ṣe èyí tí yóò jẹ́ kí a mọ bí a ti ń rìn bí a ti ń sọ̀rọ̀ àti ìwà tí a ń hù gẹ́gẹ́ bí onígbàgbọ́ jẹ́ kí a wo Deuteronomy orí kẹrin ẹsẹ̀ ìkarùn-ún àti ìkẹfà Deuteronomy orí kẹrin ẹsẹ̀ ìkarùn-ún àti ìkẹfà wò ó èmi ti kọ́ yín ní ìlànà àti ìdájọ́ bí olúwa ọlọ́run mi ti pàṣẹ fún mi pé kí ẹ̀yin kí o lè máa ṣe bẹ́ẹ̀ ní ilẹ̀ náà níbi tí ẹ̀yin ń lọ láti gbà á nítorí náà ẹ pa wọ́n mọ́ kí ẹ sì máa ṣe wọ́n nítorí pé èyí le ọgbọ́n yín ọ̀rọ̀ ọlọ́run ni ọgbọ́n wa kìí ṣe ìtàn àròsọ kìí ṣe ìtàn láti ọ̀dọ̀ àwọn kèfèrí kìí ṣe àwọn òwe ìbílẹ̀ ṣùgbọ́n ọ̀rọ̀ ọlọ́run ni ọgbọ́n wa ọ̀rọ̀ ọlọ́run ni yóò fún wa ní ọgbọ́n àti òye láti mọ bí a ti ń rìn bí a ti ṣe bí a ti jẹun bí a ti gbé ẹbí dúró àti bí a ti tọ́jú ẹbí ọ̀rọ̀ ọlọ́run ni ó máa dà wá lóye irú ìwà tí ó yẹ kí onígbàgbọ́ hù ìrìn tí ó yẹ kí onígbàgbọ́ kí ó rìn ọ̀rọ̀ ọlọ́run ni fúnni lé ọgbọ́n nínú Jákọ́bù orí kẹta ẹsẹ̀ ìkẹtàdínlógún àti ẹsẹ̀ ìkejìdínlógún ṣùgbọ́n ọgbọ́n tí ó ti òkè wá akọ mọ́ a sì ní àlàáfíà a ní ìpamọ́ra kìí sì ṣòro láti bẹ̀ a kún fún àánú àti fún èso rere lé àìsí ègbè àti lé àìsí àgàbàgebè èso òdodo lé à ń gbìn lé àlàáfíà fún àwọn tí ń ṣiṣẹ́ àlàáfíà bí a bá rí ẹnikẹ́ni tí ó sọ wípé òun gbọ́n ṣùgbọ́n tí kò sí ní ìwà mímọ́ èyí tí ìṣe ọgbọ́n ọlọ́run nítorí ọgbọ́n tí ó ti òkè wá àkọ́kọ́ mọ́ ohun àkọ́kọ́ tí a mọ̀ nípa ọgbọ́n tí ó ti òkè wá ni wípé a jẹ́ kí a ní ìwà mímọ́ ìwà òdodo a jẹ́ kí a máa rìn déédé ẹni tí ó bá ní ọgbọ́n àtòkè wá kìí ṣe ọgbọ́n oníkópani ọgbọ́n alágídí ọgbọ́n ajínilẹ́sẹ̀ ọgbọ́n ẹni tí ó lè jalè ṣùgbọ́n tí ohun gbogbo tí ó mú láti inú ọjà wa ó ṣeéṣe kí a má rí ọgbọ́n tí ó ti òkè wá ó jẹ́ ọgbọ́n tí jẹ́ kí a wà ní ìwà mímọ́ àkọ́kọ́ mọ́ kìí ṣe bẹ́ẹ̀ nìkan a sì ní àlàáfíà ẹni tí ó bá sọ wípé òun jẹ́ ọlọ́gbọ́n ṣùgbọ́n tí kò lè pa àlàáfíà inú ẹbí mọ́ tí kò lè pa àlàáfíà mọ́ nínú ìjọ tí kò lè pa àlàáfíà mọ́ nínú láàrin àwọn ọ̀rẹ́ èyí kìí ṣe ọgbọ́n ọlọ́run ẹni tí ó bá sọ wípé òun ní ọgbọ́n ṣùgbọ́n tí ó ń kọ ẹ̀yìn ọ̀rẹ́

sí ọ̀rẹ́ tí ó ń da ilé onílé tí ó ń dàárú ẹni tí ó sọ wípé òun ní ọgbọ́n ṣùgbọ́n tí ó ń bí ìyàwó rẹ̀ nínú ní ìgbà gbogbo èyí kì í ṣe ọgbọ́n àtòkè wá ọgbọ́n tí ó ti òkè wá a máa fúnni ní àlàáfíà a ní ìpamọ́ra ẹni tí ó sọ wípé òun ní ọgbọ́n ṣùgbọ́n tí kò ní ìfaradà tí kò ní ìpamọ́ra èyí kì í ṣe ọgbọ́n tí ó ti òkè wá kì í ṣòro láti bẹ̀ ẹlòmíràn a sọ wípé òun ní ọgbọ́n bí a bá ṣẹ̀ kì í jẹ́ kì í gbẹ̀bẹ̀ irú ẹni bẹ́ẹ̀ kì í ṣe ẹni tí ó ní ọgbọ́n ọlọ́run àkún fún àánú àti fún èso rere léàìsí ègbè léàìsí àgàbàgebè ohun tí a pè ní ègbè níhìn ni wípé kì í gbé ẹlẹ́ṣẹ̀ sí aláìṣẹ̀ kì í ṣe ẹni tí ó jẹ́ ojúsàájú ènìyàn ṣùgbọ́n láìsí ègbè àti láìsí àgàbàgebè irú ẹni bẹ́ẹ̀ a ní èso òdodo a ní àlàáfíà èyí ni ọgbọ́n ọlọ́run èyí ni a fi ń sọ wípé ọgbọ́n ọlọ́run á jẹ́ kí a mọ ìwà hù á jẹ́ kí a mọ bí onígbàgbọ́ bí a ṣe ń rìn àti ohun tí ó yẹ kí onígbàgbọ́ kí ó máa ṣe wo éfésù orí karùn-ún kí a wo iṣẹ́ tí ọgbọ́n ọlọ́run ṣe ní ìgbésí ayé wa éfésù orí karùn-ún láti ẹsẹ̀ ìkẹẹ̀ẹ́dógún nítorí náà ẹ kíyèsí láti máa rìn ní ìwà pípé kí kì í ṣe bí aláìlọ́gbọ́n ṣùgbọ́n bí àwọn ọlọ́gbọ́n bí a bá jẹ́ ọlọ́gbọ́n a ó wà ní ìwà pípé a ó rìn ìrìn òdodo a ó ní àmúyẹ tí múni lọ sí ọ̀run àmúyẹ tí sì múni lọ sí ọ̀run ni ìwà mímọ́ láìsí ìwà mímọ́ kò sí ẹni tí yóò lè rí ọlọ́run ẹsẹ̀ ìkẹrìndínlógún ẹ máa ra ìgbà padà nítorí gbogbo olè àwọn ọjọ́ ohun tí a ń sọ ni wípé ẹni tí ó bá ní ọgbọ́n ọlọ́run tí ó ní ọ̀rọ̀ ọlọ́run kì yóò máa fi àkókò ṣòfò a ń fi àkókò ṣòfò bí a bá ń lọ sí ilé ijó bí a bá ń lọ sí ilé sinimá bí a bá ń lọ sí ilé tẹ́tẹ́ a ń fi àkókò ṣòfò ni àkókò tí ó yẹ kí a fi ka bíbélì àkókò tí ó yẹ kí a fi tọ́jú ẹbí àkókò tí ó yẹ kí a wà lé ẹnu iṣẹ́ àkókò tí ó yẹ kí a máa ṣe ìjèrè ọkàn a fi ń ta tẹ́tẹ́ irú ẹni bẹ́ẹ̀ kì í ṣe ẹni tí ó jẹ́ ọlọ́gbọ́n ẹni tí ó jẹ́ ọlọ́gbọ́n a máa ra ìgbà padà nítorí búburú lè àwọn ọjọ́ nítorí náà ẹ má ṣe jẹ́ aláìlóye aláìlọ́gbọ́n ṣùgbọ́n ẹ máa mòye ohun tí ìfẹ́ olúwa já sí ẹni tí ó bá jẹ́ ọlọ́gbọ́n yóò máa mòye ohun tí ó jẹ́ ìfẹ́ ọlọ́run ohun tí ọlọ́run fẹ́ kí a ṣe ẹsẹ̀ ìkejìdínlógún ẹ má sì ṣe mu wáìnì lé àmupara èyí nínú èyí tí rúdurùdu wà ṣùgbọ́n ẹkún fún ẹ̀mí rántí wípé àwọn nǹkan ìní à ń sọ nípa ọgbọ́n ọlọ́run ẹni tí ó bá jẹ́ ọ̀mùtí tí ó ń kún fún ọtí wáìnì nígbà gbogbo ó jẹ́ aláìlọ́gbọ́n ẹ sì máa bá ara yín sọ̀rọ̀ nínú sáàmù nínú orin ìyìn àti orin ẹ̀mí ẹ máa kọrin kí ẹ sì máa kọrin dídùn lé ọkàn yín sí olúwa ẹ máa dúpẹ́ nígbà gbogbo fún gbogbo nínú ọlọ́run lọ́wọ́ ọlọ́run àní baba lé orúkọ jésù kristi olúwa wa ẹ máa tẹríba fún ara yín nínú ìbẹ̀rù ọlọ́run àwọn nǹkan wọ̀nyí ni ìṣe àwọn ọlọ́gbọ́n ọlọ́gbọ́n nípa ti ẹ̀mí wò ó nínú kólósè orí kẹta ẹsẹ̀ ìkẹrìndínlógún ẹ jẹ́ kí ọ̀rọ̀ ọlọ́run ọ̀rọ̀ kristi máa gbé inú yín lé ọ̀pọ̀lọpọ̀ nínú ọgbọ́n gbogbo kí ni ọgbọ́n yìí kí ni yóò ṣe ní ìgbésí ayé wa kí ẹ máa kọ́ kí ẹ sì máa gba ara yín níyànjú bí a bá ní ọgbọ́n ọlọ́run a ó máa kọ́ àwọn ẹni tí kò mọ ẹ̀kọ́ ọ̀rọ̀ ọlọ́run tó wa ṣé o ti mọ̀ nípa àtúnṣe ó kọ́ àwọn ẹlòmíràn bí o bá ní ọgbọ́n ọlọ́run ṣé o ti mọ̀ nípa ìgbàlà ó kọ́ àwọn ẹlòmíràn bí o bá ní ọgbọ́n ọlọ́run ṣé o ti mọ̀ nípa bí a ti wọṣọ gẹ́gẹ́ bí onígbàgbọ́ bí a ti sọ̀rọ̀ gẹ́gẹ́ bí onígbàgbọ́ ṣé o mọ̀ nípa bí a ti gbé ilé dúró lórí ọ̀rọ̀ ọlọ́run àwa obìnrin tí a ti lóye bí a ti ń tọ́jú ọkọ bí a ti ń tọ́jú ọmọ bí a bá ní ọgbọ́n ọlọ́run a ó kọ́ àwọn tí ó ṣẹ̀ṣẹ̀ ṣe ìgbéyàwó kí àwọn pàápàá kí ó ba lè mọ bí ilé ti tòrò àwa tí a jẹ́ ọkùnrin bí a bá ní ọgbọ́n ọlọ́run kí a sì ti gbéyàwó fún ọjọ́ pípẹ́ díẹ̀ a ó kọ àwọn tí wọ́n ṣẹ̀ṣẹ̀ gbéyàwó a ó máa gbà wọ́n ní ìyànjú èyí ni ọgbọ́n ọlọ́run ó ní a ó máa kọ ara wa a ó sì máa gba ara wa ní ìyànjú nínú sáàmù àti orin ìyìn àti orin ẹ̀mí ẹ máa fi oore ọ̀fẹ́ kọrin lé ọkàn yín.
ti Oluwa ari awon elomiran bi a ba wa ninu ile isin wo ka wo gbe abi a ba nkorin bi a ba ni ogbon Olorun a ma ko orin lati inu okan wa jade si Oluwa orin yin orin emi orin ti o ni itumo orin ti gbe ni duro orin ti mu ni tesiwaju ninu ona ihin rere yi ni a o ma ko ni a ba ri enikeni ti nkorin aye orin ti ke se orin emi orin ti ke gbe ni duro orin ti tun fa okan wa pada sinu aye ati jo ti fa okan pada sinu aye eyi ki se pelu ogbon Olorun sugbon ki oro Kristi ki o ma gbe inu yin le opolopo le ogbon gbogbo ki a ma ko ki e si ma gbara yin ni iyanju ninu Psalmu eyi ni orin Dafidi tabi ninu orin yin ati orin emi ati ki e ma fi ore ofe korin le okan yin si Oluwa iketa o wa ninu ese iketa din logun ipinu ti o wa leyin awon ise wa o ti o ye ki o je ipile fun awon gbogbo ti a nse o ni ohun kon ti eyin ba si nse le oro tabi ni ise e ma se gbogbo won ni oruko Jesu Oluwa e ma fi ope fun Olorun Baba nipasẹ re ohun kon ti eyin ba si nse ni ile tabi le ode laarin ebi tabi laarin awon ore ohunkohun ti eyin ba se nse laarin awon onigbagbo tabi laarin awon alaigbagbo ohunkohun ti eyin ba se nse ni ibe ise tabi ni inu ijo ohunkohun ti eyin ba se nse nigba ti a wa laarin awon alaigbagbo tabi nigba ti a wa laarin awon onigbagbo ohunkohun ti eyin ba se nse ibaje laarin ose tabi ni ojo isinmi ohunkohun ti eyin ba se nse e ma se gege bi fun ogo Olorun ati ki a ma se ni oruko Jesu Oluwa wa iyi ni ipinu ti o ye ki o wa ninu enikokan wa igbesi aye ti ko ni iru ipinu bayi o dabi eniyan ti ko ni opolo bi abari eniyan kan ti ko ni opolo ko ma akoko ati joko akoko ati dide akoko ati jeun akoko bi ati woso bi ati rin bi a se nkan pe bi omo luabi ko mo iru nkan be iru eni ti o n gbe igbesi aye re lai ni ipinu ki a ka ninu ese iketa din logun yi o dabi oko oju omi ti ko ni itoko tabi o dabi moto ayokele sugbon ti ko ni atuko o dabi ile ti ko ni ipile o dabi awon akeko sugbon ti ko si oluko o dabi awon omo ogun sugbon ti ko ni balogun o ye ki a mo we pe igbesi aye wa bi a ba fe de ibute rere o ye ki a mo we pe igbesi aye wa ni lati ni ipinu ipinu kan yi ni o si se pataki we pe ohunkohun ti eyin ba nse ni oro tabi ni ise ki a ma se gbogbo won ni oruko Jesu Kristi Oluwa wese iketalelogun ohunkohun ti eyin ba si nse e ma fi tokan tokan se gege bi fun Oluwa ki se fun eniyan ninu Korinti kini ori kewa Korinti kini ori kewa ese ikokanle logbon nitori na bi eyin ba nje tabi bi eyin ba mu tabi ohunkohun ti eyin ba nse ohunkohun ti eyin ba nse e ma se gbogbo won fun ogo Olorun eyi ni o ye ki o je ipinu enikokan wa we pe ohun gbogbo ti a nse ni oro ni ise ni irin ni bikibi ni akoko kakoko yala ni ibere odun tabi ni opin odun tabi ni arin odun ninu ijo tabi ni bikibi ti a ba ti ba ara wa ogo Olorun ni o ye ki o ma je ilepa wa ki se wi pe ki a ma fe tabi ki a ma gberaga tabi ki a ma gbe ara wa soke bi o ba je wi pe ohun ti a nse lati fe a nse lati gbe ara wa soke eyi ki se ife Olorun iru nkan be yo mu ese lowo ni waju Oluwa sugbon ohunkohun ti a nse ni ibikibi ni akoko kakoko ni igbakigba o ye ki a mo wi pe ohun gbogbo ti a nse wonyi won wa fun ogo Olorun nikan soso e je ki a dide duro ki a ba Olorun soro ati gbo oro Olorun loni ipinu wo lo mu se o fe ma to oro Olorun jo sinu okan re o fe ma ka nigba gbogbo o fe ma je gege be ni jeun o fe ma ri wi pe oro Olorun wa ninu okan re o si fun oni ogbon ki o je ki o ma rin ki o ma se gege bi eko oro Olorun
o se fun o ni igbala o bo lowo ese orin dede orin ni iwa mimo ki o ale ni ohun amuye ki mo ni lo si orun o si re pe ipinu yi lati ma wa lati ma gbe fun ogun olorun nikan soso ni o wa ni igbese aye re gbadura so fun olorun ki o ba le fun o ni ogbon ti o ye ore ofe ti o ye ki oro olorun ki o ba le je ajemonu fun o ki oro olorun ki o ba le ma so ni igba gbogbo so fun olorun bi o ti re pe o ti je alapara tele tele o ti je apara ati ma ka oro olorun ni igba gbogbo ati ma gbo oro olorun ni igba gbogbo mu ipinu loni wi pe gbogbo awon ija para won yi o mo ko ni igbese aye re ati lati sinsin lo o ri we pe o rin o se fun ogo olorun gege bi ikoni oro olorun ni kan soso

bí wa, a kì yóò bẹ̀rù òjìjí ikú. Bí kìnìún ẹ̀yà Júdà bí ó bá wà nítòsí wa, a kì yóò bẹ̀rù bí kìnìún láéláé nì bí ó tilẹ̀ ń ké. Nítorí bẹ́ẹ̀ kí ó yé wa wípé ẹ̀rù kò sí fún ọmọ Ọlọ́run. Kí a sá máa gbàdúrà, kí a máa gbàgbọ́, kí a máa gbẹ́kẹ̀lé Ọlọ́run. Ó dájú wípé yóò mú wa ṣẹ́gun. Ó ní ìwọ wà pẹ̀lú mi, ìfarahàn Ọlọ́run ó jẹ́ tiwa nígbà gbogbo. Níbikíbi tí a bá wà, bí a bá jẹ́ olóòótọ́, bí a bá jẹ́ ọmọ Ọlọ́run, bí a bá wà nínú òdodo Jésù Kristì, ó dájú wípé yóò wà pẹ̀lú wa. Nínú ẹsẹ̀ ìkarùn-ún, ìwọ́tẹ́ tábìlì oúnjẹ sílẹ̀ níwájú mi, lé ojú àwọn ọ̀tá mi. Ìwọ́ dá òróró sí mi lé orí, ago mi sì kún àkúnwọ́ sílẹ̀. Ìwọ́ tẹ́ tábìlì oúnjẹ níwájú mi, lé ojú àwọn ọ̀tá mi. Lé ojú àwọn ọ̀tá mi. Àwa tí a jẹ́ ènìyàn ẹlẹ́ran ara, bí a bá rí ọ̀tá tàbí bí a bá gbúròó wípé ọ̀tá ń bọ̀, ẹ̀rù a máa bà wá. Nítorí wípé a kò ní ìsinmi, a kò ní ìgbàgbọ́ nínú Jésù Kristì tí ó jẹ́ Olúwa Olùṣọ́ àgùntàn wa. Ṣùgbọ́n Dáfídì ń sọ fún wa wípé bí àwọn ọ̀tá tilẹ̀ wà, bí wọ́n tilẹ̀ pọ̀ ní iye tí a kò lè kà wọ́n tán, wípé Olúwa tẹ́ tábìlì oúnjẹ sílẹ̀ níwájú òun, níwájú àwọn ọ̀tá òun. Ìbéèrè tí o lè ní ní ọkàn rẹ ni wípé èéṣe tí Ọlọ́run kò pa gbogbo àwọn ọ̀tá wọ̀nyí rẹ, kí a ba lè gbádùn tábìlì tí Ọlọ́run tẹ́ sílẹ̀ níwájú wa. Ohun tí ó yẹ kí ó yé ọ ni wípé Ọlọ́run tí ó ti pa ààlà sí àárín orílẹ̀-èdè kan àti orílẹ̀-èdè mìíràn, Ọlọ́run tí ó ti pa ààlà sí àárín omi àti ilẹ̀, tí ó sọ fún omi wípé níhìn ni omi rẹ ni omi yóò dé, wípé kò gbọdọ̀ kọjá ibẹ̀. Ọlọ́run ti de àwọn ọ̀tá wa, ó ti dè wọ́n mọ́lẹ̀. Bí a tilẹ̀ ń rí wọn, wọn kò lè kọjá ààlà tàbí ààyè tí Ọlọ́run fún wọn. Nítorí bẹ́ẹ̀, bí ó bá tẹ tábìlì sílẹ̀ níwájú wa, ọ̀tá lè wà, ṣùgbọ́n èyí kò dí wa lọ́wọ́. Àwọn ẹlòmíràn a máa sá káàkiri, wọ́n máa sọ wípé àwọn kò lè wá sínú ìjọ dípà nínú ẹkùn yìí, àwọn fẹ́ lọ sí ìjọ dípà nínú ẹkùn mìíràn, nítorí pé ẹni tí àwọn ń rí lójú àlá, ó dàbí ẹni wípé kò fẹ́ kí àwọn kí ó ríire, kò fẹ́ kí ọdún yìí kí ó yabo fún wọn. Bí a bá jẹ ọmọ Ọlọ́run, èyí ò ṣe ohunkóhun. Bí ọ̀tá tilẹ̀ bá wa jókòó lórí àga kan náà, èyí ò ṣe ohunkóhun. Bí ọ̀tá, bí ó bá tilẹ̀ bá a péjọ nínú ilé ìsìn kan náà, ó ní ìwọ tẹ́ tábìlì oúnjẹ sílẹ̀ níwájú mi, lè ojú àwọn ọ̀tá mi. Ẹlòmíràn, wọ́n máa sọ wípé àwọn ò mọ̀ wípé bóyá àwọn fẹ́ dúró nínú ìjọ àbí àwọn fẹ́ wá ibòmíràn láti lọ máa jọ́sìn. Kí ló dé? Wọ́n máa sọ wípé àwọn láàlá ni, àwọn rí obìnrin kan tí ó nírùngbọ̀n. Bí wọ́n bá sì ti rí obìnrin tí ó nírùngbọ̀n, ó dájú wípé àjẹ́ ni irú ẹni bẹ́ẹ̀. Ìyẹn ò ṣe ohunkóhun. Bí ẹnikẹ́ni tilẹ̀ jẹ́ àjẹ́ tàbí ẹnikẹ́ni jẹ́ oṣó, bí ó tilẹ̀ wù kó gbé èṣù mi, kí ó sì máa búra múra mọ̀, bí ó wù kí ó máa pàdé wa lójú àlá lójoojúmọ́, ìbá nírùngbọ̀n, ìbá ní ohunkóhun ló lè ní, èyí ò ṣe ohunkóhun. Àwa tí a jẹ́ ti Ọlọ́run, a mọ̀ wípé ìwọ tẹ́ tábìlì oúnjẹ sílẹ̀ níwájú mi, lé ojú àwọn ọ̀tá mi. Ó dájú wípé ìrì Ọlọ́run yóò wà pẹ̀lú wa lójú àwọn ọ̀tá wa. A ó máa ní ìbùkún àtọ̀run wá lójú àwọn ọ̀tá wa. A ó máa ní àkúnwọ́ sílẹ̀ ìbùkún lójú àwọn ọ̀tá wa. Nítorí bẹ́ẹ̀, jẹ́ kí ọkàn rẹ kí ó balẹ̀, jẹ́ kí àlàáfíà kí ó wà ní ọkàn rẹ, nítorí wípé Ọlọ́run yóò máa dáàbò bò ọ́, Ọlọ́run yóò máa pèsè ní kókún fún ọ. Jẹ́ kí a wọ ẹsẹ̀ ìkẹfà ní tòótọ́. Ire àti àánú ni yóò máa tọ̀ mí lẹ́yìn lé ọjọ́ ayé mi gbogbo. Ire àti àánú yóò máa jẹ́ tiwa ní ọjọ́ọjọ́, ní ọ̀sọ̀ọ̀sẹ̀, ní oṣooṣù, títí ọdún yìí yóò fi yípo. Ore, ire àti àánú yóò máa tọ̀ wá lẹ́yìn lé ọjọ́ ayé wa gbogbo, àti wípé èmi ó máa gbé inú ilé Olúwa láéláé. Jésù ti lọ láti lọ pèsè ibùgbé sílẹ̀ fún wa. Ó ní ní ilé bàbá mi ọ̀pọ̀lọpọ̀ ibùgbé ló wà. Ìbá má ṣe bẹ́ẹ̀ mi, ìbá ti sọ fún yín. Èmi lọ láti lọ pèsè àyè sílẹ̀ fún yín. Ibùgbé ayérayé yóò jẹ́ tiwa. Wo àwọn àǹfààní, wo àwọn ìbùkún tí ó jẹ́ tiwa, nítorí wípé a mọ Ọlọ́run. Ǹjẹ́ kò yẹ fún wa láti dìde dúró, láti sọ fún Ọlọ́run wípé a fẹ́ mọ̀ ore, láti sọ fún Ọlọ́run wípé a dúpẹ́, láti sọ fún

Ọlọ́run wí pé àwa ló ṣe lólóríire, àwa ló ṣe lójú ẹ̀mí láti mọ Olúwa gẹ́gẹ́ bí olùṣọ́ àgùntàn wa. Dìde dúró kí o sọ fún Ọlọ́run bí o bá ti ní ìgbàlà Ọlọ́run, bí ẹ bá ti dárí ẹ̀ṣẹ̀ rẹ jìọ́, bí o bá jẹ́ ti Ọlọ́run ní tòótọ́. Dìde dúró kí o sọ fún Ọlọ́run wípé o dúpẹ́, wípé bàbá kú iṣẹ́. Àwọn nǹkan wọ̀nyí ni Ọlọ́run ti pèsè sílẹ̀ fún wa, àwa tí a jẹ́ àjògún ìgbàlà, àwa tí a jẹ́ ọmọ Ọlọ́run, àwa tí a ti fi ẹ̀jẹ̀ Jésù Kristi wẹ̀. Dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run wípé Olúwa ni olùṣọ́ àgùntàn rẹ, àti wípé àwọn ìbùkún wọ̀nyí, ìpèsè ní kíkún, ìsinmi fún ọkàn, ìtọ́ni Ọlọ́run àti ìtùnú nínú ọkàn wa, àti ìmúpadàbọ̀ sípò àti òdodo àti ìwà mímọ́ àti ìdáǹdè lọ́wọ́ ẹ̀rù, ìfarahàn Ọlọ́run, ẹ̀kúnrẹ́rẹ́ ìbùkún Ọlọ́run nípa ti ẹ̀mí àti nípa ti ara, oore àti àánú ńkọ́ àti ibùgbé ayérayé. Jẹ́ kí a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run wípé àwọn nǹkan wọ̀nyí ni ó ti pèsè sílẹ̀ fún wa, kí o sì pinnu wípé kò sí ohunkóhun tí ó mú ìgbàlà Jésù Kristì kúrò nínú ọkàn rẹ, kí o pinnu wípé kò sí ohunkóhun tí yóò fà ọ́ kúrò lọ́dọ̀ Ọlọ́run. Sọ fún Ọlọ́run wípé o fẹ́ jẹ́ tirẹ̀ títí láé. Gbàdúrà bí àìní tàbí ohunkóhun bá ní ìgbésí ayé rẹ nípa ti ẹ̀mí ni, o ní ìdánwò, o sì ń fẹ́ jẹ́ ẹni tí ó ṣẹ́gun, ẹni tí ó borí. Sọ fún Ọlọ́run, sọ fún Ọlọ́run yóò fún ọ lágbára, sọ fún Ọlọ́run yóò mú kí gbogbo ẹ̀rù rẹ kí ó kúrò, sọ fún Ọlọ́run yóò pèsè ní kíkún fún gbogbo àìní rẹ.

Jẹ́ kí a dìde dúró. Lónìí bí a ti gbọ́ ẹ̀rí tí àwọn ẹlòmíràn jẹ́ wípé Ọlọ́run dá wọn ní ìdè, ó gba ọkàn wọn là, ó pèsè fún wọn, ó mú wọn lára dá. Àwọn pàápàá bí a ti wá lónìí, ó yẹ kí a gbàgbọ́ wípé ní agbára Ọlọ́run kò sí ohun tó ṣòro láti ṣe. Ẹ jẹ́ kí a gbóhùn wá sókè láti gbàdúrà, láti sọ fún Ọlọ́run ẹ̀bẹ̀ yòówù kí a ní, kí a sọ fún Ọlọ́run kí ó lè gbọ́ tiwa, kí ó lè dá wa ní ìdè, kí ó sì lè ṣàánú fún wa.

Ni oruko Jesu Kristi Oluwa wa. Baba wa ti nbẹ le ọrun, a dúpẹ́ fún àwọn ẹ̀rí tí a ti gbọ́. A dúpẹ́ wípé agbára yín kì í bá tì. Wípé bí a bá sádi yín, ààbò, ìwòsàn, oore ọ̀fẹ́, ìgbàlà ń bẹ lọ́dọ̀ yín. A ń bẹ̀bẹ̀ wípé bí a ṣe wá ní àṣálẹ́ yìí, gbogbo onírúurú ẹ̀bẹ̀ tí a mú wá, wípé ẹ ó da àwọn ní orúkọ Jésù. À ń bẹ̀ yín wípé àwọn tí ilé ń létí ọ̀nà ń nà, wípé agbára àtòkè wá yóò wá sí ìgbésí ayé wọn, yóò sì lé gbogbo àwọn ẹ̀mí èṣùwọ̀n lọ ní orúkọ Jésù. Ibi tí ẹ̀ṣẹ́ wà, ẹ mú ìgbàlà wá. Ibi tí ó dàbí ẹni wípé rúkè rúdò wà, à ń bẹ̀ yín wípé àlàáfíà yóò jọba ní orúkọ Jésù. À ń bẹ̀bẹ̀ wípé ibi tí àìní wà, wípé ìpèsè yín ní kíkún láti òkè wá yóò wá sí ìgbésí ayé àwọn ènìyàn yìí ní orúkọ Jésù. Gbogbo ibi tí wọ́n ti ní wàhálà ní ìgbésí ayé wọn tàbí nínú ẹbí wọn, ẹ fọwọ́lé, ẹ ṣàánú fún wọn. Bí a sì ti wá sí iwájú yín láti gbọ́ ọ̀rọ̀ yín nísinsìnyí, ẹ jẹ́ kí ìmọ́lẹ̀ àtọ̀ràn wá kí ó hàn sí ọ̀nà yìí ní orúkọ Jésù. Ẹ mú kí ọ̀rọ̀ yín kí ó yé wa, kí a ba lè jẹ́ alábùkún fún. A dúpẹ́ pé ẹ ti gbọ́ ní orúkọ Jésù Kristì Olúwa wa. Ní Exodo orí kejìlá, láti ẹsẹ̀ kejìlá sí ẹsẹ̀ kẹtàlá, Exodo orí kejìlá láti ẹsẹ̀ kejìlá. Nítorí tí èmi ó la ilẹ̀ Egypti já lé òru náà, èmi ó sì kọ lu gbogbo àwọn àkọ́bí ní ilẹ̀ Egypti ti ènìyàn àti ti ẹran àti lára gbogbo òrìṣà Egypti. Lèmi ó ṣe ìdájọ́ ìmili Olúwa. Ẹ̀jẹ̀ náà ni yóò sì ṣe àmì fún yín lára ilé tí ẹ̀yìn gbé wà. Nígbà tí èmi bá rí ẹ̀jẹ̀ náà, èmi ó re yín kọjá. Ìyọnu náà kì yóò wá sórí yín láti run yín nígbà tí mo bá kọlu ilẹ̀ Íjíptì. Bí o bá rántí, ní ọ̀sẹ̀ tí ó kọjá, a sọ̀rọ̀ lórí ẹ̀jẹ̀ Kristi, ẹ̀jẹ̀ iyebíye. Lónìí mo fẹ́ bá ọ sọ̀rọ̀ nínú ọ̀rọ̀ Ọlọ́run nípa ìkókó ọ̀rọ̀ náà ni wípé nígbà tí mo bá rí ẹ̀jẹ̀ náà, bí o bá ṣe àfiyèsí dáradára ní ẹsẹ̀ ìkẹtàlá ni ó ń sọ fún wa wípé nígbà tí èmi bá rí ẹ̀jẹ̀ náà, èmi ó re yín kọjá, èmi ó re yín kọjá. Nítorí èdè yìí tí Ọlọ́run fún ara rẹ̀ pè fún àwọn ọmọ Ísíráẹlì ni a ṣe ń pe àjọ náà ní àjọ ìrékọjá Olúwa. Ìlànà pàtàkì tí a sì fẹ́ yẹ̀wò lónìí tí a ń pè ní àjọ ìrékọjá Olúwa, ó jẹ́ ohun tí ó ṣe iyebíye, ó jẹ́ ohun tí ó ní àǹfààní tàbí ìbùkún púpọ̀. Ṣùgbọ́n ìlànà tí a ń sọ nípa rẹ̀ yìí tí a paláṣẹ fún àwọn ọmọ Ísíráẹlì tí ó sì ní ìtumọ̀ púpọ̀, ó ní ọ̀pọ̀lọpọ̀ nínú wọn padànù àwọn èrè tí ó wà nínú rẹ̀. Bí ó tilẹ̀ jẹ́ wípé wọ́n tẹ̀síwájú láti máa pa á mọ́ lé ọdọọdún, síbẹ̀síbẹ̀ àwọn àǹfààní tí ó wà nínú rẹ̀ kò jẹ́ tiwọn. Nítorí wípé gbogbo nǹkan tí ó so mọ́ ọ̀rọ̀ tí Ọlọ́run sọ fún wọn kò yé wọn dáradára. Bí wọ́n tilẹ̀ ń tẹ̀síwájú láti máa pa á mọ́, síbẹ̀síbẹ̀ àwọn ìbùkún wọ̀nyí wọ́n fò wọ́n kọjá. Ẹ jẹ́ kí a wo nínú ọ̀rọ̀ Ọlọ́run, kí a wò pé lé ọdọọdún lé àwọn ọmọ Ísíráẹlì ni wọ́n rántí ìlànà yìí tí a fún wọn, ṣùgbọ́n àǹfààní rẹ̀ kò jẹ́ tiwọn. Nínú Deuteronomy orí 16 láti ẹsẹ̀ ìkíní, Deuteronomy orí 16 láti ẹsẹ̀ ìkíní, ìwọ máa kíyèsí oṣù Abibu, kí o sì máa pa àjọ ìrékọjá mọ́ sí Olúwa Ọlọ́run rẹ. Nítorí pé lé oṣù Abibu lé Olúwa Ọlọ́run rẹ mú ọ láti ilẹ̀ Íjíptì jáde lé òru. Èyí ni àṣẹ tí a pa fún wọn. Ṣùgbọ́n ohun tó jẹ́ kí a pa àṣẹ yìí fún wọn ni pé kí ìbùkún tí ó wà ní irú àjọ ìrékọjá bẹ́ẹ̀ kí ó lè jẹ́ tiwọn.
awon won yi ti oye ko ye dara dara won be si ni pa mo sugbon ibukun ti o ye ki o je ti won ko je ti won ohun ta se nso eleyi ni wo pe ki awon anfani won yi ki won ki o ma ba re wa koja bi o ba wo chronica keji chronica keji ori ogbon lati ese iketa dilogun nitori opolopo le o wa ninu ijo eniyan na ti ko ya ara won simimo nitori na ni awon mo lefi se ntoju ati pa eran ire koja fun lukuluku eni ti o se alaimo lati ya simimo si olowa opolopo eniyan ani opolopo ninu Ephraim ati Manase Isakari ati Sebuloni ko sa we ara won mo sibe won je ire koja na ki se gege bi ati ko eje ki o ye wa wi pe bi awon mo Israeli won yi bi won ti le npa ajo ire koja mo awon ibukun ti o ye ki o je ti won ko je ti won nitori wi pe won pa mo ki se gege bi ati ko ninu iwe Marko eni ninu majemu titun ori kerinla ese ikini si ikeji Marko ori kerinla ese ikini si ikeji o so wi pe leyin ojo meji ni ajo ire koja ati ti aiwukara ati awon olori alofa ati awon akowe nwa ona bi won ibati fi etan mu ki won ki o se pa sugbon won wi pe ki se le ojo ajo ki ariwo ki o ma ba wa ninu awon eniyan titi igba ti Jesu Kristi pe wa se aye yi ni awon omo Israeli ni won se npa ajo ire koja mo sugbon etan tabi agabagebe tabi iwa buburu ti o po ni o kun owo won eyi ni o je ki anfani ti o po yanturo ti iba de ba won ki o po won koja ohun ti a fi so yi ni wipe ki o ma se si enikeni ninu wa ti yo wa sihin lasan adura mi ni wipe gege bi o ti n gbo oro yi iye ti o wa ninu oro na yo je ti re iwosan ati ibukun ti o wa ninu oro na yo je ti re ati ri wipe awon omo Israeli won yi bi o ti le je wipe a se ilana fun won eyi ti iba fun won ni anfani ati ibukun awon nkan won yi ko je ti won nitori wipe won ko fiye si awon afiye si ti o po ti o ye ki o je ti won nitori be bi a se nsoro Olorun yi je ki o ye wipe opolopo ti won wa sihin ni won ma padanu ore ofe ati ibukun ti o ye ki o je ti won nitori wipe won ki peti sile lati gbo ati lati mo ohun ti Olorun beere lowo won nisinsin je ki a pada lo si Exodus ori kejila lati ese ikini Exodus ori kejila lati ese ikini Oluwa si so fun Mose ati Aaroni ni ile Egypt pe ki n to tesiwaju je ki n so eleyi fun o wi pe nigba ko gba ti o ba ri ninu oro Olorun wi pe Oluwa si so pe yala o n ba Mose soro tabi o n ba Aaroni soro tabi Elijah tabi Elisha ni o n ba soro tabi Dafidi tabi Danieli tabi enikeni bi o ba ti n ri wi pe Oluwa si so pe lese kese le o ye ki o san sokoto re tabi ki o sun araki nitori pe oro ti Olorun ba so yo se ye biye fun wa bi abakogbon ti a se tele ohun ti o n so nihin ni a ri wi pe eyi ki se oro Mose tabi oro ti Aaroni tabi oro lati enu enikeni o n so wi pe eyi ni oro Oluwa si Mose si Aaroni si awon omo Israeli ati si Oloni pelu ni akoko yi won wa ninu ile Egypt eyi ni a fi so wi pe Oluwa si so fun Mose ati Aaroni ni ile Egypt pe kini itumo yi jasi nigba ti a so wi pe won wa ni ile Egypt e so wi pe won wa ninu isinru won wa ninu iponju
lásìkò tí wọ́n wà nínú ìpọ́njú ni olúwa ń bá mose sọ̀rọ̀ wípé kí wọn kí ó lọ bá àwọn ọmọ israeli láti bá wọn sọ̀rọ̀ láti jẹ́ kí wọn kí ó mọ ọ̀nà tí wọ́n lè kúrò nínú ìṣèrú ohun tó máa ń ṣe wá láàánú ni wípé àwọn ẹlòmíràn nígbà tí wọ́n bá wà ní ilẹ̀ egypt nínú ìpọ́njú nínú wàyà ẹ̀jà ńlá pẹ̀lú èṣù àti àwọn ọmọ ogun rẹ̀ bí a bá ń sọ̀rọ̀ olúwa fún wọn bí a bá ń jẹ́ kí ó tó wọn létí ohun tí yóò gbà wọ́n là kúrò nínú ipò òṣì tàbí inú ìpọ́njú tí wọ́n wà wọ́n a máa sọ wípé àwọn kò ráyè láti gbọ́ ọ̀rọ̀ ọlọ́run nítorí wípé ìpọ́njú wà lára wọn tàbí ní ìdílé wọn rántí wípé nígbà tí àwọn wọ̀nyí wà ní ilẹ̀ egypt nínú ìpọ́njú ńlá ni ọlọ́run sọ fún mose àti aaroni láti lọ sọ fún wọn ọ̀rọ̀ ìgbàlà ọ̀rọ̀ tí yóò mú wọn kúrò ní ilẹ̀ egypt jẹ́ kí ó ti yọ wípé bí a bá ń sọ nípa ilẹ̀ egypt ó jẹ́ ilẹ̀ tí ó kún fún ìbọ̀rìṣà ní ìgbésí ayé tí wọ́n wà yìí tí wọ́n sì wà nínú ìsìnrú àti ìpọ́njú àti nínú àyíká wọn tí wọ́n ní àwọn abọ̀rìṣà nígbà náà ni olúwa bá wọn sọ̀rọ̀ ó rán mose àti aaroni sí wọn ó ṣeé ṣe wípé ìdílé tí ó ti jáde àwọn tí ó wà ní àyíká rẹ ó ṣeé ṣe wípé kí wọn kí ó jẹ́ abọ̀rìṣà ní ìgbà tí o sì wà ní irú ipò bẹ́ẹ̀ ni ọlọ́run ránṣẹ́ sí ọ wípé kí o gbọ́ ọ̀rọ̀ ìdáǹdè ọ̀rọ̀ ìgbàlà ọ̀rọ̀ tí ń túni sílẹ̀ ọ̀rọ̀ tí ń ṣàánú fúnni ọ̀rọ̀ tí ń wóni sàn olúwa sì sọ fún mose àti aaroni ní ilẹ̀ egypt ó ṣeé ṣe wípé ìwọ náà pàápàá wà ní ilẹ̀ egypt ó jẹ́ bí ẹrú fún èṣù fún àwọn ẹmẹ̀wà tàbí àwọn ọmọ ogun rẹ̀ tàbí àìsàn ni ó fi ilé rẹ̀ ṣe ibùjókòó tàbí ó ṣeé ṣe kí ó jẹ́ wípé àwọn alálòpọ̀ àyídà ilẹ̀ egypt ni ó ń kó tì ọ́ ní ipò yìí kan náà ni àwọn ọmọ israeli wà tí olúwa fi ránṣẹ́ sí wọn bí o bá wà nínú ìpọ́njú tàbí àwọn alálòpọ̀ àyídà àwọn ẹlẹ́bọ lóògùn ayé yìí ni ó yí ọ ká ni wọ́n rọgbà yí ọ ká tí wọn kò jẹ́ kí ayé rẹ kí ó ní ojútùú ohun tí a ń sọ fún ọ ni wípé nígbà tí o bá tẹ́tí sílẹ̀ gbọ́ ọ̀rọ̀ ọlọ́run ìdáǹdè yóò dé bá ọ ìgbàlà yóò dé bá ọ yóò sì tú ọ sílẹ̀ kúrò nínú ìdè tí ó wà olúwa sì sọ fún mose àti aaroni ní ilẹ̀ egypt pé jẹ́ kí a béèrè lọ́wọ́ ara wa bí àwọn mose àti aaroni bí wọ́n bá sọ wípé wọn kò ráyè fún ọ̀rọ̀ ọlọ́run kí ni ìbàjẹ́ ìní wọn kí ni ìbàjẹ́ ìní àwọn ọmọ israeli ní àkókò yìí ohun tí a máa ń rí ni wípé àwọn púpọ̀ tí wọ́n wà ní àìríjẹ àìrímu àìnítọ́jú àìnílé tán máa gbé wọ́n máa ń sọ fún wa wípé àwọn kò ráyè nísinsìnyí fún ọ̀rọ̀ ọlọ́run àwọn kò ráyè nísinsìnyí fún ìsìn ọlọ́run àwọn kò ráyè nísinsìnyí fún àdúrà rántí wípé bí àwọn wọ̀nyí bá sọ wípé àwọn kò ráyè nípa àdúrà gbígbà nípa ọ̀rọ̀ ọlọ́run gbígbọ́ nípa àti sin ọlọ́run wọn ìbá wà nínú òṣì àti ìpọ́njú wọn síbẹ̀ ṣùgbọ́n ọpẹ́ ni fún ọlọ́run wípé bí ọlọ́run ti ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni mo sì ń gbọ́ bí ọlọ́run ti ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni aaroni ń gbọ́ mo ń bẹ̀bẹ̀ lọ́wọ́ lọ́dọ̀ ọlọ́run wípé ohunkóhun tí ó di wá létí ohunkóhun tí kò ní jẹ́ kí a gbọ́ ọ̀rọ̀ ọlọ́run ní àgbọ́yé kí ọlọ́run kí ó bá wa mú o kúrò ní orúkọ jésù ní ẹsẹ̀ ìkejì oṣù yìí ni yóò jẹ́ àkọ́kà oṣù fún yín òun ni yóò sì ṣe ìkíní oṣù ọdún fún yín àwọn yìí ti wà ní ilẹ̀ egypt láti ìran dé ìran fún ọdún púpọ̀ ó dàbí ẹni wípé gbogbo ọdún tí wọ́n ti lò ní ilẹ̀ egypt kò ṣe àǹfààní kankan fún wọn ó dàbí ẹni wípé nínú ìsìnrú wọn nínú ìyà tàbí ìpọ́njú wọn nínú àwọn ẹ̀dùn tí wọ́n ti là kọjá ó dàbí ẹni wípé wọ́n ti fi gbogbo àkókò ṣòfò pátápátá bẹ́ẹ̀ ni ìgbésí ayé ẹlẹ́ṣẹ̀ rí nítorí pé láìmọ̀ jésù ò ní ìyè láìmọ̀ jésù ó dàbí ẹni wípé o wà nínú ayé o ń fi àkókò ṣòfò ní àkókò yìí tí ọlọ́run fẹ́ ṣe ìlànà ìgbàlà wọn ìlànà ìdásílẹ̀ àti ìdáǹdè wọn ni ọlọ́run sọ fún ọ wípé ní oṣù yìí gan-an tí a ó dá wọn sílẹ̀ tí a ó gbà wọ́n là ni yóò jẹ́ àkọ́kà oṣù fún wọn àti ní oṣù yìí ni yóò jẹ́ oṣù ìkíní fún wọn
ni ojo ti o ba ba Jesu pade ni ojo na ni iye aini pekun igbesi aye to to igbesi aye rere igbesi aye to sanfani yo de ba igbesi aye re ni akoko na ni olorun ran Mose ati Aaron si awon omo Israeli eyi ni ilana ti o fi le won lowo lati ese ikerin bi awon ara ile na ba si kereju iwon odo agutan na lo ki ohun ati aladugbo re ki o somo ti o somo eti ile re ki o mu gege bi iye awon okan na olukuluku ni iwon ije re ni ki esiro odo agutan na ailaboko ni ki odo agutan yin ki o je ako olodun kan eyin o mu ninu agutan tabi ninu ewore eyin o fi pamo titi di ijo kerila osu na gbogbo agbajo ijo Israeli ni yo se pa li asale won o mu ninu eje na won o se fito ara opo iha mejeji ati sara aterigba ile won ni ninu eyi ti won o je won o si je eran na ti a fi na sun le oru na ati akara ewo ewebe kikoro ni ki ni won o fi je eyi ni ilana ti a fun awon omo Israeli ti a n pe ni ajo ire koja ohun ti a so fun ni wipe idajo nbo lori awon elese ti o wa ni ile Egypt ki idajo yi ki o le re won koja ki awon iponju lawon yi ki o le re awon omo Israeli koja oni a so fun wi pe o ye ki won ki o mu odo agutan kan jade odo agutan yi lati je alaile ri oni lati je eyi ti o mo oni lati je eyi ti o se iteogba ni waju Oluwa a se so fun wi pe won o pa odo agutan na pe bi a ba ti pa a o gba eje re sinu awo koto leyin igba na le o fi ewe hisopo a o te bo inu eje na a o si fi won aterigba ile won ati opo mejeji ti o wa ni enu ona ile won ni won yi ni bi won ba se be eyi o je ki o mu oda won loju wipe bi apanirun ba tin la ile Egypt koja wipe apanirun yi koni de odo won wo ese ikokanlelogun titi de iketalelogun oni nigba na ni Mose pe gbogbo awon agba Israeli o si we fun won pe e jade lo yin mo odo agutan fun ara yin gege bi idile yin ki e se pa ire koja na eyin o si mu idi ewe hisopo e o tebo eje ti o wa ninu awo koto e o fi eje na ti o wa ninu awo koto kun ara aterigba ati opo iha mejeji enikeni ninu yin ko si gbodo jade lati enu ona ile re titi yo fi di owuro nitori ti Oluwa yo koja lati kolu awon ara Egypt nigbati o ba si ri eje lara aterigba ati lara opo iha mejeji Oluwa yo si re koja enu ona na ki yo si je ki apanirun ki o wole yin wa lati kolu yin eyi ni ileri ti a fun won wipe nigbati apanirun ba ri eje na ki o je ki o le wole lati pa won run lati da won lejo ki o je ki o le wole lati se won lose bayi ni awon omo Israeli se eyi ni o fun won ni igbala kikun ti o si je ki won ki o bo lowo apanirun ti o la ile Egypt koja omo Israeli ati opo awon elesin loni ni o n padanu ibukun Olorun nitori pe won ko se afiyesi gbogbo ohun ti Olorun pa lase fun won ki ibukun won yi ki o le je ti won e je ki a wo ni finifini awon ohun mefa ti a le ri keko ninu re awon afiyesi ti a ko gbodo gboju foda ikini ni wipe a o pa odo agutan
eyi ni o je fun igbala won ranti wi pe bi odo agutan ti le je alai laba won alai le ri bi akoba pa odo agutan na apanirun yo wole to won lo bi ki ba se nitori iku odo agutan na awon won yi iba ku pata pata sinu awon isiro ati iponju ti won wa ni ile Egypt wo ni Exodus le kan si Exodus ori kejila lati ese ikefa eyin o se fi pamo titi di ijo kerinla osu na gbogbo agbajo ijo ni yo se pa li asale ranti wi pe ni pipa odo agutan na ni yo mu ese won kuro ni yo mu asedede ati iponju won kuro eyi ni an toka si Jesu wi pe odo agutan na ti o je olugbala fun wa ti o je eni ti o da wa sile kuro ninu iponju oni Jesu Christi oluwa wa wo lati Johanu ori kini ese ikokandinlogbon ni ijo keji Johanu ri Jesu nbo wa sodo re o wi pe wo odo agutan olorun eni ti o ko ese aye lo awon miran ma nso fun wi pe won gba Jesu gbo gege bi olukoni nla sugbon ranti ki se ikoni re nikan soso le o fun ni igbala bi ki se wi pe iko re fun wa lori agbelebo awon miran ma nso wi pe won gba Jesu gege bi woli nla sugbon ki se iriran tabi isotele tabi iwasu ti Jesu Kristi se gege bi woli ni o fun wa ni igbala bi ki se nipa iku re ni ori igi agbelebo ti pe lasiko aye awon omo Israeli bi ki ba se wi pe apa odo agutan na won ki ba le ni igbala tabi idasile lowo apanirun ti o la ile Egypt koja wo ni Korinti kini ori karun ese ikeje oni nitori na emu iwo kara ti jo kuro ninu yin ki eyin ki o le je iyefun titun gege bi eyin ti je aiwo kara nitori ati fi ire koja wa ani Kristi robo fun wa je ki o ye wi pe Jesu Kristi ni odo agutan yin toka si ati iku re fun wa ni ori igi agbelebo eje re ti atasile oun lo gba wa lowo ese to gba wa ninu aisan to gba lowo iponju to gba lowo inu ni bini lati odo esu to gba lowo wahala ti abakosi to si gba lowo idajo ayeraye ti nbo lori awon elese afiyesi keji ti o ye ki ani ni wipe odo agutan yin ni lati wa ni alai laboko odo agutan ti a nso nipa re yi ni lati wa lai ni aiboko kankan rara to pada si Exodus ori kejila ese ikarun Exodus ori kejila ese ikarun oni ailaboko ni ki odo agutan yin ki o je ako olodun kan eyin o mu ninu agutan tabi ninu ewore ohun ti Olorun be lowo omo Israeli ni wepe bi won ba fe ni igbala kuro ninu iponju ti o wa ni ile Egypt won ni lati mu odo agutan ti ko laboko rara eyi n toka si Jesu Kristi nitori pe Jesu Kristi ni eni na ti o wa ni ailaboko kankan bi o ba wo igbese aye Kristi lati ibere de opin o ri wipe ko si ese kankan ni igbese aye re o ni odo agutan ti o ko fun wa odo agutan ti ko laboko eyi ni Hebrew n toka si ni ori keje Hebrew ori keje lati ese ikerindinlogbon nitori pe iru olori alofa be li o ye wa mimo ailegan aileri ti a ya si oto kuro ninu elese ti a si gbega ju awon orun lo eyi ni eje Jesu Kristi sese yebiye fun wa eyi ni o fi je wipe
ẹjẹ iye bí iye yìí ni a fi ń gbà wàhálà kúrò lọ́wọ́ ìdájọ́ ọlọ́run nínú Pétérù kíní orí kíní ẹsẹ̀ ìkọkàndínlógún Pétérù kíní orí kíní ẹsẹ̀ ìkọkàndínlógún kò ṣe pé bí kò ṣe ẹ̀jẹ̀ iyebíye bí ti ọ̀dọ́ àgùntàn tí kò lí àbòkù tí kò sì lí àbàwọ́n àní ẹ̀jẹ̀ Kristi. Àwọn ẹlòmíràn máa ń gbẹ́kẹ̀lé àwọn olùdásílẹ̀ ilé ìsìn wọn rántí wípé gbogbo ẹni tí a bí láti inú obìnrin ẹlẹ́ṣẹ̀ ni. Nítorí bẹ́ẹ̀ kò sí olùdásílẹ̀ ẹ̀sìn olùdásílẹ̀ ìjọ tàbí olùdásílẹ̀ tàbí ẹnikẹ́ni níbikíbi tí ó wà ní àìlábàwọ́n àìléèrí àìlẹ́gàn. Nítorí bẹ́ẹ̀ ni ó fi jẹ́ wípé Jésù Kristi nìkan ṣoṣo ó ní ọ̀dọ́ àgùntàn aláìlábòkù ẹni tí ó lè kó ẹ̀ṣẹ̀ wa lọ. Sì rántí wípé nígbà tí a kan Jésù Kristi mọ́ àgbélébùú a ṣe èyí ní àkókò ìrékọjá lásìkò àwọn ọmọ Ísíráẹlì. Rántí ní ẹ̀kẹta wípé àfiyèsí kẹta tí ó yẹ kí a ní wo Exodus orí kejìlá ẹsẹ̀ ìkẹrìndínláàádọ́ta. Exodus orí kejìlá ẹsẹ̀ ìkẹrìndínláàádọ́ta ní ilé kan lè ó jẹ́ ìwọ kò gbọdọ̀ mú nínú ẹran ara rẹ̀ jáde sóde kúrò nínú ilé náà bẹ́ẹ̀ ni ẹ̀yin kò gbọdọ̀ fọ́ ọ̀kan nínú egungun rẹ̀ ẹ̀yin kò gbọdọ̀ fọ́ ọ̀kan nínú egungun rẹ̀. Ta ni èyí ń tọ́ka sí? Nítorí pé a ń kẹ́kọ̀ọ́ nípa ọ̀dọ́ àgùntàn tí a pa ní àsìkò ìgbésí ayé àwọn ọmọ Ísíráẹlì nípa ẹsẹ̀ yìí tó jẹ́ pé wọ́n ní ìgbàlà wọ́n ní ìdáǹdè a sì gbà wọ́n kúrò nínú ìpọ́njú ńlá tí ó wà ní ilẹ̀ àwọn ará Íjíbítì ní àkókò náà. A sọ wípé ọ̀dọ́ àgùntàn yìí tí a fi robọ fún wọn wọn kò gbọdọ̀ fọ́ egungun rẹ̀. Ta ni èyí ń tọ́ka sí? Yẹ kí a wo Yohánù orí ìkọkàndínlógún ẹsẹ̀ kẹtàlélọ́gbọ̀n. Ṣùgbọ́n nígbà tí wọ́n dé ọ̀dọ̀ Jésù wọ́n tí wọ́n sì rí i pé ó ti kú ná wọn kò ṣẹ́ egungun itan rẹ̀. Kí ni ìtumọ̀ èyí? Ẹsẹ̀ ìkẹrìndínlógójì. Nǹkan wọ̀nyí sì ṣe kí ìwé mímọ́ kí ó lè ṣẹ tí ó wípé a kì yóò fọ́ egungun rẹ̀. Èyí ni ó jẹ́ kí ó dá wa lójú wípé Jésù Kristi ni ọ̀dọ́ àgùntàn náà. Nítorí wípé àwọn àfiyèsí púpọ̀ tí ó wà nínú Májẹ̀mú láéláé àwọn wọ̀nyí ni a rí nínú Májẹ̀mú titun tí ó ń tọ́ka sí Jésù Kristi ẹni tí ó kú fún wa láti yọ wá kúrò nínú Íjíbítì láti yọ wá kúrò nínú ìpọ́njú láti yọ wá kúrò nínú ayé láti mú wa kúrò nínú òkùnkùn tàbí àwọn nǹkan tí ó wà nínú ayé. Àfiyèsí kẹrin ẹ̀jẹ̀ tí a ta sílẹ̀ yìí kò tó bí kì í bá ṣe wípé a fi ìgbàgbọ́ wọ́n ẹ̀jẹ̀ náà sí àtẹrígbà àti òpó ilé náà. Mo sọ fún ọ ní ìṣáájú wípé a ní láti pa ọ̀dọ́ àgùntàn náà ṣùgbọ́n èyí kò tó. Ìkejì ó pé ọ̀dọ́ àgùntàn náà láti jẹ́ aláìlábòkù aláìléèrí aláìlẹ́gàn èyí kò tó. Ìkẹta wípé a kò fọ́ egungun rẹ̀ ṣùgbọ́n ní ìtẹ̀síwájú ni a ń sọ fún wa wípé bí ẹ̀jẹ̀ yìí bá wà nínú àwo kòtò bí a kò bá fi ẹ̀jẹ̀ náà sí àtẹrígbà ilé wọn bí a kò bá fi ẹ̀jẹ̀ náà sí àwọn òpó ilé wọn síbẹ̀síbẹ̀ bí ó tilẹ̀ jẹ́ wípé a ti pa ọ̀dọ́ àgùntàn náà bí ó tilẹ̀ jẹ́ pé a ti gba ẹ̀jẹ̀ rẹ̀ sí ibìkan bí ó tilẹ̀ jẹ́ wípé a ti ṣe àwọn nǹkan wọ̀nyí gẹ́gẹ́ bí ìlànà ọ̀rọ̀ Ọlọ́run bí a kò bá lo ẹ̀jẹ̀ yìí gẹ́gẹ́ bí Ọlọ́run ti pa á láṣẹ síbẹ̀síbẹ̀ àwọn ènìyàn wọ̀nyí ìbá ṣe ìgbé pátápátá. Wo Exodus orí kejìlá Exodus orí kejìlá láti ẹsẹ̀ ìkejìlélógún. Ẹ̀yin ó sì mú ìdì ewé hisopo ẹ ó sì fi bọ ẹ̀jẹ̀ tí ó wà nínú àwo kòtò ẹ ó sì fi ẹ̀jẹ̀ náà tí ó wà nínú àwo kòtò kún ara àtẹrígbà
ati opo iha mejeji enikeni ninu yin ko gbodo jade lati enu ona ile re titi yo fi di oworo nitori ti oluwa yo koja lati kolu awon ara ichiti nigba ti o ba si ri eje na lara aterigba ti lara opo iha mejeji oluwa yo si re koja enu ona na ki o si je ki apanirun ki o wole yin ki o wole yin wa lati kolu yin ohun ti a so ni wi pe ni toto ni Jesu Kristi ti ku ni toto ni o ti ta eje re sile sugbon o ku sowo re lati fi igbagbo ro mo Jesu ati lati fi igbagbo we ninu eje Jesu ki ami eje Jesu ki o le wa li okan re tabi li ara re ni Heberu ori kokanla Heberu ori kokanla ese ikeji din logbon ni a so wi pe nipa igbagbo le o da ase irekoja sile ati ibo won eje ki eni tin pa awon akobi omo ki o ma ba fi owo kan won nipa igbagbo le adan kan won yi sile nipa igbagbo le a fi awon eje won yi kun aterigba ile ati opo mejeji ti o wa li enu ona nipa igbagbo ni won duro ninu ile nibi ti ami eje na wa nipa igbagbo ni won gbe gbogbo awon isise won yi ki olupanirun ki o ma ba wole to won lo eyi si ja si fun wa wi pe awa paapa ni won gba ti a ti mo wi pe ati pa Jesu Kristi ati ta eje re sile o je ojuse wa lati ni igbagbo ninu eje na nitori nipa igbagbo yi ninu eje Jesu Kristi le a le fi ni igbala tabi idande tabi ipamo tabi iwosan je ki o yi o wi pe bi ki ba se wi pe o gbadura o je wa awon esere fun Olorun o si so fun Olorun wi pe o se Olaanu wi pe o ti je elese ti o boruju o si so fun Olorun wi pe o gbagbo ninu eje Jesu Kristi ti atasile fun o bi ki ba se wi pe o se be apanirun yo wo ile re bi ki ba se wi pe o gbagbo ninu eje Jesu Kristi idajo aye raye yo to wa pelu sugbon bi o tin so fun Olorun wi pe o gbagbo ninu eje Jesu Kristi ti atasile fun o logan ni eje yi o we okan re mo ti a o mu ese re kuro ti igbagbo yi yo so di eniyan oto eni ti o ni igbala Olorun ninu lokan ni ile re ikarun jije eran odo agutan na akoko ko si fun wa lati ka opolopo ibi ti o ye ki aka sugbon ranti wi pe aso fun won wi pe won ni lati je eran ara odo agutan na wo exodu ori kejila exodu ori kejila ni ese ikejo won o si je eran na ti a fi ina sun le oru na ati akara aiwo ewebe kikoro ni ki won ki o fi je kini itumo eyi wi pe won o je odo agutan na ranti pe odo agutan ja si Jesu Kristi o n toka si Jesu Kristi fun wa ki wa ni itumo wi pe won ni lati je odo agutan na wo Johanu ori kini lati ese ikini le atete ko se le oro wa oro si wa pelu Olorun Olorun si le oro na ese ikerinla oro na le o di ara o si n ba wa gbe awa si n wo ogo re ogo bi ti omo bibi kan soso ati lodo lati odo baba wa o kun fun ore ofe ati otito itumo wi pe ki a je odo agutan na ni wi pe oro ti o so fun wa awon alaye ti o se ni kikun fun wa wi pe ki a gba awon oro wonyi sokan nitori pe o so ni ori kefa Johanu ese ketaleni ogota ori kefa ti Johanu ese ketaleni ogota emi ni nso ni di aye ara ko ni ere kan oro won ni ti mo so fun yin emi ni
iye si ni oro olorun ti an so fun wa lati enu jesu christi oro olorun ti o ranse si wa onu ye ki agba si okan wa eyi ni o n toka si wi pe bi ati wa labe ami eje jesu christi nipa igbagbo be ni an lati fi odiwon aye wa si oro olorun be ni an lati fi oro olorun se odiwon igbesi aye wa o n so fun wa wi pe oro na ti emi n so fun yin iye ni o ni emi si ni pelu ikefa ni wo pe won ni lati je akara aiwo pelu re gbogbo yi ni ati ka fun wa ni exodo ori kejela a si ti ka fun wa ninu korinti kini ori karun korinti kini ori karun lati ese ikeje si ikejo lati je akara aiwo korinti kini ori karun lati ese ikeje nitori na e mu iwokara atijo kuro ninu yin ki eyin ki o le je iyefun titun gege bi eyin ti je aiwokara nitori ti ati fi irekoja wa ani kristi robo fun wa nitori na e je ki a se ajo na ki se pelu iwokara atijo be ni ki se pelu iwokara aran kan ati iwa buburu bi ko se pelu aiwokara ododo ati otito opolopo ni won ma nlo si lesin ti won ma so wi pe won gbagbo ninu eje jesu sugbon iwa buburu e ti an pe ni iwokara atijo o wa ni igbese aye won aran kan tabi ki a ma huwa ti ko ba bibeli ti ko ba ro olorun mo eyi si wa ni igbese aye won sugbon an so fun wi pe bi a ba fe je anfani ti a si fe ni ibukun ti o wa ninu irekoja ti a n ko nipa re loni wi pe ani lati je eni ti o ko ese sile wi pe aiwokara aran kan iwa boboro agbere panshaga ole opopo oju kokoro awon nkan wonyi ko gbodo si ni igbesi aye wa bi a ba ti se awon afiyesi wonyi ki wa ni awon anfani ati ibukun ti o wa lori wa bi a ba wa labe eje odo agutan ni kiakia je ki a wo exodo ori kejila lekan si lati ese iketala oni eje na ni yo se ami fun yin lara ile ti eyin gbe wa nigbati emi ba si ri eje na nigbati emi ba si ri eje na ko so wi pe nigbati emi ba ri ise ododo ara eni oni nigbati emi ba si ri eje na ko so wi pe nigbati mo ba ri ise anu ti o nse fun awon alagbe oni nigbati mo ba ri eje na ko so ti omi adura tabi abela oni nigbati mo ba ri eje na ko so nipa aso funfun nigbati mo ba ri eje na ko so nipa ki a je elese lasan oni nigbati mo ba ri wi pe oni igbagbo ninu eje jesu christi ti ata sile nigbati emi ba si ri eje na emi o re yin koja iyonu tabi iponju tabi idamu ti o wa lori awon ti o wa ninu aye iyonu na ki yo si wa sori yin lati run yin nigbati mo ba kolu ile Egypti eni ti ko ba si labe abo eje jesu o dabi eni ti o n gbe ile kan ile ti ko ni ilekun ile ti ko ni ferese ile ti ko ni orule kini a ti mo iru eni be si iru eni be yo wa ninu ewu popo ikini ewu ole nitori wepe ko si ilekun ko si ferese nitori be yo rorun fun ole lati wole o je mo wepe bi o ba si labe eje jesu christi ole tabi apanirun ni e ti a pe ni satani yo le wole yo si le ma se gudugudu meje ni igbesi aye re yo ma da o laamu yo ma pon oloju nitori pe o ko si labe orule tabi labe abo ti o wa ninu eje jesu christi o je bi eni ti n gbe ile ti ko ni ilekun ti ko ni ferese tabi ti ko ni orule iru eni be ti o n gbe iru ile be awon eranko buburu gege bi ejo won le wole won si le se olose iru eni ti ko si ni abe abo ti o wa ninu eje jesu christi
ejo lailai ni iyi ni esho yo ma wole ni igba gbogbo pelu awon emi esho yo ma wole bi abari eni ti o ngbe ile ti ko ni orule eye yo ma fi ibe se bogbe awon aparo tabi awon eye miran yo ma yagbe si iru ile be bi o ba wo ayika re opolopo ni o wa ti won gbe ile ti ko ni abo ile ti ko ni orule ile ti ko ni perese ti o je wipe awon eye awon eye ojo orun yi ni an fi we awon emi okunkun ni won joba ni won gbe iru ile be nipa ariwo won nipa jamba ti won se fun iru eni be awon won yi njiya lopo lopo kini ki a so nipa bi ojo ba nro bi iji ba nja fun eni ti o gbe ile ti ko ni orule tabi ti ko ni ferese ati ilekun ajakale arun popo lo wa lori awon ti won ko mo Jesu awon ti won ko si labe ejodo agutan na nitori wepe ojo idajo olorun ojo ajakale arun iji aisan onja ni ile iru eni be bi arabasan ti o ngbe ile ti ko ni ilekun bi arabasan bi ti o ngbe ile ti ko ni ferese tabi ti ko ni orule o mo wepe iku ojiji ko jina si iru eni be opolopo awon ti o wa ninu aye ni won fi ara won si abe iku ojiji nitori wepe ko si eje Jesu ti o bo won ko si eje Jesu ti o dabi orule fun won nitori be kia ni o ye ki enikokan wa ti a ko ti si ni abe abo eje Jesu ki a sa wa si ibi ti anu ki a je ki eje Jesu ki o bo wa ki a je ki eje Jesu ki o pa wa mo nitori wipe eni ti ko ba si ni abe abo eje Jesu o fi ara re sinu ewu ati iru ese ti o nse iru awon eniyan be ko lonka eje ki a wo Dafidi orin Dafidi ori keje dini ogorin orin Dafidi ori keje dini ogorin ki a wo nkan ti o sele si awon eniyan woyi ni ese ikokan dini adota o mu ki koro ibinu re wa sori wa si won lara irunu ikanu iponju nipa riran angeli ibi sinu won eyi so nipa awon omo Israeli eyi so nipa awon omo Egypt se gafara fun mi awon ti ko si labe eje odo agutan na so wipe ohun ti o je ipin won ni irunu ibinu gbogbona olorun ikanu ati iponju popo nitori be je ki eyi ki o je ki o sare wa sabe abo ti o wa ninu eje Jesu Christi ki dande ipamo igbala olorun ki o le je ti re ikeji ni wipe awon wonyi ti ko si ni abe abo ti o wa ninu eje odo agutan na won bo si idajo idajo ninu aye yi eyi ni ipa ikini eyi ni ilepa ikini ti o ma le won ba idajo ti inu aye yi ikeji idajo ninu aye ti nbo bi o ba wo Exodus sọ fún wa nínú orí kejìlá tí a ti kà lẹ́ẹ̀kan ó sọ wípé ìdájọ́ yóò bá àwọn ọmọ Íjíbítì wípé a ó pa àkọ́bí gbogbo àwọn ilé wọn nítorí bẹ́ẹ̀ bí o bá wá sí abẹ́ ààbò tí ó wà nínú ẹ̀jẹ̀ Jésù ààbò kúrò nínú ìdájọ́ nínú ayé yìí àti ìdájọ́ nínú ayérayé yóò lè jẹ́ tirẹ̀ bí a ṣe lè bọ́ lọ́wọ́ ìdájọ́ ọlọ́run ni pé kí a gba Jésù Kristì gbọ́ kí a ba lè bọ́ lọ́wọ́ ìbínú ọlọ́run ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n ń ṣe wàhálà nínú ayé yìí tí ó dàbí ẹni wípé nǹkan ò tóra wọn ní ìgbésí ayé wọn èrèdí èyí ni wípé ìdájọ́ ọlọ́run ti ayé ìsinsìnyí ó wà lórí wọn bí wọ́n bá sì kú sí irú ipò bẹ́ẹ̀ ìdájọ́ ayérayé ni ó jẹ́ ìpín wọn pẹ̀lú ìkẹta a fi ìyàtọ̀ sí àárín àwọn ọmọ Ísíráẹ̀lì àti ti Íjíbítì nípa wípé ẹ̀jẹ̀ ọ̀dọ́ àgùntàn náà ó jẹ́ ààbò fún wọn nínú ayé wàhálà wà ìpọ́njú wà àìsàn wà ìṣe jàǹbá púpọ̀ ló wà ṣùgbọ́n bí o bá fẹ́ kí ìyàtọ̀ kí ó wà láàrin ìgbésí ayé tirẹ àti ìgbésí ayé àwọn tí ó wà nínú ayé ìyàtọ̀ tí o lè ní ni wípé kí o wá sí abẹ́ ààbò
ti o wa ninu eje Jesu Christi nipa be ni awon nkan tin sele si awon ti o wa ninu aye ki o le fi sele si o ninu Exodus rike edogun ese ikerin dilogbon o si wi pe bi iwo ba teti sile gidi gidi si ohun oluwa olorun re ti o ba si se eyi ti o to li oju re iwo ti iwo ba peti si ofin re ti iwo ba si pa gbogbo ase re mo emi ki yo fi okan ninu arun won ni ti mo mu wa sara awon ara Egypt si o lara nitori emi le olowa ti o mu o lara da awon ti o wa ninu aye aisan popo ni o wa lara won aisan ko gbogun aisan ti pani lo wa lara won bi iwo paapa ko ba fe ma jiya bi iwo paapa ko ba fe ni iponju bi awon ti o wa ninu aye ohun ti o ye ki o se ni pe ki o wa si abe abo ti o wa ninu eje Jesu Christi ikerin iwosan je ti awon omo Israeli wonyi nitori we pe won wa labe eje odo agutan na ninu orin Dafidi lekan si orin Dafidi ori karun dini adofa orin Dafidi ori karun dini adofa arun le ni ogorun ese iketa le ese iketa din logoji o si mu won jade ti awon ti fadaka ati wura ko si si ailera kan ninu eya re bawo ni o seseese fun ogun logo awon eniyan wonyi egberun lona egberun lona meta lati wa ni ara dida sasa lai ni aisan kankan ni ago ara won nitori eje Jesu ti a fi bo won ti a fi daabo bo won eyi ni o je ki o seese ni igbesi aye won ranti pe bi iwo paapa ba fe ni iwosan kuro ninu gbogbo arun ohun ti o ni lati se ni lati gbagbo ninu eje Jesu Christi ti a ta sile ranti pe anfani tabi ibukun ti o wa labe eje odo agutan ni we pe a o gba o lowo iparun wi pe o bo lowo iparun lati owo apanirun ni ikeji o bo lowo idajo ninu aye yi ati idajo ninu aye ti nbo iketa a o fi yato si arin re ati awon ti o wa ninu aye ikerin iwosan pepe kuro ninu gbogbo arun yo je ti re nisisin ya o to olorun lo a o so fun olorun wi pe agbagbo wi pe fun wa ni Jesu Kristi ko wi pe Jesu Kristi ni odo agutan ti a pa nitori ese wa ti a ta eje re sile nitori ti wa ati wi pe agbagbo ninu eje ti o ta sile fun wa bi o ba ti n fi igbagbo we ninu eje na ti o n so fun olorun ti o n ko ese re sile be ni igbala olorun iwosan latoke wa idande tooto yo je ti re eje ki a dide duro lati ba olorun soro ranti pe Jesu Kristi nikan soso ni odo agutan ti a pa fun wa eje re nikan soso le o le gba kuro ninu idajo olorun eje re nikan soso ni o le fun wa ni igbala eje re nikan soso ni o le fun wa ni idande so fun olorun awon iwukara ti o wa ni igbesi aye re mo won kuro ese ti o wa ni igbesi aye re aran kan ti o wa ni igbesi aye re oju kokoro ti o wa ni igbesi aye re agbere tabi panṣaga ti o wa ni igbesi aye re awo ohun aito ti o wa ni igbesi aye re bi o ba tin je o ti o tin kan won sile be ni o mu iwukara kuro ni igbesi aye re ti o si so fun olorun wi pe o gbagbo wi pe ata eje Jesu Kristi sile fun o ata eje Jesu Kristi sile fun o ata eje Jesu Kristi sile fun o gbagbo ninu eje na gbagbo ninu eje na ki o ba le bo lowo idajo ninu aye yi ki o ba le bo lowo idajo aye raye ti nbo lori awon elese gbagbo ninu eje Jesu Kristi ti a ta sile fun o ki o ba le bo lowo idajo aye raye ki o ba le bo lowo apanirun ti n kaakiri aye lode oni ki iyato ki o ba le wa laarin iwo ati awon ti o wa ninu aye gbagbo ninu eje naa ti a ta sile fun o
gbagbọ ninu eje na ti atasile fun o bi o ba ni aisan ni ago ara re eje yi kan na ti atasile ni yo wo san ṣùgbọ́n rántí wípé bí ẹ̀ṣẹ̀ bá ń bẹ lé ọwọ́ rẹ ààbò tí ó wà nínú ẹ̀jẹ̀ Jésù Kristì kí ó lè jẹ́ tirẹ bí iṣẹ́ búburú ìwà búburú ìrìnkúrìn ìfẹ́kúfẹ̀ẹ́ bá wà ní ìgbésí ayé rẹ ààbò tí ó wà nínú ẹ̀jẹ̀ Jésù Kristì kí ó lè jẹ́ tirẹ ṣùgbọ́n bí o bá kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀ bí o bá kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀ bí o bá ké pe olúwa bí o bá fi ìgbàgbọ́ rọ̀ mọ́ ẹ̀jẹ̀ Jésù Kristì tí a ta sílẹ̀ fún ọ ìgbàlà kíkún yóò jẹ́ tirẹ a ó darí ẹ̀ṣẹ̀ rẹ jì ọ́ a ó gba ọkàn rẹ là ó di àtúnbí gẹ́rẹ́ tí o bá ti di àtúnbí ni ìdájọ́ ayérayé kúrò lórí rẹ àti ìdájọ́ fún àwọn ẹ̀ṣẹ̀ tí o ti dá àwọn nǹkan wọ̀nyí pẹ̀lú yóò kúrò ọlọ́run yóò máa tọ́jú rẹ bí apanirun ti ń kọjá ní ìgboro bí agbẹ̀sán ẹ̀jẹ̀ ti ń kọjá ní àyíká rẹ bẹ́ẹ̀ ni yóò máa rí ọ kọjá nítorí wípé o wà lábẹ́ ààbò ẹ̀jẹ̀ Jésù Kristì

Ọlọ́run sì jẹ́ tí wá pẹ̀lú wípé kí a kúrò nínú àìṣòdodo bí a bá ní ìgbàlà ọ̀nà kan ṣoṣo tí a fi lè pa ìgbàlà yìí mọ́ ni wípé kí a sá fún ẹ̀ṣẹ̀, kí a jìnà sí ẹ̀ṣẹ̀, kí a máa gbọ́ràn sí ọ̀rọ̀ Ọlọ́run. Nínú Hebrew orí karùn-ún, Hebrew orí karùn-ún ẹsẹ̀ ìkẹsàn-án, bí a sì ti sọ ọ́ di pípé, ó wá di orísun ìgbàlà àìnípẹ̀kun fún gbogbo àwọn tí ń gbọ́ tirẹ̀. Ó sọ fún wa nípa Jésù Kristì, ẹni tí a sọ di pípé, ẹni tí ó jẹ́ pípé. Ó ní Jésù yìí ni orísun ìgbàlà àìnípẹ̀kun, ṣùgbọ́n kì í ṣe fún gbogbo ènìyàn, kì í ṣe fún àwọn ṣubú ṣeré onígbàgbọ́, àwọn tí wọ́n ń fò ní kú fọláyè, àwọn tí wọ́n wà nínú oore ọ̀fẹ́ lónìí ṣùgbọ́n tí wọ́n ti padà sínú ẹ̀ṣẹ̀ lọ́la, àwọn tí ó jẹ́ wípé wọ́n gbé ìgbésí ayé tí ó wuni ní ọjọ́ ìsinmi ṣùgbọ́n ní àárín ọ̀sẹ̀ wọ́n tún ti padà sínú èébì wọn. Ó ní Jésù jẹ́ orísun ìgbàlà àìnípẹ̀kun kìkì fún àwọn tí ń gbọ́ tirẹ̀. Èyí ni àwọn tí ń gbọ́ràn sí ọ̀rọ̀ Ọlọ́run. Bí o bá jẹ́ aláìgbọ́ràn, bí o bá jẹ́ aláìṣòótọ́, bí o kò bá dúró nínú oore ọ̀fẹ́ Ọlọ́run, ó dájú wípé ìgbàlà Jésù Kristì kì yóò wà bí àìnípẹ̀kun fún ọ. Nínú Rómù orí kọkànlá ẹsẹ̀ ìkejìlélógún, nítorí náà wo oore àti ìkanú Ọlọ́run lórí àwọn tí ó ṣubú ìkanú, ṣùgbọ́n lórí ìwọ oore, bí ìwọ bá dúró nínú oore rẹ̀ kí a má bàa ké ìwọ náà kúrò. Ó yẹ kí ó yé wa nígbà náà wípé àwọn tí wọ́n máa ń sọ pé tá a bá ti wà nínú oore ọ̀fẹ́ nígbà kan, àwọn yóò wà nínú oore ọ̀fẹ́ títí láé bí wọ́n tilẹ̀ jẹ́ aláìgbọ́ràn, aláìṣòótọ́, tàbí ọlọ̀tẹ̀, tàbí ẹni tí kò ka ọ̀rọ̀ Ọlọ́run sí. Ó ní àwọn tí ó ṣubú, àwọn tí ó padà sínú ẹ̀ṣẹ̀, ó ní Ọlọ́run ní ìkanú, kì í ṣe ìkanú, ìkanú sí wọn. Wípé ṣùgbọ́n àwọn tí wọ́n dúró, àwọn tí wọ́n wà nínú oore ọ̀fẹ́ Ọlọ́run, àwọn tí wọ́n gbọ́ràn sí Ọlọ́run, àwọn tí wọ́n tẹ̀lé Ọlọ́run, àwọn tí wọ́n gbọ́ràn sí ọ̀rọ̀ rẹ̀ nígbà gbogbo, ó ní oore ọ̀fẹ́ yìí wà fún wọn níwọ̀n bí wọ́n ti jẹ́ ẹni tí ń gbọ́ràn. Ó ní ṣùgbọ́n kí a kíyè sára, kí a má bàa ké àwa náà kúrò. Nínú Hebrew orí kẹta ẹsẹ̀ ìkẹrìnlá, jẹ́ kí a kà á láti ẹsẹ̀ ìkejìlá. Ẹ kíyè sára ara, kí ọkàn búburú ti àìgbàgbọ́ kí ó má ṣe wà nínú ẹnikẹ́ni yín ní lílọ kúrò lọ́dọ̀ Ọlọ́run alààyè. Èyí ń sọ nípa àwa tí a ti wá sọ́dọ̀ Ọlọ́run alààyè. Ó wá ń kìlọ̀ fún wa wípé kí a kíyè sára o, kí ọkàn búburú ti àìgbàgbọ́ kí ó má tún ṣe wà ní ayé wa. Àwa tí a ti gbàgbọ́ nígbà kan rí, àwa tí a ti ń tẹ̀lé Ọlọ́run nígbà kan rí, àwa tí a ti ju ẹ̀ṣẹ̀ sílẹ̀ nígbà kan rí, àwa tí a ti gba Jésù gbọ́ nígbà kan rí, wípé kí a kíyè sára, kí ọkàn búburú ti àìgbàgbọ́ kí ó má ṣe wá sínú ẹnikẹ́ni wa, kí a má bàa lọ kúrò lọ́dọ̀ Ọlọ́run alààyè. Ṣùgbọ́n ẹ máa gba ara yín níyànjú lé ojoojúmọ́, níwọ̀n ìgbà tí a bá ń pè é lé òní, kí a má bàa sé ọkàn ẹnikẹ́ni nínú yín le nípa ẹ̀tàn ẹ̀ṣẹ̀ ní ọjà wa, ní ibi òwò wa, ní aládùúgbò wa, ní ibi iṣẹ́, ní a ti máa ń rí ọ̀pọ̀lọpọ̀ nǹkan, ọ̀pọ̀lọpọ̀ ìdánwò, nǹkan mìíràn tí ojú wa máa ń fà sí, tí ọkàn wa máa ń fà sí, nǹkan mìíràn tí ó jẹ́ ti ara máa ń fà sí. Ó ní kí a ṣọ́ra, ó ní kí a kíyè sára, kí ẹnikẹ́ni nínú wa kí a má bàa gbá wa kúrò nínú ìgbàgbọ́, kí ìgbàlà Jésù Kristì kí ó má bàa yọ kúrò nínú ọkàn wa nípa ẹ̀tàn ẹ̀ṣẹ̀ ẹsẹ̀ ìkẹrìnlá, nítorí àwa di alábàápín pẹ̀lú Kristì.

0: àwa bá di ìpilẹ̀ṣẹ̀ ìgbẹ́kẹ̀lé wa mú ṣinṣin títí dé òpin. Ó ní ọ̀nà kan ṣoṣo tí a fi lè ní ìgbàlà títí, ọ̀nà kan ṣoṣo tí a fi lè wà pẹ̀lú Ọlọ́run títí, ọ̀nà kan ṣoṣo tí a fi lè rí ojú Ọlọ́run ní ìkẹyìn ni wípé bí a bá di ìjẹ́wọ́ ìgbàgbọ́ wa, ìpilẹ̀ṣẹ̀ ìgbẹ́kẹ̀lé wa mú ṣinṣin títí dé òpin. Ó yẹ kí ó yé wa nígbà náà wípé bí a bá kọ Ọlọ́run sílẹ̀, bí a bá fi ọ̀nà Ọlọ́run sílẹ̀, bí a bá fi ẹ̀kọ́ tó yè kooro, ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run, bí a bá kọ̀ ọ́ sílẹ̀ wípé oore ọ̀fẹ́ Ọlọ́run kì yóò jẹ tiwa mọ́, wípé àánú Ọlọ́run, ìsọdọmọ tí a ti fún wa wípé yóò bọ́ lọ́wọ́ wa bí a bá kọ Ọlọ́run sílẹ̀. Ó Jọ̀hánù orí 15 ẹsẹ̀ 6, Jọ̀hánù ìhìnrere ti Jọ̀hánù orí 15 ẹsẹ̀ 6, bí ẹnìkan kò bá gbé inú mi, a gbé e sọnù gẹ́gẹ́ bí ẹ̀ka, a sì gbé, wọ́n a sì kó wọn jọ, wọ́n a sì sọ wọ́n sínú iná, wọ́n a sì jóná. Èyí ń jẹ́ ìkìlọ̀ fún wa wípé bí a bá jẹ́ ẹni tí ń ṣe ségesège, bí a bá jẹ́ ẹni tí kò dúró nínú òtítọ́, bí a bá jẹ́ ẹni tí kò rìn nínú ìmọ́lẹ̀, wípé bí a tilẹ̀ ti jẹ́ ẹ̀ka nínú Kristi nígbà kan rí, wípé a ó yà wá kúrò láti ọ̀dọ̀ Ọlọ́run, wípé bí a bá sì kú sínú ìyapa bẹ́ẹ̀, bí a bá kú nínú ẹ̀ṣẹ̀ bẹ́ẹ̀, wípé ó dájú a kò ní lè rí Ọlọ́run níkẹyìn. Ìkókó 3, ibi ìsinmi ayérayé fún àwọn aṣẹ́gun. Ibi ìsinmi ayérayé fún àwọn aṣẹ́gun. Bí a bá fẹ́ sinmi lẹ́sẹ̀ Jésù, bí a bá fẹ́ sinmi lọ́dọ̀ Ọlọ́run, a ní láti mọ̀ wípé a ní láti jẹ́ aṣẹ́gun, nítorí pé ìsinmi ayérayé, àánú Ọlọ́run ti ayérayé, àtijọba pẹ̀lú Jésù Kristi, ìlérí yìí ni a ṣe fún àwọn aṣẹ́gun. Nínú ìfihàn orí 3 ẹsẹ̀ 5, ìfihàn orí 3 ẹsẹ̀ 5, ẹni tí ó bá ṣẹ́gun, òun náà ni a ó fi aṣọ funfun wọ̀, èmi kì yóò sì pa orúkọ rẹ̀ rẹ́ kúrò nínú ìwé ìyè, ṣùgbọ́n èmi ó jẹ́wọ́ orúkọ rẹ̀ níwájú bàbá mi àti níwájú àwọn áńgẹ́lì rẹ̀. Ó wí pé ẹni tí ó bá ṣẹ́gun, ẹni tí ó bá ṣẹ́gun, a kì í ṣẹ́gun bí kò bá sí ìjà. Ṣùgbọ́n ó yẹ kí a mọ̀ gẹ́gẹ́ bí onígbàgbọ́ wípé ayé kọjú ìjà sí wa, ara pàápàá kọjú ìjà sí wa, èṣù kọjú ìjà sí wa, ó ń fẹ́ dán wa wò, ó ń fẹ́ bì wá ṣubú, ó ń fẹ́ yẹ̀ wá lẹ́sẹ̀, ó ń fẹ́ kí a tún kúrò nínú ìjọba Ọlọ́run. Ó ní bí a bá ṣẹ́gun, bí a bá bá ẹ̀ṣẹ̀ jagun tí a sì ṣẹ́gun, bí a bá bá ẹran ara tí ó fẹ́ lò wá, bí a bá bá jà tí a sì ṣẹ́gun, bí a bá bá àwọn òǹfà tí ó ń fà wá lọ sínú ayé, tí ó fẹ́ tún fà wá padà sínú ayé, bí a bá bá wọn jà tí a sì ṣẹ́gun, bí a bá dúró nínú ìṣẹ́gun Ọlọ́run, bí a bá dúró tí a kò padà sínú ẹ̀ṣẹ̀ tí a kò yẹsẹ̀ kúrò nínú ìjọba Ọlọ́run, ó wí pé nígbà náà ni a kò ní pa orúkọ wa rẹ́ kúrò nínú ìwé ìyè Ọlọ́run. Wo Jọ̀hánù 1 orí 5, Jọ̀hánù 1 orí 5 ẹsẹ̀ 4, nítorí olúkúlùkù ẹni tí a bí nípa ti Ọlọ́run ó ṣẹ́gun ayé. Olúkúlùkù ẹni tí a bí nípa ti Ọlọ́run ó ṣẹ́gun ayé. Bí a bá ń sọ wípé ayé, ẹ̀ṣẹ̀ wà nínú ayé. Bí a bá bí wa nípa ti Ọlọ́run, tí a sì dúró nínú ìgbàlà Ọlọ́run àti oore ọ̀fẹ́ tí ó sọ wá dọmọ, ó wí pé àwọn ẹ̀ṣẹ̀ tí ó ń wá láti inú ayé a ó ṣẹ́gun, a kò ní lọ sínú ẹ̀ṣẹ̀. Ìsìn ìrúbọ tàbí ìbọ̀rìṣà ó wà nínú ayé, ṣùgbọ́n bí a bá ṣẹ́gun, bí àwọn ènìyàn bá ń fà wá, bí àwọn ẹbí bá ń pè wá, lati tun bo risa ti a so wepe rara ati je ti olorun a ko ni pada sinu irubo tabi a ko ni pada sinu esin aye oni bi a ba segun nigba na ni a ko ni pa oruko wa re kuro ninu iwe iye lorun idanwo wa ninu aye opolopo nkan lo wa ninu aye gege bi inu ni bini o wepe bi a ba segun a ko ni pa oruko wa re kuro ninu iwe iye lorun sugbon bi a ba lo sinu ese kini iwe mimo je ki o ye wa wo exodus ori keji le logbon ese iketa le logbon exodus ori keji le logbon ese iketa le logbon sugbon shegafra fun mi ese iketa le logbon oluwa si we fun mose pe enikeni ti o semi only emi o pa oruko re re kuro ninu iwe mi bi abani igbala akoruko wa ninu iwe iye lorun sugbon gere bi abatun ti towo bo ese ti iro ba ti pada wa si igbese aye wa ti agbere tabi panshaga ba ti pada wa si igbese aye wa ti ikobirin jo ti o ba tun tin pada si igbese aye wa tabi iborisha tabi oju kokoro le o pada si igbese aye wa tabi ki a ma yiwe ki a ma jale ni o pada si igbese aye wa boya aje eni ti ati fun lowo ninu ile isin ni ekun wa pe ki a lora igi tabi ki a lora nkan monomono tabi ki a lora nkan miran ti anji owo ninu ile olorun tabi anji owo ninu ile ti wa tabi anji owo ni bi ise wipe bi a ba ti pada sinu ese ese o le ese ki a ma fowo fe wipe ati pa oruko wa re kuro ninu iwe iye lorun o daju pe bi iru eni be bi o ba ku sinu ese ki o le wa pelu olorun titi lai wo ifihan ori ogun ifihan ori ogun ese ike dogun bi abasiri enikeni ti akoko oruko re sinu iwe iye aso sinu adagun ina bi abati ko oruko re sinu iwe iye tele sugbon ti o je asegun ti o tun ti pada lo sinu ese o we pe ni ojo ikehin ni ojo idajo ni ojo isiro we pe bi abari enikeni bi o tile je omo ijo bi o tile je eni tin ka bibeli bi o tile je eni tin wa si ile isin sugbon bi abari enikeni ti a ko ko oruko re si inu iwe iye a o so si adagun ina ani lati je asegun ki a to le ba Jesu joba ani lati je asegun ki a to le gba awon ileri olorun ti a ti fi lele fun wa ninu iwe ifihan ori keji ese ikeje ifihan ori keji ese ikeje eni ti o ba le ti ki o gbo ohun ti emi nso fun awon ijo eni ti o ba segun li emi o fi eso igi iye ni fun je ti nbe laarin paradise olorun ranti we pe awon ileri wonyi won wa fun awon asegun ifihan ori keta ese ikejila eni ti o ba segun o ni emi o fi se owon ninu tempili olorun mi o n ki yo si jade kuro nibe mo emi o si ko oruko olorun mi si lara ati oruko ilu olorun mi ti se Jerusalemu titun ti o n ti orun sokale lati odo olorun mi wa ati oruko titun ti emi ti kara mi wo ifihan ori kokanlelogun ese ikeje si ese ikejo eni ti o ba segun ni yo jokun nkan wonyi emi o si ma je olorun re ohun o si ma je omo mi sugbon bi abari eni ti ko segun ti ese wole wa ti ko segun ti idanwo wole wa ti ko le segun ti awon iborisa tinu aye agbere o le awon nkan won yi ti won wole wa sugbon ti ko segun won ti a fa pada sinu ese sinu aye sinu iwa ti ara oni ni ese ikejo sugbon awon ojo ati alaigbagbo àti ẹni ìríra àti apànìyàn àti àgbèrè àti oṣó àti abọ̀rìṣà àti àwọn èké gbogbo àti àwọn èké gbogbo ni wọ́n yóò ní ipa tiwọn nínú adágún tí ń fi iná àti sulfuru jó èyí tí ṣe ikú kejì. Ọlọ́run pè wá lónìí wípé bí a bá ti di apẹ̀yìndà kí a wá sí ọ̀dọ̀ Ọlọ́run, bí a bá ti jẹ́ ẹni tí ó ní ìgbàlà tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ṣùgbọ́n tí a ti padà lọ sínú ayé, wípé kí a tún ronú pọ̀dà, kí a gba Ọlọ́run gbọ́, kí a bẹ̀bẹ̀ fún ìdáríjì, kí a wá gẹ́gẹ́ bí ọmọ onínakúnà tí a ó tún fi gbà wá padà sínú agbo, sínú ilé, sínú ìjọba Ọlọ́run, tí a ó tún fi kọ orúkọ wa sínú ìwé ìyè Ọlọ́run, kí o má jẹ́ kí ìpè dún kí ó bá ọ nínú ẹ̀ṣẹ̀, kí o má jẹ́ kí dídé Jésù Kristi kí ó bá ọ nínú ìfàsẹ́yìn wípé lónìí àǹfààní wà fún ọ. Bí ó bá ké pe Ọlọ́run, bí ó bá tọ Ọlọ́run wá, bí ò bá sì tí ní ìgbàlà tẹ́lẹ̀ tẹ́lẹ̀, bí a kò bá sì tí ìdarí ẹ̀ṣẹ̀ rẹ jìọ́ tẹ́lẹ̀ tẹ́lẹ̀, àǹfààní wà fún ọ lónìí pé kí o ké pe Ọlọ́run dìde lórí ẹsẹ̀ rẹ tàbí kí o kúnlẹ̀ lórí ikùn rẹ, kí o sọ fún Ọlọ́run wípé òun fẹ́ ìdáríjì bí ò bá tí ní ìdáríjì. Bí o bá jẹ́ apadà sẹ́yìn ẹyin tí ó ti padà lọ sínú ayé, sínú iṣẹ́ ti ara, sínú ẹ̀ṣẹ̀, sínú àwọn ẹ̀tàn èṣù, o tún ti jẹ́ kí a fi àwọn ẹ̀tàn èṣù fà ọ́ lọ kúrò lọ́dọ̀ Ọlọ́run, padà wá lónìí kí o sọ fún Ọlọ́run wípé o fẹ́ jẹ́wọ́, o fẹ́ jẹ́ ti Ọlọ́run, o fẹ́ gba Ọlọ́run gbọ́, kí o sì gbàdúrà tí o fi ní ìdánilójú wípé a ti gba ọkàn rẹ là lọ́tún, a ti dáríjì ọ lọ́tún, a ti sọ ọ́ dọmọ lọ́tún, àti kí o sì béèrè orí ọ̀fẹ́ wípé ẹ̀mí ti dúró ti Ọlọ́run, orí ọ̀fẹ́ láti dúró ti Ọlọ́run wípé a ó fún ọ. Gbàdúrà sọ fún Ọlọ́run wípé o fẹ́ kí a pa ọmọ nínú orí ọ̀fẹ́ rẹ̀, o fẹ́ kí a pa ọmọ nínú ìjọba Ọlọ́run, o fẹ́ kí a pa ọmọ nínú gbogbo ohun tí Ọlọ́run ti ṣe fún láti orí òkè Kálvárì nípasẹ̀ Jésù Kristi. O fẹ́ jẹ́ olóòótọ́, o fẹ́ jẹ́ ẹni tí ń gbọ́ràn títí a ó fi rí Jésù lójúkojú. Gba Ọlọ́run gbọ́ bí o ti ń gbàdúrà, gba Ọlọ́run gbọ́ bí o ti ń gbàdúrà, sọ fún Ọlọ́run wípé o fẹ́ kí o pa ọmọ nínú ìjọba Ọlọ́run, nínú oore ọ̀fẹ́ Ọlọ́run, nínú ìgbàlà Ọlọ́run, títí ìpè yóò fi dún, títí Jésù yóò fi wá kó àwọn àyànfẹ́ lọ sílé. Bí o bá rí o pé ẹ̀ṣẹ̀ ti wá sí ìgbésí ayé rẹ, sọ fún Ọlọ́run wípé o fẹ́ jẹ́ nǹkan wọ̀nyí, o fẹ́ kọ̀ wọ́n sílẹ̀, o fẹ́ jẹ́ ti Ọlọ́run nítòótọ́, kí oore ọ̀fẹ́ Ọlọ́run kí ó lè wà pẹ̀lú rẹ, kí ìgbàlà Ọlọ́run kí ó lè jẹ́ tirẹ, kí orúkọ rẹ kí ó ba lè wà ní ìwé ìyè Ọlọ́run, kí a má ba à sì parẹ́ títí Jésù yóò fi dé láti mú wa lọ sílé.
1: Ní orúkọ Jésù Kristi Olúwa wa, ẹ jẹ́ kí a gbàdúrà Ọlọ́run aláàánú. A dúpẹ́ wípé ẹ mú wa péjọpọ̀ níhìn-ín, a dúpẹ́ wípé ọjọ́ tí ẹ fẹ́ bẹ̀ wá wò, ọjọ́ tí ẹ fẹ́ ṣe wá lóore, ọjọ́ tí ẹ fẹ́ bùkún fún wa, ọjọ́ tí ẹ fẹ́ mú wa láradá, ọjọ́ tí ẹ fẹ́ gun gbogbo àìlera, gbogbo òṣì, gbogbo àdánù, ọjọ́ tí ẹ fẹ́ gbọ̀n ọ́ kúrò ní ìgbésí ayé wa, ọjọ́ náà ti dé. A mọ̀ wípé iṣẹ́ ìyanu tí a ti ń gbòrò, iṣẹ́ ìyanu tí a ti ń retí, èyí tí a ti ń gbọ́ pé ẹ ṣe fún àwọn ẹlòmíràn nínú Bíbélì àti tí ẹ ti ṣe fún àwọn ẹlòmíràn ní ayé àsìkò tiwa, a mọ̀ wípé ọjọ́ náà pé tí a ó rí tiwa gbà. A kí yín káàbọ̀, ẹ̀yin Ọlọ́run alágbára, Ọlọ́run olùgbàlà, Ọlọ́run tí tún tẹni ṣe, Ọlọ́run tí tún tẹni mọ. A dúpẹ́ wípé ẹ wá sáàrin wa. A kí yín káàbọ̀, ẹ káàbọ̀ lórúkọ Jésù. À ń bẹ̀ yín wípé agbára àtọ̀run wá, agbára tí tún tayé ṣe, agbára tí tún tẹni dá, agbára tí wo olókùnrùn sàn, agbára tí wo ẹlẹ́ṣẹ̀, tí gbàálà kúrò nínú ẹ̀ṣẹ̀, agbára tí sọ ní di mímọ́, agbára tí fi ẹ̀mí ọ̀run kún ni. À ń bẹ̀ yín wípé kí ẹ dà á lò wá lórúkọ Jésù. A bẹ̀ yín wípé gbogbo àwọn ẹ̀rí kàbìtì kàbìtì tí a ti ń gbọ́ wípé ẹ ṣe fún àwọn ẹlòmíràn ní ìpàgọ́ àrà ọ̀tọ̀ yìí tí ó jẹ́ tiwa, ti o je ti awon lede Yoruba an be yin we pe ilopo ilopo e o se fun olukuluko wa loruko Jesu e fowo kan eni kokan wa bi e tin fowo kan wa ki a ma ni iye pada bi e tin fowo kan wa ki a ma ri iwosan bi e tin fowo kan wa ki oju afoju ki o ma la ki a ro ki o ma dide fo fayo ki awon ti esu ti won ti soko lojo an be yin pe bi e tin fowo kan wa ki agbara esu ki o ma pora loruko Jesu an be yin we pe ko si eni ti yo padanu laarin wa ko se eni ti yo pofo laarin wa we pe enikokan wa le o fowo kan a o si ri ise iyanu yin ni aye wa loruko Jesu le kan si aki ka bo saarin wa e wa dabira ninu aye enikokan wa a dupe pe ti gbo loruko Jesu Kristi Oluwa wa awo iwe Genesis ori ikeji le ni ogbon lati ese ikerin le logun Genesis ori ikeji le logbon lati ese ikerin le logun o si ko Jacob nikan okunrin kan si nba jijakadi titi o fi di afemojumo nigbati o si ri pe oun ko le da o fowo kan ki olorun ki o fowo kan o fowo kan ni ihu egungun itan re ihu egungun itan Jacobo si ye ni orike bi o ti nba jijakadi o si we pe je ki emi ki o lo nitori ti ojumo motan oun si we pe emi ki yo je ki iwo ki o lo bi ko se pe iwo ba sore fun mi mo gbagbo we pe eyi ni ipinu okan re we pe o ja ijakadi ninu adura o si segun o ri agbara olorun ni igbesi aye re eyi ni angeli so fun Jacob we pe je ki emi ki o lo nitori we pe ile fere motan ni Jacob we pe emi ki yo je ki iwo ki o lo bi ki ba se we pe iwo sure fun mi tabi iwo bokun mi o si bi pe oruko re o nbere we pe kini oruko re o fe mo boya o ni okan otito o fe mo we boya o fe se atunse nitori we pe ibere yi kan na ati bere lowo re lekan ri sugbon ko so otito to wa ni di oro sugbon nisinsin gege bi eni ti o nfe ibokun o dahun o wi pe Jacobo ni oruko ohun o si we pe a ki yo pe oruko re ni Jacob mo bi ko se Israeli nitori pe iwo ti ba Olorun ati eniyan ja e je we pe o jija kadi ninu ibere ninu isepe ninu adura iwo si bori Jacob si bi o we o si we pe emi be o so oruko re fun mi o si we pe e se ti iwo fi n bere oruko mi o si sore fun nibe Jesu yo sore fun nihin Olorun fun ara re yo sore fun nihin Jacob o si so oruko ibe na ni Penieli o ni nitori ti mo ti ri Olorun lojokoju mo gbagbo we pe o ri Olorun o ri ibukun Olorun o ri agbara Olorun ni igbesi aye re o wi pe o si da emi mi si ojo ti oro onibinu je eniyan yo ba di ayo ojo ti a o ba nu omi je gbogbo nu koro loju eni tin sokun ojo ti oke isoro yo ba wolule wi ninu oro aye tara ile ati tara oko ojo na ni emi mimo ma ndari won sodo Olorun Olodumare oba to n taye eni se oba to n so aye eni di rere ohun ti o mu ki o je okan ninu awon olori ire to wa si ipago ajinde odun yi re nje nitori na mo ki o ku ori ire mo si ki olukuluko wa kaabo si ipade ikini ipago ara oto yi loruko Jesu Oluwa wa sugbon o ye ki o ye wa wi pe orisi olori jori eniyan meji ni won ti ba Olorun pade ti Oluwa si fowo to igbesi aye won
0: itan nikan ni mo ka fu onisinsiyi o so nipa egbe kini ni awon to mura sile awon to pese okan won sile gege bi awo ton ganran ti afo to mo toni toni ni imura sile lati gba isura iye biye si mo gbagbo wi pe o je okan ninu iru egbe be sugbon iru awon eniyan be man gba ifowoto ati ifowokan olorun won ma ni iyipada ninu aye won isodotun iwenumo ni igbesi aye won won si di orisun ibokun fun awon elomiran bi o ba je wepe iwo na setan wepe ki owo olorun agbara olorun ipe ki o fi owo kan o mo gbagbo wepe yo ri be fun o loruko Jesu bi a tin so ti okunrin ti o je ki olorun ki o fowo kan ohun ki o je ti o je ki owo iseda owo iyipada owo agbara olorun ki o kan ohun be ni a tun so ti awon obinrin ti won gba olorun laaye ti won so wepe awon oni je ero woran abaniwa ti ki ri ohun ko ngba eyi mi an so nipa ti ana ninu samueli kini ori kini an so nipa ti obinrin yi lati ese ikesan aso fun awe pe be ni ana si dide leyin igba ti won jeun ohun na o je ikan ninu awon ti o je alabapin ire orun alabapin ibokun olorun ninu ipago bi iru eyi oni nigba ti won ti jeun tan ninu ago ti won si ti mu tan ni silo eli alufa si joko lori apoti ni eba opo tempili olowa ohun si wa ninu ibinu je okan o si nbe olowa o si sokun gidigidi ohun si jeje o si we pe olowa awon omo ogun bi iwo ni toto ba boju wo iponju iransebirin re ti o si ranti mi ti iwo ko si gbagbe iransebirin re sugbon ti iwo ba fi omokunrin kan fun iransebirin re nigba na ni emi o fi fun olowa ni gbogbo ojo aye re abe ki o si kan lori ohun si se o si se bi o ti nbebe sibe ni waju olowa be ni eli kiyesi enu re nje ana ohun soro ni okan re kiki ete re ni o mi sugbon a ko gbo ohun re nitori na ni eli fi ro pe o mu oti wine yo eli si wi fun pe iwo ti mu oti wine pe to mu oti wine re kuro lodo re ana si dahun wi pe be ko oluwa mi emi ni obinrin onirobinu je okan emi ko mu oti wine tabi oti lile sugbon okan mi ni emi tu jade ni waju oluwa ma se ka iransebirin re si obinrin belieli nitori pe ninu opolopo ero ati ibinu je inu mi ni mo ti nso bi sisiyi nigba na ni eli dahun o si we pe ma lo le alaafia o gbo iru oro be loruko Jesu o lo le alaafia pelu iwosan olorun pelu agbara olorun pelu igbala olorun olodumare o ni ki o ma lo le alaafia ki olorun israeli olorun ti se ni lore olorun ti to teni da olorun ti funi ni ibokun ti orun ki olorun israeli ki o fi idahun ibere ti iwo bere lodo re fun o aso fun awe pe ana ri ohun ti o nbere lowo olorun mo gbagbo we pe iwo na ni ipago yi o ni ibokun olorun ma ni gbagbe ni igbesi aye re loruko Jesu bi o ba wa pelu okan to npo ngbe o se ko nge olorun olodumare lesa ogbeji iwo na yo si gba ifowokan latode orun aye re yo yi pada ibokun olorun yo je ti re o si di orisun ayo o si ni iriri to ma royin re fun awon elomiran ti o mu won wa sinu ibokun ihirere sugbon ki se egbe kan yi lo wa atun ni egbe awon eniyan miran
1: ni idakeji ti o je wipe awon ma n fi oju tembelu ibapade olorun ati ifowokan olugbala so ti mo wipe eni to wa saye ko po bi eni to sin won wa eni to sin won wa ko po bi eni ti o ya lati wa woran mi o mo iru eyan ti o je boya o sin won wa ni boya o fe pare mo ero lara abi o kan wa ninu agbo o wa won ni ka wa na ni bo wa woran ni bo wa wo kini won se nbe sugbon mo gbagbo wi pe bi o ba pinu wi pe o ni sin won wa saye o ni pare maye lara o daju wi pe ibokun olorun ajemonu ibokun yo je ti re loruko jesu ari apere awon to je wi pe won sin won wa awon to je wi pe ibukun olorun ko je ti won mo be olorun wi pe oni wa ninu iru egbe be iru egbe be ni esau lo wa ninu genesis ori iketa le logbon genesis ori iketa o le logbon ni ese ikesan esau si wi pe emi nito arakunrin mi pa eyi ti won ni mo fun ara re bi a tin ri awon to n gbadura ti won be olorun we pe won fe ibukun olorun be na ni ari awon ara le esau awon egbon ati aburo esau awon ibatan esau ti won we pe emi nito o pe ti mo tin lo si lesin mo kan wa ni ki se we pe mo fe gba ohunkohun lowo olorun o ni je ara ile ibatan esau loruko jesu ki on ti an so ki o le ye wa daada awo iwasu yi ni ipa meta ikini ifowokan ikeji isodotun iketa igbagbo lekan si ikini ikini ni ifowokan mani gbagbe pelu ika kristi ifowokan mani gbagbe pelu ika kristi ikeji isodotun nipa ifowokan kristi isodotun nipa ifowokan kristi iketa igbagbo to nfowo kan kristi igbagbo to nfowo kan kristi ikini ni ifowo kan ma ni gbagbe mo gbagbo wi pe ohun to wa fun ni yi o nfe ifowo kan to je wi pe o ni gbagbe titi aye loruko jesu ifowo kan ma ni gbagbe yi o pin si ipa merin ikini ifowo kan nigba iseda ikeji ifowokan ti o yori si iyipada iketa ifowokan ti iwosan ati ikerin ifowokan ti ikaanu ikini ifowokan nigba iseda se o mo wi pe olorun olodumare oni o da gbogbo wa bi ati ka ninu genesis ori ikeji ese ikeje genesis ori ikeji ese ikeje oni olowa olorun si fi eropẹ ile mo eniyan o si mi emi iye si iho imure eniyan si di alaye okan nigba iseda olorun amokoko nla fi eropẹ mo eniyan li aworan ara re eropẹ je ohun atemole ti ko ni iye ninu ṣùgbọ́n ohun tí ọwọ́ ọlọ́run bá ti kàn dandan ni kò di rere pẹ̀lú ìfọwọ́kan ẹlẹ́dàá ó fi ògo àti ẹwà dé ènìyàn ní adé ènìyàn sì ní iyè àti ẹwà ìwà mímọ́ ènìyàn di aláṣẹ wà lórí gbogbo ẹ̀dá alàyè yòókù tó ń bẹ lókè erùpẹ̀ lọ́rọ̀ kan ènìyàn di ẹni àmúṣeranwọ̀ ti a n bọ la fun ti awon angeli papa ti won wo ti yanu ninu ebero ori keji ese ikeje ki o ba le je ki o ranti ati ka genesis ori keji ese ikeje nisisin a n wo ebero ori keji ese ikeje oni iwo da o n so nipa dida eniyan iwo da rele die ju angeli lo die ki se popo o da rele ju
2: angeli lo ni won die iwo si fi ogo ati ola dele ade iwo si fi je olori ise owo re eyi ni ohun ti olorun se ni igba iseda aye sugbon o se ni laanu we pe eniyan subu ajalu ibanuje nla sele si adamu ati awon omo iran adamu eniyan se o di eni ete eni egan eni aboku ni waju olorun o di eni ti olorun yera fun nitori we pe ese ni so ni dedun arinle elese la fi ise fun elese ni fi gba ise muko o ye ki a ronu po ada ese wa nigba na bi a ba nfe ki owo olorun ki o kan wa eyi ni a nso ni ipa keji we pe anilo ifowokan ti yori si iyipada ifowokan ti yori si iyipada anu olorun po olorun se ona lati mu eniyan ti o ti subu pada sori ite o ran omo bibi re kan soso jesu saye fun iyipada fun igbala ati fun isodotun atunro eniyan eyi ni a fi so fun wa ninu korinti keji ori ketadinlogun korinti keji ori ketadinlogun we pe nitori na bi enikeni ba wa ninu kristi o di iro edawo o di eda titun ohun atijo ti koja lo kiyesi won si di won di titun ese so eniyan di oku sugbon igbala olorun ni so ni di alaye ifowokan olugbala ni tun aye eni ro bi alagbede se tun irin ti o ti dipe taro eniyan ti a bi gege bi elese wa ninu idibaje onilo ifowokan jesu fun ise igbala ati ise iwenomo elese wa ninu okunkun nitori ifoju okan re ifowokan igbala jesu lo ntan mole saye eni ti o ti dojuro mo si mo we pe bi ati wa si iru ipago yi temi olorun paapa ti o nso fun awe pe ki a dide lati tan mole bi jesu ba fowokan okunkun yo pora ni igbese aye re ati awon ohun ti esu ti o ti fi pamọ si olara ti o fi pamọ si ebi re nigbati o ba gba ifowokan jesu gbogbo re la o le jade loruko jesu iketa ni ifowokan ti iwosan ki o ye wa wi pe agbara kan na ti olorun fi si oju ise ni akoko iseda agbara yi kan na ni olorun fi si oju ise ni akoko iyipada agbara kan naa ni olorun si tun lo ni akoko ifowokan ti iwosan ninu marko ori ikejo marko ori kejo ese ikejilelogun o si wa si Bethsaida won si mu afoju kan wa sodo re won si be pe ki o fi owo kan won be we pe ki o fi owo kan nitori won mo we pe bi Jesu ba fowo kan afoju oju afoju ala bi Jesu ba fowo kan aro aro yo dide lati rin bi o ba fowo kan eni ti o ni arun yala ninu eje yala ninu egungun tabi ninu eran ara bi Jesu ba fowo kan iru eni be o daju we pe iwosan yo de eyi ni won fi so wi pe ki o fowo kan okunrin yi ninu ese ikarun din logbon o ni lehin yi ni o si tun fi owo kan loju o si mu ki o woke o si san o san loruko Jesu o si ri gbogbo eniyan gbangba mura sile nitori wi pe lasale yi nigbati a ba bere si ni gbadura o ri ifowokan iwosan Jesu oluwosan nla ni Jesu oun nikan ni awogba arun magbeje oni iwe mimo jeri re wepe on kiri shore on shedida ragbogbo awon ti esun pon loju ninu iwe mimo la ton ti so fun wa wepe on se iwosan gbogbo arun ati gbogbo aisan ni ara awon eniyan iwe mimo je ki o ye wa ninu Matthew ori kesan ese karun dini ogoji Matthew ori kesan ese karun din logoji Jesu sirin si gbogbo ilu nla ati leto on koni ninu sinagogo won o sin wa su irere ijoba o sin se iwosan arun gbogbo ais ati gbogbo aisan ni ara awon eniyan ninu Matthew ori ikeji laise ke dogo ni nigbati Jesu simo o ye ara kuro nibe opo ijo eniyan to leyin o si mu gbogbo won larada se o gbagbo we pe Olorun yo mo larada oni Jesu jade lo ni Matthew ori kerin laise kerin la o si ri opo eniyan inu re si yo si won o si se dida arun ara won se oran ti obirin onisun eje odun mejila fun opo odun ni o fi da ajo aiko sowo awon onisegun lai ri iwosan ojo to ko firi Jesu bi won na se wa ni asale yi to fowo kan ise ti asore ni isun eje isun itiju isun ibanoje isun ikoro lo gbe ninu aye obirin yi bi esuba ti fi seke seke emi aimode o bi awon omo araye ba ti ta olofa bi o ba dabi eni wo pe won ti tabon fun o loju orun kete bi o ba ti gboro Jesu lasale yi ti o ba se konge re pelu igbagbo ti o fi owo kan ni awon emi esu ti o tin da oloro lo yo gbagire loroko Jesu ifowo kan Jesu yo mu ota awon ota ati ti awon emi esu yo mu ki won ki o pora ki won ki o yoro danu ni igbesi aye re pelu ifowo kan Jesu lasale yi gbogbo igikigi ti baba mi ti nbe lorun ko gbin ni alfa to ti gbongbo loruko Jesu a o si won won so sinu ina bi o ba dabi eni wo pe oni majele ninu eje tabi oni eje riro tabi oni egun idile gbongbo ikoro aisan ojo pepe won o fese fe loruko Jesu gbogbo eyin ti satani si ti da iyo yin mo yepe ti aye ti su emura lati damuso lati korin dande nitori Jesu ti setan lati fi owo kan enikokan wa loroko Jesu nitori wepe eyi ni kerin a o ni ifowo kan ti kaanu lati odo Jesu ifowo kan ti kaanu ninu Matthew ori kesan Matthew ori kesan ese ikerin di logoji sugbon nigbati ori opo eniyan anu won se nitori are mu won won si tuka akiri bi agotan ti ko ni oluso Jesu ni oluso agotan to nkanu awon agotan re oni a npe ni abanikedun are ni lekun ifowo kan re lo mu ki banuje ki o dagbere ibi ki bi ti Jesu ba de ifoju a di ohun igbagbe iyagan a yago lona osi a ni odegbo se aisan a si pora nitori wipe Jesu oni olodande oni olutunu oni abanikedun eni tin re ni lekun o si wa nihin lasale yi lati mu ohun gbogbo ti esu ti fi pamọ si igbesi aye re lati mu won kuro yo si mu won kuro loruko Jesu ini o je ki a sare lo nisisin si ikoko keji isodotun nipase ifowo kan Kristi isodotun nipase ifowo kan Kristi ninu orin Dafidi orin Dafidi ori ikokan le ni adota orin Dafidi ori ikokan le ni adota lati ese karun onikiyesi ninu aise dede le agbe bi mi ati ninu ese ni iye mi si loyun mi kiyesi iwo fe oti to ni inu ati ni ha ikoko ni iwo omu mi mo ogbon oni fi ewe sopo for me emi o si mo we mi emi o si foju egbon owo lo eyi le o so nipa isodotun iwenu mo ti Jesu yo se fun enikokan wa ni asale yi oni mu mi gbo ayo ati inu didun ki awon egungun ti iwo ti run ki o le ma ayo pa oju re mo kuro lara ese mi ki iwo ki o si nu gbogbo aise dede mi nu kuro da aya titun sinu mi Olorun ki o si tun okan diduro sese se sinu mi o wa so we pe ni ese ikejila mu ayo igbala re pada to mi wa ki o si fi emi ominira gbe mi duro mo gbagbo we pe Olorun yo se yi fun enikokan wa lasale yi bi abawa pelu ironu pada bi abawa pelu igbagbo we pe ki o wo ese wa nu ki o we wa le awe mo o ti se ileri we pe yi ohun yo se ko si le se ke ninu Ezekiel ori ikerin din logoji Ezekiel ori ikerin din ni ogoji ese ikarun din logbon eyi ni ileri Olorun fun enikokan wa ti o nfe iwenumo enikokan wa ti o nfe isodotun ti o nfe igbala Olorun oni nigba na ese ke dogbon nigba na ni emi o fi omi mimo won yin eyi ni omi rere omi ori ofe omi atoke wa ki se omi awon woli tin ton ni je oni nigba na le emi o fi omi mimo won yin eyin o si mo e o mo loruko Jesu emi o si we yin mo kuro ninu gbogbo egbin yin ati kuro ninu gbogbo orisa yin nigbati awon ti ojo won ni ti ijosi ti won ba Jesu pade o we won o gba won la o yi won pada o so won dotun ninu aye won bakan na ni aranti awon kan ninu majemo titun bi Matthew bi Saul ara Tarsu ti won ri isodotun gba nigbati won ba Jesu pade eni ti o ti je farisi tele tele se bi o ba ti mo itan Saul ara Tarsu o mo we pe o je farisi adani loro elesin sugbon o di ajin ririn o di alaanu o di onife o n paapa nigbati o gba ifowokan Jesu ati isodotun lati odo omo Olorun o di orisun ibukun fun igbala awon elomiran Jesu yi Saul yi pada eni ti o je we pe tele tele o je apanilekun jaye sugbon o yi pada o n wa de eni to n gbadura fun awon elomiran pelu omije isepe ni oju re loni bi Jesu ba fowo kan enikokan wa bi o tile je we pe aje elese tele aje eni ti o buru tele yo yi wa pada mo ni yo yi wa pada yo so wa dotun a o di ojulowo omo Olorun a o si di orisun ibukun fun awon elomiran gbo bi eleda bi olugbala bi o ba bere ise ni igbesi aye wa bi a ba je ki Jesu ki o fowo kan wa lati asale yi yo tun wa ro yo tun wa se yo so wa dotun ohun yi ni enikokan wa la nilo nitori ifowo kan re ni yo so aye re dotun nipa se ifowo kan Jesu elese adi eni mimo nitori gbogbo ese ti o wa ni igbesi aye re ni yo we pelu eje ti o ti ta sile ni ori oke Calvary o si so elepe di aladura iwo to je pe bo ba ji la ro kotokoto epe lo fi bere ojo sugbon nisisiyi gba ti o ba gba isodotun igbala yi pada lati odo Jesu a mu epe kuro lenu re a so di aladura bi a ba Jesu pade o ma nso alagbere di oniwa funfun olododo àti olótítọ́ ọkàn. Bí o bá jẹ́ abọ̀rìṣà tẹ́lẹ̀ tẹ́lẹ̀, a sọ di olùsìn Ọlọ́run. Bí o sì jẹ́ ẹlẹ̀sìn lásán tẹ́lẹ̀ tẹ́lẹ̀, a sọ di onígbàgbọ́. Àwa tí a wá sí yìí, ó yẹ kí a túra wa níwájú Ọlọ́run. Èyí jẹ́ wípé gbogbo èyí tí a ti fi pamọ́ sọ́kàn, kí a tupayá níwájú Olúwa. Bí a bá ti jẹ́ ọ̀báyéré tẹ́lẹ̀, kí a sọ fún Olúwa wípé a ń fẹ́ ìyípadà, a ń fẹ́ ìsọdọ̀tun. A ó sì di ẹni tí a yí padà, tí ó yára rẹ̀ sọ́tọ̀ fún Olúwa lórúkọ Jésù. Bí o bá jẹ́ jàgùdà páálí tẹ́lẹ̀ tẹ́lẹ̀, bí o bá bá Jésù pàdé, a sọ di olódodo olóòtú aláàánú ènìyàn, tí yóò sì jẹ́ ẹni pẹ̀lẹ́. Nítorí ìfọwọ́kàn Jésù ló mú ìsọdọ̀tun wá sínú ayé wa. Ìfọwọ́kàn rẹ̀ ni ó sọni dọ̀tun, tí ó sì mú kí alárán kan kí ó di onífẹ̀ẹ́, kí aláìmọ́ kí ó di oníwà mímọ́, kí òṣonú kí ó di ọlọ́yàyà, àti kí ẹrú èṣù, ẹrú tábà, ẹrú ọtí kí ó di òmìnira. Ìwọ tí o ti jẹ́ olófòfó tẹ́lẹ̀ tẹ́lẹ̀, ó di ẹni tí ó lè kó ara rẹ̀ ní ìjánu. Ìwọ tí o sì jẹ́ apànìyàn máyọ̀dà tẹ́lẹ̀ tẹ́lẹ̀, ó di oníwà tútù, onígbàgbọ́ àtúnbí. Àwọn tí o sì jẹ́ òpòrọ̀ ẹlẹ́ẹ̀kẹ́ ìbó tẹ́lẹ̀ tẹ́lẹ̀, yóò di olódodo àti oníwà tútù bí àdàbà. Mo gbàgbọ́ wípé Jésù ṣetán láti yí wa padà. Mo ní Jésù ṣetán láti yí wa padà. Ṣùgbọ́n ohun kan ni Ọlọ́run béèrè lọ́wọ́ wa. Èyí ni ó mú wa lọ sí kókó kẹta, ìgbàgbọ́ tó ń fọwọ́ kan Jésù. Ìpinnu tèmi ní àṣálẹ̀ yìí ni wípé n ó fọwọ́ kan Jésù. Ṣé èyí náà ni ìpinnu rẹ? Nítorí wípé bí o bá tọ Ọlọ́run wá pẹ̀lú ìgbàgbọ́, tí o bá sì sọ wípé o fọwọ́ kan Jésù, pẹ̀lú ìgbàgbọ́, ohun gbogbo ní ṣíṣe ní ìgbésí ayé rẹ. Ìgbàgbọ́ jẹ́ ohun tí ó ṣe pàtàkì. Bí a ó ṣe gbàdúrà láìpẹ́, Jésù ń bi ẹnì kọ̀ọ̀kan wa wípé ṣé a ó fọwọ́ kan orísun ìbùkún, a ó fọwọ́ kan olùgbàlà, a ó fọwọ́ kan ẹni tí sọ ní ìdọ̀tun, ṣé a ó fọwọ́ kan olùwòsàn tí mú gbogbo àìsàn kúrò ní ìgbésí ayé ẹni. Ó ní bí o bá wá pẹ̀lú ìgbàgbọ́, a ò ní ta ọ̀nà bí o ti wọ̀n kí o rí. Àwọn ìbéèrè rẹ a ó sì ṣe fún ọ lórúkọ Jésù. Nínú Máàkù orí kẹsàn-án ẹsẹ̀ ìkẹtàlélógún. Jésù sì wí fún un pé bí ìwọ bá lè gbàgbọ́, ohun gbogbo ní ṣíṣe fún ẹni tí ó bá gbàgbọ́. Ní àṣálẹ̀ yìí, bí a ti ń tọ Ọlọ́run wá, bí a ó ti máa gbàdúrà, Jésù rán wa létí wípé bí a bá lè gbàgbọ́, ohun gbogbo ní ṣíṣe fún ẹnikẹ́ni tí ó bá gbàgbọ́. Láti ní ìgbàlà sá gbàgbọ́, láti ní ìwòsàn sá gbàgbọ́, kí a lè yí ìgbésí ayé rẹ padà sá gbàgbọ́. Ó dájú wípé bí o bá wá tí o sì gba Ọlọ́run gbọ́, ìyípadà ńlá yóò ṣẹlẹ̀ ní ìgbésí ayé rẹ lórúkọ Jésù. Nínú Máàtù orí kẹsàn-án láti ẹsẹ̀ ìkejìdínlọ́gbọ̀n. Ó ní nígbà tí ó sì wọ ilé, àwọn afọ́jú náà tọ̀ ọ́ wá. Jésù bi wọ́n pé, ẹ̀yin gbàgbọ́ pé mo lè ṣe èyí? Èyí jẹ́ pé ṣé o gbàgbọ́ wípé agbára ìsọdọ̀tun, agbára tí yí ni padà, ṣé o gbàgbọ́ wípé o lè wo afọ́jú sàn? Ó ní ẹ̀yin ha gbàgbọ́ pé mo lè ṣe èyí? Wọ́n wí fún un pé ìwọ lè ṣe, Olúwa. Nígbà náà ni o fi ọwọ́ bà wọ́n lé ojú, ó wí pé kí ó rí fún yín gẹ́gẹ́ bí ìgbàgbọ́ yín. Láṣálẹ̀ yìí, Jésù ń sọ ọ̀rọ̀ kan náà fún ẹnì kọ̀ọ̀kan wa, yóò rí fún ọ gẹ́gẹ́ bí ìgbàgbọ́ rẹ. Bí o bá gbàgbọ́ wípé yóò gbà ọ́ là, yóò yí ọ padà, yóò sọ ayé rẹ dọ̀tun. Ó ní gẹ́gẹ́ bí o ti gbàgbọ́ ni, ó ní bẹ́ẹ̀ náà ni yóò rí ní ìgbésí ayé rẹ. Bí o bá gbàgbọ́ wípé àrùn kò gbóògùn tó wà ní ìgbésí ayé rẹ, wípé a ó mú wọn kúrò láṣálẹ̀ yìí, pé bó fọ́jú, ó ríran, bó yarọ, ó dìde, bi oni arun miran ni ago ara re wi pe a wo san oni bi o ba gbagbo be oni ki o ri fun o gege bi igbagbo re lese kese ti o ti so be fun won ari ni ese ogbon wi pe oju won se la oju won se la oju iwo na yo la agbara olorun yo wo ni igbese aye re a o mu o larada olorun yo se se ase pe ni aye re loruko jesu ninu marko ori kefa marko ori kefa ese ikerin dini ogota yi ni ese ti o gbeyin ninu ori yi oni ni bikibi ti o ba si gbe wo ni ile to gbogbo ati ni ilo nla ati ni aroko won gbe olokunrun kale ni igboro won si be pe ki won ki o sa le fi owo kan ise ti aso re iwon awon ti o si fi owo kan amu won larada gbogbo awon ti o fi owo kan ni amu larada a se mo we pe Jesu yi pada okan na lana loni ati titi aye bi o ti se ni igbani o fe se be loni ni igbese aye re bi o ba gba Jesu laye gbogbo wahala gbogbo ese gbogbo aisan ni yo mu kuro ni igbese aye re ki a to dide duro lati gbadura e je ki a wo Marko ori karun Marko ori karun ese ikerin din logoji Marko ori karun ese ikerin din ni ogoji loju kana bi Jesu ti gbo oro na ti a so o si we fun olori sinagogo na pe ma beru sa gbagbo nikan eyi ni oro itunu oro ikiya oro igbagbo ti Jesu so fun enikokan wa ni asale yi oni ki a ma se beru oni ki a sa gbagbo nikan sugbon ki o to dide lati gbadura je ki nso eleyi fun o we pe bi omode ba ti ja sinu ere abata ti o si fe fi owo kan baba re to wo agbada funfun gbo baba ko ni le gbe mora omo yi ni lati koko wo ina oluwa ni ki iwo na ki o koko ronu po ada ki o si we ninu ejo ogdagotan olorun oni bi o ba se be ki iwo ti o je elese ile ri elegbin ki o to le fi owo kan ohun oni owo ti o ti fi kan agbere ti o ti fi kan panshaga ti o ti fi kan riba gbigba tabi ole jija tabi iboresa tabi ipaniyan tabi wobia tabi itanje tabi imutipara tabi iwa eri gbogbo oni ki o koko we ninu eje Jesu oni leyin na ki o wa ki o le fi owo kan oba mimo alai le ri bi o ba ye igbese aye re wo ti o ri wi pe ese wa ni igbese aye re iwa eri idoti egbin o wa ni igbese aye re oni ki o lo luwe pelu igbagbo ninu eje Jesu ki a we omo ninu lode oni ni igba na o le pada wa lati fi owo kan Jesu bi o ba si fi owo kan Jesu pelu igbagbo ni asale yi o korin ayo idande yo je tire iwosan yo je tire gbogbo aisan gbogbo arun ko gbogun to ti wa ni igbese aye re gbogbo won ni a o le jade loruko Jesu akoko na to bayi lati fi owo kan Oluwa lati fi owo kan eni ti so ni dotun eni ti yi ni pada eni ti wo ni san eni ti dani need akoko to fun eni keni ti ki se ara ile Esau fun eni keni ti ki se Farisi fun eni keni ti ki se alaga begebe akoko to fun eni ti o fe gbadura fun eni ti o wa ibukun Olorun fun eni ti o fe ki aye o pada ki a so aye o dire akoko to fun eni kokan ti o wa gege bi Anna ti o wa gege bi Jacob ti o fe gba iwosan ti o fe gba anu ti o fe ki a so aye o dire akoko to lati kepe Oluwa akoko to lati wa pelu igbagbo akoko to lati wa pelu ironu po ada akoko to lati kepe Oluwa wi pe ki o fi owo kan ki o tun aye re se ki o tun oro ki awon araye ki o dekun lati ma bere wi pe Olorun re da o se dide ki o so fun Olorun wi pe o fe yi pada to to wipe o nfe ise anu olorun wipe o nfe ifowokan agbara olorun ni igbese aye re bi o ba kepe olorun pelu igbagbo pelu emi otito lai si agabagebe o daju wipe olorun yo gbo olorun yo so aye re dire olorun yo mu gbogbo

yóò sì jẹ́ kí o gbé ìgbésí ayé ọ̀tún bí o ti ń nawọ́ sókè díjú kí a gbàdúrà papọ̀. Ọlọ́run aláàánú tí ń dáríji ni, tí ń mú ẹ̀ṣẹ̀ kúrò, tí ń gba nílà, a dúpẹ́ wípé ìwọ ló pè wá, o sì wípé ẹnikẹ́ni tí ó bá ké pe orúkọ Olúwa ni a ó gbàlà. A ń bẹ̀bẹ̀ fún àwọn wọ̀nyí tí ó gbé ọwọ́ sókè pẹ̀lú ìrònú pọ̀ọ̀dà, pẹ̀lú ìlérí àti pẹ̀lú ìpinnu ọ̀tún wípé bí o bá lè gbà wọ́n là, wọn ò ní padà sínú àwọn ẹ̀ṣẹ̀ wọn àtijọ́. A bẹ̀bẹ̀ wípé kí ẹ dáríji wọn lórúkọ Jésù. Àwọn ẹ̀ṣẹ̀ tó ti di bárakú, àwọn ẹ̀ṣẹ̀ tí ó jẹ́ wípé wọ́n fẹ́ já dànù ṣùgbọ́n kò ṣeé ṣe, wọ́n fẹ́ fi sílẹ̀, wọ́n fẹ́ kọ́ sílẹ̀ ṣùgbọ́n kò ṣeé ṣe, agbára wọn ò tó láti kọ àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí sílẹ̀. À ń bẹ̀yìn wípé kí ẹ dáríji wọn, kí ẹ sì fún ọ ní agbára láti gbé ìgbésí ayé tó borí ẹ̀ṣẹ̀ lórúkọ Jésù. Ẹ wẹ̀ wọ́n lé àwẹ̀ mọ́, ẹ sọ wọ́n dọ̀tun, ẹ yí wọn padà, ẹ jẹ́ kí ìgbà ọ̀tún kí ó wọ inú ayé wọn lórúkọ Jésù. Ayọ̀ ìgbàlà àtòkèwá, ẹ jẹ́ kí ó wọnú ọkàn wọn. Ẹ kọ orúkọ wọn sínú ìwé ìyè lọ́run lórúkọ Jésù. Ẹ ṣàánú fún wọn, ẹ jẹ́ kí orin ayọ̀, orin ìgbàlà kí ó máa kọ láti inú ọkàn wọn nísinsìnyí lórúkọ Jésù. A dúpẹ́ wípé ẹ ti gbọ́ lórúkọ Jésù Kristì Olúwa wa, àmì. Nísinsìnyí a fẹ́ gbàdúrà fún àwọn tí ó ní àìsàn ní ìgbésí ayé wọn tàbí ní àgọ́ ara wọn. Ohun kan tí Jésù ń béèrè lọ́wọ́ rẹ ni wípé ṣó gbàgbọ́ wípé òun lè ṣe èyí, pé ó lè mú àìsàn rẹ kúrò, àrùn ọjọ́ pípẹ́ pé ó lè mú kúrò ní ìgbésí ayé rẹ, nínú ẹ̀jẹ̀ ni pé ó lè mú kúrò ní ìgbésí ayé rẹ, bó jẹ́ ọgbẹ́ ẹnu, bó jẹ́ jẹjẹrẹ ló ń ba ọjà. Ṣé o gbàgbọ́ wípé Jésù lè mú nǹkan wọ̀nyí kúrò ní ìgbésí ayé rẹ? Ìwọ tí ó sì dàbí ẹni wípé o wá gẹ́gẹ́ bí afọ́jú, tàbí o mú ọmọ kan wá, o mú ẹnìkan wá tí ó di tí kò gbọ́ràn. Ṣé o gbàgbọ́ wípé láṣáálẹ̀ yìí Ọlọ́run lè ṣe èyí? Ó ní bí o bá gbàgbọ́, o ó rí ògo Ọlọ́run. Bí a ó ti gbàdúrà, mo fẹ́ kí o máa fi ọkàn ìgbàgbọ́, kí o máa fi bá àdúrà náà lọ. Nítorí wípé ohun tó ti ṣe fún àwọn ẹlòmíràn, ó dájú wípé yóò ṣe fún ọ lórúkọ Jésù. Ní àìpẹ́ yìí ni mo wà ní ìlú Pọtá. Ní bí a ti gbàdúrà ni àwọn tí ó ti fọ́jú, àwọn tí ó ti ditì, àwọn tí ó ti yarọ. Bí a ṣe ń ṣe àmì ìkẹyìn, bẹ́ẹ̀ ni agbára Ọlọ́run ni ó lè fọ́jú kúrò lójú wọn. Bẹ́ẹ̀ ni agbára Ọlọ́run lè ó jẹ́ kí àwọn tí ó ti yarọ tẹ́lẹ̀, kí wọn kí ó sì bẹ̀rẹ̀ sí ní rìn. Bí Ọlọ́run bá lè ṣe bẹ́ẹ̀, ohun tí mo ń sọ kìí ṣe ohun tí ó ti ṣẹlẹ̀ ní ọjọ́ pípẹ́, ohun tí ó ṣẹlẹ̀ ní oṣù tí ó kọjá ni. Bí a ti parí níbẹ̀ ni mo kọjá sí ìlú Kàlàba, sí àwọn ìlú mìíràn kí n tó dé Kàlàba. Bí Ọlọ́run ti mú ike ẹ̀yìn kúrò, ló mú gẹ̀gẹ́ ọrùn, ló mú kúrò. Bí Ọlọ́run ti mú àwọn oníwárápá tí ó mú wọn gba ìdáǹdè, bẹ́ẹ̀ ni ó tún mú àwọn asínwín ni ó mú wọn gba ìdáǹdè. Bí Ọlọ́run bá ṣe bẹ́ẹ̀ ní oṣù tó kọjá yìí, mélòó mélòó àwa tí a wà níhìn-ín tí a fẹ́ gba ìfọwọ́kàn agbára tóbi jù ní ìgbésí ayé wa? Mo gbàgbọ́ wípé àkókò tirẹ̀ nìyí. Bí a ó ti gbàdúrà, lẹ́sẹ̀kẹsẹ̀ tí o bá ti gbọ́ àmì tí ó kẹ́yìn, àwọn ohun tó o lè ṣe rí kò bẹ̀rẹ̀ sí ní ṣe wọ́n. Bí o bá lè rìn tẹ́lẹ̀ tẹ́lẹ̀, kò dìde kò bẹ̀rẹ̀ sí ní rìn. Bí o bá fọ́jú tẹ́lẹ̀ tẹ́lẹ̀, kí o lajú láti ríran. Bí ohun kan bá wú sí ọ ní àgọ́ ara, bóyá ní ìtàn ló wú sí ni, tàbí ẹsẹ̀ ló wú sí, tàbí ọrùn ló wú sí, gẹ́rẹ́ tí a bá ti gbàdúrà ni kí o yí ara rẹ wò. Ókè hallelujah, ó yin Ọlọ́run lógo. Nítorí wípé Ọlọ́run ṣetán nísinsìnyí láti mú àwọn nǹkan wọ̀nyí kúrò ní ìgbésí ayé wa, ohun tí a fẹ́ kí o ṣe ni wípé kí o fọwọ́ kan ara rẹ. Ibikíbi tí o bá ní ohun tí ó wú sí ní àgọ́ ara rẹ, ibikíbi tí o bá ní ìrora sí, ibikíbi tí o bá dàbí ẹni wípé ibẹ̀ ni ìṣú ti ń fìtínà rẹ tí ó ti ń bá ọjà, kí o gbé ọwọ́ le, kí o sì jẹ́ kí a gbàdúrà. Nítorí wípé àkókò náà tó, mo ní àkókò náà tó tí Ọlọ́run fúnra ara rẹ̀ tí ó dábìrà ní ìgbésí ayé rẹ.
fi ọwọ́ lé ara rẹ níbi tí àìsàn náà ti ń ṣe ọ́, kí o sì gbàgbọ́ bí a ti ń gbàdúrà. Rántí wípé lẹ́yìn àdúrà o ní láti yẹ ara rẹ wò. Bí o ti ń yẹ ara rẹ wò, o rí iṣẹ́ ìyanu Ọlọ́run lára rẹ lórúkọ Jésù. Bí o sì ti ń rí iṣẹ́ ìyanu náà, ló máa ké hallelujah, ló máa yin Ọlọ́run lógo, ni a ó sì máa pàtẹ́wọ́ tí a ó máa yin Ọlọ́run lógo pẹ̀lú rẹ. Ẹ̀dìjú kí a gbàdúrà. Ọlọ́run aláàánú, alágbára, ẹni tí kò sí kò ṣeé ṣe pẹ̀lú rẹ̀, a wá nísinsìnyí pẹ̀lú ìgbàgbọ́. A mọ̀ wípé àwọn ẹ̀rí tí a ti gbọ́, bí ẹ ti ń la ojú afọ́jú, bí ẹ ti ń mú arọ dìde láti rìn, bí ẹ ti ń mú àrùn, bóyá àrùn wèrè ni tàbí àrùn wárápá, bí ẹ ti ń mú kúrò, àwọn ẹ̀rí wọ̀nyí tí a ti gbọ́, tí ẹ ti ṣe ní ibòmíràn, a mọ̀ wípé àṣálẹ̀ yìí ni ọjọ́ tiwa, wípé ẹ ó ṣe fún ẹnì kọ̀ọ̀kan wa lórúkọ Jésù. Ẹ̀mí mímọ́ Ọlọ́run, a kì í káàbọ̀ láàrin wa. Ní gbọ̀ngàn kọ̀ọ̀kan, a ń bẹ̀yìn nísìnyí wípé ìbáàjẹ́ ọkùnrin, ìbáàjẹ́ obìnrin, ìbáàjẹ́ ọmọdé, ìbáàjẹ́ àgbà, wípé ọwọ́ agbára àtòkè wá, kí ẹ fi kan ẹnì kọ̀ọ̀kan wọn lórúkọ Jésù. Níhìn-ín ni a mọ̀ wípé kò sí kò ṣeé ṣe fún Ọlọ́run. Nítorí bẹ́ẹ̀, a wá nísinsìnyí pẹ̀lú ìgbàgbọ́, a sì ń bèrè wípé ẹ ó ṣe ju bí a ti ń bèrè lórúkọ Jésù. Nísinsìnyí mo gbàdúrà fún àwọn tí ó ní ohunkóhun tí ó wú ní àgọ́ ara wọn, yálà ìpáke ni, tàbí gègé ọrùn, tàbí ẹsẹ̀ tí ó dàbí ti erin, tàbí inú tí ó wú. Ìwọ ohun tí ó wú ní àgọ́ ara wọn, mo pàṣẹ fún ọ, jáde kúrò lórúkọ Jésù. O láǹfààní láti wà níbẹ̀ nígbà tí mo bá gbàdúrà. Nítorí bẹ́ẹ̀, nítorí orúkọ Jésù, pẹ̀lú ẹ̀jẹ̀ Jésù, pẹ̀lú agbára ẹ̀mí Ọlọ́run, mo pàṣẹ fún àwọn nǹkan tó wù ní lọ́rùn ni, lábíyá ni, níkùn ni, lẹ́sẹ̀ ni, lábẹ́ ara ni, mo pàṣẹ fún yín, ẹ kúrò lórúkọ Jésù. Ọlọ́run, mo ń gbàdúrà fún àwọn tí ó ní ẹ̀jẹ̀ ríru, àwọn tí ó ní ikọ́ fe. Mo ń gbàdúrà nísinsìnyí pé ikọ́ fe yìí, ikọ́ tó fẹ́ pa wọ́n, mo gbàdúrà wípé ẹ ó jáde lórúkọ Jésù. Ẹ̀jẹ̀ ríru, ẹ̀jẹ̀ gbígbóná, mo gbàdúrà wípé kí Jésù kí ó fọwọ́ kàn yín, kí àwọn àìsàn, àwọn àrùn wọ̀nyí, kí wọn kí ó pòórá lórúkọ Jésù. Ǹjẹ́ mo ń bẹ̀bẹ̀ fún àwọn tí ó ní àrùn wárápá àti wèrè ní ìgbésí ayé wọn. Ìwọ ẹ̀mí kẹ̀mí tí ó ń dá àwọn ènìyàn wọ̀nyí lóró, lẹ́sẹ̀kẹsẹ̀ nísinsìnyí, nítorí wípé o ní agbára láti jọba síbẹ̀, láti jókòó síbẹ̀, nígbà tí a bá ń dárúkọ Jésù. Ìwọ ẹ̀mí kẹ̀mí, ẹ̀mí èṣù, ẹ̀mí wárápá, ẹ̀mí ìsínwí, mo gbàdúrà ẹ jáde lórúkọ Jésù. Gbogbo ẹ̀mí tí ń jó bí iná nínú orí, nínú ọpọlọ, nínú àgọ́ ara, nínú ẹ̀jẹ̀, nínú egungun, nínú iṣan, mo pàṣẹ fún yín ẹ jáde lórúkọ Jésù. Ọlọ́run aláàánú, àìsàn káìsàn tó bá wà ní àgọ́ ara àwọn ènìyàn wọ̀nyí, ní ikùn ni, ní ẹ̀yìn ni, nínú egungun ni, nínú etí ni, nínú ọpọlọ ni, mo gbàdúrà pé nísinsìnyí ọwọ́ ìwòsàn yín, ọwọ́ agbára yín, kí ó balẹ̀ wọn, kí ẹ lé àwọn àrùn wọn jáde lórúkọ Jésù. Ǹjẹ́ mo ń gbàdúrà fún àwọn tí ó jẹ́ wípé wọ́n lójú, wọn ò ríran, nítorí wípé èṣù sọ wọ́n sínú òkùnkùn. Ǹjẹ́ lẹ́sẹ̀kẹsẹ̀ nísinsìnyí mo ń gbàdúrà wípé ọwọ́ Jésù, ọwọ́ ìwòsàn Jésù, ọwọ́ àánú Jésù, ọwọ́ agbára Jésù, kí ó kan ojú afọ́jú nísinsìnyí, ìwọ ojú fífọ́ gba ìríran lórúkọ Jésù. Gbogbo ìdìjú tí èṣù fi dì ọ́ lójú, mo tú wọn kúrò ní agbára Ọlọ́run pẹ̀lú agbára ẹ̀jẹ̀ Jésù. Ẹ kúrò lórúkọ Jésù. Ohunkóhun tí ìbàjẹ́ tí ó mú ìfọ́jú yìí wá, mo gbàdúrà pé lẹ́sẹ̀kẹsẹ̀ nísinsìnyí a ó mú wọn kúrò lórúkọ Jésù. Bí a ó ṣe parí àdúrà tí ó máa lajú, ẹ gba ìríran lórúkọ Jésù. Ìwọ tí ó wà níbẹ̀ tí ó jẹ́ wípé etí di, o sì gbọ́ràn, mo ń gbàdúrà wípé kí ẹ̀mí Ọlọ́run kí ó bẹ owó nísinsìnyí, kí ọwọ́ Jésù kí ó kan etí rẹ, ìdítí kí ó kúrò, àìlèsọ̀rọ̀ kí ó kúrò. Mo gbàdúrà wípé lẹ́sẹ̀kẹsẹ̀ nísinsìnyí etí tí ó di ẹ̀là ní orúkọ Jésù. Ahọ́n tí a dè tí kò lè sọ̀rọ̀, ẹ gba ìtúsílẹ̀,
kẹ́ sì bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ lórúkọ Jésù. Ǹjẹ́ mo gbàdúrà fún àwọn tí ó yarọ, bí ó bá jẹ́ wípé abíọ gẹ́gẹ́ bí arọ, àbí ó jẹ́ pé nígbà tí àìsàn kọlù ọ ní odi ẹni tí ó yarọ, lẹ́sẹ̀kẹsẹ̀ mo ń gbàdúrà wípé kí agbára Ọlọ́run kí ó balẹ̀ ọ nísinsìnyí nínú iṣan, nínú ìkọ̀rọ̀ ara rẹ, nínú egungun àti nínú ọpọlọ, kí àgọ́ ara rẹ kí ó gba ìmúláradá lórúkọ Jésù. Ìwọ tí ó yarọ, mo ń gbàdúrà wípé kí ọwọ́ Jésù, ọwọ́ tí tú ní sílẹ̀, ọwọ́ tí dání ní ìdè, kí ó kàn nísinsìnyí dìde kí ó rìn lórúkọ Jésù. Gbogbo àrùn, gbogbo àìsàn tí ó wà ní àgọ́ ara wọn, èyí tó sákàkiri, èyí tó fa pamọ́ níbikíbi, èyí tí wọ́n ti gbé lọ sí ilé ìwòsàn tí àwọn oníṣègùn sọ wípé kò sí àbáyọ, kò sí ìwòsàn, lẹ́sẹ̀kẹsẹ̀ nísinsìnyí lójú kan náà, bí a bá ti dárúkọ Jésù, àìsàn ò lágbára mọ́, àrùn ò lágbára mọ́, iṣẹ́ ṣò lágbára mọ́, ẹ kúrò lórúkọ Jésù. Àwọn ègún ìdílé, àwọn ègún láti ọ̀dọ̀ àwọn arúgbó ilé, àwọn ègún tí ó jẹ́ wípé àwọn ayé ni wọ́n fi lé ọ lára, mo gbàdúrà wípé nísinsìnyí àwọn ègún wọ̀nyí kí wọ́n kí ó kúrò lórúkọ Jésù. Ọlọ́run aláàánú, ẹ̀yin ni Ọlọ́run alágbára. Ẹ sọ wípé bí a bá ti ń képe ilẹ̀ ọ máa dáhùn, ẹni kí a tilẹ̀ tó parí àdúrà, ẹ fún wa ní ìbéèrè wa. Ǹjẹ́ nítorí náà ni mo ṣe ń bèrè wípé gbogbo àwọn tí a ti gbàdúrà fún, yálà adarọkọ wọn nìkọ̀ọ̀kan àbí ọ̀darakọ nìkọ̀ọ̀kan, àwọn tí ó ní àìsàn, àrùn, ègún ní ìgbésí ayé wọn, lẹ́sẹ̀kẹsẹ̀ nísinsìnyí ẹ mú wọn kúrò lórúkọ Jésù. Kí wọn kí ó gba ìwòsàn wọn, kí wọn kí ó gba ìdáǹdè ìtúsílẹ̀ wọn. Ẹ ṣàánú fún oníkálukú lórúkọ Jésù. Ẹ jẹ́ kí ọwọ́ ìyanu, ọwọ́ agbára, ọwọ́ ìwòsàn, ọwọ́ ìdáǹdè kí ó kan ẹnì kọ̀ọ̀kan nísinsìnyí lórúkọ Jésù. Adúpẹ́ pé ẹ ti gbọ́ ti wa, adúpẹ́ pé ẹ ti ṣe é fún wa, adúpẹ́ pé ẹ ti fún wa ní iṣẹ́ ìyanu. A ó sì rí àmì rẹ̀ ní ìgbésí ayé wa ní orúkọ Jésù Kristi Olúwa wa. Nísinsìnyí o ní láti yẹ ara rẹ wò, kí o wo ohun tí Ọlọ́run ti ṣe. Bí o bá sì ti rí wípé ohun tí ó wú sí ọ lára tẹ́lẹ̀ tẹ́lẹ̀ wípé àti lé wọn jáde, wọn ò sí níbẹ̀ mọ́, o máa kígbe alleluia, a ó sì máa yọ̀ pẹ̀lú rẹ. Bí o bá rí wípé àìsàn kan tí ó wà ní àgọ́ ara rẹ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ kò sí níbẹ̀ mọ́, ó yẹ kí o ké alleluia, kí a sì yọ̀ pẹ̀lú rẹ. Andrew Dio yí ara rẹ wò, nítorí wípé

ṣe àyẹ̀wò rẹ̀ ní àgọ́ ara rẹ̀ kí o rí ohun tí Ọlọ́run ti ṣe kí o sì jẹ́ kí a mọ̀ nípa rẹ̀ andúró dè ọ́.

sọ pé sá tẹ̀síwájú ni, tẹ̀síwájú àdúrà, tẹ̀síwájú àti máa ka ọ̀rọ̀ ọlọ́run, tẹ̀síwájú àti máa gbọ́ràn sí ọlọ́run lẹ́nu, tẹ̀síwájú àti gbogbo ìgbésí ayé rẹ àti ọkàn rẹ àti gbogbo ọ̀nà rẹ fi lé ọlọ́run lọ́wọ́ pátápátá, bójú mójú kúrò nínú ìṣòro tó ní, tẹ́jú mọ́ Jésù, kò sì máa tẹ̀síwájú. Ìṣẹ́gun dájú. Mo sọ pé kí ni dájú? Ìṣẹ́gun dájú. Àwọn apadà sẹ́yìn, àwọn ni wọ́n ń pàdánù. Àwa ta fẹ́ tẹ̀síwájú, ìṣẹ́gun ni fún wa. Lónìí ni Ọlọ́run béè lọ́wọ́ pé èwo ló fẹ́ ṣe. Òkun pa ló wà níwájú ẹ̀yìn, fara ọwọ́ lẹ́yìn. Bó o bá padà, Ọlọ́run ò ní bẹ́ẹ̀ padà o. Ọlọ́run ti bẹ́ẹ̀ kò ní bá nìkẹ́ni padà sí Íjíbítì. Bó o bá padà, ọwọ́ fara ò ní wà kó sí. Ẹ̀gbẹ́ ò ṣe é sá lọ, òkè wà ń bẹ̀. Tí bí ò ṣe é sá lọ, òkè wà ń bẹ̀. Iwájú nìkan ni Ọlọ́run wà, ó sì ń ṣíwájú wa lọ. Bọ́lọ́run bá wo òkun pa, mo rò pé ó yẹ ká ní ìgboyà láti wo òkun pa. Bọ́lọ́run wà nínú iná, ṣé iná kì í ju Ọlọ́run? Àbó máa ju Ọlọ́run? Iná tí ò bá ju Ọlọ́run, kò gbọ́dọ̀ ju ọmọ Ọlọ́run. Ṣé bí àwọn Sedraki, Mesaki àti Abednego àti ṣe ìfẹ́ Ọlọ́run ni ó wà nínú ọkàn wọn, ni Nebuchadnezzar wá pè wọ́n pé ẹ tẹ̀ jẹ́jẹ́ o. Ẹ má jẹ́ kí ìgbàgbọ́ yìí kó di nǹkan mí mọ́ yín lọ́wọ́. Bó bá jẹ́ wípé ẹ lè yí ọkàn padà. Nígbà tẹ bá ti ń gbọ́ fèrè àti dùrù àti gbogbo ohun èlò orin, tẹ bá tẹríba díẹ̀, ó ti tó. Àdá. Ṣùgbọ́n bẹ́ ẹ bá kọ̀, ta ni Ọlọ́run náà tí yóò gbà yín lọ́wọ́ mi? Wọ́n ní bá jẹ́ bẹ́ẹ̀ ọba, èyí tó sọ yẹn, ó ti sọ kọjá èyí téèyàn ń sọ. Bó bá jẹ́ bẹ́ẹ̀, nìṣó, iná náà lọ dálẹ̀. Ọlọ́run yẹn àfẹ́sìn, a sì ń fẹ́ kó yẹ ọba wípé Ọlọ́run tí àwa ń sìn, ó lè gbà wá. Inú bá bí Nebuchadnezzar, àwọn ẹlòmíràn, wọ́n máa ń ṣe ìgbàgbọ́. Wọ́n á sọ pé má jẹ́ kí inú bí àwọn àgbà o. Bàtẹ́lẹ́ṣẹ̀ ọba bínú, ta ló máa bínú? Kán bínú dáadáa. Àwọn ìyá àgbà tó wà nílé, àwọn bàbá àgbà tó wà nílé, àwọn kò lọ́lọ́run fìkan ṣe tán wà nílé, ó yẹ kí inú bí wọn? Àbí ó yẹ bẹ́ẹ̀? Inú bá bí Nebuchadnezzar, ó bá dáná, kò mẹni tó ń dáná fún. Àwọn ọmọ ọ̀dọ́ tiẹ̀ ló dáná fún láti pa ọkùnrin sí mọ̀. Ó bá de àwọn ọmọ Ọlọ́run, a kì í de ọmọ Ọlọ́run. Ọwọ́ tó bá fi de ọmọ Ọlọ́run máa ń rọ ni. Ó bá dè wọ́n, wọ́n bá ní ó yá o. Wọ́n níta ló máa lè gbé àwọn èèyàn wọ́n jù sínú iná. Àwọn tí wọn mọ̀ wípé ọjọ́ tán máa lò kẹ́yìn lọ́jọ́ ayé wọn. Àwọn tán fẹ́ ṣiṣẹ́ fún èṣù, fún Nebuchadnezzar. Wọ́n bá bọ́ síwájú. Wọ́n gbé àwọn èèyàn, wọ́n bá jù wọ́n sínú iná. Ọwọ́ iná tó mì, ó kọ pa àwọn rẹ pátápátá ná. Bọ́ ṣe lajú wọn bá iná ọ̀run àpáàdìná tún jáde sí lọ́hùn. Àwọn Sedraki, Mesaki àti Abednego tán sọ pé bíná ń jó, màá débi tán ti ń kẹ́kọ̀ọ́ ọ̀rọ̀ Ọlọ́run. Bójo ń rọ̀ bí ò sọ ọ̀mbrẹ́là, màá débẹ̀. Bó jẹ́ pé fara ń bọ̀ lẹ́yìn, òkun pọ̀ wà wájú mo láti sin Ọlọ́run tí wọ́n ṣe ìpinnu. Mẹ́ta ni wọ́n wọn ọ̀pọ̀ o, wọn ọ̀pọ̀ rárá. Bàtán dénú ná, okùn tá a fi dè wọ́n, ó jó ráúráú. Irun wọn, aṣọ wọn, bàtà wọn, kò sí nǹkan tó jó. Ni Jésù látòkè ọ̀run lọ́run wá ló bá sọ pé àwọn ọmọ mi ni mo rí yẹn, ó yẹ kí n lọ bá wọn. Ni wọ́n bá ń rìn káàkiri ní iná, ni wọ́n bá ń sọ̀rọ̀, o ò lè mọ nǹkan tán sọ, o ò lè mọ. Ìgbà tí wọ́n bá ṣetán láti la iná tiẹ̀ kọjá, ni wàá mọ nǹkan tí wọ́n ń sọ. Torí pé bàbá wà nínú iná, bàbá wà nínú wàhálà. Ìgbà ni Jésù máa wá irú ọ̀rọ̀ tó bá wọn sọ nínú iná yẹn, àbá wà sọrú ẹ̀. Ìwọ táyà ń já tó débẹ̀, o ò lè gbọ́rú ọ̀rọ̀ bẹ́ẹ̀. A kì í kàn gbọ́ ní ara òfòṣá, kákan máa lọ, kò sí ìṣòro, kò sí wàhálà. A ò fẹ́ gba ìgbàgbọ́ tó wa pẹ̀lú nínú bí ni òkè. O ò ní gbọ́rú ọ̀rọ̀ bẹ́ẹ̀ ìgbà tí wọ́n bá wọ inú náà tiẹ̀ kọjá lọ. Ti Nebuchadnezzar, ti èṣù, ti àwọn ìyá àgbà, àwọn bàbá àgbà, àwọn bàbá àsàlẹ̀ tí wọ́n dá sílẹ̀ fún wa, tá a sì sọ pé kò sí nǹkan náà, kò sí nǹkan tó mì mí láyà, mo ń lọ nínú iná yẹn. Jésù wa pàdé ẹ̀ ń bẹ̀, ń wá sọ̀rọ̀. Nebuchadnezzar bá tajú kán pé èèmọ̀ kí ni mo rí? Nínú iná wọ́n rìn, wọn ní ìpalára kankan. Ó wá sọ pé ẹ̀yin ọmọ Ọlọ́run, ẹ̀yin ọmọ ọ̀gá ògo, ó ní ẹ jáde. Náà bá jáde, wọ́n ní kò sí irú Ọlọ́run tó lè gbà yàn bí irú èyí. Àwọn tán fẹ́ tẹ̀lé ọ̀nà t'Ọlọ́run nìyẹn. Kí la ti rí sí? Kò pẹ́ náà, gbà tí Nebuchadnezzar tó ti kú, tí ọmọ ẹ̀ náà tó ti kú, ni Darius yẹn tún gorí òye. Làwọn kan bá fi òfin kalẹ̀, náà bá sọ pé

0: fi má gbàdúrà láti ẹ̀gbọ́ òfin pé oúnjẹ wọ́n òfin wí pé ẹni tó bá fẹ́ ra omi ní agbègbè garawa kan kọ́bọ̀ mẹ́wàá àti ẹ̀gbọ́ yẹn òfin má gbàdúrà òfin ìpànìyàn nìyẹn gbàtà àbá gbàdúrà kú lọ pátápátá ni àbí kìí ṣe bẹ́ẹ̀ òfin tó ń ọkọ lọkọ lè gbélẹ̀ nínú ilé òfin pé kí n tó jáde nílé wá oúnjẹ fún mi òfin dáadáa ni òfin wípé taṣọ mi bá dọ̀tí ní sátidé bá mi kókó fọ́ òfin dáadáa ni ṣùgbọ́n òfin má lọ sẹ́kọ̀ọ́ bíbélì ìyẹn ti kọjá òfin pé nílé bí o ní gbàdúrà sí ọlọ́run tara tún fẹ́ gbàdúrà sí ṣéṣù la fẹ́ sìn ni dáníẹlì bá sọ pé mo gbọ́ ti gbogbo òfin eléyìí tẹ́tún wá gbé kalẹ̀ yìí ó ti kọjá ó bá bẹ̀rẹ̀ sí ní gbàdúrà àwọn ọ̀tẹlẹ̀múyẹ́ tí wọ́n ń ṣọ lọ́wọ́ lẹ́sẹ̀ náà bá ní wọ́n sọ pé a ti mú o ti gbàdúrà ẹ̀ṣẹ̀ tó dá nìyẹn o lójú àwọn ọkùnrin míì nínú ilé tó ń bá ìyàwó jà ẹ pè wọ́n jọ kí lẹ̀ṣẹ̀ ìyàwó ẹ ó ń ka bíbélì ni ẹ̀ṣẹ̀ náà nìyẹn kí lẹ̀ṣẹ̀ ọkọ ẹ ẹ̀ṣẹ̀ ọkọ mi ni pé tẹ́lẹ̀ tẹ́lẹ̀ bóde jó bá wà àjọ máa ń lọ bóde òde ẹbọ jíjẹ bó bá wà àjọ máa lọ jẹjẹkújẹ ni ṣùgbọ́n sì ó wá lóhun ti rí kan ìjẹkújẹ kò jẹ mọ́ ìmukúmu kò mú mọ́ balẹ̀balẹ̀ bí ò bá jẹ́ pé ó lọ sẹ́kọ̀ọ́ bíbélì ilé ẹ̀ ló ń jókòó sínsìn ìyẹn gan ló ń ta mí lára pé ó ju èṣù sílẹ̀ kò sì fẹ́ sin èṣù bá ṣe ń sìn tẹ́lẹ̀ tẹ́lẹ̀ wọ́n á sì gbé òfin kalẹ̀ wípé nítorí bẹ́ẹ̀ o nínú ilé bí kò sádúrà kò sí ọ̀rọ̀ ọlọ́run kíkà o sì gbọ́dọ̀ ka bíbélì ò gbọ́dọ̀ gbé bíbélì wálé ìwé tán máa ń fún yín láti kẹ́kọ̀ọ́ lọ o gbọ́dọ̀ mú wálé irú òfin bẹ́ẹ̀ a máa ń re kọjá ni irú òfin bẹ́ẹ̀ ni dáníẹ̀lì gbọ́ ló sọ pé òun mọ nǹkan tó ń ṣe ibi kì í ṣe lé òun ọ̀run nílé gbàtà àbá gbàdúrà báwo la ṣe fẹ́ lọ síjọba ọ̀run kíá ló bá lọ ń gbàdúrà gbàtà wọn á mú dé ọ̀dọ̀ ọba kò jíyan ó wọ̀ wọ́n lójú báyìí náà ni wọ́n sọ pé kò sí ṣíṣe kò sí àìṣe inú kìnìún ni wàá parí ẹ̀ sí olóyà àwọn kìnìún ibi ti ń pa wọ́n wọ́n bá ju dáníẹ̀lì sínú ẹ̀ ẹni tó ń gbàdúrà a lè pa ẹni tó ń gbàdúrà ọlọ́run ayérayé wà pẹ̀lú ẹni tó ń gbàdúrà ẹni tó fẹ́ ṣe ìfẹ́ ọlọ́run tó fẹ́ fi ọ̀rọ̀ ọlọ́run ṣe amọ̀nà rẹ̀ ọlọ́run ayérayé wà pẹ̀lú ẹ̀ kìnìún bá panu mọ́ wọ́n bá di ọ̀rẹ́ dáníẹ̀lì ni dáníẹ̀lì sùn nínú ohun kìnìún tí èékánná ò ya dáníẹ̀lì lára ni ọba bá dé láàárọ̀ ọjọ́ kejì pé dáníẹ̀lì ọlọ́run tó ń sìn ṣó gbà ọ́ tá a bá ń sin ọlọ́run ó máa ń gba nínì dáníẹ̀lì bá sọ pé ọlọ́run tèmi ń sìn o kì í ṣe àwọn ọlọ́run tó lójú tó ríran èyí tó létí tí ò gbọ́ràn kì í ṣe ọlọ́run tigi àti ọ̀pẹ àti irin àti òrìṣà ọlọ́run tèmi ń sìn ó gbà mí oòrùn áńgẹ́lì rẹ̀ ó ṣẹ́ṣọ lórí mi ó ní kó jáde ó bá jáde àwọn ìyókù tí wọ́n ṣe ẹ̀sùn èké tí wọ́n fi òfin búburú lélẹ̀ ọba bá ní ẹ̀yin náà adanra wo àbí ẹ̀yin náà sá ń sin ọlọ́run ẹ̀yin náà sá tó ẹ̀ máa bójọ́ fọ lẹ́ ń pè bójá dúró alẹ́ ń gbà ẹ̀ sá ń ṣe kan ó yẹ ká mọ ọlọ́run tó ń gba nì torí bẹ́ẹ̀ ẹ̀yin náà ó yá o náà wá kó wọn jò nú ẹ̀ ìgbàgbọ́ yàtọ̀ sí ìgbàgbọ́ ìgbàgbọ́ àgálá máa ṣàkógbé èèyàn débi kankan o bí wọ́n ṣe jù wọ́n nú ẹ̀ tegutegun tẹrantẹran ló jẹ wọn pátápátá irú ọlọ́run wo ni wọ́n ń sìn ṣé irú ti dáníẹ̀lì ni àbí ọlọ́run sédrákì mẹ́sákì àti abẹ́nígò ọlọ́run ti mósè ti áróní ọlọ́run tó máa ń ṣe amọ̀nà àwọn ènìyàn rẹ̀ lọ sí ìlú ilẹ̀ ìlérí tó ti pèsè sílẹ̀ fún wọn àbí ọlọ́run tí kì í gbani lọ́jọ́ ọ̀pọ̀jú bọ́lọ́run bá lànà fún wa bá sọ fún wa pé ká lọ síbí má mi kàn bí wàhálà wà lójú ọ̀nà tọ́lọ́run ní kó lọ ọlọ́run wa ka kúrò bómi òkun wà bí òkun pa wà níwájú ẹ ọlọ́run wa là láti inú òkun pa bó sì jẹ iná ni kò séwu fọmọ ọlọ́run ọlọ́run wa ń bi ọ pé èwo ló rò èwo ló sì fẹ́ ṣe èwo ni ìpinnu ẹ ṣé o sì fẹ́ máa lọ ọ̀nà tara ẹ tinú mi ni màá ṣe òun ló fẹ́ jókòó tì àbí o fẹ́ jókòó tì pé ohunkóhun tọ́lọ́run bá fẹ́ ibikíbi tọ́lọ́run bá ní kí n lọ ọ̀nàkọ́nà tọ́lọ́run bá ní kí n tọ̀ òun ni mo fẹ́ tọ̀ mo fe ko gbadura ko so fun olorun wi pe bayi ni mo se fe sin o bayi ni mo fe se bi o si beru inu ni bi ni tabi aya opo mi lori on ko nitori pe mo fe sin olorun yo siwaju re yo ma to yo ma se amona re sa gboran ni ife re bi wahala bade ni oju ona na sa te siwaju ni ase oluwa bi o ba dabi eni wipe gbogbo nkan pin sa te siwaju ni ase re bi o ba dabi eni pe ota n doju ko sa te siwaju ninu ise esin olorun bi leri re tile pe ki o pale bekele oluwa ma se foya ni oruko jesu christ oluwa wa adupe lowo re olorun wipe o je ki o da wa loju wipe bi o ba gba nila o ma nduro tini pe bi o ba gba nila igbesi aye wa ona wa irin wa o ma nwa lowo re je ambe o wipe ma je ki abule o lowo ma je ki ayan fun ara wa gbogbo eyi to ma nje ki a fe se tinu ara eni lai bere lowo iwo olorun alaye gbogbo iwo ori kunkun ti o ma nje ki a se ti ife inu ara eni lai bere itoni ati imoran lowo re yo kuro ni okan wa ni oruko jesu oro re so fun wa wipe iwo gbe oro re ga ju oruko re lo ati wipe oro re tan imole si ipa ona wa je ambe o wipe bi a se n gbo yi je ki a fi oro re si se gbogbo emi isina ati okan isina mo kuro lodo wa ni oruko jesu ma to wa ma saju wa lo lana sile fun wa je ki oro re ki o ye wa gbogbo isina ti a ti tori bo tele tele abe o wipe ki o ka won kuro ni waju wa a si n be o wipe iwon ibadie ti igbesi aye wa ku ki jesu ki kristi ki o to de saanu fun a ma je ki a sako kiri ma je ki a sonu ninu igbeyawo wa ninu esise wa ninu igbese ki igbese ti a fe gbe je ki itoni re ki o da wa loju ki a to gbese bi a se n lo loni je ki abo re ki o wa lori eni kankan wa a n be pe ki o fi eje jesu sami se eni kankan wa lara ki o wo awon eni bi ki o ma se te wa pa wa mo ki o si je ki a layo ninu isin re gbogbo wahala ti a si ko wa si hin boya bi aisan tabi wahala tabi iponju ohun kan ti o ni wu ki o je le won jiyan si wa ni oruko jesu adupe ko ti gbo ti wa ma to wa lo ni oruko jesu kristi oluwa wa
1: This CLM Radio, the spiritual warfare is our concern.
2: Iwe owe ori ikerinla olukuluku ologun obirin ni ko ile re sugbon asiwere a fi owo ara re fa lule eni ti o rin ni iduro sinsin re o beru oluwa sugbon eni ti o se arekereke ile ona re o gan bi enu asiwere ni pasan igberaga ṣùgbọ́n ètè àwọn ọlọ́gbọ́n ni yóò pa wọ́n mọ́. Níbi tí màálù kò sí, ibùdí adi òfo, ṣùgbọ́n ìbísí púpọ̀ ń bẹ nípa agbára màálù. Ẹlẹ́rìí olóòótọ́ kò jẹ́ ṣe ké, ṣùgbọ́n ẹ̀tàn ni ẹlẹ́rìí èké máa sọ jáde. Ẹlẹ́gàn ń wá ọgbọ́n kò sí rí, ṣùgbọ́n ìmọ̀ kò ṣòro fún ẹni tí ò yéye. Kúrò níwájú aṣiwèrè àti lọ́dọ̀ ẹni tí kò ní ètè ìmọ̀. Ọgbọ́n amòye ni àti mòye ọ̀nà rẹ̀, ṣùgbọ́n ìwèrè àwọn aṣiwèrè lé ẹ̀tàn. Aṣiwèrè ń fi ẹ̀bí ẹ̀ṣẹ̀ ṣẹ̀ sí, ṣùgbọ́n ojú rere wà láàrin àwọn olódodo. Àyámọ̀ ìkorò ara rẹ̀, àlejò kò sì ní ṣe pẹ̀lú ayọ̀ rẹ̀. Ilé ènìyàn búburú ni àrùn, ṣùgbọ́n àgọ́ ẹni dídúró ṣinṣin ni yóò máa gbilẹ̀. Ọ̀nà kan wà tí ó dàbí ẹni tí ó dára lé ojú ènìyàn, ṣùgbọ́n òpin rẹ̀ lé ọ̀nà ikú. Nínú ẹ̀rín pẹ̀lú, àyà máa káàánú, àti ní òpin, ayọ̀ adi ìbìnújẹ́. A padà sẹ́yìn ní àyà ní ìtẹ́lọ́rùn láti inú ọ̀nà ara rẹ̀, ṣùgbọ́n ènìyàn rere láti inú ohun tí í ṣe tirẹ̀. Ọ̀pọ̀ ènìyàn gba ọ̀rọ̀ gbogbo gbọ́, ṣùgbọ́n amòye ènìyàn wo ọ̀nà ara rẹ̀ rere. Ọlọ́gbọ́n ènìyàn bẹ̀rù, ó sì kúrò nínú ibi, ṣùgbọ́n aṣiwèrè gbéraga, ó sì dá ara rẹ̀ lójú. Ẹni tí ó bá tètè bínú hùwà wèrè, ẹni elétè búburú lè kórira. Àwọn òpè jogún ìwèrè, ṣùgbọ́n àwọn amòye ni a fi ìmọ̀ dé ní adé. Àwọn ẹni búburú tẹríba níwájú àwọn ẹni rere.
3: Àti àwọn ènìyàn búburú lé ẹnu ọ̀nà àwọn olódodo.
2: A tilẹ̀ kórira tálákà láti ọ̀dọ̀ aládùúgbò rẹ̀ wá, ṣùgbọ́n ọlọ́rọ̀ ní ọ̀rẹ́ púpọ̀. Ẹni tí ó kẹ́gàn ẹnì kejì rẹ̀, ó ṣẹ̀, ṣùgbọ́n ẹni tí ó bá ṣàánú fún àwọn tálákà, ìbùkún ni fún un. Àwọn tí ń gbìmọ̀ búburú kò aṣìnà bí, ṣùgbọ́n àánú àti òtítọ́ ni fún àwọn tí ń gbìmọ̀ ire. Nínú gbogbo làálàá lè èrè púpọ̀ wà, ṣùgbọ́n ọ̀rọ̀ ẹnu lásán ni. Adé àwọn ọlọ́gbọ́n lé ọ̀rọ̀ wọn, ṣùgbọ́n ìwèrè àwọn aṣiwèrè ní wèrè. Olóòótọ́ ẹlẹ́rìí gba ọkàn sílẹ̀, ṣùgbọ́n ẹlẹ́rìí ẹ̀tàn sọ̀rọ̀ èké. Ní ìbẹ̀rù Olúwa ni ìgbẹ́kẹ̀lé tí ó lágbára, yóò sì jẹ́ ibi ààbò fún àwọn ọmọ rẹ̀. Ìbẹ̀rù Olúwa lè orísun ìyè láti kúrò nínú ìkẹkùn ikú. Nínú ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ni ọlá ọba, ṣùgbọ́n nínú ènìyàn díẹ̀ ni ìparun ìjòyè. Ẹni tí ó bá lọ́ra àti bínú, ó ní ìmọ̀ púpọ̀, ṣùgbọ́n ẹni tí ó bá yára bínú, ó gbé wèrè lékè. Ọkàn tí ó yè koro ni ìyè ara, ṣùgbọ́n ìlara ni ìbàjẹ́ egungun. Ẹni tí ó bá ni tálákà lára, ó gan ẹlẹ́dàá rẹ̀, ṣùgbọ́n ẹni tí ó ṣàánú fún tálákà, ó bù ọlá fún. Apa ènìyàn búburú run nípa ìwà búburú rẹ̀, ṣùgbọ́n olódodo ní ìrètí nínú ikú rẹ̀. Ọgbọ́n fi ìdí kalẹ̀ lé àyà ẹni tí ó mòye, ṣùgbọ́n a fi hàn láyé àwọn aṣiwèrè. Òdodo ní gbé orílẹ̀-èdè lékè, ṣùgbọ́n ẹ̀ṣẹ̀ ní ẹ̀gàn orílẹ̀-èdè. Ojú rere ọba ń bẹ lé ọ̀dọ̀ ọlọ́gbọ́n ìránṣẹ́, ṣùgbọ́n ìbínú rẹ̀ sí ìránṣẹ́ tí ń hùwà ìtìjú.
4: Ìwé òwe orí 15. Ìdáhùn pẹ̀lẹ́ yí ìbínú padà, ṣùgbọ́n ọ̀rọ̀ líle ní ru ìbínú sókè. Ahọ́n ọlọ́gbọ́n ń lo ìmọ̀ rere, ṣùgbọ́n ẹnu aṣiwèrè a máa gùfẹ́ wèrè. Ojú Olúwa ń bẹ ní ibi gbogbo, ó ń wo àwọn ẹni búburú àti ẹni rere. Ahọ́n ìmúláradá ni igi ìyè, ṣùgbọ́n àyídáyidà nínú rẹ̀ ni ìbàjẹ́ ọkàn. Aṣiwèrè gan ẹ̀kọ́ bàbá rẹ̀, ṣùgbọ́n ẹni tí ó bá fetí sí ìbáwí ni ó mòye. Ní ilé olódodo ni ọ̀pọ̀lọpọ̀ ìṣúra, ṣùgbọ́n nínú òwò ènìyàn búburú ni ìyọnu. Ètè ọlọ́gbọ́n tan ìmọ̀ kálẹ̀, ṣùgbọ́n ayé aṣiwèrè kì í ṣe bẹ́ẹ̀. Ẹbọ àwọn ènìyàn búburú, ìríranilójú Olúwa, ṣùgbọ́n àdúrà àwọn adúróṣinṣin ni dídùn inú rẹ̀. Ọ̀nà ènìyàn búburú, ìrírani lójú Olúwa, ṣùgbọ́n ó fẹ́ ẹni tí ó tọ olódodo lẹ́yìn. Ìkìlọ̀ kíkan wà fún ẹni tí ó kọ ọ̀nà sílẹ̀, ẹni tí ó bá sì kórira ìbáwí yóò kú. Ipò òkú àti ìparun ṣí sílẹ̀ níwájú Olúwa. Ǹjẹ́ mélòó mélòó ni àyà àwọn ọmọ ènìyàn? Ẹlẹ́gàn kò fẹ́ ẹni tí ń bá a wí, bẹ́ẹ̀ ni kì yóò tọ àwọn ọlọ́gbọ́n lọ. Inú dídùn amú ojú dárayá, ṣùgbọ́n nínú ìbìnújẹ́ àyà, ọkàn rẹ̀ wẹ̀sì. Àyà ẹni tí òyeyé ń ṣe àfẹ́rí ìmọ̀, ṣùgbọ́n ẹnu aṣiwèrè ń fi wèrè bọ́ ara rẹ̀. Gbogbo ọjọ́ olùpọ́njú ni ibi, ṣùgbọ́n onínú dídùn jẹ àlàáfíà nígbà gbogbo. Díẹ̀ pẹ̀lú ìbẹ̀rù Olúwa, ó sàn ju ìṣúra púpọ̀ tí ohun ti ìyọnu nínú rẹ̀. Oúnjẹ ewébẹ̀ níbi tí ìfẹ́ wà, ó sàn ju àbọ́pa màálù lọ àti ìríra pẹ̀lú rẹ̀. Àbínú ènìyàn rú aṣọ sókè, ṣùgbọ́n ẹni tí ó lọ́ra àti bínú, ó tu ìjà nínú. Ọ̀nà ọ̀lẹ́ dàbí igbó ẹ̀gún, ṣùgbọ́n ọ̀nà olódodo já gerege ni. Ọlọ́gbọ́n ọmú ṣe ayọ̀ bàbá, ṣùgbọ́n aṣiwèrè ènìyàn gan ìyá rẹ̀. Ayọ̀ ni wèrè fún ẹni tí òye kù fún, ṣùgbọ́n ẹni òye a máa rìn ní ìpíró ṣinṣin. Láìsí ìgbìmọ̀, èrò á dasán, ṣùgbọ́n ní ọ̀pọ̀lọpọ̀ ìgbìmọ̀, wọn a fi ìdí múlẹ̀. Ènìyàn ní ayọ̀ nípa ìdáhùn ẹnu rẹ̀ àti ọ̀rọ̀ kan ní àkókò rẹ̀, ó ti wọ̀ tó. Ọ̀nà ìyè lọ sókè fún ọlọ́gbọ́n kí ó lè kúrò ní ipò kú nísàlẹ̀. Olúwa yóò rún ilé agbéraga, ṣùgbọ́n yóò fi ipò àlà òpó kalẹ̀. Ìrò inú ènìyàn búburú, ìrírani lójú Olúwa, ṣùgbọ́n mímọ́ ni ọ̀rọ̀ dídùn níwájú rẹ̀. Ẹni tí ó ń jẹ èrè àìṣòdodo, ó ń yọ ilé ara rẹ̀ lẹ́nu, ṣùgbọ́n ẹni tí ó kórira ẹ̀bùn yóò yè. aya olododo se asaro lati dahun sugbon enu eniyan buburu ngufe ohun ibijade oluwa jina si awon eniyan buburu sugbon o gbo adura awon olododo imole ojumu inudun inrere si mu egungun sara eni ti o ba gbo ibawiye ajoko laarin awon ologbon eni ti o ko eko o gbon okan ara re sugbon eni ti o ba gbo ibawi o ni imoye iberu oluwa ile eko ogbon ati saju ola ni irele.
1: DCLM Radio, the spiritual warfare is our concern.
4: Iwe owe, ori ikerin dilogun, imura aya ti eniyan ni, sugbon lati odo Oluwa ni idahun ahan, gbogbo ona eniyan ni o mo ni oju ara re, sugbon Oluwa ni o diwon okan, ko ise re le Oluwa lowo, a o si fi idi iro inu re kale, Oluwa ti se ohun gbogbo fun ipinnu re, ni tooto, awon eniyan buburu fun ojo ibi, olukuluku eniyan ti o gberaga ile aya, irira ni loju Oluwa bi ati le fi owo so owo ki yo wa laiji ya nipa anu ati otito abu ese mole ati nipa iberu Oluwa eniyan kuro ninu ibi nigba ti on eniyan ba wo Oluwa ohun amu awon ota re papa wa pelu re li alaafia die pelu ododo o san ju oro nla lo lai si eto aye eniyan ni gbimo na re sugbon Oluwa le on to itele re oro isotele nbe ni eti oba enu re ki ise ni idajo iwon ati osun otito ni ti Oluwa gbogbo okuta iwon apo ise re ni irira ni fun awon oba lati se buburu nitori pe nipa ododo ni ati fi idi itekale eti ododo ni didun inu awon oba won si fe ni tin soro otito ibinu oba dabi iranse iku sugbon ologun eniyan ni yo tu ni imole oju oba ni iye oju rere re si dabi awo sanmo oju aro kuro lati ni ogbon melo melo ni o san ju wura lo ati lati ni oye melo melo le o dara ju fadaka lo opopo ona awon aduro sinsin ni ati kuro ninu ibi eni ti o pa ona re mo o pa okan re mo igberaga ni saju iparun agidi okan ni saju isubu o san lati se onirele okan pelu awon talaka ju ati ba awon agberaga pin ikogun eni ti o fi oye se oran ni orirere eni ti o si bekele Oluwa ibukun ni fun ologun aya ni a o pe ni amoye didun ete asi ma mu eko po oye li orisun iye fun eni ti o ni sugbon eko asiwere ni iwere aya ologbon mu oro enu re gbon o si mu eko po li ete re oro didun dabi afara oyin o dun mo okan o si se ilera fun egungun ona kan wa ti o dabi eni pe o dara fun eniyan sugbon opin re li ona eku okan ti o sise fun ara re nitori pe enu ara re ni o sun se eniyan buburu ku iwa ibi jade ati ni ete re bi eni pe ina jijo ni o wa nibe alayidayide eniyan da ija sile a soro kele ya awon ore ni ipa eni iwa agbara tan ladugbo re a si mu lo si ipa ona ti ko dara ohun adi oju re lati gbero ohun ayidayida o ka ete re sinu o pari ohun buburu adi ogo ni ori ewu bi a ba ri ile ona ododo eni ti o lora ati binu o san ju alagbara lo eni ti o si se akoso emi re o ju eni ti o segun ilu lo ase keke da si isepo aso sugbon gbogbo idajo re lowo Oluwa ni.
0: E je ki a gbadura. Baba wa tin be le orun a dupe lowo yin loni wepe o tun win ninu anu yin

sí yìí láti gbọ́ ọ̀rọ̀ yín láti di alágbára tàbí akọni nínú ìgbàgbọ́ kí a bá lè mọ bí a ti gbàdúrà kí a bá lè mọ iṣẹ́ tí ìgbàgbọ́ ń ṣe nínú ayé ẹnì kọ̀ọ̀kan. A dúpẹ́ wípé gẹ́gẹ́ bí ẹ ti ń bá wa sọ̀rọ̀ lójoojúmọ́ bẹ́ẹ̀ ni ń fà wá súnmọ́ ọ̀dọ̀ ara yín sí kí ìgbàgbọ́ wa kí ó ba lè le kí ó lágbára kí ó sì gbóná nínú Ọlọ́run. A ń bẹ̀bẹ̀ wípé bí a ti wá lónìí ohun tí ẹ ń fẹ́ bá wa sọ ohun tí ẹ ń fẹ́ kí ó yé wa ohun tí ẹ ń fẹ́ kí a ṣe àṣàrò lé lórí ẹ jẹ́ kí ó yé wa lórúkọ Jésù. Bí ẹ ti ń bá wa sọ̀rọ̀ a ń bẹ̀bẹ̀ wípé kí ẹ̀yin fún ara yín Ọlọ́run ẹ̀mí kí ó kọ nǹkan wọ̀nyí sí wa lé ókan àyà tí ó fi jẹ́ wípé a ó lè ṣe àṣeyọrí ní ìgbésí ayé ìgbàgbọ́ wa àti wípé àdúrà wa yóò jẹ́ ìtẹ́wọ́gbà ohun tí a sì ń béèrè gẹ́gẹ́ bí ọ̀rọ̀ yín ẹ ó ṣe wọ́n fún wa. Ẹ là wá lóye ẹ ṣe wa lójú ẹ jẹ́ kí a lè di akọni nínú ìgbàgbọ́ alágbára nínú Ọlọ́run. A dúpẹ́ pé ẹ ti gbọ́ lórúkọ Jésù Kristì Olúwa wa. Lónìí a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run wípé ó tún fún wa ní àǹfààní mìíràn láti wá síwájú rẹ̀ láti gbọ́ ọ̀rọ̀ rẹ̀ kí a ba lè ṣe ìfẹ́ Ọlọ́run kí a ba lè wà ní ibi tí òun fẹ́ kí a wà ní ti ìgbàgbọ́ àti ní

Láti ìhín yìí lọ sí ìlú ọ̀run rere. Lónìí, mo fẹ́ sọ̀rọ̀ lórí ohun kan tí ó ṣe pàtàkì nínú ọ̀rọ̀ Ọlọ́run. Mo ń sọ̀rọ̀ lórí ìṣẹ́gun onígbàgbọ́ tí ó ga jùlọ. Ìṣẹ́gun onígbàgbọ́ tí ó ga jùlọ. Bí o bá wo àkòrí ọ̀rọ̀ yìí fínífíní, ó rí wípé a ń sọ̀rọ̀ nípa ìṣẹ́gun ní ìpele ìpele. Èyí jẹ́ wípé a lè ní ìṣẹ́gun lọ́nà kan.

Bàbá wa dúpẹ́ lọ́wọ́ rẹ, torí kò ń ṣe àfihàn ọkàn rẹ fún wa, ìfẹ́ rẹ àti ọ̀rọ̀ rẹ sí wa. A gbàdúrà Olúwa pé a ó ṣe ìdáhùn sí ọ gẹ́gẹ́ bí ọmọ tí ó ń gbọ́ràn, ọmọ tó ní ìfẹ́, ọmọ tó mọ rírì, tí a lè gbóhùn rẹ. A sì ń gbàdúrà wípé ohunkóhun tí ó bá yẹ ká ṣe nínú ìgbọràn, a ó máa tẹ̀síwájú nínú ìgbọràn. Ràn wá lọ́wọ́ Olúwa kí a lè gbọ́ràn àti ká dáhùn ní ọ̀nà tó yẹ kí a gbà dáhùn, ní orúkọ Jésù. Olúwa, dúpẹ́ fún ìdáhùn àdúrà, ní orúkọ Jésù la gbàdúrà. Kí Olúwa kó bùkún fún yín, ẹ lè jókòó báyìí. À ń wo Samuel kínní, orí ìkejìdínlọ́gbọ̀n 28, ní ẹsẹ̀ ìkẹta. Samuel sì kú, èyí ni pé ó ti kú báyìí. Gbogbo Ísíráélì sì sọkún rẹ̀, wọ́n sì sin ní Rama, ní ìlú òun fúnra rẹ̀. Sọ́ọ̀lù sì ti mú àwọn abókù sọ̀rọ̀, ọkùnrin àti àwọn abókù sọ̀rọ̀ obìnrin kúrò ní ilẹ̀ náà. Ọ̀pọ̀ ohun rere là ń ṣe nígbàtí àwọn ènìyàn Ọlọ́run, àwọn wòlíì Ọlọ́run àti àwọn oníwàásù òdodo, nígbàtí wọ́n wà ní àrọ́wọ́tó, tí wọ́n sì ń dìde láti gbé nǹkan ṣe, ọ̀pọ̀ ohun rere ni wọ́n máa ń ṣe. Ṣùgbọ́n o, nígbàtí wọ́n bá kúrò lórí pẹpẹ, yóò wá ṣe àfihàn ohun tí ó wà nínú ọkàn wọn, tàbí a ó kàn máa ṣe àwọn nǹkan tá a lè fojú rí nípa ti ara. Samuel, ó fi àmì òróró yan Saul. Ní àkókò tí a fi àmì òróró yan, Ọlọ́run fun ní ẹ̀mí mìíràn. Nínú Májẹ̀mú tuntun, èdè tá a lò òun ni pé ó ní ìyípadà, ó ní ọkàn tuntun, ó sì ń tẹ̀lé Olúwa fún àwọn ìgbà díẹ̀. Samuel, ó tẹ̀síwájú láti máa tẹ̀lé Saul, yẹn ni pé láti máa ṣe atọ́nà rẹ̀, títí tí ó fi fi àyè gba ìbẹ̀rù ènìyàn, láti mú kí ó yẹ̀gẹ̀rẹ̀, láti mú ká pe àkíyèsí rẹ̀, láti mú kí ó wá di ẹni tí ó lọ ní ọ̀nà ti ara rẹ̀. Samuel, ó sì ń wò ó, ó kìlọ̀ fún, nígbàtí ó sì jẹ́ ẹni kékeré ní ojú rẹ̀, Olúwa ló yàn án, ṣùgbọ́n báyìí, wo ohun tó ti ṣe báyìí. Sọ́ọ̀lù wá sọ wípé, mo ti ṣẹ̀, ṣùgbọ́n lọ́nà kan náà, bọ́lá fún mi o, níwájú àwọn ènìyàn. Ó wá, o lè dé kókó kan náà ayé rẹ̀, nígbàtí ọlá ènìyàn, ó wá ṣe pàtàkì sí ọ ju ìbáṣepọ̀ rẹ pẹ̀lú Ọlọ́run lọ. Ó wá tẹ̀síwájú, ó tẹ̀síwájú, ó tẹ̀síwájú bẹ́ẹ̀. Samuel gbàdúrà ní ọ̀nà tí ó ní ìbànújẹ́ púpọ̀, nítorí pé Ọlọ́run sọ wípé, Samuel, fi ọkùnrin yìí sílẹ̀, mo ti kọ̀ ọ́ ná. Ìgbà mélòó ló tẹ̀síwájú láti máa sọkún fún un? Nípò ṣe, Ọlọ́run rán Samuel sí David, ìsílé Dávidi, sí Jesse tí ń ṣe bàbá rẹ̀. A fi àmì ìròyìn Dávidi. Sọ́ọ̀lù, ó wá ṣèdámọ̀ nípa eléyìí. Nígbò ṣe, ó wá bẹ̀rẹ̀ sí lépa Dávidi láti gba ẹ̀mí Dávidi láti parun. Ohun tó ṣà ń fẹ́ òun náà láti pa orí ìtẹ́ àti àṣẹ náà mọ́, eléyìí tí Olúwa ti gbà kúrò ní ọwọ́ rẹ̀ báyìí. Lẹ́yìn tó ti pa àwọn àlùfáà Ọlọ́run, tí ó sì sí wòlíì kankan tó súnmọ́ tó lè gbà ní àmọ̀ràn mọ́ báyìí, Samuel, ó ti lọ tiẹ̀. Ó wá ní àwọn ìpèníjà àti ìṣòro,
o fe be olorun so sugbon olorun so wi pe olorun o kin se olorun to gboko be pe leyin to ti pa awon alufa oluwa ti o se fe pa eni ami ororo oluwa bakan na o wa n gbadu adura olorun se oro pe olorun yo tesi wa lati ma da won adura rara o pe owo gboko be o je olorun alagbara julo nigbati olorun o ba si wa da lohun bayi o wa n ro pe o wa n wo onu abayo miran wo ese ikeje ni ese ikeje o so wi pe Saulu si wi fun awon iranse re pe e ba mi wo obirin kan ti o ni emi aboku soro emi o si to lo emi o si bere lodo re awon iranse re si wi fun pe wo obirin kan be ni endori ti o ni emi aboku soro won ti e ni lati lo be lowo elomiran gbogbo awon iranse ti won tele Saulu won yi won o ti e ni idan loju kokan ele ti won ti ni ni ibere pepe won ti se iparun fun gbogbo awon eniyan ti won ni emi aboku soro sugbon awon iranse won yi won mo o bi pe emi aboku soro yen awon osu ati awon aje won yen awon osu won yen won si nsise na won wa so wi pe won sugbon won so nko won o bayi Saulu o wa si ibi ailera re o ni e ba mi se awari obirin

ìyẹn ni pé ó gbé aṣọ ọba wọ̀, ó wá fi ara rẹ̀ hàn. Ó gbé aṣọ ọba tì sẹ́gbẹ̀ẹ́ kan, ó wá fi ara rẹ̀ hàn bí ènìyàn kan lásán. Ó fi ara rẹ̀ hàn. Ó fúnra ara rẹ̀, ó ti yẹ ara rẹ̀ kúrò lórí ìtẹ́ fúnra ara rẹ̀. Ó wá mú aṣọ mìíràn wọ̀, ó sì lọ. Àwọn ọ̀dọ́mọkùnrin rẹ̀ méjì sì pẹ̀lú rẹ̀. Ohunkóhun tá a bá ń ṣe, tá a wá ń gbìyànjú àti dáàbòbò, ọkùnrin yìí ó pa ara rẹ̀ dà. Ṣùgbọ́n wo ní ọ̀rọ̀ Ọlọ́run, ó jẹ́ nǹkan tí ó wà nínú àkọsílẹ̀. Ohun tí àwọn ènìyàn tiẹ̀ ń ṣe nínú ìdíbọ́n, tí wọ́n pa ara wọn dà, wọ́n pa ohun wọn dà, wọ́n yí ìwo wọn padà. Kódà, wọ́n tiẹ̀ lè yí ọ̀nà tí àwọn èèyàn gbà mọ̀ wọ́n kí wọ́n yí i padà, kí wọ́n sì wá lọ́rẹ́ kọjá. Gbogbo eléyìí ó jẹ́ ọ̀nà ìparí ní arada, o lè fi pamọ́ fún ènìyàn o. Ṣùgbọ́n wà nínú àkọsílẹ̀, gbogbo ènìyàn ó wá ń sọ nípa rẹ̀. Wọ́n yẹ ẹgbẹẹgbẹ̀rún àwọn ènìyàn tí wọ́n ti kà nípa ohun tí Saul tó ṣe. Eléyìí tẹ́ pé àwọn èèyàn díẹ̀ ló mọ̀ nípa rẹ̀ ní Ísírẹ́lì. Ọlọ́run mọ̀, ó sì lọ sínú àkọsílẹ̀ ohunkóhun tó bá ṣe. Tó pa ara rẹ̀ dà, tó fara rẹ̀ pamọ́ ní abẹ́ aṣọ ibì kan, ó wà ní àkọsílẹ̀. O gbọ́dọ̀ ronúpìwàdà. Ó sì lọ, àwọn ọmọkùnrin rẹ̀ méjì sì pẹ̀lú rẹ̀, wọ́n sì wá sí ọ̀dọ̀ obìnrin náà ní òru bí wọ́n ṣe ń ṣe rèé o. Wọ́n dawọ́ bò ó lábẹ́ òkùnkùn. Òun sì wí pé, èmi bì ọ́, fi ẹ̀mí abókùn sọ̀rọ̀ dá ohun kan fún mi, kí o sì mú ẹni tí èmi yóò dárúkọ rẹ̀ fún ọ wá òkè fún mi. Ẹsẹ̀ kẹsàn-án. Obìnrin náà sì dá lóhùn pé, wò ó, ìwọ sáà mọ̀, kò tiẹ̀ mọ̀ pé òun bá Saulu sọ̀rọ̀, kò mọ̀ pé Saulu òun bá sọ̀rọ̀. Ohun tí Saulu ti ṣe, bí òun ti ké àwọn abókùn sọ̀rọ̀ obìnrin àti àwọn abókùn sọ̀rọ̀ ọkùnrin kúrò, kìí ṣe àwọn ènìyàn tí wọ́n ní ẹ̀mí abókùn sọ̀rọ̀ nìkan o, àwọn oṣù àti àjẹ́ kúrò ní ilẹ̀ náà. Ǹjẹ́ èyí a ṣe tí ìwọ dẹkùn fún ẹ̀mí mi láti mú kí wọ́n pa mí? Saulu kò gbọdọ̀ gbé ilé yìí, ọba kò máa gbọdọ̀ gbé ilé yìí. Ṣùgbọ́n obìnrin yìí, Saulu ló máa dúró níwájú rẹ̀. Saulu ó ti pàdánù gbogbo ìdánilójú rẹ̀. Saulu ó ti pàdánù gbogbo ohun rere tó wà nínú ayé rẹ̀, kò ní eegun ẹ̀yìn kankan mọ́ báyìí. Ó kàn jẹ́ ohun tá a fún fèrèsé lásán ni, o kò lohunkóhun eléyìí tí ó wúlò nínú rẹ̀ mọ́. A wá sọ ní ẹsẹ̀ kẹwàá, Saulu sì búra fún nípa Olúwa. Ó búra fún nípa Olúwa pé bí wọ́n ṣe máa ń pe orúkọ Olúwa nìyẹn o. Wọ́n á parọ́, wọ́n á fi orúkọ Olúwa sí. Wọ́n tan àwọn ènìyàn jẹ́, wọ́n fi orúkọ Olúwa sí. Wọ́n para wọn dà, wọ́n fi orúkọ Olúwa sí. Wọ́n ṣe ohun kan eléyìí tí kò yẹ láti ṣe síbẹ̀síbẹ̀, wọ́n sì ń pe orúkọ Olúwa. Wọ́n sì ń dàbí ẹlẹ́sìn ènìyàn pé bí Olúwa ti wà láàyè. Saulu òun ló ń sọ eléyìí oníwájú gbogbo ènìyàn pé bí Olúwa bí o ti ń bẹ láàyè, ìyà kan kì yóò jẹ ọ́ nítorí nǹkan yìí. À ń wo ìwàásù, ewu gbígbé àwọn ìbáṣepọ̀ tí a ti parun tẹ́lẹ̀ rò ó. Ìyẹn ni pé ìbáṣepọ̀ eléyìí tó jẹ́ pé ó ti ní tẹ́lẹ̀ tẹ́lẹ̀ tó ti parun. Àwọn nǹkan tó ti parun tẹ́lẹ̀ tẹ́lẹ̀ wọ̀nyí, ìyẹn ni pé àwọn ìbáṣepọ̀ ni, ó tún wá ń gbé eró padà. Ewu gbígbé, ewu àánú ṣíṣe nǹkan bẹ́ẹ̀. Kroníkà kejì orí ìkẹwàá ẹsẹ̀. Onísọ̀lù sì kú nínú ẹ̀ṣẹ̀ rẹ̀ tí ó dá sí Olúwa àní sí ọ̀rọ̀.

Olúwa, eléyìí tí òun kò pamọ́ àti pẹ̀lú pé òun ń béèrè ìmọ̀ràn lọ́wọ́ àbókù sọ̀rọ̀ láti ṣe ìbéèrè. Gàlátíà orí kejì ní ẹsẹ̀ ìkejìdínlógún, Gàlátíà orí kejì ẹsẹ̀ kejìdínlógún, nítorí pé bí mo bá tún gbé ohun ọ̀nì tí mo ti wó palẹ̀ rò ó, ohun tí mo ti wó palẹ̀ ní ìgbà kan rí bí èmi, eléyìí jẹ́ ti ara ẹni báyìí, o sì gbọ́dọ̀ mú wá sínú ayé ara rẹ. Má kàn ka ọ̀rọ̀ Ọlọ́run nìkan kó wá máa sáré dúró síbẹ̀, ṣe àṣàrò, mú wá sínú ayé ara rẹ, ṣe ìwádìí, ǹjẹ́ àwọn nǹkan kan wà tó o ti parun tẹ́lẹ̀tẹ́lẹ̀ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Ọlọ́run báyìí, o tún wá lọ ń gbé wọn ró lẹ́ẹ̀kan sí, ǹjẹ́ àwọn ìbáṣepọ̀ kan wà tó o ti parun tẹ́lẹ̀tẹ́lẹ̀, àwọn ìbáṣepọ̀ kan wà tó o ti parun tẹ́lẹ̀tẹ́lẹ̀, ǹjẹ́ àwọn ohun kan wà tó yẹ pé ó ti ẹ̀ níye lórí tó mọ̀ wípé eléyìí ó jẹ́ ẹ̀ṣẹ̀ ní kété tó wá ní ìdánilójú àti ìgboyà. Ó sọ wípé bí wọn ò bá dé ìjọba ọ̀run, eléyìí tó jẹ́ ibi tó ṣe pàtàkì jù fún ìwọ ní àkókò náà, bí wọn ò bá dé ìjọba ọ̀run, èyí kò gbọdọ̀ lọ pẹ̀lú mi, báyìí ó wá parun. Ṣùgbọ́n báyìí, lẹ́yìn ọ̀pọ̀ ọdún, o ti wá gbàgbé ìdánilójú tó ní ìgbà kan rí àti ìdálẹ́bi ti àwọn ọjọ́ wọn ni, nígbà tí iná ti ìdánilójú tó ń jó nínú ọkàn rẹ tí o pa mọ́nu, ṣùgbọ́n báyìí o tún wá ń padà lọ láti lọ gbé wọn. O wá sọ pé nítorí bí èmi bá tún gbé ohun ọ̀nì tí mo ti wó palẹ̀ rò ó, mo fi ara mi hàn bí arúfin ewu. Gbígbé àwọn ìbáṣepọ̀ tí a ti parun tẹ́lẹ̀ rò ó, o ni àkòrí ìwàásù. Ohun mẹ́ta là ń wò nínú ìwàásù yìí. Kókó àkọ́kọ́, òun ni ìdálẹ́bi fún bíbéèrè lọ́wọ́ àwọn ẹ̀mí abókùúsọ̀rọ̀. Ìkejì, òun ni ìdíbàjẹ́ àti àwọn ìgbọ̀jẹ̀gẹ Sọ́ọ̀lù tí ó ń ṣubú. Ìkẹta, òun ni àtúnbọ̀tán àwọn alábàákẹ́gbẹ́ bíi Símọ́nì tí a mọ̀ tẹ́lẹ̀. Àkọ́kọ́, kókó àkọ́kọ́, òun náà ni ìdálẹ́bi fún bíbéèrè lọ́wọ́ àwọn ẹ̀mí abókùúsọ̀rọ̀ Ọlọ́run. Ó da eléyìí lẹ́bi. Ọlọ́run pàṣẹ lòdì sí eléyìí. O lè pè wọ́n nípa àwọn orúkọ mìíràn o. Orúkọ yòówù tó bá bá ìgbà mu, ìgbàlódé tó fi pè wọ́n. Ẹ̀mí abókùúsọ̀rọ̀ wọn kì í ṣe ohun kan náà pẹ̀lú ẹ̀mí mímọ́ o. Wọ́n jẹ́ àwọn ẹ̀mí tó burú, wọ́n sì jẹ́ àwọn ẹ̀mí tó ń panirun. Àwọn ènìyàn tó bá ní àsopọ̀ pẹ̀lú wọn, ìdálẹ́bi yóò wà fún wọn. Abala mẹ́ta la máa wò lábẹ́ eléyìí. Ohun mẹ́ta la wò lábẹ́ kókó àkọ́kọ́, òun ni ìdálẹ́bi àtòkè wá fún níní àsopọ̀ pẹ̀lú àwọn ẹ̀mí abókùúsọ̀rọ̀. Ìkejì, ìdíbàjẹ́ tí ó ń panirun nípasẹ̀ wíwá àwọn ẹ̀mí abókùúsọ̀rọ̀. Abala ìkẹta, òun ni pípààlà pẹ̀lú ìpinnu, ìyẹn ni pé ó dé kókó kan tí o gbọ́dọ̀ ké wọn kúrò. Pípààlà pẹ̀lú ìpinnu kúrò nínú àwọn ẹ̀mí abókùúsọ̀rọ̀ tí ó múni díbàjẹ́. Abala àkọ́kọ́ báyìí. Abala àkọ́kọ́, òun náà ni ìdálẹ́bi àtòkè wá fún níní àsopọ̀ pẹ̀lú àwọn ẹ̀mí abókùúsọ̀rọ̀. Lẹ́vítíkù orí 20 ní ẹsẹ̀ ìkẹfà. Lẹ́vítíkù orí 20 ẹsẹ̀ ìkẹfà, àti ọkàn tó bá yípadà tó àwọn tí ó ní ẹ̀mí àfọ̀ṣẹ àti àjẹ́ láti ṣe àgbèrè tọ̀ wọ́n lẹ́yìn. Àní èmi ó kọjú mi sí ọkàn náà.
Èmi ó kọjú mi sí ọkàn náà, èmi ó sì ké e kúrò láàrin àwọn ènìyàn rẹ̀. Eléyìí ni nǹkan tí Olúwa sọ. Ọlọ́run ó sì jẹ́ Ọlọ́run kan náà lónìí bí ó ti jẹ́ nígbà ni. Nítorí wípé kò ní fàyè gba ẹ̀mí èṣù láti máa fi gbàgbàga pẹ̀lú òun. Kò ní fi ògo iṣẹ́ ìyanu agbára rẹ̀ fún àwọn ẹ̀mí abókù sọ̀rọ̀. Bóyá nígbà ni àti lónìí nígbà tí àwọn ènìyàn bá ń gbàdúrà. Ohun tí wọ́n ń pè ní àdúrà. Eléyìí tí kò wá látinú ọkàn ṣùgbọ́n látinú ọpọlọ lásán. Eléyìí tí kò ní ìdáhùn ní ìkọ̀kọ̀ wọ́n á wá lọ sí ọ̀dọ̀ baba láwo ní ibìkan. Wọ́n á lọ sí ọ̀dọ̀ àwọn ènìyàn tí wọ́n ní àwọn fọwọ́pamínìkùn. Ṣe eléyìí fún mi kó o ṣe tọ̀hún fún mi. Wọ́n sì wá ṣe eléyìí ní ìkọ̀kọ̀. Àwọn ènìyàn tí wọ́n sì ní ẹ̀mí abókù sọ̀rọ̀ ti oṣó àti àjẹ́. Wọ́n sì lọ ní àsopọ̀ pẹ̀lú irú àwọn èèyàn bẹ́ẹ̀. Ọlọ́run ó dá eléyìí lẹ́bi. A sọ fún wa nínú Deuteronomy orí 18. Ó sọ fún wa pé ká má ṣe rí ẹnikẹ́ni nínú yín. Kí a má ṣe rí ẹnikẹ́ni nínú yín tí ó mú ọmọ rẹ̀ ọkùnrin tàbí ọmọ rẹ̀ obìnrin la iná já. Eléyìí ni ó jẹ́ ohun ìríra nígbà tí àwọn ènìyàn bá fẹ́ darapọ̀ mọ́ ẹgbẹ́ òkùnkùn. Wọ́n wá pè wọ́n wá láti ṣe àwọn nǹkan kan tí ò ṣe é sọ jáde, àwọn nǹkan tó léwu. Eléyìí tó sọ wípé eléyìí ó jẹ́ ohun tá a kọ̀ láti ọ̀dọ̀ Olúwa. Kì í sì ṣe ohun tá a máa ń rẹ́rìn lé lórí. Ó wá tẹ̀síwájú tàbí tí ó ń fọ àfọ̀ṣẹ tàbí alákíyèsí ìgbà tàbí aṣefàyà. Deuteronomy orí 18 ẹsẹ̀ kẹwàá là ń kà. Tàbí àjẹ́ ẹnìkan ó lè fi ara rẹ̀ pamọ́ lábẹ́ àwọn orúkọ kan pé mo jẹ́ arábìnrin báyìí báyìí. Ọlọ́run ò tiẹ̀ bí pé mo jẹ́ òṣìṣẹ́. Eléyìí ò yanjú ẹ̀. Mo mọ àwọn adarí nínú ìjọ. Wọ́n mọ̀ wípé mo jẹ́ ẹni rere tó ṣe é gbẹ́kẹ̀lé. Eléyìí ò yanjú ọ̀rọ̀ àjẹ́ o. Bí ẹnìkan bá jí àjẹ́ ó lè dáwọ́ bo o. Ṣùgbọ́n ó sọ wípé Ọlọ́run ó tako eléyìí wú ẹsẹ̀ kọkànlá. Ní ẹsẹ̀ kọkànlá Deuteronomy orí 18 tàbí atujú tàbí abá ewin gbìmọ̀. Tàbí abá ewin gbìmọ̀ tàbí oṣó tàbí abókúlò. Eléyìí ni àwọn ènìyàn tí wọ́n ní àsopọ̀ pẹ̀lú ẹ̀mí òkú, ẹ̀mí tó ti kú. Wọ́n fẹ́ ìfitónilétí látọ̀dọ̀ òkú. Wọ́n sì lè gba gbogbo ìfọ́ni tí wọ́n nílò látinú Bíbélì. Gbogbo ìfitónilétí tí wọ́n nílò wọn lè gbà látinú ìwàásù ọ̀rọ̀ Ọlọ́run. Wọ́n lè gba ìtura wọn látọ̀dọ̀ ẹ̀mí mímọ́. Eléyìí tó jẹ́ olùtùnú wa. Wọ́n gbọ́dọ̀ wá lọ ní àsopọ̀ àti ìbáṣepọ̀ pẹ̀lú òkú. Ìyẹn ni pé àwọn abókú lò. Bí wọn yóò bá sì ní ìtọ́ni kankan, wọn lè gba ìtọ́ni kankan látọ̀dọ̀ Olúwa tàbí látọ̀dọ̀ ẹ̀mí Olúwa. Nítorí pé nígbà tí ohun ẹ̀mí mímọ́ bá dé, yóò darí wa sínú òtítọ́ gbogbo. Ṣùgbọ́n wọ́n ń wá òkú kan láti fún wọn ní ìtọ́ni. Wo ẹsẹ̀ kejìlá. Ní ẹsẹ̀ kejìlá, nítorí pé gbogbo àwọn tí ń ṣe nǹkan wọ̀nyí, ìríra ni sí Olúwa. Àti nítorí ìríra wọ̀nyí ni Olúwa Ọlọ́run rẹ ṣe lé wọn jáde kúrò ní iwájú rẹ. Ní ẹsẹ̀ kẹtàlá, kí ìwọ kí ó pé lọ́dọ̀ Olúwa Ọlọ́run rẹ. Lóye o, ó ń lo ọ̀rọ̀ náà pé ó sọ pẹ̀lú àsopọ̀ ti pé o ò ní ní ohunkóhun ṣe o pẹ̀lú àwọn ènìyàn tí wọ́n ní ẹ̀mí abókù sọ̀rọ̀ pẹ̀lú àwọn oṣó pẹ̀lú àwọn àjẹ́. Pátápátá òun ló yára rẹ kúrò nínú ìpàdé òru.
o yára rẹ kúrò nínú sísọ èdè wọn kúrò nínú wíwọ aṣọ ìdánimọ̀ wọn ti òkùnkùn ìyẹn ni àwọn ènìyàn tó ń wo àwọn aṣọ kan eléyìí táwọn ènìyàn lásán ò ti ẹ̀ lè dá wọn mọ̀ ṣùgbọ́n wọ́n ní àwọn àmì wọ́n ní àwọn ohun kan tá a máa fi dá tí àwọn ènìyàn fi ń mọ̀ wọ́n àyẹn nípa àwọn tó bá ní ẹ̀mí awọ́kù sọ̀rọ̀ tí wọ́n bá rí wọn wọ́n ṣèdámọ̀ wípé ọ̀kan lára àwọn ẹmọ ẹgbẹ́ àwọn leléyìí wọ́n lè máa lọ sílé ìjọ o wọ́n lè máa wàásù wọ́n lè máa ṣe ohunkóhun o ọlọ́run fẹ́ pátápátá ká gé ara wa kúrò nínú ìbáṣepọ̀ yòówù tàbí àsopọ̀ yòówù pẹ̀lú àwọn tó ní ẹ̀mí abọ́kùsọ̀rọ̀ tàbí oṣù tàbí àjẹ́ ní ẹsẹ̀ kẹrìnlá nítorí orílẹ̀-èdè wọ̀nyí tí ìwọ ó gbà wọ́n fetí sí àwọn alákìyèsí ìgbà àti sí àwọn aláfọ̀ṣẹ ṣùgbọ́n bí ó ṣe ti rẹ ni ó jí ọmọ ọlọ́run bó ṣe ti rẹ ni àwọn ènìyàn ọlọ́run olúwa ọlọ́run rẹ kò gbà fún ọ bẹ́ẹ̀ yẹn ni pé kò gbà fún ọ láti ṣe bẹ́ẹ̀ galatia orí karùn-ún ní ẹsẹ̀ kọkàndínlógún 19 ǹjẹ́ àwọn iṣẹ́ ti ara farahàn tí ń ṣe wọ̀nyí panṣágà agbèrè ìwà èérí wọ̀bìà ẹsẹ̀ ogún ìbọ̀rìṣà oṣó má sọ pé o ti di àtún bí o tó o bá wà nínú ẹgbẹ́ oṣó tó o sì wà nínú oṣó ṣíṣe mo ti jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ mi mo ti ronúpìwàdà o ti ronúpìwàdà elé tó hàn gbangba elé tí àwọn èèyàn mọ̀ nípa rẹ̀ ṣùgbọ́n kí ni ti oṣó ṣíṣe kí ni ti àsopọ̀ pẹ̀lú ẹ̀mí èṣù ǹjẹ́ o ti ronúpìwàdà kó o nu eléyìí ǹjẹ́ o ti ronúpìwàdà pẹ̀lú gbogbo àwọn ìwé ògùn eléyìí tó o ní pé tó o bá mú eléyìí bó o ṣe lè sọ eléyìí bó o ṣe lè ṣe eléyìí gbogbo àwọn ògèdè ǹjẹ́ o ṣì ń pè wọ́n jáde mo ti di àtúnbí báyìí o mo ti di àtúnbí o mo jẹ́ ọmọ ọlọ́run rárá o nítorí wípé ẹni tó bá ní ẹ̀mí oṣó ó jẹ́ ọ̀kan lára àwọn nǹkan tí ó jẹ́ ohun búburú ìṣọ̀tẹ̀ àdámọ̀ àránkan ìpànìyàn ìmùtípara ìrèdè òru ẹsẹ̀ kọkànléní ogún àránkan ìpànìyàn ìmùtípara ìrèdè òru àti irú wọn ni àwọn ohun tí mo ti wí fún yín tẹ́lẹ̀ àwọn nǹkan tí mo ti wí fún yín tẹ́lẹ̀ gẹ́gẹ́ bí mo ti ń wí fún yín tẹ́lẹ̀ rí pé àwọn tí ń ṣe irú nǹkan báwọn ni kì yóò jogún ìjọba ọlọ́run májẹ̀mú tuntun àwọn tó ń ṣerú nǹkan báwọn yìí pẹ̀lú oṣó àti àjẹ́ àti ẹ̀mí abọ́kùsọ̀rọ̀ wọn ò ní jogún ìjọba ọlọ́run à ń wo abala kejì abala ìkejì lábẹ́ kókó kínní òun ní ìdíbàjẹ́ tí ó ń panirun nípasẹ̀ wíwá àwọn ẹ̀mí abókùsọ̀rọ̀ ìyẹn ni pé ní wíwá àwọn abókùsọ̀rọ̀ ó máa ń mú ìdíbàjẹ́ wà lẹ́fítíkù orí kọkàndínlógún 19 ní ẹsẹ̀ kọkànlé ní 31 má ṣe yípadà tó àwọn tí ó ní ìmọ̀ àfọ̀ṣẹ́ kí ló sọ fún wa ó ní má bọlá fún wọn o lẹ́fítíkù orí kọkàndínlógún ẹsẹ̀ 31 má fi wọ́n ṣe ọ̀rẹ́ o má ṣe gbẹ́kẹ̀lé wọn o ó wá fi ipa ìdarí ọ̀nà ọlọ́run sílẹ̀ ó ní bí ẹnikẹ́ni bá ṣe àìsàn nínú yín ó ní jẹ́ kó pe àwọn àgbà ìjọ a sì mọ̀ wọ́n àwọn olùṣọ́àgùtàn wa ní ìjọ ẹkùn ní ìsọ̀rí ẹkùn àti ní rígíọ́nì àti ní ìpínlẹ̀ àti ní orílẹ̀-èdè àwọn adarí ó ní kán pe àwọn àgbà ìjọ kí wọ́n gbàdúrà sí orí rẹ̀ kí wọ́n sì fi òróró kùn ún ní orúkọ olúwa olúwa yóò sì gba aláìsàn náà là bí ó bá sì ti dẹ́ṣẹ̀ a ó dárí jì ṣùgbọ́n
eléyìí tí àwọn èèyàn bá fi gbọ́hùn sí ọ̀rọ̀ Ọlọ́run, wọ́n wá ń lọ láti lọ bá àwọn ẹnìkan tí wọ́n náà wọ́n bọlá fún, kò tí ẹ ń ṣe òṣìṣẹ́ o, àwọn kan ti ẹ̀ sọ pé wọ́n ti ẹ̀ jóṣìṣẹ́, wọ́n sì jókòó ń bì kan, wọ́n ní ṣé o ti gbọ́ nípa obìnrin kan, ǹjẹ́ o mọ̀, ohun tó bá níṣòro, nígbàtá níṣòro tá a lọ síbẹ̀, ohun tó ṣe rèé o, ó ṣe báyìí fún wa o, àwọn èèyàn kan sì wà, tí wọ́n sì máa ń polongo àwọn irú àwọn èèyàn bẹ́ẹ̀ fún àwọn ọmọ ìjọ, wọ́n sì wá ní ìbọlá fún, wọ́n ní ìbọ̀wọ̀ fún, wọ́n ní ìmọrírì fún irú àwọn ènìyàn bẹ́ẹ̀ tí wọ́n wà lábẹ́ ilẹ̀kùn kan bì kan tí wọ́n daṣọ bora àwọn obìnrin níbì kan tó wà lẹ́bẹ́ aṣọ ń bì kan tí wọn ò máa gbégbá ayé tó tọ̀nà wọ́n sì ń lo ti bí wọ́n ń lo tọ̀hún ó wá sọ wípé má ṣe yí padà tó àwọn tó ní ìmọ̀ àfọ̀ṣẹ́ bẹ́ẹ̀ ni kí ẹ̀yin kí ó má ṣe wá jẹ́ kiri láti fi ba ara yín jẹ́ nígbà tí o bá lọ bá wọn tí ẹnikẹ́ni bá ní àsopọ̀ pẹ̀lú wọn wọ́n lè má jẹ́ ìrànlọ́wọ́ fún ọ títí ayérayé ìyẹn ni pé wọ́n á kàn fún ọ ní ìtura fúngbà díẹ̀ kò sì sóhunkóhun rere kan tán lè mú wá sínú ayé rẹ àwọn èèyàn á sì kú náà ni wọn ò lè fi ohun rere kan sínú ayé rẹ bákan náà ó ti wá dẹni ìdíbàjẹ́ ó wá sọ pé èmi ni olúwa ọlọ́run rẹ kò fẹ́ kí a ní àsopọ̀ kankan ká ní ìbáṣepọ̀ kankan ìbọlá fún kankan ìfiọ̀wọ̀ fún kankan nípa lílọ sí ọ̀dọ̀ irú àwọn ènìyàn bẹ́ẹ̀ tí wọ́n ń polongo ara wọn wípé àwọn ní agbára ọlọ́run ìfihàn orí 21 ní ẹsẹ̀ ìkẹjọ ìfihàn orí 21 ẹsẹ̀ ìkẹjọ ṣùgbọ́n àwọn ojó kí ló dé tí sọ́ọ̀lù ló láti lọ bá àwọn tó ní ẹ̀mí àbòkú sọ̀rọ̀ ìbẹ̀rù ni àwọn filistini wọ́n lòdì sí ó ti ṣe ohun gbogbo tó rò pé òun lè ṣe ṣùgbọ́n láìsí rònúpìwàdà ni o kò sì sí ìdáhùn láti ọ̀dọ̀ ọlọ́run báyìí nítorí ìbẹ̀rù ti ikú ìdí rẹ̀ o tó fi lọ láti lọ bá àwọn tó ti lọ bá obìnrin náà ní endori àwọn ojo àwọn ènìyàn tí wọ́n ń bẹ̀rù tí wọ́n ń bẹ̀rù tí wọ́n jẹ́ ojo nígbò ṣe a ó kú lọ́jọ́ kan náà ni tẹ́lẹ̀tẹ́lẹ̀ ikú àti filẹ̀ fún gbogbo ènìyàn láti kú lẹ́ẹ̀kan má bẹ̀rù ikú bẹ̀rù ọ̀run àpáàdì bẹ̀rù ìdájọ́ ti ìkẹyìn rí dájú pé o wá ojú olúwa kí o sì ní ìjẹ́rìí ti ẹ̀mí wípé o di àtúnbí pé orúkọ rẹ ó wà nínú ìwé ìyè nígbà náà bí ikú bá wá dé káàbọ̀ o kí ikú náà káàbọ̀ ju wípé kó máa wá jẹ́ ojo nípa bíbẹ̀rù ikú lọ sí ọ̀dọ̀ àwọn ènìyàn tí ìgbé ayé wọn lòdì nípò ṣe ikú yẹn náà máa dé náà ni ó sì wá bá ọ ní ibi tí kò yẹ kí ikú kó ti bá ọ ó sọ nípa àwọn ojo àwọn aláìgbàgbọ́ kí ni ìdí tí sọ́ọ̀lù tó fi lọ sọ́dọ̀ obìnrin náà ni endori àìgbàgbọ́ ni nígbàtí samuel wà láàyè ó gbàgbọ́ wípé ó lòdì láti lọ sí ọ̀dọ̀ àbòkù sọ̀rọ̀ ó lé wọn dànù ṣùgbọ́n báyìí samuel ó ti kú kò wá gbàgbọ́ mọ́ wípé ohunkóhun tiẹ̀ wá lòdì nínú oṣó tàbí àjẹ́ kò tiẹ̀ gbàgbọ́ mọ́ pé ó tiẹ̀ lè ṣe ìrànlọ́wọ́ fún òun ǹjẹ́ wo pẹ̀lú gbàgbọ́ pé kò sí ohunkóhun rere kan tí àwọn wòlíì èké lè ṣe fún ọ torí pé ọ̀pọ̀lọpọ̀ ni yóò fún mi ní ọjọ́ náà pé olúwa olúwa àwa kò wá lé ẹ̀mí èṣù jáde ní orúkọ rẹ àwa kò wá sọ tẹ́lẹ̀ ní orúkọ rẹ a sì ṣe ọ̀pọ̀ iṣẹ́ ìyanu àwọn iṣẹ́ ìyanu tó lágbára ní orúkọ rẹ jésù sì sọ wípé òun yóò wí fún wọn ní ọjọ́ náà wípé èmi kò mọ̀ yín rí kì í ṣe pé wọ́n pẹ̀yìn dá o àní kò tiẹ̀ mọ̀ wọ́n rárá kí ló wá dé tí wọ́n fi ń ṣe ohun gbogbo tí wọ́n ń ṣe nígbà tí wọ́n ń ṣe ó lè sọ ẹ̀mí àbòkù sọ̀rọ̀ ó jẹ́ ẹ̀mí mìíràn eléyìí tí kì í ṣe ti ọlọ́run ṣùgbọ́n àwọn èèyàn ò fẹ́ mọ̀ rárá wọ́n sì wá sọ ó tún wá sọ nípa àwọn aláìgbàgbọ́ nígbà tó bá gba ìlérí ọlọ́run gbọ́ mọ́ tó wà fún ọ tí o sì máa gba àwọn ènìyàn tí olúwa ti gbé dìde nítorí pé wọn ò máa ṣe àwọn nǹkan kan
ti won bere si ni gbon tabi kon ma fede fo tabi kon ma se amun kokon ni itagbangba kon ma lo gbohun gbohun ami o ro kon le ran mi lowo awon alai gbagbo idi niyan ti awon eyan fi nlo si awon odikeji lohun ati awon eni irira yen ni pe awon to ni o emi irira niwaju oluwa ati awon apaniyan ati awon agbere ati awon osho ati awon osho awon osho eleyi ni oruko miran fun osho ati aje ati aborisha ati awon eke gbogbo ni yo ni ipa ti won ninu adagun ti nfi na ati sufurujo ti nse iku keji eleyi ni awon eniyan ton lo be mi aboku soro odun melo ni won ma lo laye boya ogorun odun tabi adofa odun leyin eleyi nko ki lo ma sele kini ere kini yo je fun eniyan nipa pe lo bere ibe lodo emi aboku soro o lo ba awon emi okunkun o wa ni gbogbo aseyori to fe ni gbogbo owo gbogbo opolopo nkan to run fe ni ninu aye o si wa padanu emi re kini iru okunrin na tabi obirin na yo fi se pasiparo emi re won ran lowo fun boya 100 odun ninu aye sugbon o egbegberun million odun ni odikeji lohun ni aye raye won parun won segbe won si jiya titi aye raye wo abala iketa ohun ni pipala pelu ipinnu kuro ninu awon aboku soro ti o muni di baje oluwa fe ka gi ara wa kuro olorun fe ka ni ohun ko hun se pelu awon eniyan won yi Isaiah ori kejo mo nka Isaiah ori kejo ni ese kokan din ni ogun 19 nigbati won ba ri fun yin pe o mo awon eniyan ton je agbani ni moran ni nigba ton ba so fun yin wi pe bo ba to ba lo ba awon eniyan ton ni wo ipo re a n pe won ninu wo ipo re won je awon olusu agutan won ti gbadura fun e ninu ijo yin wo ipo to si wa won wa ton ba so fun yin wi pe e wa awon ti o n ba okulo ati awon osho tinke ti si nsunkun wa ye ki orilede ki o wa olorun won ju ki awon alaye ma wa awon oku wese ogun 20 si ofin ati si eri bi won ko ba so gege bi oro yi bi won awon agbani ni moran ni awon to ngbani la moran ni awon eniyan ti won fe so opo pelu awon eni okunkun ton wa nu okunkun ton ni agbara okunkun ti won ba so gege bi oro yi nitori ti ko si imole ninu won ni ko si imole ninu won chronicle keji orike dogun chronicle keji orike dogun ni ese ikeje sugbon eyin mu ara le e ma si de owo yin nitori ise eyin yo ni ere ese kejo ni ese ikejo nigbati asa gbo oro won yi ati asotele obedi woli o mu ara le o si mu awon ohun irira kuro lati inu gbogbo ile Juda ati Benjamin ati lati inu ilu ti o gba lati oke
Efraimu, o si tun pepe Oluwa se ti o ti wa niwaju iloro Oluwa. Woli soro pe asan to Oluwa leyin Oluwa yo si wa pelu re sugbon o bo ba ko sile ti o si se ege bi awon oba miran ti se lati lo wa ti bi lati lo wa tohun ewuwa o nitori na o gba imu lokan le o si se iparun fun gbogbo awon orisa won ni ati gbogbo awon ohun to wa ninu okunkun awon emi okunkun won ni awon eniyan kan wa ti je pe won se le sugbon won se ni ona to jin rere si ile yen ni pe ko soro fun won won ri pe nkan kan wa nibe yen ni opopona ti won ti e wa ngbe ile won wa da won nu gbogbo awon ohun buburu ni sugbon bayi asa o wa tayo re koje eleyi wo ese kani dini ogun 16 chronicle keji ori kedogun ese kani dini ogun 16 pelu eleyi se pataki oro ta pe ni pelu maka iya asa ni obamu kuro lati ma se ayaba nitori ti o ya ere fun orisa re asa si ke ere re lule o si te mole o si sun ni bi odo kidroni o pada sile iya asa o ni awon orisa won yi ati gbogbo awon ohun irira won yi ninu isoji na eleyi ti asa ti o gbe dide bayi orohun to se o le bayi o ni ipa bayi lati mu kuro kodan eleyi ti o wa ninu ile iya re to wa nile iya re nje o le se eleyi nje o le pada lo si ile bi ohun ko n ba wa ge bi iborisa ni be o ti mu iya re wa lati abule lati ma wa toju awon omo re lati wa toju eleyi lati se abojuto etohun bi o se wa wa nujo mama to mu wa lati abule o wa nko awon omo re nipa ipile molebi yin ti esin ati ohun gbogbo o si wa pada dele awon omo re so wipe baba njo mo oruko bayi won wa daruko ile won daruko ni bawo le se mo ni pe eleyi won ni mama agba lo ko wa be njo so nko ni pe eleyi bi nibe lo wa o le gbohun soke ninu ijo o si le fi ya je enikeni ninu ijo to ba se le to se tohun pada lo sile bi ohun ko ba wa to ni se pelu iborisa bi ohun ko ba wa to ni se pelu okunkun bi ohun ko ba wa to ni se pelu emi esu doju ko eleyi nigba na la o mo wi pe o je olooto o nsin olu olorun ti ki se oju saju o si ni eda kan na eleyi ti olorun ti ki se oju saju ti ki se egbe eleyi to ni nibi kibi ti o ba ti ri ifarahan ibi emi aboku soro tabi egbe awo o doju ko o si ri pe o pinu koko ikeji bayi koko ikeji idibaje ati awon igbojege solu ti nsubu o nsubu yen ni pe o nsubu ki se pe o ti subu o nsubu yen ni pe oro to ntesi waju idibaje ati awon igbojege solu ti nsubu samueli ini ati mo itan na samueli kini heberu bayi heberu ori ikewa heberu ori ikewa ni ese keji o din ni ogoji 38 sugbon olododo yo wa nipa igbagbo sugbon bi enikeni ba fa seyin bi solu ti se okan mi koni inu didun si nigbati solu
tó padà sọ́dọ̀ oṣó kódà gan kó tó di àkókò náà nígbà tó ti yẹ̀gẹ̀rẹ̀ kúrò náà olúwa ọkàn olúwa kò ní inú dídùn sí i mọ́ ẹnikẹ́ni obìnrin yóò wù ọkùnrin yóò wù adarí yóò wù oníwàásù yóò wù òun wá àṣeyọrí ó sì ń wá èrò tó pọ̀ mo fẹ́ kó èrò tó pọ̀ mo fẹ́ lé àlùyọ níbi àlùyọ ọlọ́run ilẹ̀kùn tó ṣí níbi jésù ló ń fúnni ní ilẹ̀kùn tó ṣí sílẹ̀ gbayahu bí ò bá tí ì fi fún wa ó ṣàǹfẹ́ ilẹ̀kùn tó ṣí ní gbogbo ọ̀nà iṣẹ́ ìyanu ó wá yí padà kúrò lọ́dọ̀ olúwa láti lọ ṣe àwárí agbára ní ibòmíràn bí ẹnikẹ́ni bá fà sẹ́yìn ọkàn mi kò ní inú dídùn sí i wo ohun mẹ́ta ní abẹ́ kókó kejì yìí abala àkọ́kọ́ lábẹ́ kókó kejì òun ni Saul a padà sẹ́yìn tí ó ń padà sọ́dọ̀ àwọn ẹ̀mí abókù sọ̀rọ̀ tí a ti fìgbà kan kọ̀ sílẹ̀ abala kejì òun ni Saul tí a kọ̀ sílẹ̀ tí ó ń gbé ohun tí ó ti parun ró tí ó ti kọ̀ látẹ̀yìnwá ìkẹta ni Saul tí a wó palẹ̀ tó ń para rẹ̀ run àti àwọn ẹlòmíràn run nípa àwọn ìgbésẹ̀ èké àti aṣiwèrè eléyìí ni pé ìran rẹ̀ ó ti wó lulẹ̀ ìyẹn ni pé Saul tí a wó palẹ̀ tó ń para rẹ̀ run àti àwọn ẹlòmíràn run nípa àwọn ìgbésẹ̀ èké tí aṣiwèrè abala àkọ́kọ́ lábẹ́ kókó kejì abala àkọ́kọ́ òun ni Saul a padà sẹ́yìn tí ó padà sọ́dọ̀ àwọn ẹ̀mí abókù sọ̀rọ̀ tí ó ti fìgbà kan kọ̀ sílẹ̀ òwe orí kẹrìndínlọ́gbọ̀n 26 bí ajá ti padà sínú èébì ara rẹ̀ ní ẹsẹ̀ kọkànlá ìyẹn ni pé bí ajá ti padà sí èébì ara rẹ̀ bẹ́ẹ̀ ni aṣiwèrè tó ń padà sínú wèrè rẹ̀ ohun tí Saulu ṣe ó mú kó di aṣiwèrè wo pétérù kejì orí kejì ní ẹsẹ̀ pétérù kejì orí kejì ẹsẹ̀ ogún nítorí lẹ́yìn tí wọ́n bá ti yọ tán kúrò nínú èérí ayé nípa mímọ olúwa àti olùgbàlà wa jésù kristi bí wọ́n bá sì tún fi ara kó o ìyẹn ni pé tí a sì ṣẹ́gun wọn ìgbẹ̀yìn wọn á burú ju ti ìṣáájú wọ́n dẹni ìgbàlà wọ́n mọ olúwa wọ́n ní ìmọ̀ ti ìgbàlà nípasẹ̀ kristi ṣùgbọ́n báyìí wọ́n tún wá padà wọ́n sì wá padà ó wá sọ wípé ìgbẹ̀yìn wọn á burú ju ti ìṣíwájú ẹsẹ̀ kọkànlélógún 21 nítorí ìbásàn fún wọn kí wọn kí ó má mọ ọ̀nà òdodo jù lẹ́yìn tí wọ́n ti mọ̀ ọ́n tán kí wọn kí ó yí padà kúrò nínú òfin mímọ́ tí a fi fún wọn ẹsẹ̀ kejìléníogún 22 ní ẹsẹ̀ kejìléníogún òwe òtítọ́ níṣẹ́ sí wọn lára ajá tún padà sí èébì ara rẹ̀ àti ẹlẹ́dẹ̀ tí a ti wẹ̀ mọ́ sínú àfọ̀ nínú ẹrẹ̀ abala ìkejì òun ni Saul tí a kọ̀ sílẹ̀ tí ó ń gbé ohun tí a ti parun ró tí ó ti kọ̀ látẹ̀yìnwá ìyẹn náà ni pé ó ń wá àtìlẹ́yìn látọ̀dọ̀ àwọn ẹ̀mí búburú ó ń wá àtìlẹ́yìn látọ̀dọ̀ wọn eléyìí tó ti parun ní ìgbà kan rí tẹ́lẹ̀ ìrànlọ́wọ́ láti ọ̀dọ̀ oṣù àti àjẹ́ eléyìí tó ti pa wọ́n run pátápátá tẹ́lẹ̀ tí wọ́n ṣẹ́ rí mọ́ tó ní wọn ò ní sí ní ilẹ̀ náà mọ́ báyìí o Saul yìí a kọ̀ sílẹ̀
ayọ̀ rẹ̀, ó pàdánù rẹ̀, ìwúrí àti ọ̀yáyá rẹ̀ láti lọ sí ojú ogun gbogbo rẹ̀. Àti wá kọ Sọ́ọ̀lù sílẹ̀, Sọ́ọ̀lù ti a kọ sílẹ̀ báyìí, a sì wá sọ fún wa nú Gàlátíà orí ìkejì, ẹsẹ̀ kejìdínlógún. Bí mo bá tún gbé ohun ọ̀nì, nítorí pé mo bá tún gbé ohun ọ̀nì tí mo ti wó palẹ̀ rò ó, yẹn ni pé tó ti wó palẹ̀ nígbà kan rí, ní kókó ti pé o ní ìdánilójú lórí ọ̀rọ̀ Ọlọ́run, o ti ẹ̀ ní lọ sí iwájú ilé wọn, yẹn ni àwọn ẹlẹ́gbẹ́ awoni, àwọn ẹlẹ́gbẹ́ òkùnkùn, wọ́n lè jẹ́ ẹni rere o, wọ́n lè jẹ́ ẹni tí ó dára o, wọ́n lè máa ṣe ìpínfúnni ìrẹsì tàbí jọ̀lọ́ọ̀fù ní gbogbo ọjọ́ ìsinmi o, wọ́n lè máa lọ sí ojúlé dé ojúlé o láti sọ fún àwọn èèyàn bí àwọn ṣe jẹ́ ẹni rere tó, ṣùgbọ́n mo mọ̀ wípé wọ́n ní ṣe pẹ̀lú òkùnkùn, wọ́n ní agbára òkùnkùn lọ́wọ́. Ní ìgbà mìíràn, nígbà tí wọ́n bá ń rí ẹnìkan gẹ́gẹ́ bí ọ̀tá wọn, wọ́n mọ sáàmù tí wọ́n lè kà, wọ́n sì mọ irú àwọ̀ àbẹ́là tí wọ́n lè fi jóná, wọ́n sì mọ irú aago báyìí lóru tí wọ́n lè sutura rí láti pa ẹni tí wọ́n pè ní ọ̀tá wọn run, tí wọ́n rò pé ọ̀tá àwọn ni. O mọ eléyìí, síbẹ̀síbẹ̀ lẹ́yìn tí o ti fún wọn ní, tó ti kọ̀ wọ́n, o wá ń sọ pé mo jẹ́ aláìtí ìdàgbà tójúbọ́ nígbà yẹn ni, ẹnikẹ́ni ló lè ran ẹnikẹ́ni lọ́wọ́. O wá ń padà lọ sínú ẹbí ara rẹ, o ń padà sí ọ̀dọ̀ wọn. Mi ò mọ̀ bí mo ṣe lè gba àwẹ̀ púpọ̀, ṣùgbọ́n àwọn mọ bí wọ́n ṣe lè gba àwẹ̀ ọlọ́jọ́ gbọọrọ, wọ́n sì lè ràn mí lọ́wọ́ láti gba àwẹ̀. Mi ò nílò láti fi jọ mí ńlẹ̀ o, màá sì wà nù jọ mí síbẹ̀, ṣùgbọ́n màá kàn lọ bá wọn kí wọ́n gba àwẹ̀ fún ibẹ̀ ló wà, ibẹ̀ ló wà. Ohun tó o ti parun ní ìgbà kan rí, ohun ọ̀nì tó o ti yí ẹ̀yìn rẹ padà sí ní ìgbà kan rí, o wá ń padà lọ sí ọ̀dọ̀ wọn, nítorí pé mo bá tún gbé ohun ọ̀nì tí mo ti wó palẹ̀ rò ó, mo fi ara mi hàn bí arúfin. A sọ fún wa nínú Hebrew orí ìkẹwàá ní ẹsẹ̀ kejìdínlógójì, ṣùgbọ́n olódodo yóò wà nípa ìgbàgbọ́, olódodo yóò yè nípa ìgbàgbọ́, kì í ṣe nípa pé kó máa bẹ̀rù. Tó bá ń bẹ̀rù ó padà lọ, tó bá bẹ̀rẹ̀ sí ní gbé nípa ìwà àfiwà mèrò ó ń padà lọ nìyẹn. Tó bá bẹ̀rẹ̀ sí ní gbé ìgbé ayé rẹ bíi ìgbé ayé àtijọ́, àtijọ́ ìmọ̀ràn àtijọ́, ó mọ̀ àwọn ènìyàn tí wọ́n jẹ́ àwọn àgbàlagbà ní abúlé, pé wọ́n lè jẹ́ràn lọ́wọ́ fún wa, wọ́n lè dáàbò bò wá, kí wọ́n sì, ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn yìí wọ́n ní ọgbọ́n àgbà, mọ̀ ní àwọn àkókò tó ti kọjá, wọ́n jẹ́ báyìí, wọ́n jẹ́ báyìí, a wá lóye báyìí wípé wọ́n ní ọgbọ́n ti àgbàlagbà, ọgbọ́n arúgbó, ibẹ̀ ló wà. Olódodo yóò yè nípa ìgbàgbọ́, kì í ṣe nípa àfiwàmèrò, kì í ṣe nípa ìbẹ̀rù, kì í ṣe nípa ìmọ̀ràn àti ìlànà ti àwọn àgbàlagbà ní abúlé. Olódodo yóò wà, yóò yè nípa ìgbàgbọ́, ṣùgbọ́n bí ẹnikẹ́ni bá fà sẹ́yìn, ọkàn mi kò ní inú dídùn sí ẹsẹ̀ tó tẹ̀lé ìkọkàndínlógójì 39, ṣùgbọ́n àwa kò sí nínú àwọn tó ń fà sẹ́yìn sínú ègbé. Sọ́ọ̀lù ó padà sínú ègbé, ó kú ikú ẹnìkan tí ó ń ṣe ohun ìríra ní iwájú Olúwa, ṣùgbọ́n sínú àwọn tó gbàgbọ́ sí ìgbàlà ọkàn, Olúwa yóò pa ọkàn wa mọ́ lórúkọ Jésù. O mọ̀ ní ìgbà mìíràn wà, àwọn ìjọ ẹlẹ́mìí, tí wọ́n gbàgbọ́ nú ẹ̀mí mímọ́, ní ìgbà míì wọ́n máa ń ṣe àwọn nǹkan kan eléyìí tí ó jẹ́ pé ó lòdì,
a si mo ba se le farada irora mo ni oruko Jesu ni oruko Jesu bi irora yen bi o ba lo lese kese a so pe kilode ah kilode kilode ko wa si iforiti kankan mo sugbon en ken to ba foriti de opin ohun na ni a o gbala a le farada itin logbon ogbon tabi irora mo wa inu ni bi ni die to ba yoju bayi ele to lodi si wa aka ileri olorun a wa gbagbe ni irakeji owo eyo na wi pe nipa opolopo iponju ati idamu ati idanwo ni awa yo fi wo ijoba olorun nigbati aba wa gbonju lati gbadura ge bi awon onijo emi awon to won gbagbo ninu emi mimo ti a ri pe wahala yen o ti lo ninu bi ni o ti lo loju ese awa so pe boya kin wo ona abayo miran agbodo ni aforiti agbodo ni ifayaran ta mo wi pe ohun ko ohun to ba sele n o ni boju weyin sinu egbe o ni boju weyin o ni pada sinu egbe loruko Jesu abala eketa labe koko keji oni Saul ti awo pale to n pa ara re ati awon elomiran run nipa awon igbese eke ti asiwere o n fun ara re o se ijewo wo Samuel kini ori keji ori ikerindini Samuel kini ori kerindini 26 ni ese kokan le 21 Saul si wi pe emi ti dese yi pada Davidi omo mi nitori pe emi ki yo wa ibi re mo nitori ti emi emi sha ti se ye biye ni oju re loni wo ki esi eleyi daada o emi ti huwa were mo si ti sina jojo emi mo ti huwa asiwere kilode ta ma ran ti on gbogbo ta ti so ni awon igba ti on gbogbo dara pelu wa ni akoko ti a n gba nkan ro ni akoko ti a n ro lona to dara nigba ti Saul to si je n to ni ironu to si wa aye re o so wi pe Davidi emi ti dese mo ti huwa siwere mo ti sina jojo Saul kilode nipa awon igbese mi lo tun wa n gbe bayi lati wa obirin kan ti o ni emi aboku soro nje eleyi ki se wa asiwere bi nje le ki se ese bi nje eleyi ki se pe atun lo re koja kuro lodo oluwa ka ma agun kire koja ewe gbaro nigba to wa ni igba to ma n wa riri kilo mo nipa ara re duro nipa eleyi Saul ti awo pale to n para re run ati awon elomiran nipa awon igbese eke ti asiwere Jeremiah ori keta din ni 17 ni ese ikarun Jeremiah ori keta din ni 17 ni ese ikarun bayi ni Oluwa wi egbe ni fun eni ti o gbekele eniyan ipo yohun ko wa igbega yohun ko ni bo ti mu ko dabe ni pe o dara fun to iru ase yohun to ni egbe ni fun en to gbekele eniyan ti o fi elerun ara se apa re eni ti okan re sikuro lodo Oluwa nje ma se ni igbekele ninu enikeni ju ninu Olorun lo o egbe wa egbe Olorun o wa lori awon eniyan ti won fi eniyan ropo ol eniyan elerun ara lasan wo ese kokanla ni ese kokanla
bí àparò ti ń sàbá lórí ẹyin tí kò yín. Bẹ́ẹ̀ gẹ́gẹ́ ni ẹni tí ó kó ọrọ̀ jọ, ó ní kó àṣeyọrí jọ, ó kó ìṣẹ́gun jọ nínú ogun, ṣùgbọ́n tí kìí ṣe ní òdodo, kìí ṣe ní ọ̀nà tó tọ́, yóò fi í sílẹ̀ lágbède méjì ọjọ́ rẹ̀ àti ní òpin rẹ̀ yóò sì jẹ́ aṣiwèrè. Ní òpin rẹ̀ yóò sì jẹ́ aṣiwèrè. Ohun tó ṣẹlẹ̀ sí Saulu rèé o. A sì gbọ́dọ̀ kíyèsí eléyìí, a gbọ́dọ̀ gba ìkìlọ̀ bí àbá fẹ́ kó ṣẹlẹ̀ sí wa. Kókó ìkẹta àtúbọ̀tán àwọn alábàákẹ́gbẹ́ bíi Simoni tí a ti mọ̀ tẹ́lẹ̀. Ìṣe àwọn apọ́stélì orí ìkẹjọ, a rí Simoni kan níbẹ̀. Simoni yìí ó ní àǹfààní ó sì rí ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ ìyanu, eléyìí tí Ọlọ́run ti ọwọ́ Filipi ṣe nípasẹ̀ agbára ẹ̀mí Ọlọ́run. Ṣùgbọ́n ó ṣe ní láàánú wípé ẹ̀mí oṣó tirẹ̀ kò fi sílẹ̀ pátápátá. Wo ohun mẹ́ta níhìn-ín abala àkọ́kọ́, ó ní àpèjúwe àwọn ayédèrú kìrìsìtẹ́nì tí ó ń wá ẹ̀mí abọ́kú sọ̀rọ̀. Abala kejì, ìdáǹdè àwọn kìrìsìtẹ́nì tí ó ní àmúyẹ kúrò lọ́wọ́ àwọn ẹ̀mí ẹ̀rù. Abala ẹ̀kẹta, àtúbọ̀tán àwọn kìrìsìtẹ́nì tí ó ní ìgboyà pẹ̀lú ẹ̀mí ìjólóòótọ́. Abala àkọ́kọ́ lábẹ́ kókó kẹta, òun náà ni àpèjúwe àwọn ayédèrú kìrìsìtẹ́nì pẹ̀lú àwọn ẹ̀mí abọ́kú sọ̀rọ̀. Ìṣe àwọn apọ́stélì orí ìkẹjọ ní ẹsẹ̀ kẹtàlá. Ìṣe àwọn apọ́stélì orí ìkẹjọ ẹsẹ̀ kẹtàlá. Simoni fúnra rẹ̀ sì gbàgbọ́ pẹ̀lú. Èyí ni Simoni eléyìí tí ó lọ Samaria pẹ̀lú ẹ̀mí oṣó rẹ̀, pẹ̀lú ẹ̀mí òkùnkùn rẹ̀. Wọ́n sì wá rò pé ẹni ńlá ni. Nígbà tí a sì bamtisí rẹ̀, ó sì ń bá Filipi jókòó. Ó ń wo iṣẹ́ àmì àti iṣẹ́ agbára tí ó ń ti ọwọ́ Filipi ṣe nígbò ṣe. Ìjọ ní Jerusalemu, wọ́n gbọ́ nípa eléyìí. Nípa ti pé Samaria, wọ́n ti tẹ́wọ́ gba ọ̀rọ̀ Ọlọ́run. Pétérù àti Jòhánù, nígbà tí wọ́n wá dé ibẹ̀, wọ́n gbé ọwọ́ lé àwọn onígbàgbọ́ wọn ni, wọ́n sì gba ẹ̀mí mímọ́. Nínú ìpọ̀kàkà àti ọ̀nà ojú kòkòrò ti àtẹ̀yìnwá, ó fi ara hàn nínú ayé Simoni yìí lẹ́ẹ̀kan sí. Wo ẹsẹ̀ kejìdínlógún 18. Nígbà tí Simoni rí i pé nípa gbígbé ọwọ́ lé ni à ń ti ọwọ́ àwọn apọ́stélì fi ẹ̀mí mímọ́ fún ni, ó fi owó lọ̀ wọ́n. Bí wọ́n ṣe máa ń ṣe nìyẹn nínú ayé, wọ́n máa ń ra agbára, wọ́n ń ra ohunkóhun yòówù tí wọ́n bá fẹ́. Ẹ̀wọ̀n tí wọ́n sì ń wá tán ní ẹ̀mí abọ́kú sọ̀rọ̀, ọ̀fẹ́ àwọn ẹlẹ́mí oṣó, àwọn ẹlẹ́gbẹ́ òkùnkùn, àwọn ẹlẹ́gbẹ́ awo, wọn kì í fi ẹ̀bùn wọn fúnni lọ́fẹ̀ẹ́. Nítorí náà Simoni ó wá padà lọ sínú irú ọ̀ràn bẹ́ẹ̀. Wo ẹsẹ̀ tó tẹ̀lé ẹsẹ̀ 19 ìkọkàndínlógún, ó wípé ẹ fún èmi náà ní agbára yìí pẹ̀lú, kí ẹnikẹ́ni tí mo bá gbé ọwọ́ lé kí ó lè gba ẹ̀mí mímọ́. Ẹsẹ̀ ogún
ní ẹsẹ̀ ogún. Ṣùgbọ́n Pétérù dá a lóhùn wípé kí owó rẹ ṣègbé pẹ̀lú rẹ. Nítorí tí ìwọ rò láti fi owó ra ẹ̀bùn Ọlọ́run. Àwọn ènìyàn kan wà níbẹ̀ lónìí. Wọ́n lè súnmọ́ Philip Evangelist dáadáa. Kò sì sí àsopọ̀ oníwàásù tí wọ́n jẹ́ alágbára síbẹ̀ tí wọ́n wá ní ẹ̀mí ojú kòkòrò nínú ọkàn wọn lọ́hùn. Ohunkóhun tó bá máa wá gbà bí yóò bá gba owó wọ́n máa fúnni ní owó. Bí yóò bá gba kí wọ́n tẹ́ḿbẹ́lú wọ́n tẹ́ḿbẹ́lú bó bá gba pé kí wọ́n bá àwọn ẹlòmíràn jà kí wọ́n kọ́ tiẹ̀ lu àwọn ẹlòmíràn bolẹ̀ láti lè gbé Fílípì tí wọ́n tẹ̀lé sókè wọ́n á ṣe eléyìí. Wọ́n ní ẹ̀mí Kristi nínú wọn ni. Wọ́n ní ẹ̀mí mìíràn tó ń gbé nínú wọn. Wọ́n sì ń fẹ́ láti ṣe ohunkóhun kí wọ́n ba lè ní agbára àti ipò àti àṣẹ. Wọ́n jí ayé dèrú Kristẹni. À ń wo abala ìkejì. Abala ìkejì. Òun ni ìdáǹdè àwọn Kristẹni tí ó ní àmúyẹ kúrò lọ́wọ́ àwọn ẹ̀mí ẹ̀rù. Àwọn ènìyàn kan wà eléyìí tí wọ́n pé wọ́n ti wà nípò kan máa bẹ̀rù. Bóyá nípa ọ̀nà táwọn èèyàn fi ń bá wọn sọ̀rọ̀ ni o. Wọ́n ń sọ̀rọ̀ nípa ayé ju ọ̀rọ̀ Ọlọ́run lọ. Wọ́n á ní ẹ̀bẹ̀rẹ̀ ẹ máa ṣọ́ra dáadáa o. Ẹ mọ ayé wọ́n lè ṣe léè fún èèyàn o. Wọ́n lè ṣe léè fún èèyàn o. Tàbí bóyá nítorí ohun tí àwọn fúnra wọn tí wọ́n ń ṣe àwárí ohun tí wọ́n ń wá kiri fúnra wọn. Nítorí ohunkóhun tó bá sì ń wá ni wàárí gbà. Wọ́n á sì mú wá fún ọ. A ti ẹ̀ mọ̀ wípé bó o bá wà nínú pé kó máa wá nǹkan kó máa wá nǹkan kó máa wá nǹkan. Kódà nǹkan yẹn gan-an ti ẹ̀ jáde wá fúnra ara rẹ̀ pàápàá nítorí pé wọ́n ti kẹ́kọ̀ọ́ nípa bó ṣe ń wá nǹkan. Mo fẹ́lẹ̀ yìí. Wọ́n á sì gbé ohun tó nílò wá fún ọ. Gbogbo ohunkóhun tó bá wá rí ohunkóhun tó bá gbọ́ yóò máa mú ọ lọ sínú ipò ìbẹ̀rù. Ṣùgbọ́n o Olúwa yóò dá wa nídìí pátápátá lórúkọ Jésù. Róòmù orí ìkẹjọ. Mò ń ka ẹsẹ̀ ìkẹẹ̀dógún. Róòmù orí ìkẹjọ ẹsẹ̀ kẹẹ̀dógún. Nítorí ẹ̀yin kò tún gba ẹ̀mí ẹ̀rù. Ẹ̀mí ẹrú láti máa bẹ̀rù mọ́. Ẹ̀mí ẹrú kan wà. Ìyẹn ni pé ohun kékeré báyìí o ti ń bẹ̀rù. Ohun kan yẹn tó wà níbẹ̀ o ti ń bẹ̀rù. Wọ́n bá fi kankan hàn ẹ́ o ti ń bẹ̀rù. Ní ilẹ̀ òmìnira àti ìgbẹ́kẹ̀lé gbogbo èèyàn ló ní òmìnira láti ṣe àfihàn ohunkóhun tó bá fẹ́ ṣe àfihàn rẹ. Àwọn nìyẹn bí àwọn ẹlẹ́ṣẹ̀ tó bá jẹ́ irú èèyàn tán jẹ́. Àwọn onígbàgbọ́ náà gbọ́dọ̀ dúró ní ipò ẹni mímọ̀ bí àwọn ojo tí wọ́n bá wà ní ibi tí wọ́n wà. Àwọn tí wọ́n ní ìmúlọ́kànlé wọ́n gbọ́dọ̀ tẹ̀síwá láti ní ìmúlọ́kànlé. Bí àwọn ènìyàn tí wọ́n ní èrò tó lòdì bá wà ní ipò wọn tí wọ́n jẹ́ irú èèyàn tí wọ́n jẹ́. Tí ẹ̀mí búburú wọn bá ń ràn wọ́n lọ́wọ́ láti máa ṣe ibi nígbà náà. Ẹ̀mí mímọ́ gbọ́dọ̀ lè ran àwọn onígbàgbọ́ lọ́wọ́ láti jẹ́ mímọ́. Kò sì sí ẹnikẹ́ni tó gbọ́dọ̀ nírú agbára bẹ́ẹ̀ nínú ọkàn rẹ̀ nínú ẹ̀rí ọkàn rẹ̀ tàbí nínú ìgbé ayé rẹ̀ tàbí nínú ẹ̀dá rẹ̀ tí yóò mú kó jẹ́ ẹni tó ń bẹ̀rù. Nítorí ẹ̀yin kò tún gba ẹ̀mí ẹrú láti máa bẹ̀rù mọ́. Ṣùgbọ́n ẹ̀yin ti gba ẹ̀mí ìsọdọmọ nípa èyí tí àwa fi ń ké pé Ábà Bàbá. Ábà Bàbá. Ǹjẹ́ o lè sọ léyìí báyìí? Níbo ni bàbá rẹ wà? Kò sí ohunkóhun tí a ṣe lòdì sí ọ tí ó ṣe nǹkan. Èmi kì yóò bẹ̀rù ibi kan
nítorí tí ìwọ wà pẹ̀lú mi, ọgọ́ rẹ

àwọn ìjọ káàkiri níbi tí wọ́n ti ní àwọn agbára òkùnkùn tí wọ́n sì ń gbìyànjú láti wá jáde láti wá ronú kúrò láti gbàgbọ́ nínú Jésù Kristi Olúwa wa. Nígbòyá wòlíì tó wà níbẹ̀ pé ó ní wámbí mo gbọ́ pé ò ń gbìyànjú láti lọ sí àwọn ìjọ iná ìjọ dípàlà ìjọ tó ga ìjọ eléyìí bó o bá kúrò ní ibi tó wà yìí wọ́n wá mú ègùn wá sórí wọn gbogbo ń búburú gbogbo tó ò tí ní ìrírí láyé ẹ rí ó máa padà wá sórí rẹ ni o bí ẹni yẹn tí ò bá wá lóye ìlérí ọlọ́run pé mò ń lọ sọ́dọ̀ Jésù báwo ni mo ṣe máa lọ sọ́dọ̀ Jésù kí n gbẹ́kẹ̀lé Jésù kó wá mú ibi kankan wá sórí ayé mi tí wọ́n bá wá lóye wọ́n wá ṣubú padà sí ọ̀dọ̀ àwọn ẹlẹ́gbẹ́ awo àwọn ìjọ tí ó jẹ́ pé ẹlẹ́gbẹ́ awo ni wọ́n àwọn àpéjọpọ̀ ẹlẹ́gbẹ́ òkùnkùn ṣùgbọ́n àwa tá a jẹ́ ọmọ ọlọ́run ọlọ́run kò fún wa ní ẹ̀mí ìbẹ̀rù ìbẹ̀rù kì í ṣe látọ̀dọ̀ ọlọ́run o ìbẹ̀rù ènìyàn pé o ò lè so ohun gbogbo tó yẹ kó o sọ ìbẹ̀rù obìnrin nítorí náà o ò lè dúró lórí ohun tó yẹ kó o dúró lé lórí gbogbo ìbẹ̀rù yìí ó jẹ́ láti ọ̀dọ̀ èṣù ọlọ́run kó ré gbogbo ìbẹ̀rù náà kúrò nínú ayé rẹ lórúkọ Jésù bí wọ́n ṣe mú àwọn èèyàn lọ sínú ìgbèkùn nìyẹn fún nínú ẹ̀mí àìmọ́ ẹ̀mí àbòkú sọ̀rọ̀ wọ́n sì mú wọn wá sínú ẹ̀mí èké ẹ̀mí ìbẹ̀rù o ti gba ìdáǹdè lórúkọ Jésù à ń wo abala ẹ̀kẹta báyìí ní abẹ́ kókó kẹta òun ni àtúbọ̀tán àwọn kìrìsìtẹ́nì tí ó ní ìgboyà pẹ̀lú ẹ̀mí ìjólóòótọ́ olúwa kó fún ọ ní ẹ̀mí ìjólóòótọ́ ọkàn tó jólóòótọ́ ìfihàn orí kẹtàdínlógún 17 ní ẹsẹ̀ kẹrìnlá ìwé ìfihàn orí kẹtàdínlógún 17 ní ẹsẹ̀ kẹrìnlá 14 àwọn wọ̀nyí ni yóò sì máa bá ọ̀dọ́ àgùntàn jagun eléyìí ni aṣòdìsí kristi àti àwọn ọmọ ogun rẹ̀ ọ̀dọ́ àgùntàn náà yóò sì ṣẹ́gun wọn nítorí òun ni olúwa àwọn olúwa àti ọba àwọn ọba àwọn tí ó sì wà pẹ̀lú rẹ̀ tí a pè mí o tí a yàn mí tí a sì tí wọ́n sì jẹ́ olóòótọ́ òun ó jẹ́ olóòótọ́ ó ti pè ọ́ ohun gbogbo yóò sì ṣiṣẹ́ pọ̀ fún rere nínú ayé rẹ nítorí pé a pè ọ́ kò sí ibi agbára ibi kankan kò sí ẹ̀mí ibi kankan kò sí ẹ̀mí oṣó kankan kò sí ẹ̀mí èṣù kankan kò sí àlá kankan irú ẹ̀yà aláyòn tó bá lá ó wá dìde ó dají ó ka orin kẹtàléníogún fúnra rẹ lẹ́yìn tó láàlá náà aláyẹ tó fẹ́ padà wá ó pe ìgbàgbọ́ alá ni alá lásán leléyìí kò sí sí alá ibi kankan tó máa fagilé ìlérí ọlọ́run àti ọ̀rọ̀ ọlọ́run lórí ayé rẹ lórúkọ Jésù wàá dìde dúró wàá ka orin kọkàndínlọ́gọ́rùn-ún orin kọkànléní àádọ́rùn-ún 91 ẹni tó bá jòkó níbi ìkọ̀kọ̀ ga ògo yóò máa gbé abí òjìji olódùmarè ó máa gbé ní abí òjìji olódùmarè ó sì sọ wípé pẹ̀lú ìgbàlá rẹ̀ ni yóò fi dá ọlọ́lá àti pẹ̀lú ẹ̀mí gígùn ni yóò fi fún ọ irú ẹ̀mí wo lo máa ní o ẹ̀mí gígùn ni aláyòówù ṣó lè fagilé eléyìí ni ǹjẹ́ àlá kankan látọ̀dọ̀ èṣù ṣó lè fagilé ìlérí ọlọ́run yìí èṣù á lo ọ̀pọ̀lọpọ̀ ọ̀nà láti fẹ́ mú ẹ̀mí ìbẹ̀rù wá sínú ayé rẹ nípasẹ̀ ẹ̀mí abókù sọ̀rọ̀ wá sínú ayé rẹ ṣùgbọ́n wá sọ pé rárá o bẹ́ẹ̀ kọ́ tó bá sọ pé bẹ́ẹ̀ kọ́ kò sí ibi kankan tí ó lè ráyè wọlé sínú ayé rẹ nínú ọ̀rọ̀ ìgbàgbọ́ rẹ jẹ́ kí àwọn ọ̀rọ̀ yẹn kó tọ̀nà lónìí ẹ̀mí abókù sọ̀rọ̀ kò sínú ayé rẹ mọ́ ẹ̀mí ìbẹ̀rù kò sínú ayé rẹ mọ́ gbogbo àwọn ẹ̀mí wọn ni tí wọ́n ń gbìyànjú láti fa ìgbàgbọ́ rẹ lulẹ̀ wọn ò sí mọ́ nínú ayé rẹ lórúkọ Jésù.
ninu gbogbo nkan won yi awaju eni ti o segun lo nipa eni ti o fe wa o fi ara re fun o ko si ohun ko hun ninu aye ni to ma bori re o ma lo ba won o won si ni wa si odo re o e ja dide duro ka ba oluwa soro ninu adura o ti mu da wa loju ko pe wa o ti yan wa a si gbodo tesi wa lati je olooto debi pe koni si agbara ta kankan to le se lodi si aye wa nigba ti onigbagbo to ba pada si inu to ti wo pale tele tele idi re pe lale oni oluwa ti ba wa soro lori ewu ti gbigbe ohun ti a ti wo pale ro ibasepo ewu gbigbe awon ibasepo ti a ti wo pale ro ye ni pe awon kan won yen ti ja okule to ba tun pada lo tun won ko o fi ara re han gege bi arufin je ka lanu ka gbadua oluwa won oni ji arufin won oni tun ohun ti mo ti wo pale ko ohun ti mo ti fi sile won oni pada sinu won ohun ti mo ti gbeti won oni tun won ko lanu ko gbadua si oluwa se ileri fun oluwa ni bayi bi pe won oni ji arufin je ki oluwa ko gbo ohun re je ki oluwa ko gbo ohun re lainu re ko gbadua ati ri bi Saul bo se pari Saul o be dada ro laarin meji o yegere o wa so are di arufin gbadua si oluwa bi pe won oni ji arufin je ki oluwa ko gbo ohun re eyin adari e lainu ka e gbadua akoko lati gbadua re oluwa ti ba wa soro se a le dahun ka so fun oluwa nipa ipinu ta ni nipa ipinu wa gbadua o ni dabi Saulu Saulu o bere dara dara o ni itara gbogbo iborisa lowo pale gbogbo emi oso owo gbogbo e o le won jade fun Saulu latun pada sinu iran lowo ko ma wa iran lowo lati ati abo ipamo lati odo won eleyi ba buru lanu ko gbadua pe olorun won oni pari bi Saulu won oni pari bi ti Saulu won oni pari bi ti Saulu je ki oluwa ko gbohun re o ri daju pe o n gbadua ma sasaro bayi o lori iwasu yi gbadura yen jade so fun olorun bi so ipinu re fun olorun bayi bawo ni gbe aye emi re nje o ti bere sin lo ko ibinu pada bayi ninu aye re gege bi kristiani gege bi adari gege bi osise o ti tun iwa ka ma jowu ko ninu aye re o ti n ko ikorira emi ale dariji ni o tun ti n ko pada sinu aye re o ti parun tele tele o ki lode to tun pada lo sinu won o wa n gbara le awon emi aboku soro bayi o wa n gbekele awon to n lala to n ro ala fun o awon to n so iran fun o asotele awon wo asotele eke eleyi to ba ti mo pe tele tele eke ni won kilode to tun pada lo ba won gbadua won oni pada lo ba won mo won oni pada won oni pada o ni pada lo sinu abo aye raye awon eniyan won wa nko abo aye raye won gbagbo pe okon ta won ba se ni won gba ta won ba se wa ni ku adari ni won gba ta won ba se nse leyin ohun ko won o le sele ohun to sele si Saulu re o Saulu ro wi pe ohun le pa gbogbo awon woli olorun ni won gba to won wa lori ite ohun ko won o le sele ohun le Davidi ko won se paye re run tori pe Davidi ko mo ba parun ko so nkan to le sele ori ite lohun wa sugbon bayi o se awari wi pe ko won o le se aseyori gbadua pe olorun ma je n pari bi Saulu ma je n pari be ma gbagbo o ninu iro o pe wa tun leyin to tun gbagbo ninu iro pelu ibinu pe wa tun lo si orun pelu ikorira pe wa tun lo si orun pelu aigboran pe wa tun lo si orun pelu agidi pe wa tun lo si orun pelu eledariji ni pe wa tun lo si orun eleyi ni pe o tun lo kon to ti wo pale ni igba kan ri to wa n gbagbo bayi ninu abo aye raye
bi o ba tun lo ko iwa egbe okunkun iborisha to ba tun lo ko awon nkan okunkun iru awon adura ele to lo nko pa ninu re ipade adura to ma nlo ipade adura to ma nsopo pelu re lori ero ayelujara ati iru awon adura to ngba bayi arakunrin so ni da lojuko si nduro bayi nitori pe ohun wa orun abayo idire to fin lo si odo awon eniyan won yi o fe gbo latodo oku ki lo ma sele o fe ni asopo pelu awon baba nla re to ti ku o fe ni asopo pelu awon eniyan to ti ku ibo lo ti ri eleyi pe to ba o na ni pe o lati fagile egun iran ni a fe fagile egun ta jogun ba ni ki lo de to ya bi pe ohun to ti wo pale tele o tun lo tun won ko ohun to ti parun gba kan ri o ti wa n gbara le ibi bayi ko le gbe ode bi kankan gbadua oluwa ma je n pari bi saulu won o ni pari bi saulu je ki olorun ko gbohun re o je ki olorun ko gbohun re o bele ba je ipinu re o gbodo ja gbogbo asopo to ni pelu emi okunkun o gbodo ko gbogbo ifarahan ti ise ti ara ko ko won bo ba se yo mu ki okan re ko ri sinu egbe yo so di eni di baje yo se iparun fun ogbadua pe oluwa ran mi lowo oluwa jo ran mi lowo pe won o ni bara mi je nipa sise ibere lodo to ni emi aboku soro won o ni no nko un se pelu awon eyan to ni emi aboku soro nitori iberu iku nitori iberu ikuna nitori iberu isoro nitori iberu nini bini solu o lo si odo oso nitori eru pon fe padanu ogun sugbon padanu gbogbo gbadura si olorun ki olorun koni so nkon to ma da mi pada koni so nkon ta da mi pada oun fi owo fun ni lati wonu abayo oun fi owo fun ni lati wa on boya tori pe oun wa omo boya tori pe oun wa iwosan boya tori pe oun wa abo gbadura o pe olorun n o ni pari ni ona yii.

fa ìlà. Jẹ́ kí ìpinnu eléyìí tó yẹ pé ìlà wà níbẹ̀ kó wà nú ayé rẹ̀ ni pé wà wá wò pé ọ̀nà ológbà bẹ̀rẹ̀ ṣé nítorí pé ó ṣe àìsàn ni o tó wá fi ń lọ sọ́dọ̀ àwọn ẹlẹ́mìí òkùnkùn fún iṣẹ́ ìyanu bóyá fún ọmọ gbàdúrà ìyẹn ni pé o gbọ́dọ̀ pààlà ìpààlà kan gbọ́dọ̀ wà pípààlà kan gbọ́dọ̀ wà pé o ní ní àsopọ̀ pẹ̀lú ẹnikẹ́ni tàbí àwọn èèyàn tó fún ọ ní àmọ̀ràn àwọn tó gbà ọ lámọ̀ràn bí o ṣe lè fi ọlọ́run alàyè sílẹ̀ kó máa wáṣẹ̀ ìyanu ní ọ̀nà mìíràn kó máa wọ́nà àbáyọ síṣòro rẹ lọ́nà mìíràn kó máa wá ìwòsàn ní ọ̀nà mìíràn dàbí àṣà pinnu lálẹ́ òní pé ọlọ́run èmi ni àṣà ti májẹ̀mú tuntun nígbà tí ìmọ̀ràn bá wá látọ̀dọ̀ ìyá mi máa sọ pé rárá o njó ní ìgboyà láti sọ fún ìyá rẹ òtítọ́ láti ṣe ìpinnu àti pé kó o dúró lòdì sí àmọ̀ràn ibi látọ̀dọ̀ ìyá rẹ lòdì sí àmọ̀ràn búburú látọ̀dọ̀ àwọn ìbátan rẹ lòdì sí àmọ̀ràn aburú látọ̀dọ̀ àwọn arákùnrin rẹ bóyá torí pé wọ́n lówó lọ́wọ́ àwọn kan wà wọ́n fàyè gba àwọn ẹlòmíràn láti máa darí ayé àti ẹbí wọn wọ́n wá fún ọ ní àwọn àmọ̀ràn búburú àṣà ó bá ìyá rẹ̀ níbi tó wà ó yóò lè máa sin òrìṣà kó o sì wà nímí o kó o sì jẹ́ ayaba ẹ̀yin ara nínú ìjọ ǹjẹ́ à ń dúró ní ọ̀nà tó tọ́ a mọ̀ pé obìnrin yìí àjẹ́ ni a mọ̀ nínú ìjọ a sì fàyè gbà á láti wà nípò nínú ìjọ a jẹ́ kó máa da ìjọ rú nítorí pé ó lówó lọ́wọ́ nítorí pé ó ní ipá lórí àwọn ẹlòmíràn a mọ̀ pé ọkùnrin yìí o ẹlẹ́gbẹ́ awo ni o ó sì ń ṣe ibi o a sì panumọ́ jẹ́jẹ́ ṣé ohun tó tọ́ la wá ń ṣe ni ẹjẹ́ gbàdúrà olúwa n ò ní parí bí sọ́ọ̀lù gbàdúrà fún ìgboyà láti dúró fún òtítọ́ ìgboyà láti ṣe ohun tó tọ́ ìgboyà láti kéde gbogbo òtítọ́ má ṣe jẹ́ ẹni tó yọ dànù bí sọ́ọ̀lù má ṣe jẹ́ apadà sẹ́yìn bí sọ́ọ̀lù tó yẹ pé ọlọ́run sọ pé òun olóhunkóhun ṣe pẹ̀lú àwọn tó padà ọlọ́run sọ pé òun olóhunkóhun ṣe pẹ̀lú àwọn tó pẹ̀yìn dà ó lóun ní òun ò ní ohunkóhun ṣe pẹ̀lú àwọn tó ń yọ ara wọn kúrò gbàdúrà pé ò ní pẹ̀yìn dà wàá dúró ṣinṣin wàá ní àfojúsùn o ò ní padà sọ́dọ̀ ẹ̀mí àbòkú sọ̀rọ̀ nítorí èrèdí yòówù o ò ní dàbí ajá tó padà sínú ẹbí ara rẹ̀ ohun tó sọ pé bẹ́ẹ̀ kọ́ sí báyìí díẹ̀díẹ̀ ó wá ń padà lọ síbẹ̀ díẹ̀díẹ̀ wá ń lọ síbẹ̀ ó wá ń níkọ̀kọ̀ báyìí o ti ń gbìyànjú àti kóbìnrin jọ torí pé ìpèníjà díẹ̀ wà nù gbéyàwó rẹ gbàdúà pé ọlọ́run n ò ní padà sẹ́yìn n ò ní fà sẹ́yìn nítorí èrèdí yòówù n ò ní yẹ̀gẹ̀rẹ̀ bí sọ́ọ̀lù kó ṣe yẹ̀gẹ̀rẹ̀ yẹn ni pé láti máa wá wá ìrànlọ́wọ́ láti ọ̀dọ̀ àwọn ẹlẹ́kọ̀ọ́ èké ká máa wá faramọ́ ìṣìnà ká máa faramọ́ ìgbọ̀jẹ̀gẹ̀ gbàdúrà o wípé èmi kọ́ láéláé mo ti pinnu lọ́kàn mi n ò ní tún ohun tí mo ti wó palẹ̀ ẹ̀rùn n ò ní tún kọ́pọ́n o gbọ́dọ̀ jẹ́ni tí ó ń fàyè gba ìgbọ̀jẹ̀gẹ́ nù gbéyàwó torí pé ọ̀rẹ́ rẹ wà ńbẹ̀ ọmọ rẹ wà ńbẹ̀ ǹjẹ́ ohun jẹ́ ohun tó ń ṣe nítòótọ́ bí sọ fún ọlọ́run pé ọlọ́run jọ ràn mí lọ́wọ́ ọlọ́run ràn mí lọ́wọ́ kí n má ṣe para mi run àti àwọn ẹlòmíràn
ma je en to kan ni iwo ofege ninu ironu kuwada Saul oni mo ti dese ofege leleyi oni mo huwa siwere sibe sibe Saul o tun pada lo si odo oso ni endori ibo ironu kuwada Saul wa bayi o nje o dabi Saul bi ohun kan na lo tun tesi waju lati se o fe para re run bayi o wa n gbekele eniyan bayi ju olorun lo o wa n beru eniyan bayi ju olorun lo gbadura pe olorun jo ran mi lowo oluwa ran mi lowo ki ma se je kristeni ayederu kristeni ayederu adari ayederu awon eniyan ti won feran iwo oju kokoro awon ti won feran agabagebe won le so nkohun lofe fun olorun ohun gbogbo to ba nse ohun ti won wa ni pe kini ma ri gba won gbe awon amuye sibe anfani yo tan ba wa ri won wa ba ijo je won ba awon omo ijo je nitori owo se bo se wa leleyi ni akoko igbadura pe oluwa jo ran mi lowo je ma je ki n pa ara mi run

gbàdúrà bèrè lọ́wọ́ ọlọ́run pé kí ọlọ́run kó ṣe ìdápadà ẹ̀mí ìgboyà fún ọ, ẹ̀mí agbára fún ọ, ẹ̀mí tó yè kóóró, ẹ̀mí tí ó ràn ọ́ lọ́wọ́ láti kọ ìdánwò tó ti ràn ọ́ lọ́wọ́ láti kọ ìdánwò láwọn àtẹ̀yìnwá lónìí ìgbà tó bá fún ọ ní owó nínú àwọn owó ilẹ̀ òkèèrè. Ǹjẹ́ wo lè ṣìdúró ṣìlè dúró? Ẹ̀mí tí kìí bẹ̀rù nínú ibí ni ṣùgbọ́n lónìí ńkọ́ àti ń bẹ̀rù nínú ibí ni àti ń bẹ̀rù ìdúnkokò mọ́ni àti ń bẹ̀rù ìṣòro nítorí eléyìí àwa jọ̀gọ́nù àwa já ọlọ́run kulẹ̀ sọ fọ́lọ́run olúwa dá padà fún mi ẹ̀mí ìgboyà ẹ̀mí agbára bó o bá ní ẹ̀mí mímọ́ láti lọ wàásù ìrere láti dúró fún òtítọ́ ìwọ ò ní máa ṣe ohun tó ń ṣe báyìí lónìí ọ̀pọ̀lọpọ̀ àwọn onígbàgbọ́ wọn ò tiẹ̀ kópa nínú ẹ̀kọ́ bíbélì mọ́ nítorí ìbẹ̀rù pé àwọn fẹ́ kú ní alẹ́ pé wọ́n máa jí àwọn gbé lálẹ́ pé wọ́n á jí mọ́tò àwọn gbé ìdí nìyẹn wọn ò ní wá sí ẹ̀kọ́ bíbélì wọn ò ṣe ìsọjímọ́ wọn ò ṣe ìjẹ́rí ọkàn wọn ò ṣiṣẹ́ fún ọlọ́run mọ́ gbàdúrà pé ọlọ́run dá padà fún mi ẹ̀mí ìgboyà ẹ̀mí ìmúlọ́kànlé ẹ̀mí agbára ẹ̀mí ọkàn tó yè kóóró láti dúró fún òtítọ́ láti tẹ̀síwájú láti jẹ́ olóòótọ́ láti kọ ẹ̀ṣẹ̀ àti láti máa gbé ìgbé ayé aṣẹ́gun gbàdúrà pé ọlọ́run fún mi lórí ọ̀fẹ́ jẹ́ kí ẹ̀mí mímọ́ ni jẹ́ kí agbára ni tó ń ṣiṣẹ́ nínú mi láwọn ọjọ́ tó ti kọjá kó tún bẹ̀rẹ̀ iṣẹ́ padà nínú ayé mi kí n ba lè dúró gẹ́gẹ́ bí olóòótọ́ títí wọ́n fi rí ọ nínú ògo gbogbo àwọn ìlérí tó ti ṣe fún mi ọlọ́run mo ṣe ń dúró fún ọ ọlọ́run kò ní já okun rẹ̀ ìlérí náà yóò wá sí ìmúṣẹ nínú ayé rẹ. Rí i dájú pé tó bá padà délé o tún la ìwàásù yìí kọjá lẹ́ẹ̀kan sí kó gbàdúrà títí wàá fi gbọ́n tó ti pàdánù gbàdúrà títí wàá fi jẹ́ irú èèyàn tọ́lọ́run fẹ́ kó o jẹ́ gbàdúrà títí ọlọ́run ohun gbogbo tó ti fò ọdún tẹ́lẹ̀tẹ́lẹ̀ yóò padà sínú ayé rẹ gbàdúrà títí pọ́n tó ti pàdánù tẹ́lẹ̀tẹ́lẹ̀ o lè rí wọn gbà padà gbàdúrà olúwa yóò dáhùn àdúrà àti ká gbàdúrà báyìí bá ní orúkọ jésù olúwa ní orúkọ jésù a dúpẹ́ lọ́wọ́ rẹ bàbá fún ọ̀nà tó gbà bá sọ̀rọ̀ lálẹ́ òní gẹ́gẹ́ bí ọmọ rẹ o fẹ́ kí a parí bí Sọ́ọ̀lù ká tún padà lọ kọ́ ohun tí a ti pa tì tẹ́lẹ̀tẹ́lẹ̀ ohun tá a ti kọ̀ sílẹ̀ ohun tá a ti kọ̀ ní àwọn ìgbà tó kọjá Sọ́ọ̀lù lẹ́yìn tó lé gbogbo àwọn oṣó àwọn ènìyàn búburú àwọn ẹlẹ́gbẹ́ òkùnkùn Sọ́ọ̀lù ó tún padà lọ bá wọn olúwa mo gbàdúà eléyìí kò ní jẹ́ ìrírí wa orí ọ̀fẹ́ tá a nílò láti dúró gbọ́n orí ọ̀fẹ́ láti wà gẹ́gẹ́ bí ẹni tó dúró ká dúró ṣinṣin nínú ìgbàgbọ́ kìrìsìtẹ́nì wa olúwa fi fún ẹnìkọ̀ọ̀kan wa agbára náà láti dúró agbára náà láti kọ ìdánwò agbára náà láti farada ìjìyà agbára náà láti farada nínibíni láti farada ooru ọjọ́ fífún olúkúlùkù wa ní orúkọ jésù olúwa ràn wá lọ́wọ́ ká jẹ́ olóòótọ́ ká dúró ṣinṣin tá ò fi rí ọ nínú ògo ràn wá lọ́wọ́ ká jẹ́ olóòótọ́ ká máa dáàbò bo ìgbàgbọ́ ká dúró fún ìgbàgbọ́ ká ṣe nǹkan tó tọ́ fún ọ àti fún ògo rẹ ọlọ́run àjọsìn fún ọ a dúpẹ́ lọ́wọ́ fún bàbá nínú olúwa wọ́n jẹ́ ẹ̀bùn fún ìran tiwa yìí olúwa gbàdúrà fún wọn wípé ọlọ́run ọ̀run ọwọ́ rẹ kó wà lórí ayé wọn lórúkọ jésù olúwa o làálàá wọn lórí ayé wa kò ní já sí asán wọn á mú wọn lọ́kàn lé a ó ṣiṣẹ́ pẹ̀lú wọn a ó dúró lẹ́gbẹ̀ẹ́ wọn ọlọ́run bí wọ́n ti ń tẹ̀síwájú à ń tẹ̀lé wọn láti fún wọn lókun iṣẹ́ yìí a ó sì ṣe sí ògo orúkọ mímọ́ rẹ lórúkọ jésù à ń dúró fún olúwa bí a ti ń dúró tí a sì ń ṣèfẹ́ rẹ olúwa dáàbò bò wá olúwa pa wá mọ́ olúwa dá ìmí wá sí gbogbo ìmọ̀ ọ̀tá lórí ayé wa olúwa sọ wọ́n di asán lórúkọ jésù bàbá dúpẹ́ torí pé o ti dáhùn àdúrà wa ní orúkọ jésù mímọ́ la gbàdúà jẹ́ kí àwọn ìjọ aṣẹ́gun sọ wípé àmì tó lọ sókè.

ṣùgbọ́n lónìí a fẹ́ wo ìṣẹ́gun nípa ìgbàgbọ́ èyí tí ó ga jùlọ nípa gbogbo ìṣẹ́gun tí a lè ní. Nínú Hebrew orí kọkànlá ni a ti sọ fún wa púpọ̀ nípa ìgbàgbọ́. Hebrew orí kọkànlá a ń sọ nípa ìgbàgbọ́. Kí a tó bẹ̀rẹ̀ sí ní ṣe àlàyé ní kíkún, wọ́n ka àwọn ẹsẹ̀ kan fún wa kí ó ba lè yé wa ohun tí a ń sọ. Láti ẹsẹ̀ ìkíní, ǹjẹ́ ìgbàgbọ́ ni ìdánilójú ohun tí a ń retí? Ìjẹ́rìí ohun tí a kò rí? Nítorí nínú rẹ̀ ni àwọn alàgbà ti ní ẹ̀rí rere. Nípa ìgbàgbọ́ lè a mọ̀ pé a ti dá ayé nípa ọ̀rọ̀ Ọlọ́run. Nítorí kìí ṣe ohun tí ó hàn lè a fi dá ohun tí a ń rí. Ẹsẹ̀ ìkeje nípa ìgbàgbọ́ ni Noah, nígbà tí Ọlọ́run kìlọ̀ ohun tí kò tíì rí fún, ó bẹ̀rù Ọlọ́run. Ó sì kan ọkọ̀ fún ìgbàlà ilé rẹ̀. Nípa èyí tí ó dá ayé lẹ́bi, ó sì di àjògún òdodo nípa ìṣe tí í ṣe nípa ìgbàgbọ́. Ẹsẹ̀ ìkẹjọ nípa ìgbàgbọ́ ni Abrahamu, nígbà tí a ti pè é láti jáde lọ sí ibi tí òun yóò gbà fún ilẹ̀ ìní, ó gbọ́. Ó sì jáde lọ láì mọ ibi tí òun ń rè. Ẹsẹ̀ kọkànlá nípa ìgbàgbọ́.

àti kára rẹ̀ pẹ̀lú fi ní agbára láti lóyún nígbà tí ó kọjá ìgbà rẹ̀, nítorí tí ó ka ẹni tí ó ṣe ìlérí sí olóòótọ́. Ẹsẹ̀ 17. Nípa ìgbàgbọ́ ni Ábráhámù, nígbà tí a dán an wò, fi Áísíìkì róbọ, ẹni tí ó sì ti fi ayọ̀ gba ìlérí wọn ni, fi ọmọ bíbí rẹ̀ kan ṣoṣo róbọ. Ẹsẹ̀ 20. Nípa ìgbàgbọ́ ni Ísáàkì súre fún Jákọ́bù àti Ísáù ní ti ohun tí ń bọ̀. Bí o bá kà á lọ síwájú, ó rí wípé títí di òpin ìwé yìí, tàbí títí di òpin orí tí a ń kà yìí, ni ó ti ń sọ fún wa nípa ìgbàgbọ́. Kí a wo orí tí ó tẹ̀lé orí 12, ẹsẹ̀ 1. Nítorí náà, bí a ti fi àwọ̀ sánmọ̀ tí ó kún tó báyìí fún àwọn ẹlẹ́rìí yí wa ká, ẹ jẹ́ kí a pa ohun ìdíwọ́ gbogbo tì sí apá kan, àti ẹ̀ṣẹ̀ tí ó rọrùn láti dì mọ́ wa, kí a sì máa súré, kí a sì máa fi sùúrù súré èje tí a gbé ka iwájú wa, kí a máa wo Jésù olùpilẹ̀ṣẹ̀ àti aláṣẹ pé ìgbàgbọ́ wa. Yẹ kí a dúró níbẹ̀. Bí a bá ti ń bá ẹ̀kọ́ yìí lọ, ó mọ ìdí tí mo fi ka àwọn ẹsẹ̀ tí mo kà, tí mo sì kọjá sí orí 12 láti ka ẹsẹ̀ 1 àti ẹsẹ̀ 2 fún ọ. Yẹ kí a kọ́kọ́ wo èyí wípé láìsí ìgbàgbọ́, kò sí ẹni tí ó lè wu Ọlọ́run. Èyí jẹ́ wípé ìgbàgbọ́ ṣe pàtàkì púpọ̀ púpọ̀. Wo ẹsẹ̀ 6 orí 11, kí a wo bí ìgbàgbọ́ ṣe pàtàkì tó. Ṣùgbọ́n láìsí ìgbàgbọ́, kò ṣeé ṣe láti wù ú. Nítorí ẹni tí ó bá ń tọ Ọlọ́run wá, kò lè ṣà ìgbàgbọ́ pé ó ń bẹ, àti pé òun ní olùṣẹ̀san fún àwọn tí ó fi ara balẹ̀ wá. Níhìn-ín ni a jẹ́ kí ó dá wa lójú bí ó ṣe ṣe pàtàkì tó láti ní ìgbàgbọ́. Ó ní láìsí ìgbàgbọ́, kò ṣeé ṣe láti wù ú. Bí o bá ronú dáradára sí àwa tí a wá sínú ìjọ, ìbá ṣe ìjọ níhìn-ín tàbí ìjọ Ọlọ́run níbòmíràn, ó rí wípé ọ̀pọ̀lọpọ̀ tí ó ń wá sí inú ìjọ, wọ́n máa wá sí inú ìjọ pẹ̀lú èrò púpọ̀ nínú ọkàn wọn. Ẹlòmíràn, nígbà tí wọ́n bá dé inú ìjọ, wọ́n á sọ fún wa wípé níbi tí àwọn ti ń bọ̀, àwọn ni ìyá ẹgbẹ́, tàbí àwọn ni balógun, tàbí àwọn ni bàbá ìsàlẹ̀, tàbí àwọn ni agbọ́pàá àlùfáà, tàbí àwọn ni wọ́n máa ń laago nínú ilé ìsìn, tàbí àwọn ni atẹ́dùrò, tàbí ó ṣe é ṣe kí wọn kí ó sọ wípé àwọn ni bàbá àsàlẹ̀, tí ó jẹ́ wípé bí ìjọba fẹ́ ṣe ìpinnu láì rí àwọn, kò lè ṣe ìpinnu. Nítorí bẹ́ẹ̀, àwọn ń fẹ́ láti kọjá sí dípà. Bí àwọn sì ti ń fẹ́ láti kọjá sí dípà níhìn-ín, kí ni ààyè tàbí ipò tí àwọn yóò wà bí àwọn bá kọjá wá sí ìhín? Ohun tí wọ́n ń rò ni wípé ipò tí a ní nínú ìjọ, òun ni ó ṣe pàtàkì, òun ni kò ṣeé má ní tí ẹnì kọ̀ọ̀kan wa tí a ní láti máa dù. Ṣùgbọ́n níhìn ni a ń sọ fún wa wípé ipòkípò tí a bá ní, bí a kò bá ní ìgbàgbọ́, kò ṣeé ṣe láti wo Ọlọ́run. Wípé bí a tilẹ̀ jẹ́ olórí ẹgbẹ́ nínú ìjọ, bí a tilẹ̀ jẹ́ akíkanjú nínú ìjọ, bí a tilẹ̀ jẹ́ òpóǹtagí, tàbí a jẹ́ ẹnìkan tí wọ́n máa dúró dè bí wọ́n bá fẹ́ mú ìpinnu nínú ìjọ, bí a kò bá ní ìgbàgbọ́, a kò lè wo Ọlọ́run. Wò lẹ́ẹ̀kan sí i. Ṣùgbọ́n láìsí ìgbàgbọ́, kò ṣeé ṣe láti wù ú. Àwọn ẹlòmíràn, bí wọ́n bá wá sínú ìjọ, ó ní ohun tí wọ́n fi máa ń ṣògo wípé ìgbàgbọ́ yẹ mí, nítorí láti ìgbà tí mo ti dé inú ìjọ, iṣẹ́ ó ń gbèrú lọ́wọ́ mi,

I'm going to go to the hospital.

0: DCLM Radio, your spiritual welfare is our concern.
1: Iwe owe, ori iketadinlogun, oke le bibe ti onti alafia, o san jule ti o kunfun eran pipa ti onti ija. Ologbon iranse yo se olori omo tin huwa itiju, yo si pin ogun laarin awon arakunrin. Koro ni fun fadaka ati ileru fun wura, be ni Oluwa n da ayawo. Oluse buburu feti si ete eke, eni eke asi ma kiyesi oro ahan buburu. Eni keni ti o ba sin olukanju je ogun eleda re, eni ti o ba sin yo si wahala ki yo wa le ajiya. Omo omo ni ade arugbo, ogo awon omo si ni baba won. Oro dara dara ko ye fun asiwere, be ni eteke ko ye fun omo alade. Okuta ye bi eje ebun ni oju eni ti o ni nibi kibi ti o yi si aserere. Eni ti o bu ese mole o nwa ife, sugbon eni ti o tun oran ko sile o ya ore nipa. Ibawiwo inu ologbon ju ogorun pasan lo ninu asiwere. Eni ote a ma wa kiki ibikiri, nitori na iranse eka ni a ran si. O ya ki eranko biari ti a ko ni omo ki o pade eniyan ju asiwere lo ninu were re. Enikeni ti o ba fi ibi san ere, ibi ki yo kuro ninu ile re. Eni ti o daju fun omi dabi olupilese ija, nitori na fi ija sile ki o to di nla. Eni ti o da eniyan buburu lare, ati eni ti o da olododo lebi, ani awon mejeji irira ni loju Oluwa. Nitori kini iye owo yo se wa lowo asiwere lati ra ogbon sawo ko ni oye. Ore a ma fe ni nigba gbogbo, sugbon arakunrin ni abi fun igba iponju. Eniyan ti oye ku fun ase onigbowo, a si fi ara sofa ni waju ore re. Eni ti o fe ija o fe ise, eni ti o ko enu ona re ga o nwa iparun. Eni ti o ni ayidayida okan ki yo rire, ati eni ti o ni ahon oro meji abo sinu ibi. Eni ti o bi asiwere o bi si ibinu jere, baba asiwere ko si le ayo. Inu didun mu imularada rere wa, sugbon ibinu bi okan mu egungun gbe. Eniyan buburu mu ebun lati isepo aso lati yi ona idajo pada. Ogbon wa niwaju eni ti o moye, sugbon oju asiwere nbe ni okun ile aye. Asiwere omo ni ibinu je baba re, ati kikoro okan fun iya ti o bi. Pelupelu ko dara ki ase olotito ni ise, tabi ki a lu omo alade nitori ise deede. Eni ti o ni imo ase oro re ku, olokan tutu si ni amoye eniyan. Looto asiwere nigba ti o ba po enu re mo aka si ologbon, eni ti o ba po enu re mo si le amoye. Iwe owe ori ikokandinlogun, talaka ti n rin ninu iwa titọ re, o san ju eni ti o n se arekereke li ete re lo ti o si n se were. Pelupelu okan lai ni imo ko dara, eni ti o ba si fi ese re yara yo subu. Ure eniyan yi ona re po, nigba na ni aya re binu si Oluwa. Oro fa ore pupo, sugbon talaka di yiya kuro lodo aladugbo re. Eleri eke ki yo lo lai jiya, ati eni ti o si seke ki yo mu je. Opolopo ni yo ma bebe oju rere omo alade. Olukuluku eniyan ni si ise ore eni ti n ta ni ile ore. Gbogbo awon arakunrin talaka ni korira re, melo melo ni awon ore re yo ajina si. O n tele oro won, sugbon won ko si eni ti o gbon o fe okan ara re. Eni ti o pa oye mo yo ri rere. Eleri eke ki yo lo lai jiya, eni ti o si n seke yo segbe. Ohun rere ko ye fun asiwere tabi melo melo fun iranse lati se lori awon ijoye. Imoye eniyan mu lora ati binu, ogo re si ni lati re ese koja. Ibinu oba dabi igbe kiniwon, sugbon oju rere re dabi iri lara koriko. Asiwere omo ni ibanuje baba re. Ija aya dabi osoro ojo, ile ati oro ni ogun awon baba. Sugbon amoye aya lati odo Oluwa wa ni. Imelemu ni sun orun fanfan, okan ole lebi yo se pa. Eni ti o pa ofin mo, o pa okan ara re mo, sugbon eni ti o ba kegun ona re yo ku. Eni ti o se anu fun talaka, Oluwa ni o win, ati iseun re yo san pada fun. Na omo re nigba ti ireti wa, ma si se gbe okan re le ati pa. Oni binu nla ni yo jiya, nitori pe bi iwo ba gba sibe iwo tun se. Feti si imo ki o si gba eko ki iwo ki o le gbon ni igbeyin re. Ete pupo ni o wa ni aye eniyan, sugbon igbimo Oluwa eyi ni ni yo duro. Ewa eniyan ni iseun re, talaka eniyan si san ju eleke lo. Iberu Oluwa tesi ye, eni ti o ni yo joko ni itelorun, ati yo fi bibe ewo. Imele eniyan ki owo re sinu isasun, ko si le yo jade pada wa si enu ara re. Lu elegan o pe yo si kiyesi ara re, ti be eni ti o moye wi, oye imo yo si ye. Eni ti o ba n seka si baba re, ki o si le iya re jade o ni omo tin se tiju ki o si mu egan wa omo mi dekun ati fetise ko ti mu ni sina kuro ninu oro imo eleri buburu fi idajo sesin enu eniyan buburu si gbe ase dede mi apese oro idajo fun awon elegan ati pasan fun ehin awon asiwere
0: This CLM Radio, your spiritual welfare is our concern.
2: Eje ki a gbadura.
3: Baba wa ti nbe le orun. Adupe fun idaniloju ti awon akorin fun wa wi pe ohun la ni Olorun wa yo se. Bi a ti wa loni ti a sin gbo oro yin, a nbe yin wi pe ohun kohun ti yo je idina ni waju wa. Ti ko ni je ki awon ohun nla ti Olorun fe se ki o di mimo se ni igbese aye wa pelu agbara yin pelu ina ti ju awon kan won yi ran e ba mu o kuro ki e ju won run patapata ni oruko Jesu e ba se ni igbese aye wa e ba se ni arowoto wa e ba se ninu ebi wa e ba se lati odo awon ota ati emi ni won fe gbe ogun dide ti awon kan nla ti Olorun fe se ni igbese aye wa ti o ki fidi mimu se e ba wa mu o kuro ni oruko Jesu ibokun atorun wa ibokun ti igbala ibokun ti sodi mimo ibokun ti fi agbara emi olorun kun ni ibokun ti dande ibokun ti munilaada ati ti ipese gbogbo e je ki o je ti awon eniyan yin bi a tin woro yin loni e se wa loju e fi owo to wa lokan e ko wa e to wa si ona ti o dara BS ti n ko wa ti en to wa e je ki ore ofe atorun wa ki o fi okan wa se bojoko ki a le tele oro yin ti ti o fi ri Jesu lojoko oju ni oruko Jesu Kristi Olowa wa loni a n soro lori igbagbo ati igboya ninu isin Olorun igbagbo ati igboya ninu isin Olorun ninu iwe Hebrew ni majemu titun ni ati lana sile fun wa gege bi o se ye ki a ni igbagbo ki a si ni igboya bi o ba ka iwe yi dara dara o ri wi pe ohun meji ni o dabi eni wi pe o se awon omo Israeli ikini ni aigbagbo eyi ni o je ki won ki o ma le wo ile ileri ati ipoya ti o wa ni igbese aye won bi awa paapa bi a ko ba fe ki ise ti o se won bi a ko ba fe ki o se wa bi a ko ba fe ki adanu ti o de ba won ki o de ba awa na pelu o ye ki a mo wi pe ninu ise esin olorun bi a tin tele olorun bi a tin rin ni ona irere yi o ye ki a ni igbagbo lapa kan ati igboya ni apa keji e je ki a wo Hebrew ori kewa Hebrew ori kewa ese ikarun dini ogoji oni nitori na e ma se gbe igboya yin sonu eyi ti o ni ere nla ranti wi pe igboya ni ere nla bi a si tin so loni o ye ki a mo wi pe bi a ba fe je ere isin ti a nsin olorun o ye ki a ni igboya nitori be diimu ki o ma se gbe igboya re sonu eyi ti o ni ere nla wo Hebrew ori kokanla ese iketadleni ogbon awon eni nipase igbagbo ti won segun ile oba ti won sise ododo ti won gba ileri ti won si di awon kiniun li enu ni ori kewa ti mo ka fun o nsoro nipa igboya ni ori kokanla yi ni o nsoro nipa igbagbo awon ikoko meji won yi ni o ye fun wa lati wo daradara igbagbo ati igboya ninu isin olorun ni iru akoko ati igba ti a wa yi ni a le mo awon ti o ni ife isin olorun ni toto nitori ni ayika wa ni opolopo awon nkan sele ti o le fa irewesi okan àwọn ohun tí yóò dán ìgbàgbọ́ àti ìgbẹ́kẹ̀lé wa wò. Ẹni tí iṣẹ́ ìsìn rẹ̀ yóò jẹ́ ìtẹ́wọ́gbà níwájú Olúwa ní láti fi ìgbàgbọ́ àti ìgboyà hàn. Ó dájú wípé inú ni bíni àti ìpọ́njú láti ọwọ́ èṣù àti láti ọwọ́ àwọn ọmọ ogun rẹ̀ yóò máa dáyà fo ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn. Àwọn wọ̀nyí pẹ̀lú bí a ti ń dáyà fò wọ́n, ó ṣeéṣe wípé kí ìfàsẹ́yìn kí ó dé bá àwọn ènìyàn bẹ́ẹ̀. Fún àwọn ẹlòmíràn, àìríjẹ, àìríníṣẹ́ lọ́wọ́, àìní olùtọ́jú tàbí aláfẹ̀yìntì ni ó máa ń ṣe wọ́n ní ọṣẹ́ tí wọ́n fi máa ń sẹ́ ìgbàgbọ́. Ṣùgbọ́n ìgbàgbọ́ àti ìgboyà nínú Kristi ni ó lè jẹ́ kí a farada, kí a sì fàyàrán títí dé òpin. Nínú Bíbélì ni a rí wípé irú àkókò tí a wà yìí, àwọn mìíràn wà ní àkókò bẹ́ẹ̀ nígbà kan. Báwo ni wọ́n ṣe ṣẹ́gun? Báwo ni wọ́n ṣe rí ìlérí Ọlọ́run gbà ní ẹ̀kúnrẹ́rẹ́? Bí wọ́n ṣe ṣẹ́gun àti bí ìlérí Ọlọ́run ti jẹ́ tiwọn ni wípé wọ́n ní ìgbàgbọ́ sí Ọlọ́run, wọ́n sì ní ìgboyà nínú Ọlọ́run. Bí o bá wo Chronicle 2:15 láti ẹsẹ̀ ìkarùn-ún, àti ilé ọjọ́ wọn ni àlàáfíà kò sí fún ẹni tí ń jáde tàbí fún ẹni tí ń wọlé, ṣùgbọ́n ìbànújẹ́ púpọ̀ lè wà lórí gbogbo àwọn olùgbé ilẹ̀ wọn ni. Bí o bá fi ọ̀rọ̀ tí a kà wọ̀nyí díwọ̀n ìgbésí ayé wa lónìí, bí o bá wo àdúgbò wa, bí o bá wo ìlú wa, ó ṣeéṣe kí o rí wípé irú àkókò àti ìgbà kan náà ni ó dé bá wa ní ìgbésí ayé wa. Tí àlàáfíà kò sí fún ẹni tí ń jáde tàbí fún ẹni tí ń wọlé, ìbànújẹ́ púpọ̀ lè ó sì wà ní orílẹ̀-èdè àti ní ìlú kọ̀ọ̀kan. Ní ẹsẹ̀ kẹfà, ó wí pé orílẹ̀-èdè sì ń kọlu orílẹ̀-èdè àti ìlú sí ìlú, nítorí tí Ọlọ́run fi onírúurú ìpọ́njú bà wọ́n nínú jẹ́. Ṣùgbọ́n nínú àwọn ìpọ́njú àti wàhálà wọ̀nyí ni a rí àwọn tí ó ní ìgboyà àti ìgbàgbọ́ nínú Ọlọ́run tí wọ́n dá ara wọn yọ sọ́tọ̀, yàtọ̀ sí àwọn ẹlòmíràn tí wọ́n torí ìbànújẹ́ kọ Ọlọ́run sílẹ̀. Ó ń sọ ní ẹsẹ̀ 7-8, ṣùgbọ́n ẹ̀yin mú ara le, kí ẹ má sì dé ọwọ́ yín, nítorí iṣẹ́ yín yóò ní èrè. Nígbà tí Asa gbọ́ ọ̀rọ̀ wọ̀nyí àti àsọtẹ́lẹ̀ ódedi wòlíì, ó mú ara le, ó sì mú àwọn ohun ìrírí.

sábà sí kọlù wọn, wọn sì kó wọn, wọn sì kó wọn lọ. Pẹ̀lúpẹ̀lú, wọn ti fi idà ṣá àwọn ìránṣẹ́ pa. Èmi nìkan ṣoṣo lè ó sá àsálà láti ròyìn fún ọ. Bí ó ti ń sọ lé ẹnu, ẹnìkan dé pẹ̀lú tí ó wí pé iná ńlá Ọlọ́run ti ọ̀run bọ́ sílẹ̀. Ó sì jó àwọn àgùntàn àti àwọn ìránṣẹ́ ní àjorun. Èmi nìkan ṣoṣo lè ó sálà láti ròyìn fún ọ. Bí ó sì ti ń sọ lé ẹnu, ẹnìkan sì dé pẹ̀lú tí ó wí pé àwọn ará Chaldea pingun sí ọ̀nà mẹ́ta. Wọ́n sì kọlu àwọn ìbáka sí ẹ. Wọ́n sì kó wọn lọ pẹ̀lúpẹ̀lú. Wọ́n sì fi idà ṣá àwọn ìránṣẹ́ pa. Èmi nìkan ṣoṣo lè ó sá àsálà láti ròyìn fún ọ. Bí ó ti ń sọ lé ẹnu, ẹnìkan dé pẹ̀lú tí ó sì wí pé àwọn ọmọ rẹ ọkùnrin àti ọmọ rẹ obìnrin ń jẹ. Wọ́n mu ọtí wáìnì nínú ilé ẹ̀gbọ́n wọn ọkùnrin sì kíyèsí ẹ̀fúùfù ńláńlá tí ìhà ijò fẹ́ wá ìkọlù igun mẹ́rẹ̀ẹ̀rin ilé. Ó sì wó lu àwọn ọmọkùnrin náà, wọ́n sì kú. Èmi nìkan ṣoṣo lè ó yọ láti ròyìn fún ọ. Bí o bá wo àwọn nǹkan tí a kà wọ̀nyí, wọ́n jẹ́ àjálù púpọ̀. Bí àjálù ti ń dé bá ẹran ọ̀sìn, bẹ́ẹ̀ ni ó ń dé bá àwọn dúkìá, bẹ́ẹ̀ ni ó ń dé bá àwọn ọmọ nínú ilé. Wọ́n sì wá ròyìn fún Jóòbù ní ọjọ́ kan ṣoṣo tó jẹ́ wípé ìṣẹ́jú kan kò la àárín ìròyìn búburú kan àti òmíràn. Kí ni irú àwa tí a wà láyé lóde òní, kí ni a lè ṣe? Bí àjálù, ìpọ́njú, wàhálà bá dé bá wa, ó ṣeéṣe kí àwọn ẹlòmíràn kí wọn kí ó dẹ́kun àti sin Ọlọ́run. Kí ni ìwà tí Jóòbù hù ní àkókò yìí tí a ń lò gẹ́gẹ́ bí àpẹẹrẹ fún wa? Ní ẹsẹ̀ ogún nígbà náà ni Jóòbù dìde. Ó sì fa aṣọ ìgúnwà rẹ̀ ya, ó sì parí rẹ̀, ó wólẹ̀, ó sì gbàdúrà wípé níhòhò ni mo ti inú ìyá mi jáde wá, níhòhò ni èmi ò sì tún padà lọ síbẹ̀. Olúwa fi fún ni, Olúwa sì gbà á lọ. Ìbùkún lé orúkọ Olúwa. Nínú gbogbo èyí, Jóòbù kò ṣẹ̀, bẹ́ẹ̀ ni kò sì fi wèrè pé Ọlọ́run lẹ́jọ́. Ohun tí a ń sọ ni wípé nínú ìpọ́njú, nínú ọ̀fì ọ̀ọ́là tó wà nínú ayé, ó yẹ kí a sọmọ Ọlọ́run. Ó yẹ kí a ní ìgboyà wípé bí ẹ̀mí bá ń bẹ, ìrètí ń bẹ pẹ̀lú wípé Ọlọ́run tí ó fi fún wa ní àkọ́kọ́. Bí ó tilẹ̀ dàbí ẹni wípé a ní ìkó lọ, bí ó tilẹ̀ dàbí ẹni wípé a ní wàhálà, ó dájú wípé Ọlọ́run yóò tún ṣàánú fún wa. Ẹ jẹ́ kí a wo Habakuku orí kẹta láti ẹsẹ̀ kẹtàdínlógún. Kí a wo ẹ̀rí àwọn tí ó lọ ṣáájú wa nígbà tí wọ́n ń la wàhálà kọjá, nígbà tí ó dàbí ẹni wípé wọ́n dé ìkóríta ọ̀nà, nígbà tí ó dàbí ẹni wípé ojú ṣú, gbogbo àwọ̀ sánmọ sí rọ̀dẹ̀dẹ̀ yí wọn ká, tí ó dàbí ẹni wípé wàhálà wọn kò ṣe é dojúkọ, kò sì ṣe é kọjá nínú rẹ̀. Kí a wo kí ni ìdúró wọn, kí ni ìjẹ́rìísí wọn, kí ni àwọn ohun tí wọ́n sọ láti lè tẹ̀lé Ọlọ́run àti faramọ́ Ọlọ́run ní tímọ́tímọ́. Ní Habakuku orí kẹta láti ẹsẹ̀ kẹtàdínlógún, ó ní bí igi ọ̀pọ̀tọ́ kì yóò tilẹ̀ taná, tí èso kò sí nínú àjàrà. Iṣẹ́ igi ólífì yóò jẹ́ àṣẹ́dànù, àwọn oko kì yóò sì mú oúnjẹ wá. A ó ké agbo ẹran kúrò nínú agbo, ọ̀wọ́ ẹran kì yóò sì sí ní ibùsùn mọ́. Ṣùgbọ́n èmi ó máa yọ̀ nínú Olúwa, èmi ó máa yọ̀ nínú Ọlọ́run ìgbàlà mi. Ohun tí Habakuku ń sọ fún wa níhìn-ín wípé bí kò tilẹ̀ sí oúnjẹ, bí kò tilẹ̀ sí ohun ìní, bí ó dàbí ẹni wípé ọ̀dá wà ní oko àti lórí ilẹ̀, tí ó sì dàbí ẹni wípé

0: DCLM Radio, your spiritual welfare is our concern.
1: Iwe owe, ori ogun, eleya le oti waini, alariwo le oti lile, enikeni ti aba fitan je ko gbon, iberu ba dabi igbe kiniun, enikeni ti o ba mu binu, o se si okan ara re. Ola ni fun eniyan lati siwo kuro ninu ija, sugbon olukuluku asiwere ni ma ja ija nla. Ole ko je tu ile nitori otutu, nitori na ni yo fi ma sagbe nigba ikore, ki yo si ni nkan imo ninu okan eniyan dabi omi jijin, sugbon amoye eniyan ni fa jade. Opolopo eniyan ni ma fon rere, olukuluku ore ara re, sugbon olooto eniyan ta ni yo ri. Olooto eniyan rin ninu iwa titọ re, ibukun si ni fun awon omo re leyin re. Oba ti o joko lori ite idajo, o fi oju re fun iwa ibi gbogbo ka, ta ni o le wi pe mo ti mu aya mi mo, emi ti mo kuro ninu ese mi, iwon miran ati osuwon miran bakan na ni mejeji se rira loju Oluwa. Ise omode papa ni a fi mo bi iwa re se rere ati titọ, eti igbo ati oju iri Oluwa ni o ti da awon mejeji. Ma se fe orun sisun ki iwo ki ma bade talaka, ki oju re a o si fi ounje te Olorun. Kò ní lárí lóníbàárà ìwé, ṣùgbọ́n nígbà tí o bá bọ́ sí ọ̀nà rẹ̀, nígbà náà ní ṣògo. Wúrà wà àti iyùn ọ̀pọ̀lọpọ̀, ṣùgbọ́n ète ìmọ̀ èlò iyebíye ni. Gba aṣọ rẹ̀ nítorí tí o ṣe onígbọ̀wọ́ fún àlejò, sì gba ohun ẹ̀rí lọ́wọ́ rẹ̀ fún àjèjì obìnrin. Oúnjẹ ẹ̀tàn dùn mọ́ ènìyàn, ṣùgbọ́n níkẹyìn ẹnu rẹ̀ ni a fi ta àrá kún. Ìgbìmọ̀ ni a fi fi ìdí ète gbogbo kalẹ̀, àti pẹ̀lú èrò rere ni kì í ṣegun. Ẹni tí ó bá ń kiri bí olófófó a máa fi ọ̀ràn ìkọ̀kọ̀ hàn. Má sì ṣe bá ẹni tí ń ṣí ète rẹ̀ ṣeré. Ẹnikẹ́ni tí ó bá bú bàbá rẹ̀ tàbí ìyá rẹ̀, fìtílà rẹ̀ lè á pa nínú òkùnkùn biribiri. Ogún tí a yára jẹ láti tìkọ́ ṣe lè a kì yóò bùkún ní òpin rẹ̀. Ìwọ má ṣe wípé èmi ó gbẹ̀sán ibi, ṣùgbọ́n dúró de Olúwa, òun ó sì gbà ọ́. Ìwọ̀n mìíràn àti òṣùwọ̀n mìíràn, ìríra ni lójú Olúwa. Ìwọ̀n ìrẹ́jẹ kò sì dára. Ìrìn tí ènìyàn ń rìn láti ọ̀dọ̀ Olúwa ni. Ta ni nínú àwọn ènìyàn tí ó lè mọ ọ̀nà rẹ̀? Ìdẹkùn ni fún ènìyàn láti yára ṣe ìlérí mímọ́, àti lẹ́yìn ẹ̀jẹ́ kí ó máa ronú. Ọlọ́gbọ́n ọba a tú ènìyàn búburú ká, a sì mú àyíká kẹ̀kẹ́ rẹ̀ kọjá lórí wọn. Ẹ̀mí ènìyàn ni fìtílà Olúwa, a máa ṣe àwárí yàrá inú. Àánú àti òtítọ́ pa ọba mọ́, àánú ni a sì fi ń di ìtẹ́ rẹ̀ mú. Ògo àwọn ọ̀dọ́mọkùnrin lè agbára wọn, ẹwà àwọn arúgbó lè ewú, àpá ọgbẹ́ ní wẹ ìbinú kúrò. Bẹ́ẹ̀ sì ni iná tí ó wọ odò ikùn lọ.
0: Ìwé òwe orí 21. Àyà ọba ń bẹ lọ́wọ́ Olúwa bí odò omi, òun a sì dárí rẹ̀ sí ibikíbi tí ó wù ú. Gbogbo ọ̀nà ènìyàn ni ó dára lé ojú ara rẹ̀, ṣùgbọ́n Olúwa ni ó ń ṣe amọ̀nà ọkàn. Láti ṣe òdodo àti ìdájọ́, ó ṣe ìtẹ́wọ́gbà fún Olúwa ju ẹbọ lọ. Gangan ojú àti ìgbéraga àyà àti ìtúlẹ̀ ènìyàn búburú ẹ̀ṣẹ̀ ni. Ìrònú alápọn sí kìkì ọ̀pọ̀ ni, ṣùgbọ́n ti olúkúlùkù ẹni tí ó yára sí kìkì àìní ni. Ìní ìṣúra nípa èké, ó jẹ́ èmí tí à ń tì sí yìí ti sọ̀hún lọ́wọ́ àwọn tí ń wá ikú kiri. Ìwà agbára àwọn ènìyàn búburú ni yóò pa wọ́n run, nítorí tí wọ́n kọ̀ láti ṣe ìdájọ́. Ẹnikẹ́ni tí ó rin ọ̀nà àyídáyidà ènìyàn búburú ni, ṣùgbọ́n onínú funfun ni iṣẹ́ rẹ̀ tọ́. Ó sàn láti jókòó ní igun òkè àjà ju pẹ̀lú oníjà obìnrin lọ nínú ilé àjùmọ̀gbé. Ọkàn ènìyàn búburú ń wá ibi kiri, aládùúgbò rẹ̀ kò rí ojú rere ní ojú rẹ̀. Nígbà tí a bá jẹ ẹlẹ́gàn ní ìyà, a sọ òpè di ọlọgbọ́n. Nígbà tí a bá sì ń kọ́ ọlọgbọ́n, òun ó máa ní ìmọ̀. Olódodo kíyèsí ilé ènìyàn búburú pé ẹnìkan wà tí yóò bí ènìyàn búburú ṣubú nínú ìparun. Ẹnikẹ́ni tí ó bá di etí rẹ̀ sí ibi olùpọ́njú, òun ti kára rẹ̀ yóò ké pẹ̀lú, ṣùgbọ́n a kì yóò gbọ́. Ọrẹ ìkọ̀kọ̀ ó tu ìbínú, àti ẹ̀bùn ní ìṣẹ́pọ̀ aṣọ ó tu ìbínú líle. Ayọ̀ ni fún olódodo láti ṣe ìdájọ́, ṣùgbọ́n ìparun ni fún àwọn oníṣẹ̀ṣẹ̀. Ẹni tí ó bá yà kúrò ní ọ̀nà òye yóò máa gbé inú ìjọ àwọn òkú. Ẹni tí ó bá fẹ́ afẹ́ yóò di tálákà. Ẹni tí ó fẹ́ ọtí wáìnì pẹ̀lú òróró kò lè lọ́rọ̀. Ènìyàn búburú ni yóò ṣe owó ìràpadà fún olódodo àti olùrékọjá ní ipò ẹni dídúró ṣinṣin. Ó sàn láti jókòó lé aginjù jù pẹ̀lú oníjà obìnrin àti òṣùnú lọ. Ìṣúra fífẹ́ àti òróró wà ní ibùgbé ọlọ́gbọ́n, ṣùgbọ́n ènìyàn aṣiwèrè náà àbàájẹ́. Ẹni tí ó bá tẹ̀lé òdodo àti àánú, a rí iyè, òdodo àti ọlá. Ọlọ́gbọ́n gun odi ìlú àwọn alágbára, a sì fi ìdí agbára ìgbẹ́kẹ̀lé rẹ̀ jálẹ̀. Ẹnikẹ́ni tí ó bá pa ẹnu àti ahọ́n rẹ̀ mọ́, ó pa ọkàn rẹ̀ mọ́ kúrò nínú ìyọnu. Agbéraga àti agídí ẹlẹ́gàn ni orúkọ rẹ̀. eni tin huwa ninu ibinu pupo pupo ife ole pa nitori ti owo re ko ise sise o nfi ilara suju kokoro ni gbogbo ojo sugbon olododo a ma fi fun ni ki si dawo duro ebo eniyan buburu irira ni melo melo ni nigbati o mu wa ti o nti wa kiwa re eleri eke yo segbe sugbon ologbon yo ma soro ni ayanu eniyan buburu gbe oju re le sugbon eni iduro sinsin ni o mu ona re to ko si ogbon ko si imoye tabi igbimo si oluwa amura isin sile bi ojo ogun sugbon isegun lati owo oluwa ni
2: DCLM Radio. Your spiritual welfare is our concern.
0: Iwe owe, ori ikejilelogun. Oruko rere san ni yiyanju oro pupo lo, ati oju rere ifeju fadaka ati wura lo. Oloro ati talaka pejopo, Oluwa ni eleda gbogbo won. Ologun eniyan ti ri ibi tele, o si para re mo, sugbon awon ope akoja, a si je won niya, ere irele ati iberu Oluwa le oro, ola ati iye. Egun ati idekun be li ona la yida yida eni ti o ba po okan re mo yo jina si won to omode li ona ti yo to nigbati o si dagba tan ki yo kuro ninu re oloro se olori olupanju ajigbese si se iranse fun onigbese eni ti o ba furugun ese yo ri asanka opa ibinu re si ti mura tan eni ti o ni oju anu ni a bukun fun nitori ti o fi ninu onje re fun olupanju sa elegun ti sode ija yo si jade ni tooto ija ati egan yo dekun eni ti o fe iwa funfun aya ti o fe oro pele oba yo se ore re oju oluwa pa imomo o si yi oro oluri koja po ole wipe kini un be lode a o pa mi ni igboro enu awon ajiji obirin ipo jiji ni eni ti a binu si lati odo oluwa wa ni yo subu sinu re ile aya omode ni were di si sugbon pasan itoni ni yo le jina kuro lodo re eni ti o ni talaka

0: ni olùpọ́njú lára ní ibodè, nítorí Olúwa yóò gbìjà wọn, yóò sì gba ọkàn wọn tí ń gbà lọ́wọ́ wọn. Má ṣe bá oníbínú ènìyàn ṣe ọ̀rẹ́, má sì ṣe bá ọkùnrin onínú fùfù rìn, kíwọ kí o má bàa kọ́ ìwà rẹ̀, ìwọ sì gba ìkẹ́kùn fún ara rẹ. Má ṣe wà nínú àwọn tí ń ṣe ìgbọ̀wọ́ tàbí nínú àwọn tí ó dúró fún gbèsè. Bí ìwọ kò bá ní nǹkan tí ìwọ fi san, nítorí kí ni yóò ṣe gba ẹní rẹ kúrò lábẹ́ rẹ? Má ṣe yẹ àlà ilẹ̀ ìgbani tí àwọn bàbá rẹ ti pa. Ìwọ rí ènìyàn tí ó ń fi àìṣèmẹ́lẹ́ ṣe iṣẹ́ rẹ̀, òun ó dúró níwájú àwọn ọba, òun kì yóò dúró níwájú àwọn ènìyàn lásán.
1: Bàbá wa tí ń bẹ lé ọ̀run, a dúpẹ́ lọ́wọ́ yín wípé àwa síwájú yín kì í ṣe bẹ́ẹ̀ nìkan, àwa sí orí tábìlì yín láti jẹ oúnjẹ ti ẹ̀mí. Ẹ̀bẹ̀ wa ni wípé kẹ ṣe wa lójú kí a lè jẹ oúnjẹ ẹ̀mí yìí, kí a sì di alágbára nínú Olúwa. À ń bèbẹ̀ wípé kí ẹ ṣe wa lójú, kí ẹ fi ọ̀nà èyè kí ẹ fi hàn wá, kẹ jẹ́ kí nǹkan tí a ń kọ́ àti èyí tí a ń kà kí ó jẹ́ èyí tí ó ṣe wá láǹfààní, tí ó ṣe wá lóore, tí ó pèsè wá sílẹ̀ fún bíbọ̀ Jésù Kristì. A dúpẹ́ wípé ẹ ti gbọ́ ní orúkọ Jésù Kristì Olúwa wa. À ń tẹ̀síwájú nínú ẹ̀kọ́ wa. Ó tó ọ̀sẹ̀ díẹ̀ tí a ti wà lẹ́nu ẹ̀kọ́ wa yìí nínú Epístélì ti Pọ́ọ̀lù ti Apọ́stélì sí àwọn ará Kólósè. Lónìí à ń wo Kólósè orí kejì ẹsẹ̀ kẹwàá. Kólósè orí kejì ẹsẹ̀ kẹwàá. A sì ti ṣe yín ní kíkún nínú rẹ̀. Ẹni tí í ṣe orí fún gbogbo ìjọba àti agbára. Níhìn-ín ni a ń sọ fún wa nípa Jésù Kristì àti àǹfààní tí a ní nínú Jésù Kristì. Ó sọ wípé a sì ti ṣe yín ní kíkún nínú rẹ̀, ẹni tí ṣe orí fún gbogbo ìjọba àti agbára. Pọ́ọ̀lù Apọ́stélì ni ẹni tí a ṣí lójú, ẹni tí a fi ìran ọ̀run hàn, ẹni tí ọ̀rọ̀ Ọlọ́run tí ó yé, ẹni tí ẹ̀mí Ọlọ́run tí ó kún nínú, tí ó fi la àwọn Kristiẹni, àwọn onígbàgbọ́, tí ó fi ń la wọn lóye nípa Kristi wípé orí ni Kristi jẹ́, ẹni tí a gbé ga, ẹni tí a gbé orúkọ rẹ̀ ga ju gbogbo orúkọ lọ, ẹni tí ó ga ju àwọn áńgẹ́lì, ẹni tí ó ga ju gbogbo ẹ̀dá pátápátá, ẹni tí ó jẹ́ wípé òun ni orí àti Olúwa ohun gbogbo, òun ni ẹni tí a fi ìjọba àti ìdájọ́ lé lọ́wọ́. Ní ìkẹyìn, òun yóò ṣe ìdájọ́ gbogbo ayé. Ó wá ń sọ fún wa ohun tí a jẹ́ nínú Kristi àti ẹni tí a jẹ́ nínú Kristi. Ọ̀pọ̀lọpọ̀ ni kò mọ àwọn nǹkan tí a fẹ́ mẹ́nuba lónìí. Ní ohun tó jẹ́ ìfihàn ìwé mímọ́ tí a fẹ́ kẹ́kọ̀ọ́ nínú rẹ̀ lónìí nípa wípé a jẹ́ kíkún, a jẹ́ pípé nínú Kristi, tí àwọn nǹkan wọ̀nyí kò yé. Nítorí bẹ́ẹ̀, ó yẹ kí a fetí sílẹ̀, kí a fiyèsí ohun tí a ń kọ́ dáradára, kí a má bàa gbá wa lọ kúrò nínú wọn nígbà kan. Àìmọ̀ kan máa mú kí ìjọ kí ó pàdánù ọ̀pọ̀lọpọ̀ àǹfààní tí ó wà nínú Kristi. Àìmọ̀ kan yìí kan náà ni ó máa mú kí àwọn onígbàgbọ́ kí ó lo ìgbésí ayé wọn láì gbádùn tàbí láì ní púpọ̀ nínú àwọn ohun tí ó yẹ kí wọn kí ó ní nínú Kristi. Nínú ọkàn Ọlọ́run, nínú ète Ọlọ́run, ó ti fi gbogbo ìṣúra pamọ́ nínú Kristi fún wa. Àwọn ohun tí ó ṣe fún wa, ohun tí ó pèsè fún wa nínú Kristi, ó pọ̀ tó bẹ́ẹ̀ gẹ́ tó jẹ́ wípé ó ṣòro láti ṣe àpèjúwe wọn ní kíkún. Ó dàbí ọ̀rọ̀ tí ayabìnrin Ṣeba tí ó sọ fún Sọlọ́mọnì nígbà tí ó wípé a kò tí ì sọ ìdajì wọn. Bí a bá wo ohun tí a pèsè fún wa nínú Kristi, bí a bá wo ohun tí Ọlọ́run ṣe fún wa nígbà tí ó fi ọmọ bíbí rẹ̀ kan ṣoṣo rúbọ fún wa, a ó rí wípé a kò tí ì sọ ìdajì wọn fún wa. Tàbí kí a kúnkún sọ wípé bí a tilẹ̀ ń kà á, bí a tilẹ̀ ń rí i, bí a tilẹ̀ ń gbàdúrà, tí a sì ní díẹ̀.

0: díẹ̀ nínú àwọn nǹkan tí ọlọ́run ṣe fún wa nínú Kristi, a kò tí ì rí ìdajì àwọn nǹkan wọ̀nyí, a kò tí ì rí wọn gbà. Gẹ́gẹ́ bí ipò tàbí ààyè tí a wà nínú Kristi, ohun gbogbo ni ó jẹ́ tiwa nínú Kristi. Wo Kọ́rìntì kínní orí kẹta ẹsẹ̀ ìkọkànlélógún. Nítorí náà, kí ẹnikẹ́ni má ṣe ṣògo nínú ènìyàn, nítorí tiyín li ohun gbogbo. Ó ń sọ fún wa ohun tí a ní nínú Kristi. Ó ní nítorí tiwa ni ohun gbogbo. Ohun gbogbo jẹ́ tiwa, ṣùgbọ́n ní pàtó ọ̀pọ̀lọpọ̀ ni ó jẹ́ wípé ìrírí nǹkan wọ̀nyí kò jẹ́ tiwọn, àti ohun tí wọ́n ti rí gbà nípa ti ẹ̀mí, nípa ti ara nínú Kristi kò tí ì dé ojú òṣùwọ̀n. Ó dàbí àwọn tí a rí nínú ìṣe àwọn àpọ́sítélì orí kọkàndínlógún. Ìṣe àwọn àpọ́sítélì orí kọkàndínlógún ẹsẹ̀ ìkejì. Ó sì wí fún wọn pé, ẹ̀yin a gba ẹ̀mí mímọ́ ná nígbà tí ẹ̀yin gbàgbọ́. Wọ́n sì wí fún wọn pé, àwa kò gbọ́ rárá bí ẹ̀mí mímọ́ kan wà. Ẹ̀mí mímọ́ tí a ti fún àwọn onígbàgbọ́, àwọn tí a ti sọ di mímọ́, àwọn tí ó ti múra sílẹ̀, àwọn tí ó gbàdúrà tí ó wojú Olúwa, àwọn tí ó ti dúró lórí òkè ní yàrá òkè ní Jerusalemu. Ẹ̀mí mímọ́ tí a ti tú dàlé wọn lórí, tí a ti fún ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹlòmíràn nínú ìṣe àwọn àpọ́sítélì ní Éfésù, ni Paul ti rí àwọn ọmọ ẹ̀yìn wọ̀nyí tí ó ń bi wọ́n wípé àǹfààní tí a ní nínú Kristi. Agbára ẹ̀mí mímọ́ tí a ní nípa wípé a jẹ́ ti Ọlọ́run. Agbára ẹ̀mí mímọ́ tí ó lè jẹ́ tiwa láti fún wa ní ìṣẹ́gun, láti jẹ́ kí iná ẹ̀mí kí ó máa jó nínú wa. Ẹ̀yin a ti rí igbà nígbà tí ẹ gbàgbọ́. Wọ́n wí pé àwa kò tilẹ̀ mọ̀ rárá, àwa kò gbọ́ rárá bí ẹ̀mí mímọ́ kan wà. Èyí ni ìgbésí ayé ọ̀pọ̀lọpọ̀, wípé ohun tí a ti ṣe fún wa, ohun tí ó yẹ kí ó jẹ́ tiwa kò jẹ́ tiwọn, nítorí wípé wọ́n jẹ́ aláìmọ̀kan, aláìlóye nípa kíkún tí a ní nínú Kristi. Ọlọ́run ti ṣe ohun púpọ̀ fún wa nípasẹ̀ Kristi. Kí a kúnkún wípé ó ti ṣe ohun gbogbo tí ó yẹ láti ṣe fún wa nípasẹ̀ Kristi. Ìgbàgbọ́ nínú Kristi ni ó máa jẹ́ kí a ní ẹ̀kún nínú Ọlọ́run, àti ọ̀pọ̀ yanturu, ọ̀pọ̀lọpọ̀ ohun tí Ọlọ́run ti pèsè fún wa. Ṣùgbọ́n àìmọ̀kan àti àìgbàgbọ́ ni ó máa dí ọ̀pọ̀lọpọ̀ lọ́wọ́, tí ó jẹ́ wípé àti mú ìfẹ́ Ọlọ́run ṣe àti ìlànà Ọlọ́run ṣe kìí jẹ́ tiwọn. Ẹ̀mí mímọ́ ni ó mú sí Paul apostoli láti kọ́ sí ìjọ wípé àti ṣe yín ní kíkún nínú rẹ̀, àti ṣe yín ní kíkún nínú rẹ̀. Ǹjẹ́ kí ó má ṣe dàbí ẹni wípé a dàbí ọmọ olínakúnà tí ó wà ní ilẹ̀ àjèjì, tí ó ń wípé ohun gbogbo tí bàbá òun ní ó pọ̀ tó bẹ́ẹ̀ gẹ́, tó jẹ́ wípé àwọn ọmọ ọ̀dọ̀ wọ́n ń jẹ àjẹyó àti àjẹṣẹ́kù, ṣùgbọ́n òun kú fún ebi. Kí ó má bàa jẹ́ wípé tiwa rí bẹ́ẹ̀, ó yẹ kí a kọ́ ẹ̀kọ́ yìí, kí a mọ ohun tí a ní nínú Kristi. A wo ìdánilẹ́kọ̀ọ́ yìí nínú àkòrí mẹ́ta. Ìkíní, ìṣọ̀kan pẹ̀lú Kristi. Ìkejì, kíkún nínú Kristi. Ìkẹta, kíkún tí a ní, kíkún tí ó jẹ́ tiwa. Ìkíní, ìṣọ̀kan pẹ̀lú Kristi. Jẹ́ kí a tún padà sí Kolose. Kolose orí kejì ẹsẹ̀ ìkẹwàá. A sì ti ṣe yín ní kíkún nínú rẹ̀, ẹni tí ṣe orí fún gbogbo ìjọba àti agbára. A ń sọ fún àwọn wọ̀nyí wípé a ti ṣe yín ní kíkún nínú rẹ̀, èyí jẹ́ nínú Kristi. Ó yẹ kí a tọpasẹ̀ ọ̀rọ̀ yìí nínú Kristi. Bí a bá rí ẹni tí ó wọ inú ẹbí wa wá, a máa ń sọ wípé ó ti di ara wa, ó jẹ́ ọ̀kan nínú wa. Bí a bá rí ẹni tí ó ti wà ní ìta tẹ́lẹ̀tẹ́lẹ̀, tí a bẹ̀ wípé kí ó wọlé, tí ó sì gba ìṣèpẹ́ wa tí ó wọlé, a ma so wi pe o wa ninu ile a ma so wi pe ta ba so wi pe ni bo lo wa a ma n toka si ile na wi pe o wa ninu re bi o ba je pe a fe fi nkan pamo ti a fi sinu apoti ti a si wa nkan won yi omo wa ma ran wa leti wi pe o wa ninu re a si toka si apoti e je wi pe bi a ba fe wa nkan won yi nkan yi ti a wa a o ri nibi ti a fi pamo si ninu apoti mo se apejuwe yi ki o le yi o daradara wi pe nigba ti a so wi pe a ti se wa ni kikun ninu re e je wi pe lakoko ani lati koko wo inu ebi olorun ani lati koko wa si inu ile olorun ani lati koko wa sinu ijoba olorun ani lati koko wa sinu Kristi eni ti o je olugbala fun wa o ye ke ki o ye wa daradara bi eniyan ba wa lode ti a si fe mu wo inu ile ki a ba le so pe o wa ninu ile o je wi pe o ni lati gbe isise o ni lati kuro lode nibi ti o wa ki o wonu ile bakan na ni awa ti a ti wa ninu ese tele tele awa ti a mu ese bi eni mu omi ti a n je ese bi eni jeun awa ti a n sogo ninu ese awa ti a n yangan ninu ese tele tele ti a ti wa ninu okunkun ti a ti wa lode ti a ko si ni ijoba olorun bi e ba fe so wi pe a wa ninu Kristi a wa ninu re se o mo wi pe ki a to so wi pe a so wa di kikun ninu re ani lati koko wa sinu re nitori be bi a ba fe wa sinu re ani lati gbe awon isise kan isise ti ani lati gbe ni wi pe ani lati ronupo ada ani lati gba Jesu Kristi Oluwa gbo lese kese ti a ba ti ri wi pe a gba Jesu Kristi Oluwa gbo ohun ti Bele so ni wi pe a ti di eni ti o wa ninu Jesu a di eni ti o wa ninu Jesu ye ki a wo Efesu ori kini ese ikeje ninu eni ti a wa ni irapada wa nipa eje re ninu eni ti o n so nipa Jesu wi pe bi a ba wo inu Jesu bẹ bá wá sínú ìjọba Jésù bẹ bá kúrò nínú okunkun bẹ bá kúrò nínú ọ̀ṣẹ̀ bẹ bá gbé ìṣísẹ̀ ìrònúpọ̀àdà àti ìgbàgbọ́ a di ẹni tí ó wọ inú Jésù a ní ìràpadà nípa ẹ̀jẹ̀ rẹ̀ ìdáríjì ẹ̀ṣẹ̀ wa gẹ́gẹ́ bí ọrọ̀ oore ọ̀fẹ́ rẹ̀ nítorí bẹ́ẹ̀ ó yẹ kí ó yé wa wípé àwa tí a ti wà lóde tẹ́lẹ̀tẹ́lẹ̀ àwa tí a kò lọ́lọ́run tẹ́lẹ̀tẹ́lẹ̀ àwa tí a kò sí nínú ìmọ́lẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ àwa tí a kò sí nínú ìjọba Jésù tẹ́lẹ̀ tẹ́lẹ̀ àní gbé ìṣísẹ́ ìgbàgbọ́ ìgbésẹ̀ ìrònúpọ̀ àdà kí a wá sínú Kristi kí a gbàdúrà títí a ó fi rí wípé adarí ẹ̀ṣẹ̀ wa jì wá gẹ́gẹ́ bí ọrọ̀ oore ọ̀fẹ́ rẹ̀ àti wípé bí a bá ti ń wọ inú Kristi ìdálẹ́bi yóò lọ ní ìgbésẹ̀ ayé wa nínú Róòmù orí kẹjọ ẹsẹ̀ ìkíní ǹjẹ́ ẹbí kò sí nísinsìnyí fún àwọn tí ó wà nínú Kristi Jésù tí ó fi èsì ohun tí a ń kà dáradára tí ó wà nínú Kristi Jésù àwọn tí ó ti gbé ìgbésẹ̀ ìrònúpọ̀ àdà tí wọ́n ti wọ inú Jésù lọ àwọn tí ó ti gbé ìgbésẹ̀ ìgbàgbọ́ tí wọ́n ti gba Jésù Olúwa gbọ́ gẹ́gẹ́ bí Olúwa àti Olùgbàlà wọn ó ní ẹbí kò sí ìdálẹ́bi kò sí nísinsìnyí fún àwọn tí ó wà nínú Kristi Jésù àwọn tí kò rìn nípa ti ara bí kò ṣe nípa ti ẹ̀mí ẹsẹ̀ ìkejì nítorí òfin ẹ̀mí ìyè nínú Kristi Jésù ti sọ mí di òmìnira lọ́wọ́ òfin ẹ̀ṣẹ̀ àti ti ikú gẹ́rẹ́ tí a bá ti gbé ìgbésẹ̀ ìgbàgbọ́ yìí tí a ti kúrò lóde tí a ti wọ inú ilé tí a ti kúrò lọ́dọ̀ èṣù tí a ti di ẹbí ọlọ́run tí a wọnú ẹbí ọlọ́run tí a ti mú orúkọ wa kúrò nínú ìwé àwọn ẹlẹ́ṣẹ̀ ìwé ọ̀daràn tí a ti kọ orúkọ wa sínú ìwé èyè lọ́run kí a kúngun sọ wípé nígbà tí a ti wọ inú Kristi ìdálẹ́bi lọ òṣì lọ ìdájọ́ tí ìbádé bá wa ní ayérayé ó kúrò àti wípé a sọ wá di òmìnira ẹ̀ṣẹ̀ tó ti ń jẹ gàba lórí wa tẹ́lẹ̀tẹ́lẹ̀ a mú kúrò a di ẹni tí ó ní òmìnira kúrò lọ́wọ́ òfin ẹ̀ṣẹ̀ àti ti ikú. Wo Kọ́rìntì kejì orí karùn-ún. Kọ́rìntì kejì orí karùn-ún láti ẹsẹ̀ ìkẹtàdínlógún. Nítorí náà, bí ẹnikẹ́ni bá wà nínú Kristi, sórí. Ó ní bí ẹnikẹ́ni bá wà nínú Kristi, ó ti di ẹbí Ọlọ́run. Ó ti gbé ìgbésẹ̀ ìrònúpọ̀àdà àti ìgbàgbọ́. Ó ti wọ inú Kristi lọ. Ó jẹ́ wípé Kristi ni ó jẹ́ olùgbàlà rẹ̀. Wípé bí Ọlọ́run bá fẹ́ wò ó, a rí Kristi kí ó tó rí. A rí wípé a ti bò ó pẹ̀lú ẹ̀jẹ̀ Jésù, pẹ̀lú orí ọ̀fẹ́ Ọlọ́run. Àti wípé gbogbo ẹ̀ṣẹ̀ àti ìdálẹ́bi ìgbésí ayé rẹ̀, orí ọ̀fẹ́ Kristi, ó ti mú nǹkan wọ̀nyí kúrò. Nítorí náà, bí ẹnikẹ́ni bá wà nínú Kristi, ẹnikẹ́ni ló wí. Ìbáṣe ọmọdé, ìbáṣe àgbà, ìbáṣe púrúǹtù, ìbáṣe ọ̀mọ̀wé. Bí ẹnikẹ́ni bá wà nínú Kristi, ó ṣeéṣe ìbáṣe Júù tàbí ìbáṣe kéferì. Ẹni tí ó ti jẹ́ abọ̀rìṣà tẹ́lẹ̀ tẹ́lẹ̀, bí ẹnikẹ́ni bá wà nínú Kristi, ó ṣeéṣe kí irú ẹni bẹ́ẹ̀ kí ó má mọ̀wé kà. Ó ṣeéṣe kí irú ẹni bẹ́ẹ̀ kí ó má ti kọjá abúlé rẹ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ láti lọ sí òkè òkun. Bí ẹnikẹ́ni bí ó bá wà nínú Kristi, ó ṣeéṣe kí ó jẹ́ wípé ìjọ wa níhìn-ín ni ó ti ń jọ́sìn, tàbí ìjọ mìíràn ni ó ti ń jọ́sìn. Bí ẹnikẹ́ni bá wà nínú Kristi, ó di ẹ̀dá titun. Ohun àtijọ́ ti kọjá lọ, kíyèsí, wọ́n sì di titun. Ohun tí a ń sọ tí ó yé wa gbangba nínú ọ̀rọ̀ Ọlọ́run ni wípé bí a bá ti wọ inú Kristi, tí a kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀, a ó rí wípé ìgbé ayé ọ̀tun ni a ó máa gbé. A ó máa rìn ní ìrìn ọ̀tun, yóò jẹ́ ìrìn òdodo. A ó jẹ́ ẹ̀dá titun. Ẹ̀dá titun yóò wà nínú wa. Ète àti ìlànà ìgbé ayé wa yóò di titun. Ọkàn wa yóò di titun. Ẹ̀rí ọkàn wa yóò di titun. Ìlànà tí a ń tẹ̀lé yóò di titun. Agbára ọ̀tun láti borí ẹ̀ṣẹ̀ yóò wọnú ìgbésí ayé wa, kì í ṣe bẹ́ẹ̀ nìkan. Ìní titun ni yóò jẹ́ tiwa. Òpin àjò wa yóò sì jẹ́ òpin titun. Àwa tí ó jẹ́ wípé tẹ́lẹ̀tẹ́lẹ̀ a jẹ́ igi ìdáná tí ó yẹ kí a sọ sínú iná ọ̀run àpáàdì, ṣùgbọ́n nígbà tí a bá gba Jésù, tí a wá sínú Kristi, ó jẹ́ wípé òpin ọ̀tun ni yóò jẹ́ tiwa. Èyí tí a bá fi sọ wá sínú iná tẹ́lẹ̀tẹ́lẹ̀, a ó lọ sí ọ̀run rere. Bí a bá sọ wípé a wà nínú Kristi, ó yẹ kí ó yé wa wípé ọ̀pọ̀lọpọ̀ ni ó jẹ́ wípé wọn kò sí nínú Kristi. Àwọn tí kò sí nínú Kristi, kí ni a ti mọ tiwọn sí? Kí ni a lè sọ nípa tiwọn? Yẹ kí a wo Jóòbù orí kẹfà ẹsẹ̀ ìkọkànlélógún. Ǹjẹ́ nísinsìnyí ẹ̀yin dàbí wọn? Ẹ̀yin rí ìrẹ̀sílẹ̀ mi, àyà sì fò yín. Ohun tí a ń sọ níhìn ni wípé àwọn tí ó bá jẹ́ wípé wọn kò mọ Ọlọ́run, tí wọn kò sì sí nínú Kristi, bí wọ́n bá ní ìdààmú, bí wọ́n bá ní rí ìrẹ̀sílẹ̀, bí wọ́n bá rí ohunkóhun, àyà yóò máa fò wọ́n. Wọ́n ó máa jáyà nítorí wípé wọ́n jẹ́ ẹni tí kò mọ Ọlọ́run. Kí a kúnkún sọ wípé wọ́n dàbí ohun asán níwájú Olúwa, nítorí wípé wọn kò ní agbára tí ó wà nínú Ọlọ́run àti tí ó wà nínú Kristi. Ẹ jẹ́ kí a wo Aesaiah orí 40 ẹsẹ̀ ìkẹtàdínlógún. Gbogbo orílẹ̀-èdè ni ó dàbí òfo asán níwájú rẹ̀, a sì kà wọ́n sí fún bí ohun tí ó rẹ̀yìn ju òfo àti asán lọ. Bí a kò bá ní Kristi, a jẹ́ bí òfo àti asán. Àwọn ohun òmúlẹ̀ mọ́fọ ayé la máa sátọ̀ lẹ́yìn. A kò sì ní èrè kankan nípasẹ̀ wọn, nítorí ẹni tí kò lọ́lọ́run, ẹni tí kò ní Jésù, ó dàbí òfo àti asán nínú Yohánù orí 15 ẹsẹ̀ 5. Ó ní, èmi ni àjàrà, ẹ̀yin ilé ẹ̀ka, ẹni tí ó ń gbé inú mi,
1: ẹni tí ó ń gbé inú mi àti èmi nínú rẹ̀. O ni yóò so èso ọ̀pọ̀lọpọ̀, nítorí ni yíya ara yín kúrò lọ́dọ̀ mi, ẹ kò lè ṣe ohun kan bí a bá fẹ́ jẹ́ ẹni tí ó lè ṣe ohun kan. Ẹni tí ó ní láárí níwájú Olúwa, ẹni tí ó ní ọ̀pọ̀lọpọ̀ oore ọ̀fẹ́ níwájú Olúwa, ìgbésẹ̀ tí a ní láti gbé ni wí pé kí a wá sọ́dọ̀ Ọlọ́run nípasẹ̀ Jésù Kristì, kí a wọ inú Jésù lọ, kí a gbé ìgbésẹ̀ ìrònúpọ̀àdà àti ìgbàgbọ́, kí a ba lè jẹ́ ti Ọlọ́run. Ó ní bí a bá ṣe bẹ́ẹ̀, ọ̀pọ̀lọpọ̀ àǹfààní ni yóò jẹ́ tiwa, nítorí wípé a ní ìṣọ̀kan pẹ̀lú Jésù Kristì. Nínú Éfésù orí kejì ẹsẹ̀ ìkẹfà, ó sì ti jí wa dìde pẹ̀lú rẹ̀, ó sì ti mú wa wá jókòó pẹ̀lú rẹ̀ nínú àwọn ọ̀run nínú Kristì Jésù. Nínú Kristì Jésù a jókòó nípa ti ẹ̀mí nínú àwọn ọ̀run. Èyí jẹ́ wípé kọjá àwọsánmọ̀, kọjá àwọn ẹ̀mí òkùnkùn, kọjá agbára Sàtánì àti àwọn áńgẹ́lì búburú, a jókòó nínú Kristì nínú àwọn ọ̀run. Èyí ni àǹfààní wa bí a bá jẹ́ ti Ọlọ́run. Èyí ni àǹfààní wa bí a bá gba Jésù Kristì gbọ́. Èyí ni àǹfààní wa bí a bá rí i dájú wípé a ti gbé ìgbésẹ̀ ìgbàgbọ́, a sì ti wọ inú Kristì lọ. Nítorí bẹ́ẹ̀, bí o bá ti gba Ọlọ́run gbọ́, bí o bá ti wà nínú Jésù Kristì, ó yẹ kí o gbé ìgbésẹ̀ ìgbàgbọ́ lónìí. Nítorí wípé ẹni tí kò bá sí nínú Kristì, ó jẹ́ asán, ó jẹ́ òfo. Nínú Éfésù orí kejì ẹsẹ̀ ìkejìlá, pé ní àkókò náà ẹ̀yin wà láìní Kristì, ẹ jẹ́ àjèjì sí àǹfààní àwọn ọlọ́tọ̀ Ísírẹ́lì àti àlejò sí àwọn májẹ̀mú ìlérí ni, láìní ìrètí, láìní Ọlọ́run lé ayé. Ẹni tí ó bá wà láìní Kristì, ó jẹ́ ẹni tí kò ní ìrètí, ó jẹ́ ẹni tí kò lọ́lọ́run, ó jẹ́ ẹni tí ó jẹ́ pé bí ó bá kú, a lọ sínú ọ̀run àpáàdì. Ṣùgbọ́n bí a bá ti di ti Olúwa, bí a bá ti di Kristì, bí a bá ti gbé ìgbésẹ̀ ìgbàgbọ́, bí a bá ti kọ ẹ̀ṣẹ̀ wa sílẹ̀, bí a bá ti gba Jésù Kristì Olúwa gbọ́, tí a sì mọ̀ wípé òun ni arọ́pò wa, òun ni a fi ṣe ẹbọ fún wa, òun ni ó sọ wípé kí Ọlọ́run kí ó dáríjì wa nítorí ẹ̀jẹ̀ tí ó ta sílẹ̀ fún wa. Bí a bá ti gbé ìgbésẹ̀ ìgbàgbọ́ yìí, a ti di ọ̀kan pẹ̀lú Kristì, a sì ti fi ìyè wa pamọ́ nínú Kristì, pẹ̀lú Kristì nínú Ọlọ́run. Wo Kólósè orí kẹta, Kólósè orí kẹta ẹsẹ̀ ìkẹta, nítorí ẹ̀yin ti kú, a sì ti fi ìyè yín pamọ́ pẹ̀lú Kristì nínú Ọlọ́run. A fi ìyè wa pamọ́ pẹ̀lú Kristì nínú Ọlọ́run. Ó jẹ́ wípé Jésù ni olùgbàlà wa, Jésù ni ààbò wa, Jésù ni aṣáájú wa, òun ni ó sì lọ pèsè àyè sílẹ̀ fún wa lé ọ̀run. A ti fi wa pamọ́ pẹ̀lú Kristì nínú Ọlọ́run. Jẹ́ kí a wo kíkún tí a ní nínú Kristì, kíkún tí a ní nínú Kristì. Mo tún ń ka Kólósè orí kejì ẹsẹ̀ ìkẹwàá, a sì ti ṣe yín ní kíkún nínú rẹ̀. Dúró níbẹ̀, a sì ti ṣe yín ní kíkún nínú rẹ̀. Mo fẹ́ kí o wo àpèjúwe yìí, bí a bá rí kànga omi tí a sì ní korobá tí ó jẹ́ wípé ó ṣòfò. Bí a bá fẹ́ pọn omi, tí a fẹ́ kí omi yìí kí ó kúnnu garawa tí a fẹ́ bu omi sí, a ó ju korobá tàbí garawa yìí, a ó ju sínú kànga. Ó ṣeéṣe kí korobá yìí kí ó wà lórí kànga. Nítòótọ́, ó ní ìdàpọ̀ pẹ̀lú kànga yìí, ṣùgbọ́n kò ní ẹ̀kúnrẹ́rẹ́ omi. Ṣùgbọ́n nígbà tí a bá mi korobá yìí, tí a jẹ́ kí ó wọ inú omi lọ, tí ó wọ inú omi dé ìsàlẹ̀, bí a bá fẹ́ fà á sókè, a rí wípé ohun tí a jù sínú kànga ó kún fún omi. Bákan náà ni kí a tó mọ Kristì, kí a tó wà nínú Kristì, Kristì dàbí kànga omi iyè. Bí o bá rántí nínú Yohánù orí kẹrin, Yohánù orí kẹrin, nígbà tí Jésù Kristì tí ó ń bá obìnrin kan ara Samaria sọ̀rọ̀. Wọ́n sọ̀rọ̀ nípa kànga omi. Jẹ́ kí a kà á láti ẹsẹ̀ ìkẹfà Jọ́hánù orí kẹrin. Kànga Jákọ́bù sì wà níbẹ̀. Nítorí náà bí ó ti rẹ Jésù tán nítorí ìrìn rẹ̀, bẹ́ẹ̀ ni ó jókòó létí kànga. Ó sì jẹ́ ìwọ̀n wákàtí kẹfà ọjọ́. Obìnrin kan ara Samaria sì wá láti fa omi. Jésù sì wí fún un pé fún mi mu, nítorí àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ ti lọ sí ìlú lọ ra oúnjẹ. Nígbà náà ni obìnrin ara Samaria náà wí fún un pé èyí ti rí. Tí ìwọ fi tí ṣe Júù fi ń bèrè ohun mímu lọ́wọ́ mi, èmi ẹni tí ṣe obìnrin ara Samaria, nítorí tí àwọn Júù kì í bá àwọn ara Samaria lòpọ̀. Jésù dáhùn, ó sì wí fún un pé ìbá ṣe pé ìwọ mọ ẹ̀bùn Ọlọ́run àti ẹni tí ó wí fún ọ pé fún mi mu, ìwọ ìbá sì ti bèrè lọ́wọ́ rẹ̀, ohun ìbá sì fi omi èyí fún ọ. Obìnrin náà wí fún un pé ọ̀gbẹ́ni, ìwọ kò ní nǹkan tí ìwọ ò fi fa omi. Bẹ́ẹ̀ ni kànga náà jìn, níbo ni ìwọ gbé ti rí omi èyí náà? Ẹsẹ̀ kẹtàlá Jésù dáhùn, ó wí fún un pé ẹnikẹ́ni tí ó bá mu nínú omi yìí, òrùn gbẹ yóò sì tún gbẹ, ṣùgbọ́n ẹnikẹ́ni tí ó bá mu nínú omi tí èmi ó fi fún un, òrùn gbẹ kì yóò gbẹ mọ́ láé, ṣùgbọ́n omi tí èmi ó fi fún un yóò di kànga omi nínú rẹ̀ tí yóò máa sun sí iyì àìnípẹ̀kun. Níhìn-ín ni Jésù Kristì ti ṣe àpẹẹrẹ wípé òun dàbí omi kànga omi, wípé bí ẹnikẹ́ni bá wá sínú Kristì, kí á tó mọ Kristì, a dàbí ládùúgbò tàbí bí garawa tó ṣòfò. A kò ní iyì, a kò ní àlàáfíà, a kò ní ìdáríjì, a kò ní ìrètí ọ̀run, a ṣòfò, a kò ní ẹ̀bùn ọ̀run ní ìgbésí ayé wa. Ṣùgbọ́n bí a bá ti wá sínú Kristì, tí a rì wá bọ inú kànga omi iyì, ó dájú wípé a ó kùn pẹ̀lú omi iyì látinú Kristì. Bí o bá padà sí Kólósè orí kejì ẹsẹ̀ ìkẹwàá, ó yẹ kí ó yí ọ nísinsìnyí. A sì ti ṣe yín ní kíkún nínú rẹ̀ nígbà tí a ti wọ inú Kristì, nígbà tí a ti jẹ pẹ̀lú Kristì, a ti gbàgbọ́ nínú Kristì, a ti ṣe wá lọ́kan pẹ̀lú Kristì. Nígbà tí a ti wọ inú Kristì, a ní kíkún nínú rẹ̀. Ohun gbogbo tí ó yẹ kí ó jẹ́ tiwa nínú Kristì, òun ni a fi wé omi tí ó wà nínú kànga. Bí a bá gbàdúrà, bí a bá gbàgbọ́, bí a bá wà pẹ̀lú Kristì nígbà gbogbo, a ó ní kíkún wa nínú rẹ̀. Jẹ́ kí n ka àwọn ẹsẹ̀ Ọlọ́run pọ̀ kí ó lè yí ọ dáradára. Nínú Éfésù orí kìíní ẹsẹ̀ ìkẹta, olùbùkúnlé Ọlọ́run àti Bàbá Jésù Kristì Olúwa wa, ẹni tí ó ti fi gbogbo ìbùkún ẹ̀mí nínú àwọn ọ̀run bùkún wa nínú Kristì. Èyí ni a ń pè ní kíkún wa nínú Kristì. Ó ti fi gbogbo ìbùkún ẹ̀mí, a kò fi ọ̀kan sílẹ̀. Ohun gbogbo tí ó yẹ fún wa gẹ́gẹ́ bí ìgbàlà, ohun gbogbo tí ó yẹ wá gẹ́gẹ́ bí ìsọdi mímọ́, ohun gbogbo tí ó yẹ wá nínú ìjọba Ọlọ́run gẹ́gẹ́ bí agbára ẹ̀mí mímọ́, ohun gbogbo tí ó yẹ wá gẹ́gẹ́ bí agbára tí ó lè lé àrùn àti àìsàn lọ ní ìgbésí ayé wa, agbára tí túni sílẹ̀, agbára tí dáni ní ìdè, gbogbo rẹ̀ pátápátá ni a sọ wípé a ti fún wa ní gbogbo ìbùkún ẹ̀mí láti inú àwọn ọ̀run nínú Kristì Jésù. Nítorí bẹ́ẹ̀, ó yẹ kí a mọ̀ wípé kíkún wa inú Kristì ló wà. Àwọn ohun tí ó yẹ kí ó jẹ́ tiwa, a ó rí wọn gbà nínú Kristì. Kí a wo Pétérù kejì orí kìíní, Pétérù kejì orí kìíní ẹsẹ̀ ìkẹta àti ẹsẹ̀ ìkẹrin, kí a rí àpèjúwe kíkún wa nínú Kristì. Pétérù kejì orí kìíní ẹsẹ̀ ìkẹta, bí agbára rẹ̀, bí Ọlọ́run ti fún wa lí ohun gbogbo tí ń ṣe ti iyè ati ti iwa bi olorun nipa imo eni ti o pe wa ninu ogo ati olanla re o nso ni iwe pe gege bi agbara olorun ti ri o ti fun wa ni ohun gbogbo eyi ni o je kikun wa ninu Kristi bi abanfe iwosan ko tun leto fun wa lati lo si idi orisa we pe iwosan wa ninu Kristi bi abanfe alaafia ko tun leto fun wa lati lo si iboji tabi sinu aye alaafia wa wa ninu Kristi bi abanfe agbara ko tun leto fun wa lati lo si ijinle okunkun tabi awon egbe okunkun nitori wi pe agbara ti a nilo o wa ninu Kristi o ti fun wa ni ohun gbogbo ti se ti iye ati ti iwa bi olorun bi a ba nfe agbara lati bori ese agbara lati gbe igbesi aye ododo agbara lati ni iwa mimo ohun gbogbo ti o ye wa ohun gbogbo ti o pese wa sile ti o mura wa sile fun orun rere ati fi won fun wa ninu Kristi tun wo lekan si bi agbara re bi olorun ti fun wa li ohun gbogbo ti se ti iye ati ti iwa bi olorun nipa imo eni ti o pe wa nipa ogo ati olanla re ese ikerin nipa eyi ti o ti fi awon ileri re ti o tobi pupo ti o si se iyebiye fun wa o ti fi awon ileri ti o tobi pupo ati awon ileri ti o se iyebiye o ti fi won fun wa pe nipa awon ileri wonyi wipe nipa iwonyi ni ki eyin ki o le di alabapin ninu iwa olorun nigbati eyin ba ti yo kuro ninu ibaje ti nbe ninu aye nipa ife kufe awon ese oro olorun wonyi won je ki o ye wa wipe tito wa o wa ninu Kristi wipe anito ati aniseku nipa ti emi ati nipa ti ara wipe o wa ninu Kristi ki a kunkun so wipe ohun gbogbo ti a nilo nipa ti ara nipa ti emi gbogbo nkan wonyi ni a ti pese sile fun wa nitori wipe kikun wa wa ninu Kristi ki a mu won ni okookan igbala wa je pipe ninu Kristi ko si omiran ti eniyan le se tabi ti angeli le se tabi ti Mose ti o ti koja lo tabi elomiran ti nbo wa ti o le se nipa igbala wa kìkì wípé kí a ronú padà kí a gba Jésù Kristì ló wa gbọ́ a ó sì gbà wá là nítorí bẹ́ẹ̀ jẹ́ kí ó yẹ ọ wípé ìgbàlá wà nínú Kristì bí o bá gbàdúrà bí o bá kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀ bí o bá gba Jésù Kristì ló wa gbọ́ a ó gba ọkàn rẹ là kì í ṣe bẹ́ẹ̀ nìkan ṣoṣo a rí wípé lẹ́yìn ìgbà tí a bá ti ní ìgbàlà ìwà mímọ́ ìsọdí mímọ́ ni a ti pèsè sílẹ̀ fún wa nínú Kristì Jésù ẹ̀jẹ̀ rẹ̀ ni máa sọni di mímọ́ ẹ̀jẹ̀ rẹ̀ ni máa mú kí ọkàn wa kí ó funfun láúláú nínú Éfésù orí karùn-ún ẹsẹ̀ ìkẹtàdínlọ́gbọ̀n kí òun kí ó lè mú wá sọ́dọ̀ ara rẹ̀ bí ìjọ tí ó lé ògo lí àìní àbàwọ́n tàbí àléébù kan tàbí irú nǹkan bá wọn nì ṣùgbọ́n kí ó lè jẹ́ mímọ́ àti àìní aláìní àbùkù wípé bí ẹ bá fẹ́ ìsọdí mímọ́ wípé kí ọkàn wa ẹ̀mí wa inú wa kí ó di mímọ́ pátápátá a rí wípé nínú Kristì ni àwọn nǹkan wọ̀nyí ni wọ́n jẹ́ tiwa wípé a lè sọ wá di mímọ́ bí a bá tọ ọlọ́run wa nípa ìgbàgbọ́ nínú Kristì kìí ṣe bẹ́ẹ̀ nìkan ṣoṣo bí ẹ bá ń fi agbára agbára ti ẹ̀mí a sọ fún wa wípé ẹ̀yin ò bá agbára nígbà tí ẹ̀mí mímọ́ bá balẹ̀ yín agbára fún iṣẹ́ ìsìn ọlọ́run yóò jẹ́ tiwa bí a bá tọ ọlọ́run wá nípasẹ̀ Jésù Kristì bí ó bá jẹ́ wípé a ní àìsàn ní àgọ́ ara wa ó yẹ kí a mọ̀ wípé nípa ìná Kristì ni a mú wa láradá nítorí bẹ́ẹ̀ bí a bá wá sí ẹsẹ̀ àgbélébò tí a sì sọ fún ọlọ́run wípé a ń fẹ́ kí gbogbo àìsàn kí ó kúrò ní ìgbésí ayé wa bí a bá gba ọlọ́run gbọ́ ó dájú pé a ó mú wa láradá bí ó sì jẹ́ wípé a ń fẹ́ ìpèsè ní ìgbésí ayé wa ohun gbogbo tí ó yẹ fún wa ohun gbogbo tí ó yẹ wá ni a ti fi pamọ́ nínú Kristì fún olúkúlùkù wa nínú Filipi orí kẹrin ẹsẹ̀ ìkọkàndínlógún ṣùgbọ́n ọlọ́run mi yóò pèsè ní kíkún fún gbogbo àìní yín gẹ́gẹ́ bí ọ̀rọ̀ rẹ̀ nínú ògo nínú Kristi Jésù. O ti alẹ́ láti mọ̀ ní wó pé ìbá ṣe ìgbàlà ni inú Kristi nìkan lẹ́ àti lè rí, tàbí ìsọdí mímọ́ nípasẹ̀ Kristi nìkan ṣoṣo láti lè rí, tàbí agbára ẹ̀mí mímọ́ nípasẹ̀ Kristi nìkan ṣoṣo láti lè rí, tàbí à ń fẹ́ ìwòsàn ni bí a bá gbàdúrà ní orúkọ Jésù a ó rí, tàbí à ń fẹ́ ìpèsè ní ìgbésí ayé wa wípé Ọlọ́run yóò pèsè ní kíkún fún gbogbo àìní wa nínú gẹ́gẹ́ bí ọ̀rọ̀ rẹ̀ nínú ògo nípasẹ̀ Kristi tàbí nínú Kristi. Ó yẹ kí ó yé wa wípé ohun gbogbo tí Ọlọ́run rí wípé a nílò nínú ayé àti ní ayérayé ni a ti fi pamọ́ fún wa nínú Kristi. Báwo ni kíkún yìí, báwo ni ó ṣe lè jẹ́ tiwa? Èyí ni ó mú wa lọ sí àkòrí kẹta. Kí a wo Kólósè lẹ́ẹ̀kan sí orí kejì ẹsẹ̀ ìkẹwàá. A sì ti ṣe yín ní kíkún nínú rẹ̀. Kí ó yé wa wípé ọ̀pọ̀lọpọ̀ ni ó máa ń lọ sí ilé ìsìn tí wọ́n sì ti ń lọ láti ìgbà èwe fún ọjọ́ pípẹ́, ṣùgbọ́n tí ó jẹ́ wípé ìgbàlà Kristi kò jẹ́ tiwọn. Síbẹ̀síbẹ̀, a fi yé wa wípé a ti ṣe wá ní kíkún nínú rẹ̀. Àwọn mìíràn pàápàá wọ́n wá sí ìjọ wa níhìn-ín, ṣùgbọ́n kíkún nínú Kristi. Gbogbo ìbùkún àtọ̀run wá nínú Kristi kò jẹ́ tiwọn. Kí ni ṣe? Ohun tí ó fà á ni wípé wọn kò ní ìmọ̀ àwọn ohun tí ó yẹ kí ó jẹ́ tiwa. Wọn kò sì lè gbàdúrà àgbáyọrí kí wọn kí ó ní sùúrù títí a ó fi bùkún wọn láti òkè wá, tàbí ó jẹ́ wípé wọ́n jẹ́ ọ̀lẹ, wọ́n ṣe ìmẹ́lẹ́ nínú àdúrà gbígbà, tàbí kí ó jẹ́ wípé àìgbọ́ràn wà ní ìgbésí ayé wọn. Ṣùgbọ́n bí a bá lè mú àìgbọ́ràn kúrò, kí a mú ẹ̀ṣẹ̀ kúrò, kí a mú ìmẹ́lẹ́ nípa ti àdúrà gbígbà kí a mú kúrò, kí a sì ní ìmọ̀ tí ó péye nínú ọ̀rọ̀ Ọlọ́run, ó dájú wípé àwọn ohun tí ó yẹ kí ó jẹ́ tiwa nínú Kristi a ó fi wọ́n fún wa, nítorí a ti ṣe yín ní kíkún nínú rẹ̀. Kí ni ohun tí a lè fi èyí wé, tàbí kí ni a rí èyí sí nígbà tí a ti ṣe wá ní kíkún nínú rẹ̀? Tí ó jẹ́ wípé ohun gbogbo ìbùkún ọ̀run ó yẹ kí ó jẹ́ tiwa. Báwo ni ó yẹ kí a ti máa gbàdúrà? Jẹ́ kí a wo Jòhánù orí kẹrìnlá láti ẹsẹ̀ ìkẹtàlá. Ohunkóhun tí ẹ̀yin bá sì béèrè ní orúkọ mi, ìbá ṣe ìgbàlà. Ohunkóhun tí ẹ̀yin bá sì béèrè ní orúkọ mi, ìdáríjì ẹ̀ṣẹ̀ ni, ìrètí ọ̀run ni, ìyẹ̀ ànípẹ̀kun ni. Ohunkóhun tí ẹ̀yin bá sì béèrè ní orúkọ mi, òun náà lèmi ó ṣe, kí a lè yin bàbá lógo nínú ọmọ. Ó ń sọ fún wa wípé bí ó bá jẹ́ wípé a rí pé nínú ọkàn wa a kò sí ìsọ wa di mímọ́, a rí pé nínú ọkàn wa gbòǹgbò ẹ̀ṣẹ̀ sì wà níbẹ̀, síbẹ̀ a rí pé nínú ọkàn wa nígbà mìíràn bí ènìyàn bá ṣẹ̀wá ẹ̀tanú máa ń wá sínú ọkàn wa. Ó máa ń dàbí ẹni pé bí a kò tilẹ̀ gbẹ̀san, ẹ̀mí àti gbẹ̀san, èrò àti gbẹ̀san ó máa ń pọ̀ jọjọ nínú ọkàn wa. Ó ní bí a bá béèrè lọ́wọ́ Ọlọ́run wípé kí ó sọ wá di mímọ́, nítorí ohunkóhun tí ẹ̀yin bá sì béèrè lé orúkọ mi, òun náà lèmi yóò ṣe. Bí o bá fẹ́ di ẹni tí ó ní ìsọ̀dí mímọ́, ẹni tí ó ní ìwà mímọ́, ẹni tí ó ní òdodo, ẹni tí ó jẹ́ wípé ìgbésí ayé rẹ yóò dàbí ti Kristi nínú àti lóde, ó lè béèrè lọ́wọ́ Ọlọ́run. Ohunkóhun tí ẹ̀yin bá sì béèrè lórúkọ mi, òun náà lé èmi yóò ṣe. Bí a bá ń sọ pé ohunkóhun tí ẹ̀yin bá béèrè lórúkọ mi, àwọn mìíràn ìwòsàn nìkan ṣoṣo ni wọ́n máa ń béèrè, àwọn mìíràn ìdáǹdè nìkan ṣoṣo ni wọ́n máa ń béèrè. Wọn kì í béèrè wípé kí a fún wọn ní ìgbàlà, kí a lè pèsè wọn sílẹ̀ fún ọ̀run, kí a lè pèsè wọn sílẹ̀ fún bíbọ̀ Kristi. Ó yẹ kí a mọ̀ wípé ìgbàlà ju ìwòsàn lọ, ó yẹ kí a mọ̀ wípé ìsọdí mímọ́ ó ju ìwòsàn lọ, ó yẹ kí a mọ̀ wípé bí agbára Ọlọ́run, agbára ẹ̀mí Ọlọ́run, bí ó bá sọ̀kalẹ̀ sí ìgbésí ayé wa pẹ̀lú iná ẹ̀mí tí ó jó àwọn nǹkan tí kò níláárí ní ìgbésí ayé wa, ó yẹ kí a mọ̀ wípé ìfikún ni agbára ẹ̀mí Ọlọ́run, ó ju àwọn nǹkan kéékèèké mìíràn tí a máa ń béèrè lọ. Ohunkóhun tí ẹ̀yin bá béèrè bí orúkọ mi, ìbá ṣe ìgbàlà, ìbá ṣe ìsọ̀dí mímọ́, ìbá ṣe ìfi agbára ẹ̀mí Ọlọ́run kún ni. Ó ní òun náà lèmi ó ṣe. Bí ó bá sì jẹ́ ìwòsàn, ó ní èmi ó ṣe é. Bí ó bá jẹ́ ìdáǹdè, ó ní èmi ó ṣe é. Bí ó bá jẹ́ pé kí a pèsè fún àìní rẹ, ó ní èmi ó ṣe é. Òun náà lèmi ó ṣe. Kí a lè yin bàbá lógo nínú ọmọ, ninu ese ikerinla bi eyin ba bere onkon igbala ni onkon eso di mimo ni onkon agbara emi olorun ni igbesi aye re ni onkon ore ofe ju be lo ti o bi le ma gbe igbesi aye asegun lori ese bi eyin ba bere onkon li oruko mi emi o se ni Johanu orike dogun ese ikeje Johanu orike dogun ese ikeje bi eyin ba gbe inu mi ti oro mi ba si gbe inu yin e o bere onkon ti e ba fe a o si se fun yin bi olorun ba fun wa ni anfani ti o tobi to bayi wi pe a le bere onkon ti a ba fe ti a si ri wi pe ini lorun aye lorun ile ogo loke wi pe oju toro kobo ti a ma bere lo e se ti a ko fi bere lowo olorun wi pe nigba ti a ba pa ojude ni iku wi pe a fe ri olorun a fe ri jesu kristi lojukoju e se bi a ba mo wi pe lati di orun lati joko lori ite pelu jesu kristi lati ni alaafia ninu okan wa ki a si ri pe ati gbogbo idalebi ati mu kuro bi a ba mo wi pe awon nkan wonyi se iyebiye igbala emi wa wi pe oun ni oro ti o tobi ju ti o po ju e se ti a ko fi bere lowo olorun bi a ba mo wi pe isodi mimo bi ohun to se pataki ti o le fi ri oju olorun nitori o wi pe lai si iwa mimo ko si eni ti yoo ri olorun bi a ba mo wi pe a ti pese re sile fun wa wi pe anfani wa ni ogun ati ini wa ni lati ni isodi mimo e se ti a ko fi bere lowo olorun bi a ba mo wi pe a je alailagbara wi pe a fi bi agbara emi olorun bi o ba wa si igbesi aye wa ti o so waji ti o fi ina mi ti o fi jo gbogbo ohun ti ko ni lari ni igbesi aye wa ti o fun wa ni agbara ati gbadura agbara lati di ilere olorun mu agbara lati duro tiri ninu inu nibi ni agbara lati se asepe aseye ise esin onigbagbo ni a ba ri wipe a je alailagbara a je eni ti o ni irewesi pe a ko ni itara ti o ye ki a ni ti a si mo wipe bi ina emi olorun bi o ba sokale le wa lori bi agbara emi olorun bi o ba sokale le wa lori wipe gbogbo aigbagbo ni yoo pora gbogbo irewesi ni yoo fo lo gbogbo ki a maa sun ninu adura ni yoo fo lo ati wipe gbogbo aile duro ti olorun ni yoo sa lo ni igbesi aye wa e se ti a ko fi bere wipe a n fi agbara olorun bi a ba ti gba okan wa la bi a ba ti so wa di mimo wi pe a n fe agbara ifikuni agbara olorun e se ti a ko fi bere o ni bi eyin ba n gbe inu mi ti oro mi si n gbe inu yin e o bere ohunkohun ti e ba fe a o si se fun yin o ye ki a mo wi pe ohun gbogbo ni o ti setan ohun gbogbo ni jesu kristi ni o ti ra fun wa ni o ti pese fun wa ninu Romu orí kẹjọ ẹsẹ ìkejìlélọ́gbọ̀n ẹni tí kò dá ọmọ òun ti kára rẹ̀ sí ṣùgbọ́n tí ó jọ̀wọ́ rẹ̀ lọ́wọ́ fún gbogbo wa yóò ha ti ṣe tí kì yóò fún wa ní ohun gbogbo pẹ̀lú rẹ̀ lọ́fẹ̀ẹ́ ọ̀fẹ́ nìgbàlà kìí ṣe wípé a ń fẹ́ owó láti ra ìgbàlà ọlọ́run yóò fún wa ní ohun gbogbo lọ́fẹ̀ẹ́ òun fẹ́ ìsọdi mímọ́ ni ọ̀fẹ́ ni òun fẹ́ agbára ẹ̀mí ní ìgbésí ayé rẹ ọ̀fẹ́ ni òun fẹ́ kí agbára ẹ̀mí ọlọ́run kí ó wá ta ọjí kí ó wá sọ ọjí ọ̀fẹ́ là ń gbà á lọ́wọ́ ọlọ́run òun fẹ́ ìwòsàn ni ọ̀fẹ́ là ń gbà á lọ́wọ́ ọlọ́run tàbí òun fẹ́ ìdánisílẹ̀ lọ́wọ́ àwọn ẹ̀mí òkùn tí ó na olóró ọ̀fẹ́ là ń gbà ìbùkún ọ̀run yanturu ní ìgbésí ayé rẹ ló ń fẹ́ ni ó ní ọlọ́run fúnra rẹ̀ tí kò dá ọmọ rẹ̀ sí ṣùgbọ́n tí ó jọ̀wọ́ rẹ̀ lọ́wọ́ fún gbogbo wa láti kó ẹ̀ṣẹ̀ wa lọ òun kì ó ha fún wa ní ohun gbogbo pẹ̀lú kristi lọ́fẹ̀ẹ́ ó yẹ kí a mọ̀ wípé lọ́fẹ̀ẹ́ ni ohun gbogbo tí ọlọ́run fẹ́ láti ṣe fún wa kí a tó gbàdúrà ẹ jẹ́ kí a wo ìfihàn orí kọkànlélógún láti ẹsẹ̀ ìkẹfà ó sì wé fún mi pé ó parí ṣé o rántí àwọn ọ̀rọ̀ wọ̀nyí lórí igi àgbélébò òun la tún sọ níhìn-ín èmi ni alpha àti omega ìpilẹ̀ṣẹ̀ àti òpin èmi ò sì fi omi fún ẹni tí òǹgbẹ ń gbẹ lati orisun omi iye lofe ranti wipe ofe ni igbala ofe ni isodi mimo ofe ni agbara mi olorun atoke wa ofe ni isoji ofe ni iwosan ranti wipe ofe ni idande ranti pe gbogbo ibukun emi lati orun wa ofe ni eni ti o ba si segun ni yo jogun nkan wonyi emi o si ma je olorun re ohun o si ma je omo mi eni ti o ba si segun yo jogun nkan wonyi an so nipa wi pe nigba ti a ba di orun opolopo ogun ati eni ni yo je ti wa nitori wi pe a wa ninu Kristi igba yi gan ni o ri ekunrere itumo ohun ti an so fun wa ninu Kolose ori keji ese kewa wi pe ati se yin ni kikun ninu re lese kese ti a ba Jesu pade ni o bere si ni to kikun inu Kristi wo bi a ba tin jinle ju be lo ti a ni isori mo a o tun ma to jijin ife ati gbigboro ife olorun ju be lo a o tun ma to kikun ninu Kristi a ma to ju be lo ti a ba tin fun ni agbara mi olorun a o tun ma to ju be lo nigba ti o ba ya ti a ba gba wa soke ti a ba pa alada ti a ba ri Jesu Kristi lojukoju ti a ba mu wa lo si orun ti a si je ki a wa ni orun titi lai pelu olorun nigba yi gan ni a ri ijile gbigboro ati giga ati ibu ohun ti o je wipe ati se wa ni pipe ati ni kikun ninu re nisisiyi a le dide duro lori ese wa lati le to ebon run wo a le dide duro lori ese wa lati le gbadura lati so fun olorun wipe gba ti a ti se wa ni kikun ninu Kristi e se ti a fi se bi talaka e se ti a fi se bi eni ti o lo olorun e se ti a fi se bi eni pe ko si ibukun lati oke wa e se ti a fi se bi eni wipe igbala ko si mo tabi isodi mo ko si mo tabi agbara olorun ko si mo e je ki a dide e je ki a gbadura e je ki a so fun olorun wipe ohun gbogbo ti a ti pese sile fun wa nipa iku Jesu Kristi lori igi agbelebo wipe yo je ti wa ohun fe igbala ni tire ni bi o ba le bere ohun fe isodi mo ni tire ni bi o ba le gbadura ohun fe agbara emi olorun lati oke wa ki o so kale le olori ni tire ni bi o ba le duro ti olorun ki o se gbadura titi agbara yi o fi so kale ohun fe ibukun atorun wa ohun fe iwosan ni ohun kan ti iba je ati se wa ni kikun ninu re ti wa ni pe ki a gbagbo ki a bi ilere olorun mu ki a gbadura o daju wipe yo gbo ti wa

0: DCLM Radio, your spiritual welfare is our concern.
1: Olorun alaanu adupe lowo yin o je aye okan wa lati wa si waju yin nitori pe a mo pe nigba ti a ba wa elso okun adi imole a mo pe nigba ti a ba wa aisan yo pora a mo wo pe nigba ti a ba wa gbogbo osi gbogbo ise yo dopin ni igbese aye wa a mo pe nigba ti a ba wa e o ton imole sinu okan wa ati si ipa ona wa ati sinu aye wa a mo pe nigba ti a ba wa si waju yin gbogbo awon agbara okunkun ti o tin je gaba ti o tin te wa mole we pe a o ni idande ko ninu awon nkan won yi to nda wa loro a mo we pe nigba ti a ba wa a o le gbadura e o si le gbadura wa a nbebe we pe bi a ti wa loni we pe igbagbo aye igbagbo otun yo soji ninu okan wa loruko Jesu a si nbere we pe gege bi igbagbo aye igbagbo otun yo ti dide ninu okan wa wi pe bi a o ti ma gbadura e o gbadura wa e o so kunkun di imole fun wa awon ikanu tabi awon ohun ti o nda wa loro e o mu won kuro ni oruko Jesu e ba wa soro e mu wa sumo odo ara yin adupe wo pe ti gbo ni oruko Jesu Christ Oluwa wa loni mo so nipa igbagbo o ye ki a mo wi pe ati man soro nipa igbagbo ohun ti igbagbo le se ere ti o wa ninu igbagbo ipa ti igbagbo ko ninu adura ti a ma ngba bi abawo Heberu ori kokanla ese ikini nje igbagbo ni idaniloju ohun ti a n reti ijeri ohun ti a ko ri bi a ko ba ti ri ohun kankan bi owo wa ko ba ti te ohun ti a n fe ṣùgbọ́n tí ẹ̀mí ọlọ́run jẹ́rìí nínú ọkàn wa lẹ́yìn ìgbà tí a ti gbàdúrà wí pé ohun yìí tí a kò tí ì rí yóò jẹ́ tiwa èyí ni à ń pè ní ìgbàgbọ́ bí a bá ń retí ohun kan tí kò sì tí ì dé ṣùgbọ́n tí a ní ìdánilójú tí a sì ní ìfọkànbalẹ̀ nínú ọkàn wa wípé ọlọ́run kì yóò jẹ́ wa kulẹ̀ àti wípé ọlọ́run yóò fún wa ní nǹkan wọ̀nyí a sì ní ìdánilójú yìí a ní ìjẹ́rìí yìí nínú ọkàn wa èyí ni à ń pè ní ìgbàgbọ́ bóyá o ti ń gbàdúrà fún ọmọ rẹ wípé ìyípadà titun yóò dé nínú ọmọ rẹ ṣùgbọ́n ó dàbí ẹni wípé ohun tó ń retí kò tí ì tẹ̀ ọ́ lọ́wọ́ kò tí ì rí kí o fi ojú ara rí i ṣùgbọ́n o ní ìdánilójú ẹ̀mí ọlọ́run sì ń jẹ́rìí nínú ọkàn rẹ wípé nǹkan tí o ti gbàdúrà fún yìí wípé dandan ọlọ́run yóò ṣe wípé ó tilẹ̀ ti ṣe ká fojú rí i lókù èyí ni à ń pè ní ìgbàgbọ́ bóyá o ń gbàdúrà fún ọkọ rẹ wípé ìyípadà rere nínú ẹbí ìyípadà rere ní ti iṣẹ́ ìyípadà rere ní ti ìgbéga yóò dé ṣùgbọ́n a kò tí ì fi ojú rí lójúkojú a kò tí ì rí ìgbéga tàbí ìyípadà tí a ń béèrè lójúkojú ṣùgbọ́n a ní ìdánilójú nínú ọkàn wa balẹ̀ wípé ọlọ́run ti ṣe pàápàá bí a kò tilẹ̀ tí ì fojú rí ẹ̀mí ọlọ́run sì ń bá ẹ̀mí wa jẹ́rìí wípé ọlọ́run ti gbọ́ àdúrà wa inú wa bẹ̀rẹ̀ sí ní dùn bí a kò tí ì fojú rí bí a kò tilẹ̀ tí ì rí síbẹ̀síbẹ̀ a ní inú dídùn nítorí pé a mọ̀ wípé ọlọ́run ti ṣe é èyí ni a pè ní ìgbàgbọ́ ó sọ nínú ẹsẹ̀ ìkejì wípé nítorí nínú rẹ̀ li àwọn alàgbà ní ẹ̀rí rere bí a bá ń sọ àwọn alàgbà kì í ṣe àwọn tí wọ́n léwó lórí a mọ̀ wípé àwọn tí wọ́n léwó lórí wà tí wọn kò ní ìgbàgbọ́ nínú ọlọ́run a ń sọ nípa àwọn alàgbà àwọn bàbá wa nínú ìgbàgbọ́ gẹ́gẹ́ bí Abrahamu tí ó jẹ́ wípé bí ìlérí ti ọlọ́run ṣe fún bí ọwọ́ rẹ̀ kò tilẹ̀ tí ì tẹ́ síbẹ̀síbẹ̀ ó ń yọ̀ wo àpẹẹrẹ yìí nínú Rómù orí kẹrin Rómù orí kẹrin nínú láti ẹsẹ̀ ìkẹtàdínlógún gẹ́gẹ́ bí a ti kọ pé mo ti fi ọ ṣe bàbá orílẹ̀-èdè púpọ̀ níwájú ẹni tí ò ń gbàgbọ́ ọlọ́run ti kára rẹ̀ tí ó sọ òkú di ààyè tí ó sì pe ohun wọn ni tí kò sí bí ẹni pé wọ́n ti wà jẹ́ kí ó yọ wípé ní àkókò yìí Abrahamu kò tí ì bí ọmọ ìlérí ṣùgbọ́n a ti ṣe ìlérí fún a sì ń sọ fún wa wípé bí ó tilẹ̀ jẹ́ wípé kò tí ì fojú rí ọlọ́run pe ohun wọn ni tí kò sí bí ẹni pé wọ́n ti wà ìjẹ́rìísí nínú ọkàn rẹ̀ yìí ìdánilójú tí ó nínú ọkàn rẹ̀ yìí èyí ni a ń pè ní ìgbàgbọ́ wẹsẹ̀ kejìlélógún nígbà tí ìrètí kò sí eni ti o gbagbo ni ireti ki o le di baba orilede popo gege bi eyi ti a ti wi pe bayi ni iru omo re yori eni ti ko se ailera ni igbagbo ko ro ti ara ohun ti kara re ti o ti ku tan nigbati o to bi eni iwon 100 odun ati kiku inu sara ko fi igbagbo si e meji ileri olorun sugbon o le ni igbagbo e je pe o duro sinsin ni igbagbo o nfi ogo fun olorun nigbati o sa ti mo daju daju pe ohun ti o ba ti leri ohun si le se ini an pe ni igbagbo wi pe bi a ko ti le ti ipojuri sugbon ati gbadura debi wi pe emi olorun ba emi wa jeri o sin je ki o da wa loju wi pe ohun ti an beere olorun ti se nigbati a ba gbadura ti a ba de akoko yi ti abe sinu inu didun ti emi olorun ba emi wa jeri ti a ni idaniloju ati ifokan bale wi pe ma dupe lowo olorun ohun to n beere olorun ti se ma yin olorun logo nitori wi pe ohun to n beere olorun ti fi ifo bi o ti le je wi pe o ko ti ri nigbati o ba be sinu yin olorun logo nigbati o ba be sin dupe nigbati o ba be sin bu ola fun olorun nigbati o ba be sin ki olorun nigbati o ba be sin so nipa agbara nla olorun bi o ti le je pe o ti oko ti ifojuri nkan wonye yi ni a npe ni igbagbo bi o ba wo heberu ori kokanla ese ikefa sugbon lai si igbagbo ko le sese lati wu nitori eni ti o ba nto olorun wa ko le sa igbagbo pe o nbe ati pe o ni olusesan fun awon ti o fi ara bale wa eni o so fun wa wi pe igbagbo ki duro lasan igbagbo ki wa lo nikan wi pe bi a ba ni igbagbo a o ma gbiyanju lati wu olorun bi a ba ni igbagbo a ma to olorun wa ni igbagbogbo bi a ba ni igbagbo wi pe a ma ke pe olorun a ma gbadura bi a ba ni igbagbo a ma fihan nipa ohun ti a nso lenu igbagbo je ohun ini ti o se iyebiye aigbagbo je ohun ti o ma ja wa tile aigbagbo je ohun ti o ma pani aigbagbo je ohun ti o ma je ki igbala olorun iyi olorun ibukun olorun ki o bo lowo eniyan igbagbo ma nso nipa ohun ti o dara aigbagbo ma nso nipa ohun ti ko dara lati inu okan wa ohun ti a ma nso ni o ma fihan eyi ti a ni yala a ni igbagbo tabi a ni aigbagbo bi a ba ni igbagbo igbagbo yo so osi ati ise wa yo so di ayo igbagbo yo mu wa kuro ninu okunkun yo mu wa sinu imole igbagbo yo yi atubotan aye wa yo yi pada igbagbo yo mu wa kuro ninu ona to lo si orun apadi yo mu wa si ona ti o lo si orun rere ni eda keji aigbagbo yo so ayo di ibanuje aigbagbo yo ya wa nipa kuro lodo olorun kuro lodo kuro ninu iye olorun ati kuro ninu ibukun olorun bi eniyan ba ni igbagbo igbagbo ti gbanila igbagbo aye igbagbo ti dagba soke ati igbagbo ti fese mule ninu olorun ati ninu oro re igbagbo yi yo ni ohun ti nba olorun so eni a fi nso ni asale yi nipa ohun igbagbo tabi ki akoko wi pe oro ti igbagbo ma nso lati enu re jade ohun igbagbo tabi oro ti igbagbo ma nso ki atoku igbagbo yo ma soro bi ati ewa ni ibi to je wi pe o dabi eni pe aye fe pin fun wa igbagbo yo si ma soro bakan na bi o ba wo ise awon aposteli ori keje ese 15 ise awon aposteli ori keje ese 15 sugbon ohun ko fun emi mimo o tejumo orun o si ri ogo olorun ati jesu nduro le owo otun olorun ohun si wo pe wo mo ri orun si sile ati omo eniyan duro le owo otun olorun nigba na li won kigbe le ohun rara won si di eti won won si fi okan kan rolu won si wo seyin ode ilu won so le okota awon eleri si fi aso won lele li ese omokunrin kan ti an pe ni Saulu sugbon won so Stefanu le okota o si ke pe Oluwa wi pe Jesu Oluwa gba emi mi bi o ba wo ibi ti akayi daadara o ri wi pe nipa igbagbo ni Stefanu ni o fi soro o ti an gbo lenu re ni ohun igbagbo wo wi pe okun fun emi mimo nigba ti a fe yan Stefanu o yin ni arika nipa re wi pe okun fun igbagbo okun fun ogbon Olorun o si kun fun emi mimo pelu nihi ni an se nu ni bini si nihi de an so le okota oni wo mo ri Jesu nduro le owo otun Olorun ri wi pe Jesu ko so nkohun nisinsiyi sugbon o duro li owo otun Olorun bawo ni Stefanu se mo wi pe ki se wi pe Jesu nduro gege bi onidajo ki se wi pe Jesu nduro gege bi eni ti o fe da lebi wi pe boya Stefanu ti so ohun kan ti ko dun mo Olorun ninu ohun kan ti o fa inu ni bini tabi si so lokota ti won so lokota bawo ni o se mo wi pe Jesu nduro gege bi alagbawi gege bi olugbala gege bi oluso agutan gege bi eni ti o fe pe ohun lo sile gege bi eni ti o fe ki ohun kaabo si ijoba Olorun ohun ti o fi mo ni wi pe o ni igbagbo ninu Olorun emi Olorun ba emi re jeri wi pe ohun je ti Olorun ati wi pe Jesu papa o je olurapada ati oludande ohun

0: ìmọ́lẹ̀ yóò tàn. Àti wípé nígbà tí òru yìí bá kọjá, wípé ìtànṣán ògo Ọlọ́run yóò farahàn, èyí tí wọ́n bá fi nírètí wípé mo mọ̀ wípé Ọlọ́run ronú nípa mi. Mo mọ̀ wípé Ọlọ́run ṣe ọ̀pọ̀lọpọ̀ ètò nípa mi. Wọ́n máa wípé Ọlọ́run kì í gbàdúrà mi, mi ò mọ kí ni mo ṣe. Bóyá ẹ̀ṣẹ̀ bàbá, bóyá ẹ̀ṣẹ̀ ìyá, bóyá ẹ̀ṣẹ̀ bàbá, bóyá ẹ̀ṣẹ̀ ìkọ̀kọ̀, bóyá ẹ̀ṣẹ̀ tó farahàn, bóyá ẹ̀ṣẹ̀ tí a mọ̀, mi ò kún kún mọ kí ni mo ṣe. Mo ti gbàdúrà, mo ti gba àwẹ̀, mo ti wá sí dípà, kò síbi tán lọ tí mi ò bá wọn lọ. Ìpàgọ́ mo débẹ̀. Bí wọ́n sọ wípé nínú ẹkùn ni ìjọ́túnwọ̀, mo débẹ̀. Bí wọ́n sọ pé gbàgádà ni gbogbo akátún kọrí sí, mo ti débẹ̀. Bí wọ́n sọ wípé àlímọ̀ṣọ́ tàbí nínú ní ìpájà ní ibi tí wọ́n ti ń ṣe ní Ayọ̀bọ́ ni kátún lọ, kò síbi tán nìkan lọ tí mi ò lọ. Ṣùgbọ́n wo bí mo ti rí, bí gbogbo ibi tí mo ti dé, àdúrà tí mo ti gbà, ààwẹ̀ tí mo ti gbà, bíbélì tí mo ti kà. Bọ́ ń sọ pé ìpàdé ojúlé wà bá mi bẹ̀. Bọ́ bí wọ́n sọ pé nínú ẹkùn ni wà bá mi bẹ̀, kò sí nǹkan tí mi ò tí ì ṣetán. Ṣùgbọ́n bí nǹkan ti iná ló ṣì ṣe rí, ọmọ ò sí, àlàáfíà ò sí, gbogbo ara ló kún fún àìsàn. Bí wọ́n tiẹ̀ ní ká wá sí ilé ìwòsàn, síbẹ̀síbẹ̀ kò sówó tí máa san. Mo fẹ́ rí olùṣọ́ àgùntàn, ó pẹ́ tí mo ti ń gbìyànjú. Àwọn tí mo ní mo kọ ìwé ẹ̀bẹ̀ àdúrà títí, bí wọ́n ka ẹ̀bẹ̀ àdúrà àwọn ẹlòmíì, wọn ò jẹ́ ka tèmi, mi ò mọ kí ni mo ṣe o. Bóyá Ọlọ́run ti yàn ọmọ mi wípé mi ò ní ní ìgbàlà. Bóyá Ọlọ́run ti yàn ọmọ mi wípé kò ní sí ìdùnnú ní gbogbo ọjọ́ ayé mi. Síbẹ̀síbẹ̀ wọn kò mọ̀ wípé Ọlọ́run ń ro èrò rere, èrò àlàáfíà nípa wọn. Àwọn wọ̀nyí jẹ́ àwọn tí ń sọ̀rọ̀ àìgbàgbọ́. Ohun tí a ṣe ń sọ yìí fún wa ni wípé kí a lè yí ohùn wa padà, kí a lè yí ọ̀rọ̀ ẹnu wa padà, kí a lè máa sọ ọ̀rọ̀ ìgbàgbọ́, kì í ṣe ọ̀rọ̀ àìgbàgbọ́. Kí a lè máa wí pé ọjọ́ ọ̀la yóò dára. Kí a lè máa wí pé bí ẹ̀kan pẹ̀dẹ̀ alẹ́ kan, a mọ̀ wípé ayọ̀ ń bọ̀ ní òwúrọ̀. Kí a lè máa wí pé mo mọ̀ pé olùdáǹde mi, olùràpadà mi, mo mọ̀ pé ó ń bẹ̀. Mo mọ̀ wípé Ọlọ́run yóò gbọ́ tèmi. Mo mọ̀ wípé bó tilẹ̀ jẹ́ wípé nǹkan dojúrú fún mi nísinsìnyí, bó tilẹ̀ jẹ́ pé kò sí kọ́bọ̀ lọ́wọ́ mi lónìí, mo mọ̀ wípé lọ́la ìgbà ìtura àti ìgbà ìpèsè yóò dé bá mi. Mo mọ̀ wípé bó tilẹ̀ jẹ́ pé mo ń rìn nínú òkùnkùn àti nínú àfonífojì òjìji ikú, síbẹ̀síbẹ̀ mo mọ̀ wípé Olúwa ni olùṣọ́ àgùntàn mi. Èyí ni ọ̀rọ̀ ìgbàgbọ́. Kò dára kí a máa bá ọ̀rọ̀ àìgbàgbọ́ lẹ́nu wa, nítorí wípé ọ̀rọ̀ àìgbàgbọ́ kì í jẹ́ kí àdúrà gbà. Ọ̀rọ̀ àìgbàgbọ́ kì í mú ìrètí wá. Ọ̀rọ̀ àìgbàgbọ́ kì í múni lọ́kàn le. Ọ̀rọ̀ àìgbàgbọ́ kì í ṣí ni lórí. Ọ̀rọ̀ àìgbàgbọ́ kì í jẹ́ kí àwọn ẹlòmíràn pàápàá kí wọ́n fẹ́ tẹ̀lé Ọlọ́run. Ọ̀rọ̀ àìgbàgbọ́ kì í jẹ́ kí a lè ní ìbùkún lọ́dọ̀ Ọlọ́run. Ṣùgbọ́n ó yẹ kí a mọ̀ wípé Ọlọ́run ń ro èrò rere nípa wa. Wò mí níhìn-ín, mo fẹ́ kí o mọ̀ wípé Ọlọ́run fẹ́ràn rẹ. Mo fẹ́ kí o mọ̀ wípé Ọlọ́run ń ro èrò àlàáfíà nípa rẹ. Mo fẹ́ kí o mọ̀ wípé Jésù pàápàá ni ọwọ́ ọ̀tún Ọlọ́run nísinsìnyí, ó ń gbàdúrà fún ọ. Ṣé o gbàgbọ́ bẹ́ẹ̀? Bí o bá gbàgbọ́ bẹ́ẹ̀, èé ṣe tí a fi ń sunkún àsundẹ́kun? Bí a bá gbàgbọ́ bẹ́ẹ̀, èé ṣe tí a fi ń ṣe èméjì nínú àdúrà? Bí a bá gbàgbọ́ bẹ́ẹ̀ wípé Ọlọ́run ṣe èrò nípa tiwa, èé ṣe tí a fi ń ṣe bí ẹni tí kò nírètí? Ó yẹ kí a lè ní ìrètí nínú Ọlọ́run. Ó yẹ kí a lè mọ̀ wípé Ọlọ́run ti gbàdúrà, Ọlọ́run aláàánú, Ọlọ́run olóore ọ̀fẹ́, Ọlọ́run tí ṣe ìlérí tí sì ti ìlérí náà lẹ́yìn, Ọlọ́run tí kì í ṣe ké, òun ni a tọ̀ wá, yóò sì gbọ́ àdúrà wa. Mo ní yóò sì gbọ́ àdúrà wa. Bí a bá gbàgbọ́ bẹ́ẹ̀, ó yẹ kí a máa sọ̀rọ̀ ìgbàgbọ́ látẹnu wa. Jẹ́ kí n tún fi àpẹẹrẹ mìíràn hàn ọ́. Ẹni tí ó ní àìgbàgbọ́ nínú ọkàn rẹ̀, ó sì fi àìgbàgbọ́ rẹ̀ hàn nípa ọ̀rọ̀ tí ó sọ jáde láti ẹnu rẹ̀. Mo fẹ́ kí o wò ó láti inú ìwé Samueli kínní, orí kẹta. Samueli kínní, orí kẹta. Wò ó láti ẹsẹ̀ ìkẹẹ̀dógún. Samueli dùbúlẹ̀ títí di òwúrọ̀, ó sì ṣí ilẹ̀kùn ilé Olúwa. Samueli sì bẹ̀rù láti ro ìfihàn náà fún Eli. Nígbà náà ni Eli pe Samueli, ó sì wí pé, Samueli ọmọ mi. Òun sì dáhùn wí pé, èmi nìyí. Ó sì wí pé, kí ni ohun náà tí Olúwa sọ fún ọ? Èmi bẹ̀ ọ́, má ṣe pa á mọ́ fún mi. Kí Ọlọ́run kí ó ṣe bẹ́ẹ̀ sí ọ, àti jù bẹ́ẹ̀ lọ pẹ̀lú, bí ìwọ bá pa ohun kan mọ́ fún mi nínú gbogbo ohun tí ó sọ fún ọ. Samueli sì ro gbogbo ọ̀rọ̀ náà fún un. ko se pa ohun kan mo fun o si wo pe oluwa ni je ki o se eyi ti o dara le oju re bi o ba ti je anything ka bibeli ti o ti ka itan ti mo ka po yi ti o ti ka tele tele o ri wi pe olorun so fun samueli wi pe inu mi ko dun si eli nitori wi pe ko boju to awon omo re ko si ba won wi ninu awon ohun ti won se ti ko dara ati wi pe o dabi eni wi pe eli bu ola fun awon omo re ju ati bu ola fun olorun ko si je ki won ki o dekun ati ma se buburu tabi lati siwo ninu ise olorun nigba ti o ri wepe won ko rin ni ona eto sugbon nigba ti olorun so nkan won yi fun samueli ti o si so wepe ohun o mu idajo ba ile eli samueli so fun eli nigba ti eli beere lowo re eti eli ba fi se bi awon ara ninepe nigba ti jona lo si ninepe wepe ni ogoji ojo olorun yo pa ilu yirun sugbon ti won ni oro igbagbo wepe eje ki a ronu pada ki a fi ise kise ti o wa lo wa ki a fi won sile ki olorun ki o ba le fi oju rere wo wa eti eli iba se be eli so wepe o dara olorun ni se oluwa ni se ohun kon to ba da loju re mo ti nsin lati ojo yi bi o ba je pe tori asise tabi tori alebo ti o ti ri ninu ebi ni o fe fi da mi lejo daada na ni nitori wepe olorun ni ohun to ba fe se ko se eni ti o le yi lokan pada eyi ni a pe ni oro aigbagbo so fun mi bi oba ninepe bi o ba se be nigba ti jona ti o so pe ni ogoji ojo a o pa ninepe run a o bi wo a wo olule ki oba ninepe ki o so pe oluwa ni ohun ti o ba dara loju re je ki o se aba pa ninepe run ni akoko na sugbon olorun siju anuwo won nitori pe won ronu po ada won ni oro igbagbo lenu sugbon wo okunrin yi ti o ni aigbagbo elomiran boya o laala ti olorun kilo fun loju ala wo pe o se daada o gbadura to o rin bi o se ye ni waju mi nitori be sora ki ibinu olorun ki o ma ba jalo iti ba pidi laro kutukutu ki o be si ni gbadura wo pe ah olorun dariji mi o olorun sanu fun mi o olorun ma ka ese si mi lorun o olorun sanu fun mi o ma ni itara o ma ka bibeli ma ma gbadura ma ma wo oju re o kun to ba fe kin se ma je ki idajo olorun ma je ki o sibulu mi o eti ba fi se be ani dada na ni nitori pe gbogbo nkan ti mo le se mo ti gbianju to nitori pe bi mo ba fi ara mi se apejuwe lagbaja mo sanju lagbaja lo bi olorun ba si so wipe gbogbo eti mo se ina ko ti to wipe idajo tabi aisan tabi nkan mi lo nbo oluwa ni je ki o se gege bi o ba ti dara loju re nitori mi o mo kini kin to se tabi elomiran boya o je apeyida boya o ni ikose die boya ese lo wa lai murasile lai rotele o si subu nipa ekiye sara a se da duro kuro ninu ise olorun we pe ah arakunrin tabi arabinrin e to se yi o da nitori be lo gbadura wa oju olorun ki o fi ara sile ni akoko die sinu adura ki a ba le pe o pada e ti ba fi gbadura ani ah church o fe mi won fe ki wulo ninu ile isin won kan fe so fun mi pe ki ma wa si deeper life ni mo mo nkan ton ni lokan mo mo pe won fe ki wa won fe ki temi da won fe ki lo sinu ijo miran mo si feran deeper life yo mo feran gbogbo eko ro olorun osumo asise die ti mo ni won ni ki ma lo won olorun papa o fe mi boye mi ni mo nse wahala ti mo kan tira mi mo olorun lorun boya olorun o ti e fe ki lo si ijoba run boya o ti ni awon to ti yan to je pe awon lo fe mu lo sorun boya mo kan se wahala lasan ni eti ba fi ni oro igbagbo un die kekere ti a so fun pe ki o lo gbadura eti ba lo gbadura a ma bohun a ma so pe olorun o le gbadura awon mo eyi ni eli nse ti o wi pe oluwa ni je ki o se eyi ti o dara le oju re ohun ti mo so fun ni wi pe bi o ba ni oro igbagbo lenu o daju wi pe okunkun yo di imole bi o ba ni oro igbagbo lenu aisan yo kuro ninu ara re aisan yo kuro ninu ebi re bi o ba ni igbagbo oro igbagbo lenu o daju pe bi o ti le dabi eni pe o sunkun loni o rerin lola wo genesis ori ogbon genesis ori ogbon lati ese ikini nigbati rakeli ri pe ohun ko bimo fun jacob Rakeli se ilara arabirin re o si wi fun Jacob pe fun mi le omo bi ko se be emi o ku se ori ohun ti mo ka yi se oro igbagbo ni yi tabi oro aigbagbo o ti loko fun igba die o si ri pe egbon ohun ti loko pelu fun igba die egbon bimo aburo ko bimo o wa jowu o wa so pe a kini mo se se bi inu le kan na lati jade ewo ni mo se kini arabirin mi kini o fi sanju mi lo o wa lo ba oko re Jacob wi pe fun mi le omo bi ko se be emi o ku ori awon elomiran ti won ba n wa si ilesin be won ti wa fun osu meta osu mefa tabi odun kan bi o se pe won ko ti bimo won ma so wi pe bi n ba bimo bi n ba loyun losu yi ma fi olorun sile ma fi bẹri sile gbogbo ti mo tin gbadura ti mo wa si church lemo lemo ti mo wa ni igba gbogbo bi o ba se pe ni osu yi mi o loyun tabi mi o ri ami kankan wi pe olorun ti gbadura mi ma ko fi church na sile ma fi bẹli sile ma fi oro olorun sile ki lo le to be se an ba olorun ja ni nje eniyan le ba eleda re ja eti aba fi mu ohun igbagbo ke a so fun olorun wi pe mo mo wi pe awon to dagba ju mi lo o ti gbo ti won awon to darugbo ju mi lo bayi o ti gbo ti won awon ti o dabe ni pe ko si ireti fun o ti gbo ti won awon ti o dabe ni pe ki won to wa si odo olorun won o fi ojo kan lati aro di ale loyun ri o fun won ni oyun o fi won si ipo iloyun o si je ki won ki o bimo nitori be mo mo ko o se temi e ti a ba fi ni oro igbagbo lenu a n so fun olorun we pe bi n ba bimo okunkun dabi eni pe o dara ki n ku ma se soro be e je oro aigbagbo sugbon je ki a lo si oro igbagbo ki a to lo gbadura bi aba ni igbagbo a o ri pe igbagbo yo ma korin didun ni ogonjo oru se oranti sila o paul bi won tin korin be ni a ri pe isele nlanla o sele be ni a ri pe gbogbo ilekun ile tubu o si sile bi o ba le korin orin igbagbo ni akoko ti wa ala wa ni akoko ti inu ni bi ni wa o daju pe bi o tin ko orin igbagbo lati inu okan igbagbo si olorun wi pe gbogbo ide re ni yo ja loruko jesu ati gbogbo ibi ti o dabi eni pe o je bi ogba ewon o seje ke ma fojuri sugbon o dabi ogba ewon fun o a o si gbogbo ilekun won sile ni loruko jesu igbagbo ma nri irawo ti ireti loru nigba ti o dabi eni wi pe a ko ri imole oju olorun igbagbo ma nle korin igbagbo ma nle kigbe pelu ohun isegun bi o tile je wipe awon igana Jericho won duro sibe igbagbo a ma yi odi Jericho ka lekini bi odi Jericho ba wo a tun yi ka lekeji bi odi Jericho wo a tun gbadura a tun korin a tun yi ka leketa bi ko ti wo koni sori tinu ni ojo kerin a tun yi odi Jericho ka ni ojo karun a tun yi odi Jericho ka ni ojo kefa yo tun yi odi Jericho ka mo so fun wi pe eni ti o ba ni igbagbo bi o tile ti gbadura ni ojo kini ni ojo keji ni ojo keta ni ojo kerin ni ojo karun ni ojo kefa bi o da bi eni wi pe ko si isele ko si ireti ko si ise yanu ko si idahun sibe sibe ni ojo keje eni ti o ba ni igbagbo ninu olorun yo tun yi odi Jericho ka ni ojo keje mo so fun wi pe bi a ba ni igbagbo ninu olorun ki odi Jericho ki awon igana re ki won ki o to wolule o da mi loju wi pe eni ti o ba ni igbagbo yo ke ike ayo yo ho iho ayo iho isegun si oluwa mo so fun wi pe bi eniyan ba ni igbagbo bi o ti le dabi eni wi pe ikun kanlekun sibe sibe eni ti o ni igbagbo yi o ma so aso tele nipa iye aini pekun igbagbo ni o ma mu idani loju wa wipe a o ni isegun lori ota to lagbara ju wa lo se o mo wipe golati je ota to lagbara ju dafidi lo sugbon igbagbo lo nsoro lati enu dafidi wipe ohun o segun igbagbo ni ma so lati enu wa wipe bo ti ohun kori a o segun mo mo wipe lasale yi isegun yo je ti wa mo mo wipe a o segun loruko jesu igbagbo lo ma nsoro oro imuni lokanle oro ireti oro idakoro bi o tile je gbogbo nkan to yi waka lo le mu okan eniyan poruru igbagbo ni o ma je ki ayo ayo we pe amo e pe oro ojo ajinde nbo nigbati oru iku ti o ba koja nitori be a o se ni igbagbo ninu olorun a o se je ki igbagbo wa ki o ma soro si olorun wi pe amo wi pe bi atile ni aisan bi atile ni ajalu bi atile ni onkon ti o ndero ba wa wi pe a ki yoku iye ni a oye wo orin dapidi ikeji dini ogofa orin dapidi ikeji dini ogofa okan ejo orin dapidi okan ejo bi a ba wo orin dapidi yi ni ori ikeji dini ogofa ti a wo lati ese ikeedogun oni ohun ayo ati ti igbala nbe ninu ago awon olododo owo otun oluwa le agbega owo otun oluwa nse agbara owo otun oluwa le agbega owo otun oluwa nse agbara emi ki yoku bi ko se yiye ki emi ki o le ma rohin ise oluwa bi abaje onigbagbo ni toto iru oro yi ni o wa ni enu wa bi atile ni aisan o sese ninu ile ewosan ki awon dokita oyinbo ki won so pe aisan yo dabi eni wi pe o ti wo ago ara o ti wo inu eje o ti wo inu egungun o dabi eni wi pe ko si ireti eni ti o ba ni igbagbo pe dokita mo je ti olorun ara mi ti ku ni taye ni o je ti olorun nitori be mo ti e mo wi pe nkan sise si po fun mi nitori pe ise olorun si wa awon ti mo fe soro igbala fun won si wa nitori be mi o ti ku emi ki yo ku iku kiku kan bi ko se yiye ki emi ki o le ma royin ise oluwa eyi ni a so nipa igbagbo eni ti o ba ni igbagbo bi atile nderoba ninu ile ewosan bi atile nderoba laarin ebi bi atile nderoba ninu ala bi atile nderoba lati odo awon ota yo ma wi pe rara ko si iku nitori pe emi ki yo ku bi ko se yiye ki emi ki o le ma royin ki emi ki o si ma royin ise oluwa wo okunrin kan eni ti o la opolopo omi jijin koja wo okunrin kan ti o dabi eni wo pe gbogbo orun apadi ni won doti wo okunrin kan ti o dabi eni pe gbogbo ofa ti o wa lowo isu patapata ni o ta si okunrin yi wo okunrin kan ti o dabi eni wo pe ore ara ati awon ojulumo won ko sile wo okunrin kan ti o dabi eni pe gbogbo eni won run lojo kan sosho ago ara re papa o dabi eni pe orisirisi aisan ni o wa si ago ara re ti ko mo wi pe oun le yi rara wo okunrin kan ti o dabi eni pe omo o padanu omo o padanu dukia o padanu opolopo nkan sugbon sibe sibe o ni igbagbo ninu olorun bi o ba wo jobu ori kokan dilogun lati ese kini nigba na ni Job dahun o si wi pe yo ti pe to ti eyin o fi ma ba mi ninu je ti eyin o fi ma fi oro kun mi ni ejanja wo okunrin yi ti opolopo oro ti awon eniyan so ti o n ba ninu je ni ese ikeje kiyesi emi ki gbe pe owo nla owo alagbara sugbon a ko gbo ti emi mo ki gbe soke be ni ko si idajo ese ikesan o si bo ogo mi o si si ade kuro li ori mi okunrin yi o nso nipa awon ajalu ti o deba o nso nipa awon ohun ti o ti padanu re ni ese ikokanla o si tinobo ibinu re si mi o si kami si bi okan ninu awon ota re ese ikerinla awon ajobi mi fa seyin awon afaramo ore mi si di onigbagbe mi awon ara inu ile mi ati awon omobirin iranse mi kami si ajeji emi ja si ajeji eniyan li oju won mo pe iranse mi o n ko da mi lohun mo fi enu mi be emi si su aya mi o ati orun mi si su awon omo inu iya mi. ani awon omode sin fi mi sesin mo dide won si soro egan si mi ese ikokandilogun gbogbo awon ore idi gbogbo awon ore dimopo mi ore dimopo mi korira mi awon olufe mi si keyin da si mi wo okunrin yi ti o ni iru opolopo ajalu yi o sin so we pe wo awon nkan ti o de ba mi ore kan mi sile awon ara ile kan mi sile opolopo awon ojulomo won ko eyin si mi mo padanu dukia mo padanu nkan pupo awon ti o sin soro si mi won so oro ti o ba mi ninu je se koni ireti mo se koni igbagbo ninu olorun mo se ko gbagbo we pe nkan yo yi pada wo eri ti o nje lati ese ke dogbon ati emi mo pe oludande mi nbe laye oni ni to to mo ti padanu nkan pupo oni sugbon mo mo pe oludande mi nbe laye ni to to omo ti ku sugbon oludande mi nbe laye ni to to awon ore awon ara won ti komi sile sugbon mo mo we pe oludande mi nbe laye ati pe ohun bi eni ikeyin ni yo dide kuro lori erupo ele ati lehin igba ti a wa ara mi ti ati ke kuro bi iru eyi ati lai ni eran ara mi li emi o ri olorun eni ti emi o ri fun ara mi ti oju mi o si wo ki se ti elomiran okan mi si daku ninu mi bi o ba wo ohun ti ogbeni yi nso o nso wi pe ohun ni ireti ninu olorun o mo wi pe oludande ohun wi pe o nbe ni wi pe ni toto ni ohun ti ni awon isoro ni toto ni ohun ti ni awon idamu sugbon sibe oludande mi nbe se iwo mo pe oludande re nbe se o mo wi pe jesu ti ko fun o se o mo wi pe awon ileri olorun je ti re se o ni igbagbo aye ninu olorun ni e se to fi le gbadura e se ti o le ki gbe pe olorun e se ti o fi n bohun e se ti o fi n rahun e se ti o fi n sori tinu e se ti o fi n soro bi eni wi pe olorun wa ko si laaye mo se igbagbo re ko le soro si olorun se igbagbo re ko le mu ileri olorun ki o si duro sinsin lori ileri olorun se igbagbo re ko le se bi ti Shedraki Meshaki ati Abednego ninu ina se igbagbo re ko le duro sinsin gege bi ti Danieli se igbagbo re ko le ma ke pe Oluwa se igbagbo re ko le ma so nipa iye nigbati awon ti o wa ni arowoto e ti won so nipa iku se iwo na o le dide ki o so pe emi mo pe oludande mi nbe bi o ba mo pe Jesu si wa laaye bi o ba mo pe Olorun wa wa laaye bi o ba mo pe ileri Olorun ki ta se bi o ba mo pe Olorun je ti wa o ye ki o dide duro lori ese re ki o so oro igbagbo dide nisisin ki o gbadura ki o so pe emi mo pe olugbala mi nbe oludande mi nbe emi mo pe oluso agutan mi nbe ati pe ileri re ki ye emi mo wi pe gbogbo ileri ti o ti se fun mi wi pe won o je temi o ye ki a gbadura si Olorun bi o ba ti ni igbala ma se sori tinu ke pe Oluwa bi o ba je afaseyin ti ayo igbala ko si ninu re nisinsin nitori ese ti o ti wole ma se sori tinu ke pe Oluwa bi o ba ti n gbadura fun isori mo po ojo pipe sugbon ti isodi mimo ko ti je ti re ma se sori tinu dide ki o ke pe Oluwa bi o ba ti wa agbara emi Olorun lati sise fun Olorun bi o ko ba ti ni o ye ki o ni ireti ninu Olorun ma se sori tinu dide ki o ke pe Oluwa bi aisan ba ni ago ara re bi o ba dabi eni pe o ni awon idamu tabi ajalu o ye ki o dide ki o ke pe Oluwa wi pe emi mo wi pe oludande mi nbe emi mo wi pe alagbawi mi nbe emo wo pe odo agutan Olorun ti o ku lati ko ese mi lo o wa laaye sibe emi mo wo pe anu Olorun o ri ope Olorun emi mo wo pe oju rere Olorun o nbe sibe emi mo wo pe ireti wa ninu Olorun ati awon ileri re ki ye wo pe emi o gbadura emi o kepe Oluwa mo si mo wo pe Olorun yo gbo ide ki o kepe Oluwa ba Olorun so ye ki Olorun ki o mo wi pe o ki se alaigbagbo sugbon o je onigbagbo tooto o si ni ireti ninu Olorun kepe Oluwa o daju wi pe yoo dahun adura re yoo gba okan re la yoo wo o san yoo da o sile yoo si pese fun o ni kikun ninu oro ojo re.
1: Ẹjẹ́ kí a gbàdúrà.
2: A dúpẹ́ lọ́wọ́ rẹ Ọlọ́run wípé o fi Jésù ta wá lọ́rẹ. Wípé bí a bá ní ìbànújẹ́ tàbí àsùn dábọ̀ ẹkún, bí ohunkóhun bá wà tí ó dorí ìgbésí ayé wa kodò, tí ó sì mú ìpòrúru ọkàn bá wa, bí ohunkóhun bá tí ó ń da ìgbésí ayé wa tàbí ilé wa tàbí iṣẹ́ wa tí ó ń dàárú, bí ohunkóhun bá wà tí ó dàbí ẹni wípé ilé àìbalẹ̀ àyà ó ń yọ wá lẹ́nu, tàbí àlákàlà kò jẹ́ kí a gbádùn, tàbí ọwọ́ ayé ló ń lé wa kiri. A mọ̀ wípé o ti fi Jésù ta wá lọ́rẹ, wípé ó jẹ́ ilé ààbò fún wa, àti pé bí a bá sọ fún Jésù, bí a bá kó àròyé wa tọ́ lọ, bí a ò bá fi ara wa pamọ́, bí a bá jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ wa bí ẹlẹ́bi àti bí ẹlẹ́ṣẹ̀, ó dájú wípé ẹ̀jẹ̀ Jésù Kristi tí a ta sí òkè Kálfárì ó sì wà síbẹ̀ fún wa pẹ̀lú. A sá ti sọ fún wa wípé èyí lé ọ̀dọ́ àgùntàn Ọlọ́run tí ó kú ẹ̀ṣẹ̀ aráyé lọ. A sì mọ̀ wípé bí a bá so mọ́ ọ, bí a bá dúró tì ọ́, bí a bá gbẹ̀kẹ̀lé ìlérí rẹ, tí a sì sọ gbogbo ìbànújẹ́ wa àti ẹkún wa, ìṣòro wa, bí a bá sọ ọ́ fún ọ, a mọ̀ wípé ó gbà wá. Ǹjẹ́ à ń bẹ̀ wípé lónìí bí a ti wá pẹ̀lú agbára rẹ, pẹ̀lú ẹ̀jẹ̀ tí Jésù ta sílẹ̀, pẹ̀lú iṣẹ́ ìràpadà tí Jésù ti parí fún wa, a bẹ̀ wípé gbogbo àwọn ìjìyà ẹ̀ṣẹ̀ wọ̀nyí bá mú wọn kúrò. Ṣàánú fún wa, jẹ́ kí àlàáfíà rẹ kí ó jọba nínú ọkàn wa, gbogbo ìgbésí ayé wa tí ó ti dàrú bá wa tún wọn ṣe. Jẹ́ kí ọ̀rọ̀ rẹ kí ó lè ṣe wá pé ní àṣálẹ́ yìí, ní orúkọ Jésù Kristì Olúwa. Mo fẹ́ kí o ṣí Bíbélì rẹ sí orí Dáfídì 56. À ń sọ lónìí nípa ààbò tí ó dájú. Bí àkókò kan bá wà ní ìgbésí ayé wa tí ó yẹ kí a mọ ààbò tí ó dájú, tí ó nípọn, tí ó sì ṣe iyebíye, èyí tí ó jẹ́ wípé ọwọ́ ayé tàbí ọwọ́ ọ̀tá tàbí ọwọ́ èṣù kò ní lè tẹ̀ wá, mo wòye wípé àkókò tí a wà yìí jẹ́ àkókò kan, nítorí wípé ọ̀pọ̀ òjò ló rọ̀ tilẹ̀ ń fi mu, ọ̀pọ̀ ìyà ni àwọn ènìyàn sì ń jẹ ní àìmọ̀ àti rí ibi ìsásí. Ṣùgbọ́n bí ó ṣe ti wá ni, àwa ni Ọlọ́run ṣe ní olóríire láti mọ ààbò tí ó wà. Mo sì mọ̀ wípé bí o bá fi etí sílẹ̀, tí o sì fi ara balẹ̀, tí o ń gbọ́ ohun tí Ọlọ́run fẹ́ kí a mọ̀ nípa ààbò. Wípé bí ó tilẹ̀ jẹ́ wípé èṣù pàápàá ni ó lé ọ dé yìí, bí a bá parí ẹ̀kọ́ yòó láti sáko lẹ́yìn rẹ. Bí ìjìyà bá wà nípa ẹ̀ṣẹ̀ tí a ti ń dá tẹ́lẹ̀ tẹ́lẹ̀, nípa ìrìn tí a ti ń rìn, tí ó dàbí ẹni wípé ìyà ń jẹ wá, ìṣẹ́ sì ń ṣẹ́ wa, mo mọ̀ wípé ìgbà tí a ti fún wa ní Jésù, tí a sì ti gbé Jésù sókè, gbogbo ìṣẹ́ wa àti ìyá wa ni a fi kọ́ sí orí igi àgbélébu Jésù. Ṣùgbọ́n ó ṣe pàtàkì fún wa láti mọ̀, nítorí Bíbélì sọ wípé àwọn ènìyàn mi ń jìyà, wọ́n sì ń kú nítorí àìní ìmọ̀. Ní orin Dáfídì tí mo pè ní 56, ni a ti ń sọ fún wa wípé Ọlọ́run lè ààbò wa àti agbára lọ́wọ́lọ́wọ́ ìrànlọ́wọ́ ní ìgbà ìpọ́njú. Nítorí náà lè àwa kì í ó bẹ̀rù, bí a tilẹ̀ ṣe ayé ní ìdí, tí a sì ṣe àwọn òkè ńlá ní ipò lọ sí inú òkun, bí omi tilẹ̀ ń hó tí ó sì ń ru, bí àwọn òkè ńlá tilẹ̀ ń mì nípa ọwọ́ bíbí rẹ̀, odò ńlá kan wà, ṣíṣàn èyí tí yóò mú inú ìlú Ọlọ́run dùn, ibi mímọ́ àgọ́ wọn nì ti ọ̀gá ògo. Ọlọ́run bẹ̀lẹ̀ àárín rẹ̀, a kì yóò ṣi ní ìdí, Ọlọ́run yóò ràn án lọ́wọ́. Ní kùtùkùtù òwúrọ̀, àwọn kèfèrí ń bínú, àwọn ilẹ̀ ọba ṣídìí, ó fọhùn rẹ̀, ayé yọ. Oluwa awon omogun wa pelu wa Olorun Jacob le abo wa e wa wo awon ise Oluwa iru aporo ti o se le aye o mo otetan de opin aye o se orun o si ke oko meji o si fi keke ogun jona eduro je ke si mo pe emi le Olorun a gbe mi ga ninu awon keferi a gbe mi ga le aye Oluwa awon mogun wa pelu wa Olorun Jacob le abo wa awon ti o wa ninu aye won wa abo kaakiri gbogbo awon eniyan yala olowo tabi ojogbon o si sese awon talaka papa ti won ko ni nkankan ti o dabi eni wipe o ye ki owo iya ki o duro lara won nitori pe towo won oni ti gbajumo kosi tabi ti dukia ohun ini ko je ti won sibe sibe bi o ti le je wipe won oni nkan pupo ninu aye sibe sibe esu ota emi wa ko je ki won ki o gbadun o si je ohun ti awon eniyan ma nwa kiri abo ti won ro wipe bi ohun gbogbo bi o ba dojupo ti o si ndaru eyi ti oni saamu ti o nse alaye re ni ese keta wipe omi ho eyi so nipa wipe nkan gbona mo awon eyan ti o wa ninu aye lara o si so pe oke nla papa ti a le ro wipe o fi idi mule sinsin o n so wipe o mi awon eniyan ti o dabi eni wipe pelu ohun ini won pelu gbajumo won dabi oke ti a ti fi idi re kale ti o dabi eni wipe ko si ohun to le de wipe ko si mimi ko si si eru sugbon eni ti o ko iwe yi nipa emi si olorun o n so fun a wipe ko si eni keni ti ara ro tabi ti ara tu pe bi won ti le dabi eni ti won dabi oke ti a fi idi won kale sibe sibe pelu ohun ti o n sele ninu aye o n so wipe awon oke nla wonyi won mi sugbon wa so fun wa ibi itura ti o wa fun awon ayanfe fun awon ti won sin olorun le emi ati ni otito awon ti won ni olorun Jacob gege bi oba gege bi olugbala ati gege bi oluwa won o so fun a wipe odo nla kan wa sisan yi ti yo mu inu ilu olorun dun ibi mimo ago won ni ti oga ogo eyi ni jesu nje ki o di mo fun a wipe omi kan wa kanga kan wa orisun kan wa ti o san fun omi iye fun imularada awon ti ara won ko da fun igbala awon ti won sonu fun idariji awon ti won dese ati fun imuduro awon ti ese won ti ye eyi ni eni ti o ko ni David yi nje ki o di mo fun a wipe bi aye re ba daru bi o ba dabi eni wipe o dabi eni pe ki o lo pe pokun so ki o si kudanu nitori pe ko si nkan ti o ro pe o tun fe se ninu aye o n so fun o wipe ma binu je ma se so ireti nu nitori pe odo nla kan wa o le ma se onikaye fi wipe bi o ba je be wipe odo nla kan wa eyi ti o mu inu mi dun bi mo ba darapo mo awon eniyan olorun nibo lo wa nitori pe gege bi eni ti o dagba die o sese ki o ti ma wa ibi isasi ati ibi abo kaakiri sugbon o dabi eni pe bi o ti n sa be ni pasan be ni o n ba o ti o si ti sa kaakiri titi ti o n wa ibi abo sugbon ti ko si ibi abo awon eniyan ti won si mo wipe aye nle wa awon naa paapaa won ko ile kekeke kaakiri o sese ninu ogba ti won si fi enikan sibe ti o dabi oluso won si le ko si enu ona wipe ibi abo niyi o si sese ki iwo na ki o ti lo sibe ri boya gege bi alaboyun tabi gege bi eni ti o wa ise ti ko ri ise ti won ti so fun o wi pe bi o ba sa pamo si bi abo ti o si je ara re niya o sese ki o ti le gba awe ojo meta tabi ojo meje tabi ojo pupo ju be lo o si ti ro wi pe o ti de ibi ti o nlo pelu awe pelu adura pelu ije ara ni niya sibe sibe leyin ojo meje leyin ose meta tabi leyin osu kan iya ko ye ya ile re nitori pe bibeli so wi pe elese ni a fi ise fun bi o ba digba ti a ko ese sile ise tabi ijiya ese kuni ye ma wa lodo wa sugbon so wi pe o le salai mo ibi ti odo nla yi wa sibe sibe idaniloju ni wo pe odo nla kan wa sisun yi ti yo mu inu ilu olorun dun ko so wi pe sisun yi ti o mu gbogbo ilu dun ilu pupo lo wa sugbon gbogbo ilu ko ni ilu olorun o si sese ki o ti ma josin ki o ti ma lo kaakiri ki o ti ro wi pe pelu gbogbo eti mo nse na mo fa nse iwonba ti mo mo wi pe o ye ki nse sugbon sibe sibe anfani odo nla ti o san yi fun itura fun imularada fun iko fun ifokanbale fun alaafia fun idariji fun ase pe igbala re ko je ti re sugbon so wi pe bi ki o le mo bi ase mo wi pe a ti de ibi ti odo yi wa o ni olorun bele arin re Jesus si je ki o di mo fun a wi pe ibi ti eni meji tabi meta ba pejo ko so wi pe nidi oja tita nidi ikore nidi ibasa nidi ijeun tabi nidi ijo nidi ilu ko so be o oni ibi ti eni meji tabi meta ti won ba pejo po ki se nidi ija ki se nidi iyapa ki se nidi ki a ma lora wa laso mu wi pe ta lo ji owo apo alufa on ibi ti eni meji tabi meta ba pejopo le oruko mi oni emi wa le arin won eyi ni ilu olorun eyi ni ibi ti ansa pamo si nibi ti eko oro olorun ti o tin jade olorun be le arin re a ki o si nidi ko si bi aye se le gbiyanju to tabi bi esu papa bi o ti le buramuramu to bi o ba wa nibi ti olorun wa o ni a ki o se onidi olorun yi o ran lowo ni kutukutu owuro bi o tin ji be ni iran lowo olorun be ni o wa ni tosi re o ni awon keferi nbinu bi o ba ti mo tele tele ti o sin ja fara ti o ro wi pe ko sewu je ki n so fun o wi pe awon keferi nbinu si o awon wo ni an pe ni keferi awon tin tafani àwọn tí wọ́n fẹ́ ṣe ọ́ ní ibi àwọn tí wọn kò mọ ọlọ́run tí wọn kò sì fẹ́ mọ̀ àwọn ẹni ìkà àwọn ẹni ibi ayé àwọn kèfèrí ń bínú bó jẹun bó yó bó bá sọ síta wọn bínú sí ọ bó tí rí ìyàwó fẹ́ ṣùgbọ́n tí ọwọ́ rẹ jí tí ó dàbí ẹni pé nǹkan lọ dédé fún ọ àwọn kèfèrí á bínú sí ọ bó rí jẹ àwọn kèfèrí á bínú bó sì rí jẹ bó ní nǹkan kan to tori be to joko seko wi pe but eni ti o mu owo wale ni won ma yin mi o si ni nkan ti mo mu lole bo lole won binu pe o wale bo si lole bo jeun bo yo won binu pe o jeun bo gbe yawo bo bimo won binu pe o gbe yawo ko si ti bimo awon keferi nbinu bo ba si mo ibi abo o pari fun o awon ile oba won sidi sugbon won so fun a wi pe olorun wa ẹni ìgbà ayérayé ẹni ìgbà ni ẹni tí ó ń dúró sí ọ̀dọ̀ ẹni tí kò ní bàbá ẹni tí ó jẹ́ ibi ààbò fún wa wọ́n ní ó fọ́hun rẹ̀ ayé yọ ọ́ olúwa àwọn ọmọ ogun wà pẹ̀lú wa ọlọ́run jákọ́bù onílé ààbò wa ìwọ bí o bá sọ gbé bó bá sọ gbé kúrọ̀ lọ béèrè lọ́wọ́ àwọn tó ń sọ gbé kúrọ̀ ikú ń pa wọ́n àtọmọ àti bàbá àti ìyá wọn kọ́lé ilé dáradára ilé mèremère tí a kùn dáradára ṣùgbọ́n kí wọn kí ó tó wọ inú rẹ̀ wọn á walẹ̀ sí ẹnu ọ̀nà wọn á rí nǹkan kan mọ́lẹ̀ wọ́n ṣe rí nǹkan mọ́lẹ̀ láàrin àwọn pápá mọ́lẹ̀ lọ bí wọn ń kú light ye needy. Wan so epe ari lagbaja ni ose to koja be ni. E ti won soro. E ti won ri mole ko gba won. Bi won tin bi won ni won so nde mo needy ti won so komo lorun. Apere po ta omo re fun esu niyan. Sibe sibe pelu abo eke ti awon eyan ti o wa ninu aye ti won ni ni won so fun a wi pe owo aye nte won esu nba won o npa won awon ti o pa tapatapata o pa won ni aparo won je ni aye won je ni orun gba te eyan ba lo odun marun ni ile iwosan wo oyibo ni won ba adota tabi ogoji odun to ni lo ninu aye yo ti mo wi pe esu ti pa lapati gba to bi mo ti o raye gbadun won ti o si le toju won to tin kaakiri esin yi na ni o gbe bibeli kaakiri ko moju bibeli o sori bibeli kodo abo ti o wa fun wa odo nani ti o wa fun imula ada fun irora ti wa ko mo nipa re Jesu Christ ti a fi han wa lati ku ese wa lo ati lati ko ijiya wa lo ko mo nipa re sugbon bi o se ti a wa ti a ti mo ona hirere awa ti a fi ese wa sowo si olorun ti a so wi pe kojo ajewo ese wa se ko sile bi a ba nse be awon eyan ma pe wa ni omugo won ti e so wa loruko won ni awon egbe jewo ese be ni awon ton jewo ese ose nse won iya si nje won sugbon iwo to gbon iwo to si mo wi pe o nfe iran lowo lodo olorun o si nfe abo re bo tin jewo ese ba tin daba tin je ki ese ki o koja lo bi odo ti o san koja lo be ni abo olorun to ndaju lori re o so fun a wi pe awa ta se be pe a je olori re olorun jacobu tani olorun jacobu gba ti jacobu nsa ku lowo ta ni lowo isau le olorun pade re ni oju ona ibi to nsa lo ni igba ti o fi okuta se irori re ti o si wa ni ibi ona ti o je wi pe inu aginju ni olorun wa ba ni o ko si wi pe ohun a ma seso lori re olorun jacobu niyan nigba ti o de odo labani gbogbo iya ti labani fe fi je ati ireje ti labani fe se fun olorun gba nigba ti olorun so pe ki o kuro ni odo labani ni labani tun fe se eka o fe dode re o si fe le ki o si ba aja be ni olorun tun so fun labani pe jacobu je eni eyan ti ohun nitori be ki o ma se fi owo kan nigba ti Jacob n bo lati rin ajo ti o ti lo ni o ranse si Esau wi pe mo n bo ki o si gba awon ore ni Esau ranse pada wi pe so fun wi pe emi papa n bo gege bi ota ti o mura sile lati parun pelu irin wo awon eniyan lese kese ni Jacob be si ni gbadura be ni Olorun je abo re ota ti o fe pa ko le ri owo te mo eyi ni Olorun ti o da abo bo Jacobu a si wa so fun o wi pe bi o ba di eni igbala bi o ba jewo ese re ti o ko sile ti o fi Oluwa se olugbala re ti o si bi Olorun se ile iso giga re wi pe Olorun Jacobu yo je abo re e wa wo awon ise Oluwa iru aporo ni aye o mu ote tan de opin aye ewo ni opin aye ibi ti o wa yi ni a npe ni opin aye gbati Jesu wa ni aye a o so fun ninu iwe itan wi pe o rin de ilu Nigeria tabi o rin de ileto re sugbon sibe sibe a nje ki o di imo fun wa wi pe bi o ti le je wi pe Jesu ninu ara ko rin de ileto re ko si rin de ilu re sugbon ninu emi pelu ise asetan igbala ti o se je ko ti rin dodo re o ti gboro Jesu ati fi rere ati fi han o eni Olorun so wipe titi de opin aye nibi ti o wa nibe ni ise Olorun ni o ti nse awon ote ti awon eyan sin ni si o awon ti o dite mo o so wipe o mu awon ote won yi tan de opin aye o se orun o ija ni a npe be o si se oko o ija na niyan o se si meji o ke si meji o fi keke ogun o fi jona eduro je awa ti an saka akiri o so fun wa o ni eduro je nigba ti a ba saka akiri eredi ti a fi saka akiri anwa abo ni awon abo ti a sin wa je kin ka die fun o nipa awon abo ti awon ti o wa ninu aye ti won wa o si sese ki iwo na ki o ti wa iru abo be ri awon abo eke Isaiah ori ikeji din ni ogbon Isaiah ori ikeji din ni ogbon ese ikerin la ni mo ti bere lati ma ka nitori na egbo oro oluwa eyin elegan tin se akoso awon eniyan yi tin be ni Jerusalemu nitori eyin ti wipe awa ti ba iku da majemu a si ti ba epo ku mule nigba ti pasan gigun yo laaja yo de odo wa nitori awa ti fi eke se abo wa ati labe iro li awa fi ara wa pamo eyi ti je ki o yi o gbe kuro onde eyi ti an so morun tabi oruka ere ti an fi sowo ti a ro wi pe yo je abo fun wa tabi a lo fi ara wa fun awon egbe okunkun a ro wi pe bi a ba le lo si egbe imule yo je abo fun wa nitori abo ni won se nwa iru nkan be kaakiri tabi a ti lo fi emi wa dogo si owo adaun se a ti ro wi pe bi a ba se be o pari bo so le wa koni ri wa bi o so ba ri eni le adaun se mbo lo ma ti ri o se lodo jesu lo so ma ti ri o awon ti won lo si le adaun se awon ni ofa oso ati ofa aje awon lo kokon ba awon ni won fi ori won sebo nitori wipe abe iro ni ru awon eyan be ni won duro si gbo ese ke dogun le kan si nitori eyin ti wipe nkan ti o kin je ki awon elomiran ki won ki o wa se abe yin rere niyan tabi lati gba eko ti igbala won ma so ninu okan wipe awon ti won o ni o isora awon ni won wa Jesu kaakiri awa ti ni awon ohun ti o le panimo tabi ohun ti o le je abo wa wipe nitori be lati kekere ni won ti se waji na awon ti won se jina won yi won lalakala iberu wa ninu okan won babalawo papa to sogun fun won iyawo e ogbadun awon omo won won ri owo ile iwe san sibe sibe awon eniyan won yi ninu omugo ati ninu okunkun ti emi won wa ati ninu ipoju okan ti won wa ni won wa awon kan won yi kaakiri sibe sibe oye oye won jokan ti won ti e joko ki won ronu wi pe awon ti won wa ninu egbe okunkun won ku laipe ogoji odun awon ti won si wa ninu egbe okunkun pelu won won a lo si ibi iboji won bi o ba se wi pe abo to to ni won se nku be iya se nje won be won wa ise kaakiri bi won ti e ri ise se owo ti won gba adaun se lo n gba ogbo e pada lowo won awon ti won to si dabe ni pe won le so pe won seso nitori pe won wa owo bi won ba niru owo be owo eje ki se na bo jeun wa ni iyodi nipa e bo je sugar to ti eye ko dun lenu e lo fi owo eje ra owo ipaniyan apa ona ni o wa so fun a wi pe nitori eyin ti wi pe o sese ki o wa ninu egbe awon ti won so bayi awon ti o je wi pe o kan so pe mo kan ba wa lale ni kin wa wo eyi ton se nbe nitori pe emi temi mo ti ni nkan aje tele aje sara a si ti se mi jina ko si nkan na bo ti le je wi pe aye ati pasan re won le awon eyan won dode awon eyan kaakiri sugbon bo se temi ni rara o ko si ni ibi kibi tin ba nlo ona nla ni nitori pe eye ki fo ko fori sogi duro be awon ti won ti so be saaju e to gba lenu e awon da nitori eyin ti wi pe awa ti ba iku da majemu won ku o ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ wọ́n sọ wípé wọ́n ti ba ikú dá májẹ̀mú a sì ti bá ipò òkú múlẹ̀ nígbà tí pàṣán gígùn yóò làájá kí ó dé ọ̀dọ̀ wà nítorí àwa ti fi èké ṣe ààbò wa èké ni o má gbẹ́kẹ̀lé ajá ọtílẹ̀ ní ọjọ́ ìpọ́njú ní ọjọ́ àìní ní ọjọ́ tí ó jẹ́ wípé ó ń fẹ́ nǹkan wọ̀nyí ààbò yìí gan yóò jẹ́ ọtílẹ̀ ààbò èké ni kì í dúró lábẹ́ ìrọ́ lè àwa ti fi ara wa pamọ́ ìwọ tí ó fi ara rẹ sí abẹ́ oògùn abẹ́ oúnjẹ abẹ́ òrùka abẹ́ ìrọ́ lè fi ara rẹ pamọ́ sí nítorí náà báyìí lè olúwa jehovah wí pé kíyèsí èmi gbé òkúta kan kalẹ̀ ní sioni fún ìpìlẹ̀ òkúta ti àdánwò òkúta igun ilé iyebíye ìpìlẹ̀ tí ó dájú ẹni tí ó gbà á gbọ́ kì yóò sá bí ó bá rí ẹnikẹ́ni tí ó ń sá káàkiri kò gbàgbọ́ ẹni tí ó gba jésù gbọ́ nítorí jésù yìí ni òkúta tí a sọ fún wa nípa rẹ̀ èyí tí a gbé kalẹ̀ ní sioni fún ìpìlẹ̀ ìpìlẹ̀ ilé òun ló máa ń gbé ilé dúró ìgbésí ayé rẹ kò ní lè dúró láìní ìpìlẹ̀ ti jésù kristi òkúta ilé a sì ti dánwò ó sì yege òkúta igunlé iyebíye ni ìpìlẹ̀ tí ó sì dájú ni ẹni tí ó bá gbà á gbọ́ ẹni tí ó gba jésù gbọ́ kì yóò sá ohunkóhun kì yóò lè le ìdájọ́ lè omi ó fi ilé ẹsẹ pẹ̀lú àti òdodo lèmi ò fi lé òṣùwọ̀n yìnyín ni yóò gbá ààbò èké lọ omi ó sì kún bo ibi ìsásí mọ́lẹ̀ gbogbo ààbò èké yìnyín ni yóò gbá a lọ ìdájọ́ ọlọ́run ni yóò gbá a lọ nítorí bẹ́ẹ̀ bí o bá ń fẹ́ ààbò tí ó dájú ààbò tí kì yóò jẹ ọtílẹ̀ ní ọjọ́ ìpọ́njú jésù kristi ní ààbò tí ó dájú nítorí wípé gbogbo ààbò èké pátápátá ni yìnyín yóò gbà á lọ omi yóò sì kún bo àwọn ibi ìsásí mọ́lẹ̀ má jẹ̀mú yín tí ẹ bá ikú dá lẹ ó sọ di asán nítorí bẹ́ẹ̀ àwa tí a ń sá káàkiri à ń fi owó ṣòfò ni o gbọ́ wípé ẹnìkan wà níbì kan ilé ààbò tí ó wà níbẹ̀ kódà kò sí ẹni tó sá síbẹ̀ àárẹ̀ ààbò ni ó ń fi owó rẹ ṣòfò nítorí pé ọlọ́run ti ṣe ìpinnu àti ìdájọ́ lé ọ̀run kò sì sí ohun tí ó lè yí padà wípé má jẹ̀mú yín tí ẹ bá ikú dá lẹ ó sọ di asán ìmùlẹ̀ yín pẹ̀lú ipò òkú kì yóò dúró nígbà tí pàṣán gígùn yóò re kọjá nígbà náà ni owó tẹ̀yìn mọ́lẹ̀ bí ó bá jẹ́ bẹ́ẹ̀ èwo ni ìsásókè ìsásódò wa ó sì ń sọ ní ẹsẹ̀ ìkọkàndínlógún níwọ̀n ìgbà tí ó bá jáde lọ ni yóò mú yín nítorí ní gbogbo òwúrọ̀ ni yóò re kọjá lé ọ̀sán àti lé òru kìkì ìgbúrò rẹ̀ yóò sì di ìjáyà nítorí àkété kúrú ju ibi tí ènìyàn lè na ara rẹ̀ sí lọ àkété ni a ń pè ní bẹ́ẹ̀dì ó sọ wípé kí ó lè gbà wá dúró nítorí ó kéré ju ìdíwọ̀n wa lọ ó sì sọ wípé ìbora kò ní ìbò tó èyí tí òun lè fi bo ara rẹ̀ ohun tí a ń gbé káàkiri èyí tí a ń so mọ́rùn èyí tí a ń fi sí ìka ọwọ́ èyí tí a ń so mọ́dì ó ń sọ fún wa wípé ó dàbí ẹni tí ó ní nǹkan kan bíi scarf kékeré ní àkókò òtútù tí a sọ pé obìnrin ìbora rẹ da tí ó sì mú nǹkan náà jáde kékeré báyìí tí ó sọ pé wo ìbora mi nìyí lákòókò òtútù àkókò ọyẹ ẹgbẹ́ ẹ lọ ó lóun ní ju bẹ́ẹ̀ lọ.

jẹ́ kí ó máa fẹsẹ̀ fẹ́ àfi kí ọwọ́ mi kí ó máa ti tẹ sáàmù ní sùúrù o. Ní Sámúẹ́lì kínní orí kẹrin, àwọn tí ọwọ́ wọn tẹrú nǹkan bẹ́ẹ̀ tí wọ́n tiẹ̀ ju sáàmù lọ, àpótí ẹ̀rí ọlọ́run gan pàápàá ni ó bọ́ sí wọn lọ́wọ́. Ibẹ̀ ni a fi má jẹ̀mú tí ọlọ́run bá Ísíráẹ̀lì dá, ibẹ̀ ni a fi sí. Àwọn mánà tí wọ́n jẹ lé aginjù, ibẹ̀ ni a fi sí pẹ̀lú. Ṣùgbọ́n nítorí wọ́n jókòó sínú ẹ̀ṣẹ̀, bí ọwọ́ wọn tilẹ̀ tẹ nǹkan wọ̀nyí tí wọ́n sì hó yé bẹni pé ìṣẹ́gun ti dé, ìṣẹ́gun ò jẹ́ tiwọn. Bí a bá ń fẹ́ ààbò tòótọ́, a ní láti kúrò nínú ẹ̀ṣẹ̀ kí a sì gba Jésù Kristì ní Olúwa àti Olùgbàlà wa. Èyí ni ààbò tí ó dájú, èyí ni ààbò tí ó sì jẹ́ ìrànwọ́ fún wa. Ní Sámúẹ́lì kínní orí kẹrin, mò ń kà á fún ọ láti ẹsẹ̀ ìkẹta. Àwọn ènìyàn sì dé bòdó, àwọn àgbà Ísíráẹ̀lì sì wípé nítorí kínní Olúwa ṣe lé wa lónìí níwájú àwọn Fílístíìnì. Ẹ jẹ́ kí a mú àpótí májẹ̀mú Olúwa tí ń bẹ ní Sílò sọ́dọ̀ wa, pé nígbà tí ó bá dé àárín wa, kí ó lè gbà wá kúrò lọ́wọ́ àwọn ọ̀tá wa. Àwọn ẹlòmíràn wà tí ó jẹ́ wípé sáàmù ni wọ́n wá káàkiri, kí sáàmù yìí kí ó lè gbà wọ́n kúrò lé ọwọ́ ọ̀tá wọn. Àwọn ẹlòmíràn ó ṣeéṣe kí wọn kí ó jẹ́ aláboyún. Irọ́ ò kúrò lẹ́nu wọn, ìjà ò kúrò lọ́wọ́ wọn. Bí wọ́n bá fi ìjà pẹ́ ta pẹ̀lú ọkọ tàbí pẹ̀lú aládùúgbò, wọn á sọ fún ọ wípé kí ti bábá mi kí ó má ti dé bá mi ni. Àwọn náà ṣé wọ́n mọ̀ pọ̀ lọ́hùn kì í jà bẹ́ẹ̀? Torí bẹ́ẹ̀ bó bá sọ pé kí ti bábá rẹ kí ó má ti dé ni, àwọn èèyàn nílè mú ọ, wọn nílè sọ ọ̀rọ̀. A jẹ́ wípé èṣù bàbá rẹ ni ó fún ọ ní ṣẹ́ṣe. Ṣùgbọ́n irú àwọn èèyàn bẹ́ẹ̀, bí wọ́n bá ti lóyún, ó di ilé àdúrà pẹ̀lú ìgò lọ́wọ́ wọn àti omi. Wọ́n sọ pé kò sí ni, bá a bá ti mú mi àdúrà, gbogbo ẹ̀ parí. Bínú rùn ọ́, bí ọmọ yẹn bí ó bá dàbẹ̀ ni pé nǹkan fẹ́ ṣọwọ́ òdì, bí omi àdúrà bó bá ti kan ọmọdé lára, ó parí. Ẹni tó ń gbàdúrà sínú omi ìgò gan, èpè ò kúrò lẹ́nu ẹ̀, ìyàwó kejì ò kúrò nílé ẹ̀. Ní tòótọ́ ló ń gbàdúrà, ní tòótọ́ ló ń dàbẹ̀ ni pé ó sọ nǹkan kan tó dàbẹ̀ ni pé ó ń fi èdè fọ̀, ọ̀fọ̀ ló ń pè é. Nítorí pé kò jẹ́ t'Ọlọ́run, kò mọ ìlànà Ọlọ́run. Ó ṣeéṣe nípa bẹ́ẹ̀ kí a sọ pé ọkàn mi balẹ̀ nítorí pé omi àdúrà ó wà nílé mi, mo tò wọ́n jọ ní ìgò méje. Bélé ìṣẹlẹ̀ láàárọ̀, ìgò báyìí ni màá mu. Bélé ìṣẹlẹ̀ lálẹ́, eléyìí ni màá mu. Gbogbo ẹ̀ pẹ̀lú ẹ̀ṣẹ̀ lọ́wọ́ ẹ, tẹ́ṣẹ̀ ò bá kúrò lọ́wọ́ ẹ, ààbò kọ́ yẹn. Ó sì ṣeéṣe ká ṣe àgbélébu pẹ̀lú igi, kápẹ́ńtà tó bá kan àgbélébu, ṣé kì í dẹ́ṣẹ̀? Kò ti fi ọwọ́ ẹ̀ṣẹ̀ ba àgbélébu tí ó kàn fún ọ jẹ́, wà á gbé sí ẹnu ọ̀nà, wà á ní Jehovah Jireh, Ọlọ́run ló pèsè rẹ̀. Pẹ̀lú gbogbo ẹ̀, àìsàn ṣe ọ́. Pẹ̀lú gbogbo ẹ̀, wọ́n ru àwọn èèyàn jáde nínú irú ilé bẹ́ẹ̀, abo ekeni. Bí a bá kúrò nínú ẹ̀ṣẹ̀, ìṣẹ́ ò ní kúrò nílé wa. Bí a bá sì mọ̀ bẹ́ẹ̀, a ó sátọ Ọlọ́run lọ pẹ̀lú ọkàn tí ó ronúpìwàdà. Wo àwọn èèyàn wọ̀nyí, wọ́n sọ wípé nígbà tí àpótí ẹ̀rí yìí bá dé àárín wa, èyí jẹ́ àmì wípé Ọlọ́run Olódùmarè àti Alágbára wípé ó ti dé àárín wọn. Wọ́n sọ wípé kí ó lè gbà wá kúrò lọ́wọ́ àwọn ọ̀tá wa. Bẹ́ẹ̀ ni àwọn ènìyàn sì ránṣẹ́ sí Ṣílò pé kí wọ́n gbé láti ibẹ̀ ẹ̀wá àpótí májẹ̀mú Olúwa. Àwọn ọmọ ogun, ẹni tí ó jókòó láàrin àwọn kérúbù àti àwọn ọmọ Eli méjèèjì, Ofni àti Finihasi, wà níbẹ̀ pẹ̀lú àpótí májẹ̀mú Ọlọ́run. Nígbà tí àpótí májẹ̀mú Olúwa débùdó, gbogbo Ísíráẹ̀lì sì hóyè tó bẹ̀ tilẹ̀ mítìtì, inú wọn dùn. O lè máa wo àwọn ẹlẹ̀sìn, àwọn àgàbàgebè, àwọn tí wọ́n ń jà, àwọn aluni, àwọn ẹlẹ̀tàn, àwọn ìkà, àwọn alágbèrè, àwọn afiọkùnrin bá ara wọn jẹ́ tí wọ́n bá dé ilé ìsìn ní ọjọ́ ìsinmi. Tí wọ́n bá bẹ̀rẹ̀ sí ní kọrin, tí wọ́n ń jó, tí wọ́n ń yọ̀, tí wọ́n ń pàtẹ́wọ́, tí wọ́n ń fò sókè. Wọ́n á sọ wípé awo orí èṣù mọ́lẹ̀ wómúwómú, kí wọ́n sì máa fò sókè. Wọ́n á sọ pé ó parí, tí ọ̀tá parí,
ti o so pari ti